fún àwọn ẹlẹgbẹ wa, àwọn ọmọ àti àwọn bàbá àti ìyá wa, tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́. Ní Róòmù orí kìíní ni apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni, òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ni ni fún gbogbo ènìyàn láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè. Orí kìíní Róòmù ẹsẹ̀ ìkẹrìnlá, mo dí ajigbèsè àwọn Héléènì àti àwọn aláìgbédè, àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n. Tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi, mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú, nítorí èmi kò ti ju ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú. Àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dì mú ni wípé, ìkíní, mo di ajigbèsè. Mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìkejì, láti wàásù ìhìnrere. Ẹ sọ bẹ́ẹ̀. Ìkẹta ní ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí èmi kò ti ju ìhìnrere. Bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere nítorí èmi kò ti ju ìhìnrere. Ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, láti wàásù ìhìnrere fún wọn. Nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà, ẹni tí a ti tún bí, kì í ti ju ìhìnrere Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí, ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé, yálà níbi òwò wa, níbi iṣẹ́ wa, níbi ọjà wa, nínú ilé wa, tàbí níbi kíbi, láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn, ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi, tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán, tí ó sì múra sílẹ̀, tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́, ìpìlẹ̀ ìhìnrere, ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì orí ìkẹrìnléníogún, ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa, tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín, láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìgbàgbọ́ tòótọ́, láti jálánkáto, tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere. Kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa, nítorí pé láti kékeré ni a ti ń sìn, ni a sì ti ń ka Bíbélì.
bi Jesu papa bo ba de yo gba eri wa je wi pe omo Olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro Olorun wi oni o je ki a fe ye oro Olorun wo nipa ipile ihinrere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti an so nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be aje lasan eyi ti koni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro Olorun ti fi lele awa ti aje agba ti a si mo bi a ti nko ile a mo wi pe bi ile kiko bi ko ba ni ipile iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma nko ile igbagbo won lai ni ipile won ma nsin won ma nka bibeli won ma gbadura sugbon ile ti won ko ko ni ipile ni ori oro Olorun ninu ori Dafidi ori ikerin le ni ogun ese iketa ni Dafidi oba ni o ti n bere lowo Olorun wi pe tani yogun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re Olorun ko si fidi Dafidi leti o je ki o mo daju daju wi pe idahun si ibere ti o se pataki bayi ni wi pe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko si bora etan o wa nso fun wa ni ese ikarun wi pe ohun ni yori ibokun gba lowo Oluwa ati ododo lowo Olorun igbala re ese keta tani ese ikerin eniti ese karun ohun bi o ba bere pelu okan ti o nfe mo kini idahun si ibere ti o se pataki to yi we pe tani yo ti egun ori oke Oluwa lo tabi ti tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o nso wi pe tani yo le gbe ibi ago Olorun gba ti a ba nso nipa oke mimo Olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a nso nipa oke mimo Olorun eyi nso nipa ibugbe Olorun oga ogo iyi kana ni Jesu Kristi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji we pe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yin eyi so nipa oke mimo Olorun ni se awon

ó tẹjú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wí pé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ 60, ó sì kúnlẹ̀, ó kígbe lé ohùn rara pé, Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbàtí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ 69 ni ó ti wí pé, wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ń ké pe Olúwa wí pé, Jésù, Olúwa, gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run, ó ń sọ nípa ọ̀run rere, níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n fẹ́ lọ nígbàtí wọ́n bá pajúdé nínú ayé. Ó sì wá ń bèèrè wípé, ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ọlọ́run wá ń dá a lóhùn wípé, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ni wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wí pé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì. Wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá. Aṣọ àdúrà wọn, ó funfun, kò sì léèrí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá, tó o ní. O tún lè jìjẹ kadì fún àyà funfun, bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀, àyà fún

fún. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán. Kò sì fi mọ níbẹ̀ nìkan, ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́. Tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ní ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòlíì kí wọ́n wẹ̀ fún wa, kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì ó ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó, tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì: ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀.
Eyi je ki o di mo fun wa wipe oju ki a fi omi fo owo oju ki a we ni eti odo oju ki a wo aso ti o funfun oju ki a lo si ile isin o si ju wipe ki a gbadura o so fun wa wipe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati awa papa bi aye o tile ti wa si opin te o fi aye sile bi o ba je wipe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wepe eniti o rin dede eniti o nsise ododo ti o si nso otito inu re eniti ko fi ahon re soro eni lehi ti ko si se ibi si eni keji re ti ko se gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si bi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko se gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon kin to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wipe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wipe enikeni ntan ara re je wipe oun ni nigba ti ko ni iwe owe ori kefa ese ikerin dini ogun titi de ikokan din logun iwe owe ori kefa ese ikerin dini ogun titi de ikokan dini ogun eyin je ki o di mo fun wa awon ti bibeli so wipe ko ni owo mimo ko ni aya funfun mo ngba eri olorun je wipe ko ni tan oje bi o ba wa ninu egbe awon ti o je lesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma ntan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun olorun ti o nfe ki awon ileri olorun ki o di sise si o lara fun rere bi olorun ba fi han wipe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si je wo ese re ti o ko awon ese won yi sile o daju wipe bi o ba je wo ti o si ko ese re anu Olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le oluwa korira
ni tòótọ́. Méje le ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga. Ètè èké. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Àyà tí ń kùmọ̀ búburú. Ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde. Àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga. Èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo. Ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí kẹta. Láti ẹsẹ̀ ìkẹrìndínlógún pẹ̀lú Olúwa wípé nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, ojú àgbèrè tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24, ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn. Àkísà ni yóò sì dípò àmùrè. Orí pípá rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin. Ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà. Ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà
ẹsẹ̀ kẹtàdínlógún ojú ìgbéraga ètè èké. Èké ni à ń pè ní irọ́. Ètè èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tíì bí ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè. Kò ṣe bàbá. Kò ṣe ìyá tí ó rú sí inú. Kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀. Kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀. Kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Tàbí ó lè jẹ́ ọmọ ilé ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀ yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé tí bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ohun kan ni ó dájú, àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pò àdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pò àdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ń ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn. Ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí tàbí lórí ilẹ̀ tàbí lórí okòhun.
o wa di wipe ke a ma wa ogun kaakiri ti won ti so fun o wipe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni isile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o be wo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile Olorun so wipe ohun duro de o wipe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa ti nbimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lowo loju lo tun so wipe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji tomo oro njeje siga to ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti reti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ini ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo aafin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ki emi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si wi pe se wi fun Ahabu pe oluwa
ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu si wa si ile re. O wugbo. Inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun. Nitori ti oun ti wipe emi ki o fun o ni ogun awon baba mi. Oun si dubule lori akete re. O si yoju re pada. Ko si fe jeun Jezebeli. Ikan ninu won niyan o. Jezebeli iran awon apaniyan. Aya re si to wa. O si wi fun pe ese ti inu re fi baje ti iwo ko si jeun. O si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so. Mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi Jezebeli aya re si wi fun pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ke a si se bi eni wipe alara mimo ni wa ke a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ke a pa eniyan lai ti eri loju koju funra ara wa o so fun wa nisisin wipe Jezebeli da ogbon yi o wa so ni ese ikewa ke si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade ke si so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun ani ipari ese iketa la wipe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli ti o ko lati fi fun o fun owo nitori Naboti ko si laaye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wepe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti an se ni ikoko Olorun ri awon ti an pa awon ti an ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won
tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega ni bise tabi a ro wipe awon ni won ko je ki agba ise contract te a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja bi a ba mo kuro bi a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti o le ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni tire pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je tire be atile pa omode ti o wa ninu moto te apa obinrin te apa okunrin ti o wa ninu moto be ata eje alaise sile ki moto ki o le je ti wa olorun ri o owo eje ko ni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun kon to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju olorun wo ni bi ki bi ti o ba nlo oro olorun to elija wa wipe dide sokale lo ipade ahabu oba israeli ti o wa ni samaria wo o wa ni ogba ajara naboti nibiti o so kale lo lati jogun re iwo si we fun pe bayi ile oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile oluwa wi pe ni ibiti aja gbela eje naboti ni awon aja yo la eje re ani ti re ahabu si we fun elija pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju oluwa awon ti owo won ko mo ni an se alaye re gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí ìwé òwe orí ìkẹfà ẹsẹ ìkẹtàdínlógún wípé ojú ìgbéraga ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò ohun búburú ẹsẹ̀ tí ó yára ni ire sísá sí ìwà ìkà ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni o je ma gbaru be fun
ti won si da ija sile tabi ti won so fun iyawo wipe tabi ti won so fun oko wipe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so furu iyawo yi wepe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si ohun ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu sugbon awon oluda imoran be ni a so wipe won ni owo aimo inu olorun ko si dun si won ninu Isaiah ewe woli Isaiah ori ikini anka lati ese ikewa gbo oro oluwa eyin olori Sodomu fi eti si ofin Olorun wa eyin eniyan Gomora awon omo Israeli ni Olorun ba soro nihin sugbon o npe won ni Sodomu ati Gomora nitori iwa eka iwa eri iwa aimo ti o wa lowo won Oluwa ni kini opolopo ebo yin ja si fun mi eyi ni a n pe ni ise esin lasan opolopo ebo opolopo isin Olorun wipe kini o ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa beni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi ta le o bere yi lowo yin lati te agbala mi o ye ki o bi ara re lere wipe bi Olorun ba wo o ti o nso wipe ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o nso wipe ile ti a fi owo ko ti a npe ni tempili tabi ti a npe ni ile isin ti Olorun ri o nibe ti o nso wipe ele jade wipe ta ni o pe o wa o gbo wipe won pe oruko Oluwa iwo na pelu owo ete owo ete owo ese o n gbe bibeli iwe Olorun to ni afara egbe jade kuro ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile Orun bi o ba je wipe Jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni tempili awon ti won so wipe won fe sin Olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wipe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi ni di re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe gbe gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo nlo a fe lo sin Olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki aka lo emi na tele won lo pelu ogun dudu lapo e eto fi senu eto fi sidi eto fi sorun eto fi sapo won na gbe bibeli ode Olorun wa ni tani ewo lo nse nihin ele jade Bọlọrun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi
Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jùúlẹ̀. Ó ń sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé, nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀. Wọ́n á kó wọ̀ gba tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run. Gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè. Ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì a ń ṣe ìjáde. Jésù Kristì tá a bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ẹ̀. Ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣe kórè, ìgbéraga, ìgbèsè. Wọ́n la ń ṣe bàsá, ìgbèsè. Àfẹ́sìnkú, ìgbèsè. Àbímọ, ìgbèsè. Láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́, onígbà tó wá láti fi ara hàn níwájú mi. Tẹ́lẹ̀ ó bèèrè yìí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kò tó wá sí òun kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Èwo lọ̀rẹ́ asán? Owó tó wà lápò ẹ, náírà márùn-ún, mo fẹ́ fún Ọlọ́run. Ojí 100 náírà. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì, èyí tá a rí he, tó yẹ ká dá padà fó ní nǹkan. Olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè. O fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o. Ẹ̀yin tí ẹ̀yin amúlùdùn, ẹ̀yin tínú yín dùn wípé lágbájá bímọ, ẹ wá sanwó gbogbo owó olè. Èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe, tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́, gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè, wọn a kó wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́, wọn a kó wá sí ilé Ọlọ́run. Owó contract, èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà, a kó wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa tí ìyàwó mu gàrí, táwa mutí. Owó ọtí tó ṣẹ́kù, a kó wá sí ilé Ọlọ́run. Ìjó, ìyẹn ọ̀lápèjúwe. Ìlú, àtẹ́wọ́, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Àwa wá, a fẹ́ràn Ọlọ́run, a sàǹdá mẹ́wàá, a dáwọ́ ọrẹ. Nínú owó olè, owó jìbìtì, owó èrú,
se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani I apejo owo ni o wa nso ni ese kedogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wipe nigba ti awon wonyi ba na owo won jade owo poju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun o gbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe ohun ko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan to tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wipe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi Saul sese niyan nigbati ojo ati lo to sun moto si eiti ba fi ronupo ada koronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko nkun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko nkun hin rere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokandini ogota Isaiah ori kokandini ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo
ṣùgbọ́n àìṣe dédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lé ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín, tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, àti ìka yín fún àìṣedédé. Ètè yín ń sọ èké, ahọ́n yín ń sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán, wọ́n ń sọ èké, wọ́n lóyún ìkà, wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà, okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ni gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe, pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó ń sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó, bó bá raṣọ kò ní bò ó, bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀, bó ní mọ́tò, mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà, ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn, ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa lááfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mọ ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù.
o se awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku

0: ṣùgbọ́n ọlọ́run
1: láti ẹnu wòlíì rẹ̀ ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó jẹ́ ènìyàn búburú. Ó wá ń sọ wípé bí ẹni búburú yìí bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́ Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18 wá nísinsìnyí kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde wípé bí ó tilẹ̀ jẹ́ pé ajé aláìmọ́, aláìyẹ àti eléèrí àti ẹlẹ́ṣẹ̀ wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀numọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n ń sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire, ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Epistele kini ti Paul apostle si awon ara Corinth ori ikewa nitori emi ko fe ki eyin ki o se alaimo ara bi gbogbo awon baba wa ti wa labe awosomo ti gbogbo won si la okun ja ti a si baptisi gbogbo won si Mose ninu awosomo ati ninu okun ti gbogbo won si ti je onje emi kan na ti gbogbo won si mu omi mu emi kan na nitori pe won mu ninu apata emi ti n to won leyin Kristi si ni apata na. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn nínú Ọlọ́run kò dùn sí nítorí pé àbí wọn ṣubú ní aginjù. Nǹkan wọ̀nyí sì já sí àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má bàa ṣe ìfẹ́kúfẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ́ẹ́. Bẹ́ẹ̀ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn. Bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dìde láti ṣeré. Bẹ́ẹ̀ni kí àwa kí ó má ṣe ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe, tí 9,100 ènìyàn sì ṣubú ní ijọ́ kan. Bẹ́ẹ̀ni kí àwa kí ó má ṣe dán Olúwa wò gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti dán wò tí a sì fi ejò run wọn. Bẹ́ẹ̀ni kí ẹ̀yin kí ó má ṣe kùn gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti kùn tí a sì ti ọwọ́ olùparunrun wọn. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ̀wé wọn fún ìkìlọ̀ àwọ ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyè sára kí ó má bàa ṣubú. Kò sí ìdánwò kan tí ó tì bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn. Ṣùgbọ́n olódodo ni Ọlọ́run, ẹni tí kì yóò jẹ́ kí adán yín wò ju bí ẹ̀yin ti lè gbà, ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó bàa lè gbà á. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà. Èmi ń sọ̀rọ̀ bí ẹni pé fún ọlọgbọ́n, ẹgba èyí tí mo wírò. Ago ìbùkún tí àwa ń súre sí, ìdàpọ̀ ẹ̀jẹ̀ Kristi kọ́ ṣe. Àkàrà tí àwa ń bù, ìdàpọ̀ ara Kristi kọ́ ṣe. Nítorí pé àwa ti ṣe ọ̀pọ̀lọpọ̀ já sí àkàrà kan, ara kan, nítorí pé gbogbo wa ni ó jùmọ̀ ń pín nínú àkàrà kan ni. Ẹ wo Ísírẹ́lì nípa ti ara, àwọn tí ń jẹ ohun ẹbọ, won ki a ise alabapin pepe je kini mo nwi pe ohun ti a fi rubo si orisa je nkan tabi pe orisa je nkan sugbon ohun ti mo nwi ni pe ohun ti awon keferi fi nrubo won fi nrubo si awon emi esu ki si se si olorun emi ko si fe ki eyin ki o ba awon emi esu se ajopin eyin ko le mu ago oluwa ati ago awon emi esu eyin ko le se ajopin ni tabili oluwa ati ni tabili awon emi esu awa ha mu oluwa jowu bi awa ha ni agbara ju lo ohun gbogbo ni o ye fun mi sugbon ki se ohun gbogbo ni o ni ere ohun gbogbo ni o ye fun mi sugbon ki se ohun gbogbo ni igbe niro ki enikeni ma se wa ti ara re sugbon ki olukuluku ma wa ere omo ni keji re ohun ko nti abanta ni oja ni ki e ma je lai bere ohun kan nitori ere okan nitori pe ti oluwa ni ile ati ekun re bi okan ninu awon ti ko gbagbo ba pe yin si ibi ase bi eyin ba si fe lo ohun ko nti abagbe kale ni waju yin ni ki e je lai bere ohun kan nitori ere okan sugbon bi enikan ba wi fun yin pe ati fi eyi se bo e ma se je nitori eni ti o fi han yin ati nitori eri okan nitori pe ti oluwa ni ile ati ekun re mo ni eri okan ki se ti ara re sugbon ti enikeji re nitori e se ti a fi fi eri okan elomiran da ominira mi lejo bi emi ba fi ope je e se ti a fi soro mi ni buburu nitori ohun ti emi n dupe fun nitori na bi eyin ba n je tabi bi eyin ba mu tabi ohun ko ohun ti eyin ba n se e ma se gbogbo won fun ogo olorun e ma se je ohun ikose iba se fun awon ju tabi fun awon eleni tabi fun ijo olorun ani bi emi ti n wu gbogbo eniyan ni ohun gbogbo lai wa ere ti ara mi bi ko se ti opolopo ti a le gba won la.
4: E je ki a gbadura olorun baba atun dupe lekan si wepe bi ati wa siwaju nisinsin yi wepe e o ba wa soro e je ki a je ileti omo to n gbo tara lati odo baba ati bi e ti n ba wa so te n ba wa wi te n la wa loye te n to wa sona te n je ki ife inu yin ki o di mimo fun wa abebe wepe igboran pepe gege bi omo gege bi onigbagbo to to ninu Jesu Christi e o je ki a fi han ni oruko Jesu abere wepe emi lati je olooto si ohun ti a n gbo ati si eyi ti a n ko e fi fun wa ni oruko Jesu e je ki awon ohun emi ki o ye wa e je ki ona ijoba olorun ki o ye wa bi a si ti n fi ese wa le ona ijoba orun a n bebe wepe esu ati awon omo ogun re ara ati ise ti ara ki o le fa wa pada ni oruko Jesu e saanu fun wa ki e si mura wa sile fun bibo Jesu ni oruko Jesu Kristi Oluwa wa. Loni mo n soro lori ohun ti o se pataki fun awon omo Olorun lati mo daju o je ohun ti emi o si je ohun ti o se iyebiye bi a ba wipe a n sin Olorun bi a ba wipe a ti fi ese le ona igbala bi a ba wipe a je ti Oluwa ati wipe igbala Jesu je tiwa sugbon ti a je ope si ohun ti a fe fenu kan loni o daju wipe ati pa igbala wa mo ati je olooto titi de opin o seese ko ma le je tiwa ati ijoba Olorun ti a ti n korin nipa re ti a ti n daniyan nipa re ti a ti n so wipe gbangba a o de ijoba Orun o seese bi ohun ti a fe so loni ko ba ye wa daradara ki a padanu ohun ti a n reti eyi ni o fi se pataki wepe bi a ti n gbo ki a ma gbadura wepe ki Olorun emi ki o ma fi kalamu emi ko awon nkan wonyi si wa lokan ki a ma ba padanu ore ofe ati ohun ti Olorun ti pese sile fun wa. Mo n soro nipa ipamo ati aabo onigbagbo ipamo ati aabo onigbagbo bi a ti mo bi o ba je eni ti o ti to ebun Orun wo bi o ba je eni ti a ti la loju si nkan ti emi bi o ba je eni ti a ti fi igbala Jesu ta lore o mo wi pe nipa ore ofe le a fi gba wala nigba ti agba olorun gbo eyi ni a so fun wa ninu efesu ori keji ese kejo efesu ori keji ese kejo nitori ore ofe li ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun olorun ni ese kesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se ni se owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro olorun ti a ka won yi o nso fun anipa ore ofe gege bi ede yi koni itumo ikoko o nso fun anipa ore atorun wa ti akora ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o nso nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo olorun nipa yi ni a fi ni igbala bi a ba nso nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba nso nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a nso ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a nso o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe ako ruko wa ninu iwe iye lorun o tumo si wipe awa ti a ti je ota olorun tele tele nipa ese wipe ati ba olorun dore ati di omo olorun nipa idariji idande ati igbala ti olorun fun wa o ye ki o ye wa wipe didun ife olorun ni lati je ki gbogbo aye patapata ke ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese keta Timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan o n paapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se ira pada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o wi pe eni ti o nfe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala wi pe ki se wi pe a bo lowo ewu a bo lowo jamba a bo lowo awon ota o so ni ese kerin yi kan na wi pe igbala ti a n so yi ni wi pe ati wa sinu imo otito awa ti ati raniye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele wi pe ati fa wa sinu imo otito ninu ese karun o so fun wi pe Jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti a ti je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wipe nisinsinyi ati ba olorun laja o tun wa nso fun ani ese kefa wipe o ti se ira pada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wipe bi a ba nso nipa ti igbala eni wipe ati ni idariji ese wa ati wa sinu Jesu Kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun a je ti olorun emi olorun paapa n ba emi wa jere wipe a di omo olorun Èyí ni ó fún alẹ́ àǹfààní láti máa ké pé Abba Bàbá ní Rómù orí kẹjọ. Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run le àwa ṣe. Jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn le ọmọ Ọlọ́run, nítorí wípé àwọn tí kò ní òye ìhìnrere, àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìnrere dáradára, bí a bá ń sọ wípé ọmọ Ọlọ́run, wọ́n máa fi àwọn ọmọlúwàbí pé ọmọ Ọlọ́run. Àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́, bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀, bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro, wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ Ọlọ́run. Bí a bá wo ìwé Jọ́hánù kínní orí kẹta, Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní, ẹ wo orí ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a sáà jẹ́, nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà Jésù dá lọ́lá, àwọn tí ayé kò mọ̀, àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́, àwọn tí a ti fà jáde kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìṣe ayé, ìsọ̀rọ̀ ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrúbọ ayé, ó ti kúrò nínú wọn. Ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun àwọn bàbá àṣàlẹ̀, ó ti kúrò nínú ìwà wọn. Wọ́n ti ronúpìwàdà, wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì, wọ́n sì ti gba Jésù Kristì gbọ́. Wọn kì í ṣe ti ayé mọ́, wọn kò bá ayé rẹ́, wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́. Ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́. Olùfẹ́, ọmọ Ọlọ́run li àwa ṣe nísinsìnyí. A kò sí ti fihàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà, àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ nípa ìgbàgbọ́. Wo Jọ́hánù, ìhìnrere ti Jọ́hánù orí kínní ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí ó gba Jésù Kristì gbọ́, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé, àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀, àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì, tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n, àwọn wọ̀nyí lè sọ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tí a fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba Ọlọ́run. Kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba Ọlọ́run, bí Ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn. Nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọpo bọyọ̀ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin, àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, a di ọmọ Ọlọ́run, a ti ní ìgbàlà. ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sìn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé, wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àti pa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé, kúrò nínú inúnibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé. Bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí, Jésù yóò wá láti mú wa lọ sílé, láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù, ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo. Yẹ kí a wò ó láti ìkókó kìíní, ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí Ọlọ́run. Nínú Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀, èmi sì mọ̀ wọ́n, wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn. Níhìn-ín, Jésù jẹ́ kí ó yẹ wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn. Bí ó bá wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́, nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ, àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run, àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́, àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristì gbọ́lé á fi gbà wọ́n là, àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristì. Ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí, wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristì tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà ohùn Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristì gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohùn Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdimímọ́, bi o ba tin gbo nipa pe ki a gbadura adura igbagbo ti ti o fi le so wa di mimo eyi ni ohun Jesu bi o ba tin gbo pe bi a ba ti ni so di mimo atuni lati tesiwaju lati ni agbara emi mimo eyi ni ohun Jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo ngbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola ki enikeni ki o ma se jade o tabi ipe kan yo pe logonjo oro keni keni ki o ma se dahun eyi kon ni ohun Jesu ohun Jesu ti an so ni pe ki a gbo oro Olorun eyi ti o le topase wa lo si ijoba run oni awon agutan mi gbo ohun mi emi si mo won oni kiki awon ti won gbo ohun ohun ni ohun mo gege bi awon agutan oni won si ma to mi leyin won ko je to risa leyin won ko je to aye leyin won ko je to awon apeyida leyin won ko je to awon woli eke leyin won ko je to awon akonisina leyin oni won ma to mi leyin emi si fun won ni iye aini pekun won ki yo se segbe lai lai ko si si eni ti o le ja won gba kuro li owo mi baba mi eni ti o fi won fun mi po ju gbogbo won lo ko si si eni ti o le ja won kuro li owo baba mi ileri ti Jesu se fun awa ti a je omo ehin re niyi we pe bi a ba je ti re ni toto o ni agbara lati di wa mu o si je didun inu re pelu lati di wa mu ye ki a wo ileri miran ti Olorun se fun wa ki a ba le ni idani loju wi pe bi a ba nfe lati duro ti Olorun bi o ti le je wepe aje alailera bi o ti le je wepe inu ni bini tabi inawo po bi o ti le je wepe ona ti a nto o dabi eni wepe o ha die fun wa sugbon bi a ba ni ife lati duro ti Olorun bi a ba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese kefa Filipi ori kini ese kefa o nkan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yi o se asepe re titi fi di ojo Jesu Kristi ohun ti Paul apostle so ni wepe nigba ti awon eniyan wonyi ni igbala ti a ti dari ese won je won ti won ni ore ofe lati oke wa wepe a ti bere ise rere ninu won ati wepe igbekele idaniloju ti oni ni wepe Olorun ti o ti bere ise rere yi o le se asepe re titi fi di ojo ti Jesu papa yo farahan ye ki a wo Heberu ori keje ese kedogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti Olorun fun wa se ori ileri ti Olorun se fun wa se ori itileyin ti Olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba Olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to Olorun wa nipase re nitori ti o nbe laaye titi lai lati ma bebe fun won asofun awe pe Jesu lo wa gege bi olori alufa o wa lowo otun Olorun o nbebe fun wa o wa lowo otun Olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu Timothy keji Epistle keji ti Timothy si Timothy ori kini ese kejila nitori idi eyi ni emi se njiya wonyi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe oni inu ni bi ni popo awon ti o n fi o n sesin won po awon ti o dabi eni we pe won ko fe ki o ni itesiwaju ninu nkan ti olorun won po oni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti ohun ti fi le lowo emi ohun ti ohun ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idani loju ti a ni a si ni igbekele ninu olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju wi pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasiti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri jesu loju koju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun wi pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu aduro titi di ojo ikehin bi abari eni ti o je apeyinda bi abari eni ti o ti sakolo bi abari eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa wepe ireti se wa nitori wepe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti jesu kristi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo wepe olorun si tun pe o pada ninu matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o se gbe je ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa Jesu Kristi o tun wa o nfe ki o pada wa sile o nfe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba ke pe olorun we pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o je ki a wo Filipi ori keji Filipi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin ti n gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon paapa nisisin yi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala wi pe ko tun sese fun won lati ma ni igbala wi pe bi enikan ba ti di omo olorun wi pe ohun kon ti iba se iba be si ni ja iba be si ni sepe iba be si lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisa we pe ni won gba ti awon ti di omo olorun ti ati ko ruko won ninu iweye lekan we pe ohun ko ohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon wonyi ma nso wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti a fi le wa lowo ninu oro olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon oloto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaise oto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa we pe abo ninu ojamba moto tabi abo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a nso nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti ipa ti emi ki o je ohun ti o se pataki fun wa ye ki a wo koko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandelogun sugbon ipile olorun ti o daju duro sinsin o ni edidi yi wi pe oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni tin pe oruko oluwa ki o kuro ninu aisododo bi aba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi aba fe ma je ti olorun titi bi aba fe wa ni ipo omo olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki eni keni olukuluko wa ti a npe oruko oluwa eyi ni wo pe ti a npe oruko oluwa gege bi oluwa wa gege bi olugbala wa wi pe a je ti olorun o si je ti wa pelu wi pe ki a kuro ninu aisododo bi aba ni igbala ona kan sosho ti a fi le pa igbala yi mo ni wi pe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi a se ti so di pipe o wa di orisun igbala ainipekun fun gbogbo awon tin gbo ti re o so fun anipa Jesu Kristi eni ti a so di pipe eni ti o je wipe pipe o ni Jesu yi ni orisun igbala ainipekun sugbon ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won fo ni ku fo laye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti pada sinu ese lola awon ti o je wipe won gbe igbese aye ti o wu ni ni ojo isimi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala ainipekun kiki fun awon tin gbo ti re eyi ni ni awon tin gboran si oro olorun bi o ba je alai gboran bi o ba je alai soto bi o ko ba duro ninu ore ofe olorun o dajo we pe igbala Jesu Kristi ki o wa bi ainipekun fun o ninu Romu ori kokanla Romu ori kokanla ese ikejilelogun nitori na wo ore ati ikanu olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki amaba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti o ma so pe ta ba ti wa ninu ore ofe nigba kan awon yo wa ninu ore ofe titi lai bi won ti le je alai gboran alai soto tabi olote tabi eni ti ko ka oro olorun si oni awon ti o subu awon ti o pada sinu ese oni olorun ni ikanu ki se kanu ikanu si won wi pe sugbon awon ti won duro awon ti won wa ninu ore ofe olorun awon ti won gboran si olorun awon ti won tele olorun awon ti won gboran si oro re nigba gbogbo oni ore ofe yi wa fun won níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má bàa ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta, Hebrew orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, yẹ kí a kà láti ẹsẹ̀ ìkejìlá. Ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín, níní lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara, tí ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá. Nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì, bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ tiwa mọ́, wípé àánú Ọlọ́run, ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, Jòhánù ìhìnrere ti Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristì nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn. Ìkókó kẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù, bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run, a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun. Nítorí pé ìsinmi ayérayé, àánú Ọlọ́run ti ayérayé, àtijọba pẹ̀lú Jésù Kristì, ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun. Nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún, ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún, ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀, èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé-ìyè. Ṣùgbọ́n èmi ò jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun, ẹni tí ó bá ṣẹ́gun, a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa, ara pàápàá kọjú ìjà sí wa, èṣù kọjú ìjà sí wa, ó ń fẹ́ dán wa wò, ó ń fẹ́ bì wá ṣubú, ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀, ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba Ọlọ́run. Ó ní bí a bá ṣẹ́gun, bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun, bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá, bí a bá bá jà tí a sì ṣẹ́gun, bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé, tí ó fẹ́ tún fà wá padà sínú ayé, bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun, bí a bá dúró nínú ìṣẹ́gun Ọlọ́run, bí a bá dúró tí a kò padà sínú ẹ̀ṣẹ̀ tí a kò yẹsẹ̀ kúrò nínú ìjọba Ọlọ́run, ó wí pé nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Wo Jọ́hánù kínní orí karùn-ún, Jọ́hánù kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrin. Nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé, olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Bí a bá ń sọ wípé ayé, ẹ̀ṣẹ̀ wà nínú ayé. Bí a bá bí wa nípa ti Ọlọ́run, tí a sì dúró nínú ìgbàlà Ọlọ́run àti orí ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ, ó wí pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun, a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀. Ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà ó wà nínú ayé. Ṣùgbọ́n bí a bá ṣẹ́gun, bí àwọn ènìyàn bá ń fà wá, bí àwọn ẹbí bá ń pè wá láti tún bọ̀rìṣà tí a sọ wípé rárá a ti jẹ́ ti Ọlọ́run, a kò ní padà sínú ìrúbọ tàbí a kò ní padà sínú ẹ̀sìn ayé. Ó ní bí a bá ṣẹ́gun, nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ìdánwò wà nínú ayé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé gẹ́gẹ́ bí inú níbí ni. Ó wí pé bí a bá ṣẹ́gun, a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, kí ni ìwé mímọ́ jẹ́ kí ó yé wa? Wo Exodus orí 22 ẹsẹ̀ 23. Ẹsẹ̀ 23. Olúwa sì wí fún Mose pé, ẹnikẹ́ni tí ó ṣẹ̀mí, òun ni èmi ó pa orúkọ rẹ̀ kúrò nínú ìwé mi. Bí a bá ní ìgbàlà, a kọ orúkọ wa nínú ìwé ìyè Ọlọ́run. Ṣùgbọ́n gẹ́rẹ́, bí a bá tún ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, tí irọ́ bá ti padà wá sí ìgbésí ayé wa, tí àgbèrè tàbí panṣágà bá ti padà wá sí ìgbésí ayé wa, tí ìkóbìnrin jọ tí ó bá tún ti ń padà sí ìgbésí ayé wa, tàbí ìbọ̀rìṣà tàbí ojú kòkòrò ni ó ń padà sí ìgbésí ayé wa, tàbí kí a máa yíwè, kí a máa jalè ni ó padà sí ìgbésí ayé wa. Bóyá a jẹ́ ẹni tí a ti fún lówó nínú ilé ìsìn ní ẹkùn wa, wípé kí a lọ ra igi, tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná, tàbí kí a lọ ra nǹkan mìíràn, tí a ń jí owó nínú ilé Ọlọ́run, tàbí a ń jí owó nínú ilé tiwa, tàbí a ń jí owó níbi iṣẹ́, wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ò lè, ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́, wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Ó dájú wípé bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀, kì yóò lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Wo ìfihàn orí ogún ẹsẹ̀ 15. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. Bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó jẹ́ aṣẹ́gun, tí o tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀, ó wí pé ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́, ní ọjọ́ ìṣirò, wípé bí a bá rí ẹnikẹ́ni, bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka bíbélì, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn, ṣùgbọ́n bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sí inú ìwé ìyè, a ó sọ ọ́ sí adágún iná. A ní láti jẹ́ aṣẹ́gun. kí a tó lè bá Jésù jọba. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí Ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje. Ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun lí èmi ò fi èso igi iyì ní fún jẹ tí ń bẹ láàrin Paradise Ọlọ́run. Rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun. Ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkejìlá. Ẹni tí ó bá ṣẹ́gun ó ní èmi ò fi ṣe ọwọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi. Òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́. Èmi ò sì kọ orúkọ Ọlọ́run mi sí i lára àti orúkọ ìlú Ọlọ́run mi tí í ṣe Jerusalemu titun tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá àti orúkọ titun tí èmi ti kára mi. Wo ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jokún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun, tí ẹ̀ṣẹ́ wọlé wá tí kò ṣẹ́gun, tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun, tí àwọn ìbọ̀rìṣà tinú ayé àgbèrè olè àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn, tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀ sínú ayé sínú ìwà ti ara, ó ní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí ṣe ikú kejì. Ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé, wípé kí a tún ronú pòádà, kí a gba Ọlọ́run gbọ́, kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì, kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínakúnà tí a ó tún fi gbà wá padà sínú agbo, sínú ilé, sínú ìjọba Ọlọ́run, tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run. Kí o má jẹ́ kí ìpè dún kí ó bá ọ nínú ẹ̀ṣẹ̀, kí o má jẹ́ kí dídé Jésù Kristi kí ó bá ọ nínú ìfàsẹ́yìn wípé lónìí àǹfààní wà fún ọ. Bí ó bá ké pe Ọlọ́run, bí ó bá tọ Ọlọ́run wá, bí ò bá sì tí ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí a kò bá sì tí ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe Ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ikùn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì bí ò bá tí ní ìdáríjì. Bí o bá jẹ́ apadà sẹ́yìn ẹyin tí ó ti padà lọ sínú ayé, sínú iṣẹ́ ti ara, sínú ẹ̀ṣẹ̀, sínú àwọn ẹ̀tàn èṣù, o tún ti jẹ́ kí a fi ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run, padà wá lónìí kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ gba Ọlọ́run gbọ́, kí o sì gbàdúrà tí ó fi ní ìdánilójú wípé a ti gba ọkàn rẹ là lọ́tún, a ti dáríjì ọ lọ́tún, a ti sọ ọ́ dọmọ lọ́tún, àti kí o sì béèrè oore ọ̀fẹ́ wípé ẹ̀mí ti dúró ti Ọlọ́run, oore ọ̀fẹ́ láti dúró ti Ọlọ́run wípé a ó fún ọ. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a pa ọmọ nínú oore ọ̀fẹ́ rẹ̀, o fẹ́ kí a pa ọmọ nínú ìjọba Ọlọ́run, o fẹ́ kí a pa ọmọ nínú gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún láti orí òkè Calvary nípasẹ̀ Jésù Kristi. O fẹ́ jẹ́ olóòótọ́, o fẹ́ jẹ́ ẹni tí ń gbọ́ràn títí a ó fi rí Jésù lójúkojú. Gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà, gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí o pa ọmọ nínú ìjọba Ọlọ́run, nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, nínú ìgbàlà Ọlọ́run títí ìpè yóò fi dún, títí Jésù yóò fi wá kó àwọn àyànfẹ́ lọ sílé. Bí o bá rí o pé ẹ̀ṣẹ̀ ti wá sí ìgbésí ayé rẹ, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ nǹkan wọ̀nyí, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè wà pẹ̀lú rẹ, kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ, kí orúkọ rẹ kí ó ba lè wà ní ìwé ìyè Ọlọ́run, kí a má baà sì parẹ́ títí Jésù yóò fi dé láti mú wa lọ sílé.
2: This CLM Radio

wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà tí a rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ́ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù. Wípé a ò ní pàdánù ohunkóhun tẹ́ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebenezer wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébò àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébò àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébò àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlélógún, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, ó wà ní òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, a so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èyí tí a ń sọ níhìn-ín tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run, ó rọ̀ mọ́ àgbélébò àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Ìyè àti Kristi jẹ ló fún wa ní ìyè, àti pé ìyọnu rẹ̀ ló fi ìyè sí wa lẹ́nu. Nítòótọ́, gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù, tí a sì ń kà á nípa ìjọ, àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀, ó ní bí kò ṣe wípé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, yóò wà ní òun nìkan. Ó ní ṣùgbọ́n bí wóró àlìkámà yìí, bí ó bá bọ́ sílẹ̀, tí ó bá sì kú, yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Bí a ti ń sọ nípa Jésù, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa, nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí, ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà, bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò léso, a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébò, tí wọ́n ń yẹrí fún àgbélébò ìṣòro, tàbí àgbélébò àṣìgbọ́, tàbí àgbélébò inúnibíni àti ti ìnira, wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run. Èyí jẹ́ wípé àgbélébò àti iṣẹ́ ìsìn wa, wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébò sílẹ̀, lórí wípé iṣẹ́ ìsìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà. Bí o bá rọ ara lóye, bí ara kò bá di, bí o bá di òkú, nígbà náà ni iṣẹ́ ìsìn rẹ ni ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Olúwa àti Olùgbàlà wa, èyí tí a ti kà, jẹ́ kí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé. Ó ní ẹni tí

oba fe mire yo sono ini eni ti o ba nse akeba jeara eni ti o ntojo ara ko fe isoro ko fe inu ni bini ko fe wahala ko fe asinigbo oni eni ti o ba nse be yo so emi re nu o wa nso fun a we pe eni ti o ba si korira emi re le aye yi ni yo pa mo titi de titi o fi di iye aini pe kan ninu ese ikerin de logbon oni bi eni keni ba nsin mi ki o ma to mi leyin bi eni keni ba fe lati sin oluwa ki o ma to oluwa leyin kini a npe ni tito oluwa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin ije ki o ye wa wi pe lai si agbelebo ko si we pe a nto leyin bi a o ba si to leyin a o le se ise fun olowa bi a o ba si se ise fun olowa a ki yo le dade lojo ikehin o aye wa nigba na we pe lai si agbelebo ko si ade irora iya iponju ti a ba farada ninu ise esin wa si olorun ati si eniyan ni o mo ki ise esin wa ki o lere ifara eni robo ninu ise esin olorun o niye lori popo ni waju olorun bi a o se ma wo ipa meta ninu iwaasu oni eje ki a ma fi okan ba lo ikini sise ise esin pelu igboran ati gbigbe agbelebo sise ise esin pelu igboran ati gbigbe agbelebo ikeji sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun pelu ifara eni robo iketa sisa apon lati gba awon ti onula lona kona sisa apon lati gba awon ti onula lona kona bi a se wo awon ipa mete ta won yi lori wipe ohun ti a n pe ni agbelebo o ro mo ikookan ninu won a n so nipa igboran a n so nipa gbigbe agbelebo a n so nipa ifara eni robo a si n so nipa sisa apon ki a wo ni okookan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o yi eni kookan wa wipe aigboran o ma n ba ise isin wa je aigboran o ma n je ki ise isin wa ki o ma ni itewogba ati kiko agbelebo kiko iya tabi inu ni bini o ma n je ki ise isin wa ki o ma je itewogba niwaju olowa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti a fe ka nisisiyi ni won so fun wa awon ohun ti a ni lati se saju sisin olorun tabi saju sise ise isin si olorun ninu episteli kini si awon ara Tesalonika ni a nka ori kini ese ikesan episteli kini si awon ara Tesalonika ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ire kuro ninu iborisa
kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe ako orisa sile gbogbo awon orisa to wa lowo wa ni le wa ni idile wa bi ki ba se pe ako won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisa le kan na oye ki a mo we pe olorun ni oba ki a se ko gbogbo orisa sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ro won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin din logun luko ori kerin din logun ese iketala ko si iranse kan ti o le sin olowa meji ayasebi yo korira okan yo si fe ekeji tabi yo fi ara mo okan yo si yan ekeji ni ipo si eyin ko le sin olorun pelu mamoni ese ni lati kuro lowo wa ani lati di eni otun eni igbala ki a ko awon ohun ti oro olorun lodi si ki a ko won sile ki a to bere si ni se ise isin si olowa ninu Joshua ori ikerin le logun Joshua ori ikerin le logun ese ikerin la nje nitori na eberu olowa ki esin ma sin le ododo ati le otito ki esin mu orisa won ni kuro ti awon baba yin sin ni hakeji odo ni ati ni Egypti ki esin ma sin olowa bi ati so ninu majemu lailai be na ni an tenumo ninu majemu titun wi pe bi aba fe sin olowa ani lati ko ese sile ani lati ko ise ara sile asin ni lati ko awon orisa sile ese iketa le logun nje nitori na emu olorun ajiji tin be laarin yin kuro ki eyin si yi okan yin si olowa olorun israeli awon eniyan na si wi fun Joshua pe olowa olorun wa li awa o ma sin ohun re li awa o si ma gbo bi ati ri awon kan wonyi oye wa wi pe lai si iriri atunbi iriri igbala tabi iyi pada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba Deuteronomy ori kewa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun bi abati nka won ni ki iwo fura re ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele dele ninu okan re ki o mo awon ti olorun nbere ki o to di we pe o gbo wole ise ese olowa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun nje nisisin yi Israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko niyi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun awe pe ati lati ma sin olowa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe a nsin olorun tabi a nse ise si olorun oni lakoko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun
ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin o ran wa leti we pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru ka ma beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon nkan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki e kiye sara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fifun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun wa wi pe ki a ma sin oni la koko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun wa wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sihin ti an gbaradi ti an mura sile ti an so wipe a o se Oluwa o ye ki o ye wa wipe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wipe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba ni waju Olorun. Ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati huwa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wipe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti Olorun ninu Korinti kini ori kefa ese ikokan deelogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni tempili emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun bi a ba ni emi Olorun ti o njeri pelu emi wa wipe ati di omo Olorun o nso fun wa wipe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin Olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti Olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse Olorun ninu Samueli keji ori kedogun Samueli keji ori kedogun ni ati nka ese ikerinla ati ese ikedogun ohun ti an ka nihin o je apere fun wa bi eni kokan o je apere ohun ti o ye ki a ma so fun Jesu Kristi Oluwa ati Olugbala wa ni igba gbogbo o si je apere iru iwa ti o ye ki a ni ninu ijo pelu awon adari wa ninu ijo wo lati ese ikerinla Samueli keji ori kedogun ese ikerinla Dafidi si we fun gbogbo won awon iranse re ti o wa lodo re ni Jerusalem pe e dide e je ki a sa lo nitori pe ko si eni ti yo gba wa lowo Absalomu e yara ki a lo kuro ki ohun ma ba yara le wa ba ki o ma si mu ibi ba wa ki o ma si fi oju eda pa ilurun nihin ni a ri Dafidi bi o ti le je wi pe o ni isoro o ni wahala bi o ti le je wi pe omo bibi inu re lo dide si awon eniyan wonyi ti a pe ni iranse Dafidi sibe won mo wi pe awon je iranse
ati pe Dafidi o nje oba lori won won o ka wahala ti Dafidi ni ailera lebu ti Dafidi ni won gba we pe o si je oba lori won wo ede enu won ki o le ye o wi pe awa ti agba Jesu gege bi olowa ati olugbala wa iru ede yi lo ye ko wa lenu wa ni ese kedogun awon iranse oba si we fun oba pe gege bi gbogbo eyi ti oluwa wa oba nfe wo awa iranse re ti mura tan o ye ke amo we pe bi abamba oluwa soro ke amo we pe o je olugbala wa o je oba fun wa bi awon ti o wa ninu aye bi won o ti le gba gbo awa gba Jesu gbo ke asimo wi pe gege bi eni ti o se ise iranse o ye ke an so fun wi pe gege bi gbogbo yi ti oluwa wa oba nfe nitori o le oba awon oba oluwa awon oluwa ke asi so fun wi pe iranse re ti mura tan ati ninu ijo pelu bi abani adari lori wa tabi o le so agotan lori wa o ye ki a le mo wi pe bi o le so agotan bi o ba tin lana sile wi pe ise esin ti a o se ni yi ki se wi pe ki a ma jiyan ki a ma so wi pe rara ona miran wa to ye ka gbe iru ise be gba o ni ki a ma dahun bi awon iranse Dafidi bi won ti dahun ki a so wi pe ohun gbogbo ti oluwa tabi ti adari wa ba nfe awa iranse re amura tan ninu awon oba kini ori ogun awon oba kini ori ogun ese ikerin oba Israel si da o si dahun o si we pe oluwa mi oba gege bi oro re ti re li mi ati ohun gbogbo ti mo ni awa ti a je omo olorun iru oro yi ni o ye ki o wa lenu wa we pe olorun wa Oluwa wa oba lori wa oba lori ijo we pe ti re li awa ati ohun gbogbo ti ani nigbati iyi ba ye wa yeke yeke a o fi gbogbo okan wa teriba fun gbogbo ofin ati ilana re nitori pe awon omo aye o kara maisiki iru ijo wa ara eni ati iru igboran ati iru ise ese be si olorun o daju wi pe won o tako wa won o senu ni bini si wa won o gbo ewuro si wa loju won o si gbianju lati da lati di wa lona ni gbogbo ona awon wahala ati inu ni bini won yi ni an pe ni agbelebo a si ni lati gbe awon agbelebo won yi ki a ma tele Jesu ki a si ma tesiwaju ninu ise isin olorun nisisin yi ipa keji ninu iwaaso wa sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun je ki o ye o wi pe bi a ba nso wi pe sisin olorun a nso nipa sisin ijo olorun nitori wipe a o le paala saarin awon mejeji bi o ba sin olorun ori lati sin ijo olorun ninu chronicle keji ori ikarun din logoji chronicle keji ori karun din logoji ese iketa o si we fun awon omo lefi ti nko gbogbo israeli ti se mimo si oluwa o nso nihin awon iranse awon ti won se ise esin ni ile israeli o pe won ni awon omo lefi awon yi ni ati ya soto fun ise esin oluwa o nso fun won wi pe e gbe apoti eri mimo ni lo sinu ile na ti solomoni omo Dafidi oba israeli ti ko ki yo si je eru li ejika yin nitori tele tele won ma gbe apoti eri mimo yi le ejika ni sugbon won so wi pe ki won ki o gbe lo si temple ti solomoni ti o ti ko
oni esin oluwa olorun yin nisisiyi ati israeli awon eniyan re oni esin oluwa bi e ba si tin sin oluwa ki e ranti wi pe e o sin awon eniyan re lati ifihan inu iwe mimo ni ati ko wi pe onkohun ti a ba se si eniyan olorun olorun la nse si onkohun ti a ba si se fun awon eniyan olorun olorun ni a nse fun ore tabi ibi ti a ba se si awon eniyan olorun olorun funra ara re ni a nse si lati oni lo je ki o yi o wi pe bi o ba se ka si omo olorun o nse ka si olorun bi o ba se ka si eni to n tele jesu iranse jesu iranse olorun iru ika be ki se eniyan lo nse si o nse ika be o nse si oluwa fun rara re bi o ba si sore bi o ba se se anu bi o ba se se esin bi o ba toju omo olorun kan olorun lo n toju olorun lo n fi ife han fun nitori wi pe ohun ti a ba se fun omo olorun olorun fun ara re la se fun ninu matthew ori kedogbon matthew ori kedogbon ese ogoji eyi ni a ri oro jesu to so fun awe pe bayi ni o ri lojo ikehin ohun kekeke ti a se ohun lanla ti a se yala o dara yala ko dara bi a ba se si omo olorun a se si olorun oba yo si dahun yo si wi fun won pe looto ni mo wi fun yin niwon bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi niwon bi eyin ti se fun awon arakunrin mi awon omo leyin jesu ohun yi ti won se si jesu wo ese ikarun dini adota ese ikarun dini adota nigba na ni yo da won lohun wi pe looto ni mo wi fun yin niwon bi eyin ko ti se fun awon fun okan ninu awon ti o kere julo won yi eyin ko se fun mi awon won yi won o mo eko ti an ko yi ki o to di we pe ikupa oju won de won ro we pe bi awon ba ri jesu awon feran jesu bi awon ba ri jesu awon o se ise iranse fun jesu lai mo we pe ise iranse ti a se ore ti a se anu ti a se adura ti a gba itoju ti a se fun awon omo olorun olorun fun ara re oluwa fun ara re la nse nkan won yi fun awon ti a se ko ti a ko se olorun ni a ko se nkan won yi ni a ko se fun ninu ise awon aposteli ise awon aposteli ori kesan ese ikerin ati ikarun ise awon aposteli ori kesan ese ikerin o si subolule eyin so nipa solo o gbo ohun ti o nfo si pe solo solo e se ti iwo fi nse inu ni bi ni si mi solo ko ti ri jesu loju koju sugbon o se inu ni bi ni si awon ijo ohun ti solo se si awon ijo jesu so wi pe ohun lo se si oni solo solo e se ti iwo fi nse inu ni bi ni si mi o si we pe iwo ta ni oluwa oluwa si we pe emi ni jesu eni ti iwo nse inu ni bi ni si ohun irora ni fun o lati tapa si egun awa na mo we pe a ma nso ni ede yoruba we pe eni ti a ba fe iya re ni omo re wo ni nitori be ohun ti a ba se si omo iya la se si a ma nso pelu we pe eni ti o ri ewo re ni ti o na lopa elewo re ni onitan korira nitori be ohun to ba se somo olorun ohun to ba se si ijo olorun olorun funra re lo nse si o ye ki a wo ipa meji ti ise esin olorun ti o pin si tabi ise esin si ijo olorun ti o pin si ikini
sisin ijo lapapo gege bi ara kan bi a ba nso nipa sisin ijo olorun yi pin si meji ikan ni wepe a nsin ijo olorun lapapo bi ara kan ikeji ni wepe a nsin olori jori omo ijo kokan ye ki a wo ni kokan ikini sisin ijo lapapo ninu ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikokan de logun bi mo tin fi irele okan gbogbo sin olowa ati omije pupo pelu idanwo ti o ba mi nipa idena awon Jew bi emi ko ti fa seyin lati so nkohun ti o sanfani fun yin ati lati ma ko yin ni gbangba lati ma ko yin ni gbangba e je bi ati nwa suni ni sisin yi o je wepe a nse ise iranse fun ijo lapapo lati ma ko yin ni gbangba sugbon tun wa so fun wa wepe lati ma ko yin lati ile de ile e je wepe a nse ise isin fun enikokan tabi si enikokan ninu ijo ninu Galatia ori karun Galatia ori karun ese iketala nitori ati pe yin si ominira ara kiki pe ki e ma se lo ominira yin fun aye sipa ti ara sugbon e ma fi ife sin omo ni keji yin ni kokan o ye ki a mo we pe ani lati sin eni kokan ninu ijo ani lati se ise iranse ise esin fun eni kokan ninu ijo ani awon ojuse kan ninu ise iranse gbangba si ijo lapapo o se se ki a wa ninu egbe awon akorin o se se ki a wa ninu egbe awon tin sona o se se ki a wa ninu egbe awon tin fadura jagun o se se ki a ma dari idapo oju ile o si se se ko je wepe adari ekun la fi wa se o se se ki a je oniwaasu awon iru ise ti a nso won yi won je ise ise ti a nse si ijo lapapo sugbon ise olorun ko pari sibe bi ati ni ojuse ti a nse fun ara lapapo be ni a ni ti a nse si eni kokan fun eni kokan ni inu ise isin wa bi Jesu Kristi bi o se ni ise isin si gbogbo agbaye be lo ni si ijo be lo si ni si eni kokan eyi je apere tabi apejuwe fun wa ani ise isin ti a ni lati se si gbogbo agbaye e lo ki e wa su irere fun gbogbo aye ani eyi ti a ni lati se ninu ijo nitori o fi awon kan se bi aposteli bi woli bi ajihinrere bi olukoni ati bi oluso agutan ki a le se ara Jesu ni pepe sugbon bi ati ni ise iranse si aye ise iranse si ijo ati ise iranse si eni kokan o ye ki a mo wepe irele ni lati gbe wa wo abi a ni lati gbe irele wo ki a le se ise yi apere yi ni Jesu fun wa ninu Johanu ori ketala Johanu ori ketala lati ese ikejila oni Johanu ori ketala ese ikejila nitori na leyin ti o ti we ese won tan ti o si mu agbada re ti o si tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin e je pe e ha mo ohun ti mo se si yin se e ti ri ohun ti mo se si yin eyin pe mi ni oluwa olukoni ati oluwa eyin wi rere be ni mo je nje bi emi ti se oluwa ati olukoni yin ba we ese yin o to ki eyin pelu o si ma we ese ara yin nitori mo ti fi apere fun yin ki eyin ki o le ma se gege bi mo ti se si yin o ye ki o ye gbogbo enikokan wa wepe a ko le duro gangan bi opo ina oju titi ki a so wepe
à ń wẹ ẹsẹ̀ fún ẹlòmíràn. Nítorí bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀sìn wa ó gba wípé kí a rẹlẹ̀, ó gba wípé kí a bẹ̀rẹ̀, ó gba wípé kí a tẹríba, kí a tó lè ṣe iṣẹ́ ẹ̀sìn tó pé, iṣẹ́ ẹ̀sìn tó péye àti iṣẹ́ ẹ̀sìn tó jẹ́ ìtẹ́wọ́gbà. Wípé bí a bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí tinú mi ni ó ṣe, a gbọ́dọ̀ kọ́ sílẹ̀. Gbogbo ẹ̀mí tí ń gbéraga, a ní láti kọ́ sílẹ̀, láti mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ wa, nínú ìjọ tàbí sí ayé, sí ẹlẹ́ṣẹ̀ tàbí sí àwọn ọmọ Ọlọ́run, ó gbà wípé kí a rẹlẹ̀, ó gbà wípé kí a tẹríba, ó gbà wípé kí a jẹ olóòótọ́ sí Ọlọ́run, kí a sì ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí Jésù olúwa wa àti olùgbàlà wa bí òun ti ṣe iṣẹ́ náà. Nísinsìnyí a ń lọ sí ipa kẹta, ṣíṣaápọn láti gba àwọn tí ó nù là lọ́nà kọ́nà. Bí a ti ń wo nǹkan yìí, a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀, nítorí wípé ó sọ fún wa, ó ní òun ti fi àpẹẹrẹ lélẹ̀, kí àwa náà kí a máa ṣe gẹ́gẹ́ bí òun ti ṣe. Nínú Matthew orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún, bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ó ní ọmọ ènìyàn, èyí sọ nípa Jésù, kò wá pé kí a máa ṣe ìránṣẹ́ fún òun, ṣùgbọ́n òun gbà láti ṣe ìránṣẹ́ fún wa. Ìránṣẹ́ tí ó ṣe fún wa ni ó jẹ́ kí a ní ìgbàlà, ìránṣẹ́ tí ó ṣe fún wa ló jẹ́ kó wà lórí igi àgbélébùú fún ẹnì kọ̀ọ̀kan wa, ìránṣẹ́ tó ṣe fún wa ló jẹ́ kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a bá lè ní ìgbàlà, ìsọdọ̀tun, ìsọdimímọ́, ìyípadà tó péye. Nínú Kọ́rìntì kejì ni ìwé mímọ́ tún rán wa létí ohun tí Jésù jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ohun tí ó ṣe, kí a bá lè ní ọ̀rọ̀ iyì àìnípẹ̀kan. Kọ́rìntì kejì orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án, nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì, pé bí òun tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Èyí ni iṣẹ́ ìsìn tí Jésù Kristì tó ṣe. Bí o bá ka ìtàn Jésù, pàápàá nígbà tí a fi hàn, nígbà tí a mú un, àti nígbà tí Pétérù yọ idà tí ó bẹ ẹnìkan létí, bí Jésù ti sọ wípé òun lágbára fúnra òun láti kọ̀yà bí òun bá fẹ́ kọ̀yà, ṣùgbọ́n bí òun bá kọ ìyà náà, ó jẹ́ wípé ìgbàlà kò ní lè jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀ Jésù kò kọ ìyà, gbogbo ìyà tó jẹ nígbà tí a bí, ó mọ̀ wípé ìyà àbójẹ à ń gbé káàkiri, ó mọ̀ wípé ìyà ilé jẹ pẹ̀lú, nítorí wípé ó ní ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé, ìyà aṣọ jẹ, ìyà gbogbo nǹkan ló jẹ Jésù. Àti wípé nígbà tí a fi hàn, nígbà tí a mú un, nígbà tí a kàn án mọ́ àgbélébùú, ó ní ó ṣeéṣe fún òun láti pe àwọn lígíọ́nì áńgẹ́lì kí wọn kí ó lè jẹ́ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà, onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà, tàbí ogun kọ̀yà, tàbí olú kọ̀yà, tàbí adé kọ̀yà. Ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni, òun ò kọ̀yà, ó gba ìyà jẹ. Orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà, kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí, àwa náà kò yẹ kí a jẹ́ ọmọ kọ̀yà, ọmọ jìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn,
nítorí ìgbàlà wa ni Jésù ṣe ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọyà, ọmọjìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn, nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọ́n wà, kí wọn kí ó lè lọ sí ọ̀run rere, kí wọn kí ó lè wá sí apá àti olúwa, ó yẹ kí a ṣetán, kí a lè ṣaápọn, kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá, tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí, tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí o bá káwọ́ gbera, ọwọ́ tó dilẹ̀ ni èṣù máa ń rí lò. Jésù sì ń sọ fún wa, ó ní èṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́, ó ní àwọn ó rí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró, ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe. Wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe. Èyí jẹ́ wípé bí ìwọ náà bí o bá ń ṣe rọ́ àwáwí báyìí, ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè, ò sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run ń sọ. Èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí, ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà, èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà. Ọ̀kẹ́ àìmoye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà. Wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là, wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere. Jésù wá ń sọ fún wa wípé kí a lọ láti wàásù fún wọn nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Ísíráẹ̀lì tí ó nù lọ, bí ẹ̀yin sì ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba Ọlọ́run kò sí dẹ̀dẹ̀. Ó ní bí a ó ti túká níhìn-ín, bí a ó ti máa lọ sí ilé wa, bí a ó ti kúrò ní ìpàgọ́, kí a máa lọ, kí a máa wàásù ìrere, kí a máa sọ fún ọ wípé ìjọba Ọlọ́run kò sí dẹ̀dẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrùn, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ó wá sọ fún wa wípé kìí ṣe tolówó, kìí ṣe wípé bí a bá ti ń ṣe tán kí a máa tọrọ owó lọ́wọ́ àwọn tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún. Ọ̀fẹ́ lè ẹ̀yìn gbà á, ọ̀fẹ́ lè kí ẹ fi fún ni. Ṣó ṣe é ṣe bẹ́ẹ̀? Mo ní ṣó ṣe é ṣe bẹ́ẹ̀? Nínú Lúkù orí kẹwàá ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún wọn pé ìkórè pọ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n pọ̀ ju àwọn ẹni tí ó ti di ẹni ìgbàlà. Nítorí bẹ́ẹ̀ ìkórè pọ̀, àwọn tí wọ́n ń dúró láti gbọ́ ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ tí yóò gbà wọ́n là, ọ̀rọ̀ ìrònúpọ̀wàdà, ọ̀rọ̀ ìgbàgbọ́, ìkórè pọ̀, àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn. Ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìhìnrere, ẹ̀kọ́ ìhìnrere, bí wọ́n ṣe ní ìgbàlà kò tí ì yé wọn, wọ́n pọ̀, ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ bẹ Olúwa ìkórè kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ìkan nínú wọn. Lára àwọn tí ó lọ wá, àwọn tí ó sọnù, àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀, àwọn tó ń papọ̀ nínú ẹ̀ṣẹ̀, lára àwọn tí ó lọ wá wọn, tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù nínú Lúkù orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ìkẹrin. Ọkùnrin wo nínú yín tí ó ní 100 àgùntàn, bí ó bá sọ ọ̀kan nù nínú wọn, tí kì yóò fi 99 ìyókù sílẹ̀ nínú ijù, tí kì yóò sì tọsẹ̀ èyí tí ó nù lọ, títí yóò fi rí ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé kí a tọ àwọn tí ó nù lọ, kí a wá wọn,
ki a wa so si won ki a gbadura fun won ki a se gbogbo ni ipa wa ti a le se titi a o fi ri won titi a o fi jere won sinu ijoba olorun nigba ti o si ti ri tan o gbe eleji ka re o nyo ayo kan ti a ni ni we pe awon elese won ri igbala bi o ba si iru igbala be fun awon tin se gbe ko si ayo kan ti o le ni gege bi omo olorun nigba ti o si de ile o pe awon ore ati aladugbo re jo o nwi fun won pe e ba mi yo nitori ti mo ri agotan mi ti o ti sonu mo wi fun yin gege be li ayo yo wa li orun lori elese kan ti oronuko ada ju lori oloto mokan din logorun lo ti ko se aini ironupo ada eyi ni ise to je wa logun ise jere okan ise to se pataki julo ise to sumo okan olorun julo oluwa nfe ki a gbagbe irora wa oluwa nfe ki a fi ilepa ti aye ki a fi sile ki a parada iponju ki a parada iya ki a pinu ki a jeje we pe ati setan lati nawo lati nora fun igbala awon elomiran aba ati setan oluwa nfe ki a tara sasa lati fi ona igbala han awon elese tin segbe gege bi paulu gege bi esteri bi won ti pa idiwo gbogbo ti sapa kan ti won si ba olorun damaje mo we pe won o je ohun elo igbala fun igbala ohun elo igbala fun igbala okan awon elese be na ni olorun so we pe ki a pa gbogbo idiwo ki a pa won ti sapa kan ki a ba le je ohun elo igbala fun okan awon elese olorun be lowo re we pe ki o dide we pe ki o se ki o se kia ki o lo so fun awon elese ki a je ile ti omo olorun je ki a je ile ti omo ki a ma je agbo magba bi o ba je ile ti omo gbo bi olowa ti nbebe ise wa fun gbogbo wa gbo bi emi ti nwi pelu we pe je ipe na bayi mo se tan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pepe won lo sibi to ba ran mi mo se tan lati sise fun o Jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo se tan fun ise olowa ohun kan pe o nisisiyi feti si ohun na o nso si o leti jeje je ipe na bayi pe mo se tan lati sise fun o Jesu emi de ran mi okan popo won ku ninu ose yara lati se iranwo nitori akoko nko ja lo dide nisisi ki o so fun Jesu bayi pe mo se tan lati sise fun o Jesu emi de ran mi mo fe lati se ife re ni pipe won lo sibi ti o ba ran mi mo se tan lati sise fun o Jesu emi de ran mi bona ti le sokun ero ko ba mi mo se tan lati sise fun o Jesu emi olorun pe o o so fun wi pe ki o dide lati sise fun olorun nitori ikorepo alagbase o to nkan o wa so fun wi pe ki o mura sile ki o setan lati jiya ki o setan lati farada iponju ki o setan lati na ohunkohun ti o gba o ti o na ki o setan lati nawo lati nora lati gba awon elese awon to nku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o mura sile lati se ohunkohun ti o gba lati na ohunkohun ti o na lati so fun awon elese wi pe igbala wa lese agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re olowa ran o nise se o fe ko ise fun olorun olowa ran o nise n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo se tan lati sise fun Jesu mo de o ran mi

ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọpọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wa lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore, tí ó wúwo, tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hébrew, Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Hébrew ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Hébrew. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀, ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá, tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́, ìbá ṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbá ṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí náà, bí gbogbo ẹ̀yà ara wa, bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa, bẹ́ẹ̀ ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run níkọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. Nítorí náà, kò yẹ kí a bójú fo ohunkóhun, nítorí Jésù pàápàá sọ fún wa wípé kíkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. Èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ ìkejìlélógún, kí o máa fi ojú bá a lọ bí a ti ń kà á. Èmi sì ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Èmi gbọ́, èmi mọ̀, ẹ mọ̀ pé a dá Timotiu arákùnrin wa sílẹ̀, bí ó bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí. Bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnìkọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa, ó ṣeéṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí a ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn ohun tí a ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́, ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni Apọ́stẹ́lì tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún wa wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀, wọn ó máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn Kìrìsìtẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀
tabi emi tin sakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ijinle ti o wa ninu oro olorun lehin na ni o wa so fun wi pe oni ireti lati ton wa pelu timotiu nitori pe timotiu ti a ko nipa re nihi o ti wa ninu tubo nitori ninu bini si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si odo awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokanle e je ki ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni atun so fun awa na pelu pe bi o ti le je we pe an fi opin tabi ipari si on ti an keko ninu yeberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a tin wo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan oni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni Paul ni o lo ede kan o lo ede yi wo pe ohun ti o n ko si won o pe ni oro iyanju nje kini Paul apostle kini o pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju nihi ni ohun ti o ti ko si won lati ori kini titide ori iketala sugbon gege bi akeko bibeli afẹ ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon apostle ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori sinagogu ranse si won pe ara bi eyin ba ni oro iyanju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun Paul si dide duro o si jowo si won o ni eyin eniyan Israeli ati eyin ti o beru Olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti akayi o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni sinagogu bi o ti je asa awon Jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu Genesis titi de Deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya Jeremiah ni boya Isaiah ni boya Hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon Paul we pe bi won ba ni oro iyanju kan oro Olorun lati odo Olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro Olorun lati sini leti oro Olorun lati kilo fun ni oro Olorun lati gbani ni iyanju oro Olorun lati je ki ona imole iriri ki o ye eni kookan eyi ni a fi n pada sinu Hebrews ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari iwe pe nihi eyi ti iba fi lo agbara tabi ase apostoli o n parowa si won o n be won wipe ki won ki o fun oro Olorun laaye ninu okan won o si so wipe emi n be yin ara eyi ki se igba akoko ti Paul apostoli ti yo lo ede yi ara ninu Hebrews ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu olowa ninu Hebrews ori keta ese ikini yo so wipe nitori na

tọ́wádi ẹni àìlẹ́ṣẹ̀ nítorí wípé a ti kó ẹ̀ṣẹ̀ wá kúrò. Ó sọ wípé a di ará mímọ́, ẹ̀ṣẹ̀ ti kúrò, ìbàjẹ́ ti kúrò, ìrìnkúrin ti kúrò lẹ́sẹ̀ wa, a ti di ọmọ Ọlọ́run, a jẹ́ ọ̀kan nínú àwọn ẹbí Ọlọ́run, èyí ni ará. Ó wá sọ wípé alábàápín ìpè ọ̀run, àwọn tí a pè láti ìpè ọ̀dọ́ àgùntàn, ìpè Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń pè wọ́n sínú ìgbàlà, sínú agbo àwọn onígbàgbọ́, èyí ni àwọn ará. Èyí ni Pọ́ọ̀lù apọ́sẹ̀lù fi ń sọ fún wípé èmi ń bẹ̀ yín ará. Ó fẹ́ kí wọn kí ó mọ̀ wípé bí a bá jẹ arákùnrin, bí a bá jẹ arábìnrin, ọ̀rọ̀ Ọlọ́run ó wà fún àwọn ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ó wà fún ẹbí Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù Kristì lẹ́yìn. Bí o bá jẹ ọmọ Ọlọ́run, bí o bá jẹ ẹbí Ọlọ́run, bí a bá ti wọ ẹ̀ṣẹ̀ rẹ nù, tí a sì ti sọ ọ́ di ọ̀tún, tí o jẹ́ ará mímọ́, ó sì jẹ́ alábàápín nínú ìpè ọ̀run, ó yẹ kí o mọ̀ wípé ọ̀rọ̀ ìyànjú tí Pọ́ọ̀lù tí ó ti sọ fún àwọn ará Ébérò, ó wà fún ọ, ó wà fún mi. Ó ń sọ fún wa nínú ẹsẹ̀ yìí wípé èmi sì ń bẹ̀ yín ará, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Kí ni ṣe tí ó fi ń bẹ̀ wọ́n wípé kí wọn kí ó gba ọ̀rọ̀ ìyànjú òun? Nítorí wípé àti dé ọ̀run, ó sopọ̀ mọ́ ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé àti ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, ó sopọ̀ mọ́ kí a gbọ́, kí a gbà, kí a gbé e yẹ̀wò, kí a mọ̀ wípé nǹkan yìí ó ṣe dandan fún ẹnì kọ̀ọ̀kan wa, kí a sì gbọ́ràn sí nǹkan wọ̀nyí. Ǹjẹ́ kí ni ọkùnrin yìí, apọ́sẹ̀lì yìí, kí ni ó ń pè ní ọ̀rọ̀ ìyànjú? Bí a bá wò ó láti ìbẹ̀rẹ̀, a ó rí àwọn àṣẹ, àwọn ìlànà tí ó ti fún wọn lẹ́sẹsẹ, àwọn tí ó yẹ kí wọn kí ó ṣe. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń pè wá sí ìrántí wọn wípé láti orí kìíní, orí kejì, orí kẹta, títí dé orí kẹtàlá ni ó ti ń fún wọn ní àṣẹ. Àṣẹ tí ó fi ẹsẹ̀ wọn lé ọ̀nà tóóró, tí ó lọ sí ìyè ànípẹ̀kun. Ó sì ń sọ fún wọn wípé bí kì í bá ṣe wípé wọ́n gba àwọn àṣẹ àti ìlànà wọ̀nyí, wọn ò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Èyí ni ó fi ń pàrọwà sí wọn wípé kí wọn kí ó jọ̀ ọ́, kí wọn kí ó má bàa jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ òun kí ó jẹ́ lásán lórí wọn, àti ìgbàgbọ́ tiwọn kí ó má bàa jẹ́ lásán. Ó ní nítorí bẹ́ẹ̀, wọ́n ní láti gbà, wọ́n ní láti gbọ́, wọ́n ní láti gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí ó ń sọ fún wa. Ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ìyànjú wọ̀nyí nínú Ébérù orí kejì ẹsẹ̀ ìkíní. Nítorí náà, ó yẹ tí àwa ọmọ Ọlọ́run, àwa tí a ti gbọ́ ìpè ẹ̀mí, àwa tí a ti gbọ́ràn sí ìpè náà, àwa tí a ti wọ inú ìjọba Ọlọ́run, àwa tí a ti pa ẹ̀ṣẹ̀ wa rẹ́, ó ní ó yẹ kí àwa kí a máa fi iyè sí i gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Ó ń sọ fún wa wípé ìjínjà, afẹ́fẹ́ńfẹ́, àwọn nǹkan ayé, wọ́n fẹ́ gbá wa lọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní nítorí bẹ́ẹ̀, kí a dì í mú, kí a má jẹ́ kí ìjì tí ó ń jà tàbí afẹ́fẹ́ tí ń fẹ́ kí ó gbá wa lọ kúrò nínú àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́ nínú orí kẹta, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní ẹ kíyèsára ara. Ṣé orí níhìn wípé àwọn ọmọ Ọlọ́run ni ó má sọ̀rọ̀? Ní orí kejì tí a ti kà, ó ní àwa, ó yẹ kí a máa fi iyè gidigidi sí ohun tí à ń gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé àwa tí a jẹ ọmọ Ọlọ́run, a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé. Níhìn ni ó ń sọ wípé ara, ẹ kíyèsára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín, ní ní lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Bí a bá sọ wípé ẹnìkan lọ kúrò níbì kan, ó jẹ́ wípé ó ti wà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èyí ń sọ fún wa wípé nígbà tí a bá ti di ọmọ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà, ó ṣeéṣe láti pẹ̀yìndà, ó ṣeéṣe láti ṣubú kúrò nínú orí ọ̀fẹ́. Ṣùgbọ́n ó ń kì wọ́n nílọ̀ wípé kí wọn kí ó kíyèsára, kí ọkàn kúrò ti àìgbàgbọ́, kí ó má ṣe wọ inú wọn, láti mú wọn kúrò ní nílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n ẹ máa gba ara yín ní ìyànjú lójoojúmọ́. Níwọ̀n ìgbà tí a bá ń pè é lóòní, kí a má bàa ṣe ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Èyí ni ó fi rán wọn létí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìyànjú ni òun ti sọ fún wọn, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìṣírí, ọ̀rọ̀ tí ń múni lọ́kànle ni òun ti sọ fún wọn. Láti ìbẹ̀rẹ̀ epistle yìí, ó sì ń sọ fún wọn wípé òun bẹ̀ wọ́n nísinsìnyí, nígbà tí ó dé ìparí epistle, wípé kí wọn kí ó gba ọ̀rọ̀ ìyànjú tí òun ti kọ sí wọn nínú orí kẹrin ẹsẹ̀ ìkíní. Nítorí náà, ẹ jẹ́ kí a bẹ̀rù kí bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa, kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa

tàbí ẹni pé ó ti kùnà rẹ̀. Bí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti kúrò nínú oore ọ̀fẹ́, tí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti pàdánù àwọn tí a ti ní nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ìbá má ti máa kì wọ́n nílọ̀ léraléra, lemọ́demọ́ wípé kí a bẹ̀rù, kí a ṣọ́ra, kí a kíyèsára, kí a rí i wípé a kò gba ohunkóhun nínú ayé tàbí ohunkóhun nínú ẹran ara wa, ohunkóhun nínú ẹbí wa, ohunkóhun ní àdúgbò wa láti fà wá kúrò lọ́dọ̀ Ọlọ́run nínú orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá. Orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá. Àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin. Ó rán wọn létí wípé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, wípé ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin lẹ ó gbàlà. Ó ní nítorí náà kí ẹnì kọ̀ọ̀kan wa olúkúlùkù yín kí ó máa fi àìsinmi hàn, àìsinmi tí àwọn ẹlòmíràn tí wọ́n ti fi hàn, kí a rí i wípé a ní ẹ̀kúnrẹ́rẹ́ ìrètí títí dé òpin nínú ẹsẹ̀ ìkejìlá. Kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún ìlérí. A rí àwọn nǹkan wọ̀nyí tí ó ń sọ fún wọn, ó ń sọ fún wọn wípé kí wọn kí ó kún fún akitiyan tàbí làálàá nípa ti ẹ̀mí, kí wọ́n rí i wípé àwọn ohun tí wọ́n ti ní gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run wípé a kò gbá sọnù lọ́wọ́ wọn. Nínú orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlélógún, ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́, kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú, kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù. Níhìn-ín ni ó ti rán wọn létí wípé bí a bá ní ẹ̀rí ọkàn tí ó ń dá wa lẹ́bi, bóyá a ti ṣe ohun kan ṣùgbọ́n tí a ń bò mọ́lẹ̀, tí ó jẹ́ wípé ẹ̀mí Ọlọ́run sọ fún wa láti ṣe àtúnṣe ṣùgbọ́n tí a ò ṣe àtúnṣe, tí a ò mú àwọn nǹkan náà wá sí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí a ń pa á mọ́ra, èyí tí a bá fi lanu láti sọ fún àwọn tí a ṣe wípé jọ mo ṣe báyìí tàbí mo ṣe tọ̀hún, ó ní kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí. Bí a bá ní àtúnṣe tí a ò tíì ṣe, bí a bá ní ẹ̀ṣẹ̀ tí a ń bò mọ́lẹ̀, bí a bá ní ohun mìíràn tí a ń ṣe ní ìkọ̀kọ̀ tí ò jẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, kì kò ní lè ṣeé ṣe láti súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀rí ọkàn rere. Ó ní kí a sì súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀kún ìgbàgbọ́, kì í ṣe ìgbàgbọ́ kékeré ṣùgbọ́n ẹ̀kún ìgbàgbọ́, kí a sì wẹ ọkàn wa nù kúrò nínú ẹ̀rí ọkàn gbogbooro, kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù. Nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé, ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣiyè méjì. Ó ń sọ fún wa wípé àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, àwọn tí a ti gbà láti ìbẹ̀rẹ̀, nígbà tí a ti gba Ọlọ́run gbọ́, kí a rí i wípé a di nǹkan wọ̀nyí mú ṣinṣin, nítorí ìkẹyìn ọjọ́ la wà. A sì rí àwọn mìíràn tí wọ́n ti ṣìnà lọ sí àwọn ẹ̀kọ́ èké. Nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé, ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti rú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere, kí a má máa kọ ìpéjọ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pẹ̀lú bí ẹ̀yin ti rí i pé ọjọ́ ni ń súnmọ́ etílé. Ọjọ́ wo ló ń súnmọ́ etílé? Ọjọ́ ìgbàsókè àwọn ènìyàn mímọ́, ọjọ́ àjínde ìkẹyìn, ọjọ́ tí Jésù Kristì yóò farahàn láti kó àwọn àyànfẹ́ lọ. Ó ní bí a ti rí pé ọjọ́ náà ń súnmọ́ etílé, nítorí pé ọjọ́ ìgbàlà wa, ìgbàlà ìkẹyìn, ìgbàlà ayérayé, ìgbàlà àṣepé, ó ní ó súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ. Nítorí èyí ni ó ṣe ń sọ fún ọ wípé ohun tí ó yẹ wọ́n, ohun tí ó yẹ ẹnì kọ̀ọ̀kan wa ní ìgbọràn sí àwọn ohun tí a ti ń gbọ́. Ó yẹ kí àwa tí a ń kẹ́kọ̀ọ́ Bíbélì kí ó yé wa wípé ìwé mímọ́ ó fi ọwọ́ tó nípọn mú ìgbọràn àwọn onígbàgbọ́. Jésù Kristì tilẹ̀ sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta 46. Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Níhìn-ín ni ó ti ń jẹ́ kí ó yé wa, Jésù ń bi àwọn wọ̀nyí lérò ní èé ti ṣe, èé sì ti ṣe, tí ẹ̀yin ń pè mí ní Olúwa, Olúwa, tí ẹ̀yin kò ṣe ohun tí mo wí. Èé jẹ́ kí ó yé wa wípé ìgbọràn ṣe pàtàkì, wípé àwọn sí ẹ̀kọ́ Bíbélì yẹn ò sọ wípé a ti di ẹni ìgbàlà. Ṣé a ti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run?
se ati ko ise wa sile se ati ronupo oda se ati gba Jesu Kristi bo gege bi oluwa ati olugbala wa bi o ba je be se ati ngbe igbesi aye otun bi ki ba se be Jesu nbi wa le re we pe e se ti a fin pe ohun ni oluwa oluwa ti a o si se ohun ti o nfe ki a se ninu Samuel kini ori kedogun Samuel kini ori kedogun ni ati nka ese ikeje le logun apa keje ninu ese yi oni kiye si igboran sanju ebolo ife ti sile si sanju ora agbolo nitori be o ye ki o ye wa bi a ba npe ara wa ni omo olorun bi awon elomiran ba si npe wa ni ara arakunrin tabi arabirin ohun ti olorun ma nwo ninu igbese aye wa lati so wepe ni toto ni aje omo ohun ati pe ni toto ni aje ebi olorun eyi ni wepe an gboran si awon ohun ti ati ngbo ninu Isaiah ori kini ese ikokandinlogun bi eyin ba fe ti ese gboran eyin o je ire ile na nigbati a ba gbo oro olorun oni bi a ba fe oro olorun na bi a ba gba si okan wa bi a ba gbe oro yi yewo bi a ba mu lokukundun ti a si mo we pe oro yi se iye biye oro ti o wa lati okan olorun wa si inu aye wa oni bi a ba fe oro na bi a ba si gboran si oro na oni nigba na ni a o je ire ile na nigba na ni awon ileri olorun nigba na ni awon ohun ti emi yo le je ti enikokan wa ninu majemu titun lati nka nisinsin ninu ise awon aposteli ise awon aposteli ori karun e tun je ki o ye wa bi o se se pataki to lati ni igboran si oro olorun awon elomiran won ma nfe ki emi olorun ki o joba ki o gun wa ninu igbese aye won won ti le ma ngba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je ohun ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikeji le logbon awon sile eleri nkan wonyi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo tire bi a ko ba gboran si emi si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti a sa oro olorun ti a o gboran bi a ba so wi pe a nwa emi emi kemi la ori gba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wi pe a ti so di mimo eni ti o rin deede gege bi oro olorun eni ti o gboran si oro olorun o n so fun a wi pe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o n gbo tire adura mi ni wi pe a o ni je eni ti n gbo ti n gbagbe a o je eni ti n gbo ti n gboran loruko Jesu nisisiyi a n lo si ipa keji ninu eko wa ninu ebero a n ka lati ori iketala ese ikeji le logun le atika bi atiri ti aposteli ti o so fun awe pe emi nbe yin ara egba oro eyan ju mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o npe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o se se ke yi ki o ya o lenu tabi ki o se oni kayefi wo pe a se le so wi pe ori kini titi de ese ti di ori ketala o je iwe kukuru ohun to je ki o so be ni wi pe o n so nipa orun o n so nipa awon angeli o n so nipa Jesu o n so nipa Aaroni o so nipa Melchisedeki o so nipa awon majemu aye majemu lailai o so nipa majemu titun o so nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so won yi bi ki ba se wi pe o ge won kuru die die o n so wi pe ibagba ohun ni opolopo iwe lati ko eni o fi pe nkan won yi ni iwe kokoro ti mo ko si yin nisisiyi a n wo ikeji oro imu lokanle fun osise ti onilo re ni ese iketale logun e mo pe ada timotheo ara konrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin ese kekere ti akayi o je ki o ye wa
ìbáṣepọ̀ tàbí ìdàpọ̀ tí ó wà láàrin àwọn ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan kì í dàbí àbàtà tó ń ta kété bí ẹni wípé kò gbódò tán. Ó jẹ́ kí ó yé wa wípé nítòótọ́ ni Timotheo yìí ni ó ti lọ sí ilé túbó, ṣùgbọ́n Paul ó ń gbàdúrà fún ní àkókò tí ó wà nínú inú níbí ni. Ó sì jẹ́ kí àwọn ará Hebrew wọ̀nyí kí ó mọ̀ wípé gbà tí a tú u sílẹ̀, tí a dá a sílẹ̀ nínú wàhálà tí ó ti wà, ó jẹ́ ọ̀kan nínú wa. Ó jẹ́ ọ̀kan nínú àwọn ará. Ó sì yẹ kí ó dùn mọ́ àwọn wọ̀nyí nínú wípé àti tú tàbí àti dá Timotheo yìí sílẹ̀. Èyí kọ́ wa ní ẹ̀kọ́ kan wípé ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí ọ, ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí mi, ó yẹ kí a ka ara wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó wà nínú agbo àwọn onígbàgbọ́ tàbí àwọn tí ó wà nínú ẹbí Ọlọ́run, kí a má máa pa àwọn tí ó ń ṣe wá, kí a máa pa mọ́ra bí ẹni wípé a ò fẹ́ bẹ́nikẹ́ni sọ̀rọ̀, a ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ nípa àwọn ohun tí ó ń ṣe wá. Akọ́ ẹ̀kọ́ mìíràn níhìn-ín, ó ń sọ fún ọ wípé ẹ mọ̀ wípé Timotheo yìí arákùnrin wa àti tú u sílẹ̀. Ó ní bí ó bá tètè dé, èyí jẹ́ wípé ìròyìn ti dé ọ̀dọ́ rẹ̀, ṣùgbọ́n kò tí ì fi ojú rí Timotheo tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó ní ìgbà tí ó bá dé, òun pẹ̀lú Timotheo yìí wọ́n wá sí ọ̀dọ̀ àwọn ará Hebrew. Ó jẹ́ kí ó yé wa wípé ó fẹ́ fún ní ìṣírí tàbí ó fẹ́ fún ní ọ̀rọ̀ ìmúlọ́kànlé. Ó sì ń fẹ́ kí àwọn ará Hebrew kí wọn kí ó múra sílẹ̀ láti gbà á àti láti tọ́jú rẹ̀. Èyí ń kọ́ wa wípé bí ẹnikẹ́ni nínú wa, bóyá a ṣe àìsàn tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti gbàdúrà, nísinsìnyí a ní ìlera. Irú ẹni bẹ́ẹ̀ tí a ti tú sílẹ̀ kúrò nínú ìdí àìsàn tí ó ń ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nílò ìmúlọ́kànlé ẹnì kọ̀ọ̀kan wa, tàbí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó wà nínú inú níbí ni. Ṣùgbọ́n nísinsìnyí ó ti ní àlàáfíà, a ti tú sílẹ̀, ó dàbí ẹni wípé ìrọ̀rùn ti dé nísinsìnyí. Irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ bí Timotheo yìí, ó nílò ọ̀rọ̀ ìmúlọ́kànlé ẹnì kọ̀ọ̀kan wa, tàbí a rí ẹnikẹ́ni tí ó ti ń la ìdánwò kọjá, ìdánwò gẹ́gẹ́ bí iná, bóyá nínú ẹbí ni tàbí níbi iṣẹ́ ni. Ṣùgbọ́n nísinsìnyí pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́ àti fún un ní ìṣẹ́gun, irú ẹni bẹ́ẹ̀ ó nílò ìmúlọ́kànlé wa, tàbí a rí ẹnikẹ́ni tí ó ní ìdáhùn sí àdúrà tí inú rẹ̀ ń dùn, ó ní àwọn tí ń yọ̀ kí a máa bá wọn yọ̀. Èyí ni a fi sọ wípé Timotheo yìí o àti dá a sílẹ̀. Paul sì sọ wípé nígbà tí ó bá dé, òun nìkan kì yóò wá bá wọn, ṣùgbọ́n àwọn méjèèjì yóò lè wá bá àwọn ará Hebrew. Ta ni a tilẹ̀ ń pè ní Timotheo yìí? Kí ni a mọ̀ nípa ẹni yìí tí a ń pè ní Timotheo? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kékeré kan nínú Bíbélì kí ó lè dá wa lójú ẹni tí a ń pè ní Timotheo nínú Iṣẹ́ àwọn Apostẹ́lì. Iṣẹ́ àwọn Apostẹ́lì láti orí 16 láti títí dé ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3, bí o bá kà á níbẹ̀, ó rí wípé Timotheo yìí ó ti gba Ọlọ́run gbọ́. Ó sì rí wípé ó jẹ́ ọmọ ìyá rẹ̀ jẹ́ Jew, ṣùgbọ́n bàbá rẹ̀ jẹ́ ẹni tí kì í ṣe Jew, ṣùgbọ́n a ti kọ́ ọ lé ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí a sì kọ́ láti kékeré yìí ó ti fún un ní ìgbàlà nínú Timotheo 2 orí 3. Timotheo 2 orí 3, à ń wò ó láti ẹsẹ̀ 15. Ó ní, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ṣùgbọ́n nígbà ó ṣe, Timotheo wá di ẹni tí ó jẹ́ wípé òun pàápàá ó di ìránṣẹ́ Ọlọ́run, ó di oníwàásù. A rí wípé ó jẹ́ oníwàásù nítorí wípé nínú Kọ́rìntì kínní orí 4 ẹsẹ̀ 17 ni a ti kà nípa rẹ̀. Ó ní, nítorí náà ni mo ṣe rán Timotheo sí yín, ẹni tí í ṣe ọmọ mi olùfẹ́ àti olódodo nínú Olúwa, ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi, gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ nígbà gbogbo. Ó ní yóò máa mú wọn rántí ohun tí òun ti ń kọ́ àwọn ẹlòmíràn. Nínú Kọ́rìntì 1:16 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11, ǹjẹ́ bí Timotheo bá dé, ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù, nítorí òun ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. A rí níhìn-ín wípé ẹni yìí ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni tí ń ṣaápọn, ó jẹ́ ẹni tí ó ń fi ọkàn ìrẹ̀lẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe iṣẹ́ Ọlọ́run. Ó sì jẹ́ ẹni tí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì pàápàá tí ó gba ìrí rẹ̀ jẹ́ wípé òun ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe kẹ́gan rẹ̀
ni ṣugbọn esin jade lona ajo li alaafia ki ohun ki o le to mi wa nitori ti emi nwo ona re pelu awon arakunrin ninu Filipi orikeji ni atun ri ohun miran ti a so nipa Timotheo yi bi o se je olooto ti o je eni ti a le gbarale nitori o je olooto ninu ise Olorun Filipi orikeji lati ese ikokandinlogun sugbon mo ni ireti ninu Jesu Olowa lati ran Timotheo sin ni lolo yi ki emi pelu le ni ifayabale nigbati mo ba gboro ijoko yin nitori emi ko ni eni oninu kana ti o dabi re ti yo ma fi tinu tinu se aniyan yin nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi sugbon eyin ti mo daju daju pe gege bi omo lodo baba re be li o si nba mi sise po ninu ihin rere eyin ni awon nkan ti ariko nipa Timotheo yi ari we pe o je olooto o si fi o si je eni ti o je olufokansin ti o sin Olorun ni itewogba ni Paul wa nso we pe nisisin yi o je idunu wa o si je ayo eni kokan wa wi pe ati da Timotheo yi sile inu ni bi ni tabi wahala tabi iponju ti o ni o ti koja ohun pelu Paul won o si wa lati be awon ara Ebero lati be won wo e je ki a pada si Ebero ori ketala Ebero ori ketala ni ese iketalelogun e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin nihi ni ati je ki o ye wa we pe Paul o n gba ni imoran o n se ipinnu we pe ohun lo ohun yo lo ba awon ara Ebero lati tesiwaju lati ma ko won ati we pe Timotheo ti o ti la iponju koja ti o ti la inu ni bi ni koja eyi o da sile ninu ise Olorun o si ni lati tesiwaju lati ma se ise Olorun ki o si ma mu awon elomiran lokanle bi o ba je we pe iwo papa o ti foju fina a si ti se oni wahala tabi inu ni bi ni nitori ihin rere o ye ki o we pe nigbati a ba tu ose tabi ti a da o sile wi pe ise iranse re yo ma tesiwaju nisisiyi a n wo iketa oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ese ikerinlelogun e ki gbogbo awon ti n se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa si kiyin ki ori ofe ki o wa pelu gbogbo yin eyi ni oro ti o kẹyin ninu episteli yi opolopo ohun ni ariko ninu oro ti a nso yi sugbon ki a to wo awon ese meji won yi ki a to se itumo won o ye ki a ran ti kan ara wa leti we pe nihin yi ati de opin episteli bi o ba je eni ti o ti n ba wa pejo o mo we pe o gba wa ni ose meji le laadota gbako ki a to wa si ipari eko kan ni ariko nihin we pe bi o ti wo ki irin ajo wa ki o gun to tabi ki ise kan ki o nira to o pe o ya ni a o de opin re je ki o yi o we pe bi o ba ni wahala o pe o ya wahala yo dopin bi ohunkohun ba si wa ninu igbesi aye wa bi a ba to Olorun lo o pe o ya ni yo dopin loruko Jesu ati we pe irin ajo wa papa ninu aye yi funra re yo dopin lojo kan nje bawo ni o tin lo igbesi aye re bi o ba je we pe owo ago ti a n wo ti a fi n ka ojo yo dopin fun eni kokan wa nisinsin yi nibo ni a o ti lo ayeraye e je ki a wo awon ese die lati ran ara wa leti we pe opin yo de lojo kan o ye ki eni kokan wa ki o mura sile ninu Peteru kini ori kerin Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esin ma sora ninu adura oni bi ati mo we pe opin oni pe de opin enikokan
tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisi bi a ti mo we pe opin ko si dede oni ki enikokan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fe je Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura ṣugbọn o nki enikokan won o ni ye ki gbogbo awon ti se olori yin e je ki o ye wa wi pe ayin lati ma fi ife han fun awon ti se olori awon ti se ni wasu tabi oluṣagutan tabi awon adari wa ni ekun wa tabi ni agbegbe wa o ni ki a si ma ki gbogbo awon eniyan mimo o ye ki a mo wi pe nitori aje bi kan na o ye ki a ma ki ara wa ki a ma ṣanu fun ara wa ki a ma ṣori fun ara wa o ni awon onigbagbo ti o wa ni Italy papa won fi ikini won fi ranse si enikokan wa ni opin gbogbo o wa nso fun won wipe ki ore ofe ki o wa pelu gbogbo yin bi a ba nso nipa ore ofe o ye ki o je ki o ye awa ti a je onigbagbo oni hirere wipe ore ofe o se pataki pupo fun enikokan wa ti a wa ninu ebi olorun lati ni igbala o gba ore ofe olorun lati ni isodi mimo o gba ore ofe olorun lati ni aidahun si adura wa o gba ore ofe olorun lati bori idanwo lati bori awon wahala awon iponju ti ma de bani ni kokan o gba ore ofe olorun eyi lo fi ri wipe ninu majemu titun lati ibere de opin ni ati nso nipa ore ofe je ki a wo awon ese die ti o so nipa ore ofe ti enikokan wa ti anilo ninu Rome ori keta ese ikerin le logun awon eni ti an dalare lofe nipa ore ofe re an dan won lare won je elebi tele tele won je eni ti o wa labe idajo ibinu olorun tele tele sugbon nigba ti a ba to Jesu Kristi wa ti a ba so wipe agbagbo ninu ebo ati etutu ti o se fun wa loroke kanfari o ni an da wa lare lofe lai sowo ada wa lare lofe nipa ore ofe re nipa idande ti o wa ninu Jesu Kristi je ki o yi onigba na we pe bi o ba nfe idalare bi o ba nfe igbala bi o ba nfe idariji eyi wa o sin wa lati odo Jesu Kristi nipa ore ofe re ninu Rome ori ikarun Rome ori ikarun ese iketa din logun nje bi nipa ese okunrin kan iku joba nipase enikan na melo melo li awon ti ngba opolopo ore ofe ati ebun ododo yo joba ninu iye nipase enikan Jesu Kristi o so fun anihi wo pe ki se ore ofe die lo wa fun enikokan wa o pe ni opolopo ore ofe o si tun ni isopo mo pelu ebun ododo o ni eyi ni yo je ki atile le ma joba pelu iye ninu ese ikokan le logun pe gege bi ese ti joba si nipa iku be ni ki ore ofe si le joba nipa ododo titi iya nipa kun nipa Jesu Kristi oluwa wa adura mi ni wo pe ore ofe yi yo je ti enikokan wa loruko Jesu o ti le won fi ye wa ninu iwe mimo we pe lai si ru ore ofe yi ti an so nipa re ko sese lati sese esi kan si olorun ti yo le je itewogba ninu ebero ebero ori kejila ebero ori kejila ese ikeji din logbon nitori na bi awa ti ngba ile oba ti a ko le mi eje ki a ni ore ofe nipa eyi ti awa le ma sin olorun ni itewogba pelu owo ati ibero re oni bi a ba fe sin olorun pelu itewogba o ye ki a ni ore ofe ki a ni ore ofe yi nipa eyi ti awa le ma fi sin olorun ni itewogba ninu ori iketala ebero ese ikesan ni apa keji nibe ni o ti so pe nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe o ti o ma nfi ese wa mule ni nigba ti a ba ni opo ore ofe olorun ti a si mo we pe a nsimi le olorun agbara le olorun ninu gbogbo eyi ma nje ki a ni imulokan le tabi ifese mule bawo ni a se le ri opo ore ofe yi gba o so fun awe pe nipa adura ni ninu ebero ori kerin ese ikerin din logun nitori na eje ki a wa si ibi ite ore ofe e ki se ite idajo nisinsin gege bi omo olorun
gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ẹ̀ṣẹ́ rẹ̀ rí kọjá sí ayérayé pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Ó ní ẹ̀jẹ̀ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù, kí a lè rí àánú gbà, kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ràn ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Ohunkóhun tí ì bá jẹ́ ìṣòro wa, bí a bá tọ Ọlọ́run wá, yóò fún wa ní oore ọ̀fẹ́. Èyí ni Ọlọ́run pàápàá ni ó sọ fún Paul Apostle nígbà tí ó ní ẹ̀gún kan ní ìhà rẹ̀, tí ó ní wàhálà kan tí ó ń dojúkọ, tí ó ní inú níbí ni tí ó lè pọ́nrán, ṣùgbọ́n tí kò lè borí rẹ̀ nígbà tí ó gbàdúrà lẹ́rìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé wàhálà yìí wà níbẹ̀, jẹ́ kí a gbọ́ gbólóhùn ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún Paul ní ìgbà náà, kí a sì rántí wípé èyí ni ọ̀rọ̀ kan náà tí Ọlọ́run sọ fún wa nísinsìnyí. Kọ́ríntì kejì, orí kejìlá, ẹsẹ̀ ìkẹsàn-án, òun sì wí fún mi pé oore ọ̀fẹ́ mi tó fún ọ. Jẹ́ kí ó yé wa bóyá ó dàbí ẹni wípé wàhálà wà nínú ilé, ó dàbí ẹni wípé àti rí nǹkan ṣe ó le púpọ̀, ó dàbí ẹni wípé àti rí jẹ ó ṣòro púpọ̀ fún wa, kí a rántí wípé oore ọ̀fẹ́ mi tó fún ọ. Bí o bá wà nínú ìdánwò tàbí ìdààmú tàbí ìdíwọ́ kan, kí o rántí wípé oore ọ̀fẹ́ mi tó fún ọ. Bí wàhálà bá dojúkọ, bí ó bá dàbí ẹni wípé èṣù ń gbógun tì ọ, kí o rántí wípé oore ọ̀fẹ́ ó wà fún ẹnì kọ̀ọ̀kan wa, ó ní oore ọ̀fẹ́ mi tó fún ọ. Paul wá sọ wípé nítorí pé a sọ agbára mi, Ọlọ́run sọ fún Paul wípé a sọ agbára mi di pípé nínú àìlera. Nítorí náà tayọ̀ tayọ̀ lé èmi òkùnkùn máa ṣògo nínú àìlera mi, kí agbára Kristi kí ó lè máa gbé inú mi. Nínú Kọ́ríntì kejì yìí kan náà ní orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí si fún yín, kí ẹ̀yin tí ó ti kí ẹ̀yin kí ó ní ànító nínú ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí i ní iṣẹ́ rere gbogbo. Bí o bá jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó túmọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ tí a kàyé fún ọ nípa oore ọ̀fẹ́, ó ń sọ nínú ẹsẹ̀ ìkẹjọ yìí wípé gbogbo oore ọ̀fẹ́, èyí jẹ́ wípé àkótán tàbí ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run yóò máa bí si, yóò máa pọ̀ sí fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó ní bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó ní ẹnì kọ̀ọ̀kan wa a ó lè ní ànító nínú ohun gbogbo, àti wípé a ó lè máa pọ̀ sí nínú iṣẹ́ rere gbogbo. Kí a tó mú ẹ̀kọ́ wa wá sí ìparí, kí a tó lọ gbàdúrà, ẹ jẹ́ kí a wo orin Dáfídì, kí a rí i wípé àwọn nǹkan mìíràn, àwọn ìbùkún ajẹmọ́núwà fún ẹnì kọ̀ọ̀kan wa bí a bá ní oore ọ̀fẹ́ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 84 ní ẹsẹ̀ 11, ó ní nítorí Olúwa Ọlọ́run lé oòrùn àti àṣà, ó ní Olúwa yóò fúnni lé oore ọ̀fẹ́ àti ògo, kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ó rìn déédéé. Bí o bá ti wá sí ọ̀dọ̀ Ọlọ́run tí o sì jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, oore ọ̀fẹ́ wà fún ọ lónìí, àti wípé gbogbo ohun rere tí Ọlọ́run ti pèsè sílẹ̀ tó ti ṣe ìlérí fún ẹnì kọ̀ọ̀kan wa yóò jẹ́ tirẹ̀ lórúkọ Jésù. Ó ní yóò sì mú ọ láti inú oore ọ̀fẹ́, yóò mú ọ bọ́ sínú ògo ní ọjọ́ ìkẹyìn. Ṣé o rántí orin tí a máa ń kọ tí ó sọ wípé oore ọ̀fẹ́ ìyanu Olúwa wa, oore ọ̀fẹ́ tó ta ẹ̀ṣẹ̀ wa yọ láti tú jáde lórí òkè Káfárì, níbẹ̀ la tẹ̀jẹ̀ Jésù sílẹ̀. Ó ní oore ọ̀fẹ́ tá a kò lè fẹnu sọ, ó ń tọ́ka sí ọba tó kú fún wa lórí àgbélébùú. Oore ọ̀fẹ́ ìyanu ayérayé ta fún ẹni tó gbàgbọ́ lọ́fẹ̀ẹ́, ìwọ tí òun fẹ́ rí ojú rẹ̀, ìwọ kì yóò ha gba oore ọ̀fẹ́ rẹ̀ lónìí. Oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ tó ń dáríji ni, tó ń wẹni mọ́, oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ tí ó ta gbogbo ẹ̀ṣẹ̀ wa yọ. Oore ọ̀fẹ́ yìí ń dúró de ẹnì kọ̀ọ̀kan wa. Bí o bá lè dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tí o sì ké pe Ọlọ́run wípé ó mọ̀ wípé oore ọ̀fẹ́ la fi gbà wàhálà, bí a bá fẹ́ ní ìsọ̀rí mọ́, ó dúró lórí oore ọ̀fẹ́ Ọlọ́run. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí mímọ́, lórí oore ọ̀fẹ́ náà ni. Bí a bá fẹ́ ní ìṣẹ́gun, lórí oore ọ̀fẹ́ ni. Bí a bá fẹ́ ìdáhùn sí àdúrà wa, lórí oore ọ̀fẹ́ ni. Bí a bá ń fẹ́ àánú Ọlọ́run, lórí oore ọ̀fẹ́ ni. Bí a bá ń fẹ́ kí Ọlọ́run kí ó pèsè fún wa, lórí oore ọ̀fẹ́ ni. Bí a bá ń fẹ́ borí ìdánwò, lórí oore ọ̀fẹ́ ni. Bí ó bá dàbí ẹni pé ilé ń gbóná, a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó wọ inú ilé wa wá, kí ó fún wa ní àlàáfíà, lórí oore ọ̀fẹ́ ni. Ó ní oore ọ̀fẹ́ yìí ó wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó wá ń gbàdúrà fún wa ní òpin ẹ̀kọ́ wa wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa.

0: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Epistle ikini ti Paul apostle si awon ara Corinth ori ikokanla e ma se afarawe mi ani gege bi emi tin se afarawe Christi nje ara mo yinyin ti eyin ranti mi ninu ohun gbogbo ti eyin ti di eko won ni mo sisin ani gege bi mo ti fi won le eyin lowo ṣugbọn mo fe ki eyin ki o mo pe Christi ni ori olukuluku okunrin ori obinrin si ni oko re ati ori Christi si ni Olorun olukuluku okunrin ti n gbadura tabi ti n so tele ti o bo ori re o se alaibowo fun ori re ṣugbọn olukuluku obinrin ti n gbadura tabi ti n so tele ni aibo ori re o se alaibowo fun ori re nitori okan naa ni pelu eni ti o pari nitori bi obinrin ko ba bo ori eje ki o re irun re pelu ṣugbọn bi o ba se pe ohun itiju ni fun obinrin lati re irun tabi lati pari re ye ki o bo ori nitori ni tooto ko ye ki okunrin ki o bo ori re niwọn bi ohun ti je aworan ati ogun Olorun ṣugbọn obinrin ni se ogun okunrin nitori okunrin ko ti ara obinrin wa ṣugbọn obinrin ni o ti ara okunrin wa bẹẹ ni a ko da okunrin nitori obinrin ṣugbọn a da obinrin nitori okunrin nitori eyi ni o fi yẹ fun obinrin lati ni ami ase ni ori re nitori awọn angeli ṣugbọn okunrin ko le se laisi obinrin bẹẹ ni obinrin ko le se laisi okunrin ninu Oluwa nitori gẹgẹ bi obinrin ti ti ara okunrin wa bẹẹ ni okunrin ti pase obinrin wa pẹlu ṣugbọn lati ọdọ Ọlọrun ni ohun gbogbo ti wa ẹ gbàárò láàrin ẹyin tìkara yín ó wa tọ́ kí obìnrin kí ó máa gbàdúrà sí Ọlọrun láìborí àní ẹ̀dá tìkara rẹ̀ kò akọ yín pé bí ọkùnrin bá ní irun gígùn àbùkù ni fún un ṣùgbọ́n bí obìnrin bá ní irun gígùn ògo ni ó jẹ́ fún un nítorí tí a fi irun rẹ̀ fún un bí ìbòrí ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá dàbí ẹni tí ó fẹ́ràn èèyàn jíjà àwa kò ní irú àṣà bẹ́ẹ̀ tàbí àwọn ìjọ Ọlọrun ṣùgbọ́n ní ti àṣẹ tí mo fi fún yín èmi kò yìnyín pé ẹ̀ ń péjọ kì í ṣe fún rere ṣùgbọ́n fún búburú nítorí lọ́nà ìkíní mo gbọ́ pé nígbà tí ẹ̀yin péjọ ní ìjọ ìyapa ń bẹ láàrin yín mo sì gbà á gbọ́ ní apá kan nítorí pé kò lè ṣe kí ó mọ̀ sí àdámọ̀ pẹ̀lú láàrin yín kí àwọn tí ó dájú láàrin yín ba lè farahàn nítorí náà nígbà tí ẹ̀yin bá péjọ sí ibì kan náà kì í ṣe láti jẹ oúnjẹ Olúwa nítorí pé nígbà tí ẹ̀yin bá ń jẹun olúkúlùkù ń kọ́ jẹ oúnjẹ tirẹ̀ ebi a sì máa pa ẹnìkan ọtí a sì máa pa ẹnìkejì kí n la ẹ̀yin kò ní ilé níbi tí ẹ ó máa jẹ tí ẹ ó sì máa mu tàbí ẹ̀yin ń gan ìjọ Ọlọ́run ẹ̀yin sì ń dojú ti àwọn tí kò ní kí ni èmi ò wí fún yín èmi ò àyìnyín nínú èyí èmi kò yìnyín nítorí pé lọ́wọ́ Olúwa ni èmi ti gba èyí tí mo sì ti fi fún yín pé Jésù Olúwa ní òru ọjọ́ náà tí a fi ń hàn ó mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì wí pé gbà jẹ èyí ní ara mi tí a bù fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì mú ago lẹ́yìn oúnjẹ ó wí pé ago yìí ni májẹ̀mú tuntun nínú ẹ̀jẹ̀ mi nígbàkúgbà tí ẹ̀yin bá mú ẹ máa ṣe èyí ní ìrántí mi nítorí nígbàkúgbà tí ẹ̀yin bá ń jẹ àkàrà yìí tí ẹ̀yin bá sì ń mu ago yìí ẹ̀yin kéde kó Olúwa títí yóò fi dé nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ àkàrà tí ó sì mu ago Olúwa láìyẹ yóò jẹ̀bi ara àti ẹ̀jẹ̀ Olúwa ṣùgbọ́n kí ènìyàn kí ó wádìí ara rẹ̀ dájú bẹ́ẹ̀ ni kí ó sì jẹ nínú àkàrà náà kí ó sì mu nínú ago náà nítorí ẹnikẹ́ni tí ó bá ń jẹ tí ó bá sì ń mu láì mọ ara Olúwa yàtọ̀ ó ń jẹ ó sì mu ẹ̀bi fún ara rẹ̀ nítorí ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe di aláìlera àti olókùnrùn tí ọ̀pọ̀lọpọ̀ sì sùn ṣùgbọ́n bí àwa bá wádìí ara wa a kì yóò dá wa lẹ́jọ́ ṣùgbọ́n nígbà tí a bá ń dá wa lẹ́jọ́ láti ọwọ́ Olúwa ni a ti ń nà wá kí a má bàa dá wa lẹ́bi pẹ̀lú ayé nítorí náà ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá péjọ láti jẹun ẹ máa dúró de ara yín bí ebi bá ń pa ẹnikẹ́ni kí ó jẹun ní ilé kí ẹ̀yin kí ó má bàa péjọ fún ẹ̀bi ìyókù ni èmi ó sì tò lẹ́sẹsẹ nígbà tí mo bá dé.

wípé lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà, lójú kan náà lọ́gán bí a bá ti ń gbàdúrà, Ọlọ́run yóò fọwọ́ kàn ọ́, yóò mú àrùn àìsàn rẹ, yóò mú kúrò lórúkọ Jésù. Yẹ kí a wo Luke orí ìkẹjọ láti ẹsẹ̀ ìkẹtàlélógójì. Obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá, tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá. Ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀, lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ̀, kúrò ní àgọ́ ara rẹ̀, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Luke orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, bí a ti ń kà nípa ọkùnrin, bẹ́ẹ̀ ni a ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, ẹni tí ó tẹ̀ tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Obìnrin yìí, bó bá wà ńbẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókun àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé, kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títán, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jòhánù nísinsìnyí láti ń ka o, Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án, a ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún 18 ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn-án? Ó ní lọ́gán. Yẹ kí o yẹ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni Johannu sọ fún wa, wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Marko orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé, tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Marko orí karùn-ún ẹsẹ̀ 25, obìnrin kan
ti o ti ni isun eje ni odun mejila eni ti oju re si ti ri ohun popo lodo awon onisegun bi o ba nso fun wa wipe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro jesu je o ti gboro jesu mo ni je o ti gboro jesu eni ti o nse awotan gbogbo arun nje o ti gburo eni ti o sese ki o mu awon oke awon wahala awon aisan awon egun to wa ni igbesi aye re ki o mu kuro lasale yi so ti gburo e mo ni so ti gburo e oni nigbati o gburo jesu o wa seyin laarin opo eniyan o fowo kan aso re nitori o wipe ninu okan re bi mo ba sa le fi owo mi kan aso re ara mi yo da ara mi yo da ara re yo da mo ni ara re yo da o wa so fun wa ni ese ikokandinlogbon oni logan lese kese loju kan na ni isejo aya oni logan ni isun eje re si ti gbe o si mo lara re pe amu ohun ni amu lara da ninu arun ohun ni ese ikerin le logbon o si we fun pe obirin igbagbo re mo lara da iwo ti o wa nihin lasale yi obirin igbagbo re mo lara da okunrin igbagbo re mo lara da omode igbagbo re mo lara da oni ma lo le alaafia ki iwo ki o si san ninu arun re bi a tin wo ategun akaso sinu iwosan ti olowa nse o meje ni mo fe ki o yo ikini o gbo nipa jesu o gbo nipa jesu nitori aso wi pe nigba ti o gburo jesu o wa seyin re laarin opo awon eniyan o fowo kan aso re o gba iroyin ti o gbo o gba gbo iwo na ti o si ti gbo iroyin ayo ti a so fun o ohun ti olorun se lale ana bi o ti n gbo iroyin jesu lasale yi mo gbagbo wipe o ti mo nisese wipe gbogbo ko sese ninu aye re jesu a soro re dayo loruko jesu ikeji o pinu lati to jesu wa fun iwosan re oni nigba ti o gboro jesu o wa laarin opo eniyan o fowo kan aso re o pinu oni lasale yi loni ni won ri iwosan temi gba nitori o pinu lati ko awon onisegun aye sile o to jesu wa ko gba opo ero lati je idiwo fun ohun iketa obirin na ko fi aye sile fun ikuna tabi ijakole o pinu pe akoko to o gbekele olowa ti ki janikole o si so wipe ohun o gba ise iyanu bi iwo na ba wa ni asale yi bi o ba gbagbo lai siye meji mo gbagbo wipe akoko iponju akoko aisan o ti dopinna ikerin o pinu akoko iwosan re oni bi mo ba ti fi owo kan ise ti aso re ara mi yo da o pinu akoko ti iwosan yi yo je ti re opo eniyan lo nsun ojo iwosan won siwaju ti won so wipe oya ni ipade miran sugbon obirin yi wipe nisisin yi ni akoko ise iyanu ti mi nigba wo ni akoko ise iyanu ti re mo ni nigba wo ni akoko ise iyanu ti re ikarun o gbe igbese igbagbo lai gba aigbagbo kankan lalejo ninu okan re oni esu o to ge emi esu o to ge isun eje o to ge iye meji iranse esu o to ge mo gbagbo wipe eyi ni iwo na lo nso lasale yi wipe gbogbo arun ko gbogun gbogbo arun arunmole egun gbogbo jedo jedo gbogbo nkan to nje mi ninu o to ge iwosan de lasale yi yo se de loruko jesu ikefa o fi owo kan aso jesu kete
ti o si ti fi owo kan aso Jesu ni agbara Oluwa ni o fowo kan mo gbagbo wi pe bi o ba tin dide lori ese re bi o ba tin so fun Olorun wi pe mo de akoko temi to be ni Olorun fun rara re ni yo fowo kan lese kese loju kan na logan loruko Jesu ikeje ni wi pe o gba ise iyanu o gba ise iyanu emi ori temi gba loruko Jesu ori iwosan fun arun ko gbogun igbagbo aye to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisiyi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kan na logan bi o ba tin gbo ti awon eniyan Olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te o lowo ise iyanu ti de agbara Olorun wa ni yin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe Oluwa bi o ba je kepe Oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe Oluwa bi o ba tin gba Olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo akoko to lati ba ise iyanu akoko to lati ri iwosan akoko to ki a tuwo sile akoko to fun afoju lati riran akoko to fun eni to yaro lati dide ki o rin akoko to fun awon to nsinwi lati gba itusile lati gba iwosan akoko to fun awon emi warapa ami awon emi isinwi lati gba gere ki won ki o sajade ni igbese aye re akoko to akoko to akoko to fun oyin ojo pipe lati wale akoko to fun iju ti o wa ninu ikun re lati pora akoko to fun ise iyanu lati te olowo akoko to lati ri ohun ti o ti sonu lati ri igba pada akoko to fun awon agan lati bimo ise iyanu ti de agbara Olorun wa ni to si re bi o tin kepe o ngbo lese kese loju kan na logan yo se ise iyanu ni igbese aye re ise iyanu ti de agbara Olorun wa nihin lati tu o sile lati mo larada lati mo ke isoro inu aye re lati mu kuro so fun esu wo pe o to ge so fun aye wi pe o to ge so fun ti o pon loju wi pe o to ge ojo idande ojo iwosan ojo itunisile ojo ise iyanu ti de fun olukuluku wa

Ni orukọ Jesu Kristi Oluwa wa. Àwa mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwa mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tó jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣé fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn tí ìbàjẹ́, orúkọ kórúkọ tí a bá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí, ìwọ àìsàn bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókù, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna,
ẹyin ọlọrun ti ẹṣe fun elisabeti ẹyin ọlọrun ti ẹṣe fun sara a bẹbẹ fun won nisisi wipe eni kokan won bi igbagbo won ti ri nisisi bi a ti gbagbo pelu won nisisi yi a gbadura wipe iyagan ni igbesi aye won yo di oyin igbagbo loruko jesu egba omo ti yin loruko jesu ni woyi amodun bi jesu ba fa bibo re seyin bi o ba pade nihi e o gbe omo tuntun ti yin wa loruko jesu mo gbadura fun awon ti o je wipe won ro lapa won ro lese ti aye so fun wipe koni sese lati dide rin mo gbadura wipe ki agbara lati ori ite agbara lati odo olorun ki agbara olorun ki o san si igbesi aye won nisisiyi agbara bi ara ki o wa si igbesi aye re iwo ti o yaro dide ki o rin loruko jesu iwo ti o je wipe o le gbe apa o le gbe ese o wa loju kan nitori wipe esude olokun aifojuri mo gbadura nisisi wipe gbogbo okun ti a fi di o ki agbara olorun ki emi olorun ki o ja won loruko jesu ninu agbara olorun dide ki o rin loruko jesu mo gbadura fun awon afoju mo mo wipe ko si ohun to sore fun lati se e ti se fun awon elomiran e si se fun awon wonyi pelu iwo ti o foju mo so fun o wi pe gba imolarada gba iriran loruko jesu jesu ti ki kona jesu ti ileri re ki ye a gbadura nisisi wi pe ki o fi owo ton won le oju ki o fowo kan won le oju ohun gbogbo to ti di baje ninu oju won ki o tun se le oruko jesu je ki won ki o laju ki won ki o si riran loruko jesu ohun kon ti ba wa ni ago ara awon eniyan wonyi bi aisan bi arun bi ailera mo le won jade pelu agbara olorun lese kese logbon ni seju aya nisisin loruko jesu iwo esu ati emi esu emi aisan mo gbadura nisisin wo pe ki e jade loruko jesu Olorun alagbara agbagbo wipe nisisiyi iba se ninu gbogbo kini ikeji iketa ikerin ikarun ikefa ikeje ati awon ti o wa ni ikejo ikesan ikewa ati awon ti o wa lode ki agbara Olorun agbara ewosan agbara ti mu ki ko sese ki o di sese ki o te won lowo ki o fi ara kan won nisisiyi loruko Jesu bi ati laju ki a ma laju si ise iyanu Olorun bi ati laju wa nisisi ki a ma laju si idande loruko jesu ki alaafia ki imularada ki isodotun ki o je ti eni kankan loruko jesu mo gbagbo wipe ti se mo gbagbo wipe ti fowo kan won wipe ise iyanu o je ti eni kankan wa nitori agbadura ni oruko jesu kristo oluwa wa o je temi mo ni o je temi o je temi ma yara re wo nitori wipe ise iyanu te de odo re wo ago ara re ki ohun ti o wa nibe tele tele nitori wipe agbara olorun o ti kolu o mo si ri wipe awon arun awon aisan awon egun awon arun ojo pipe won ti kuro ni ago ara re bi o ba si ti nse awari ohun ti olorun ti se ki o ma ki hallelujah ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wipe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti e gba loruko jesu

tí ó gba Jésù gbọ́ nítorí Jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀, èyí tí a gbé kalẹ̀ ní Sioni fún ìpìlẹ̀. Ìpìlẹ̀ ilé òun máa ń gbé ilé dúró. Ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti Jésù Kristi. Òkúta ilé a sì ti dánwò, ó sì yege. Òkúta ibulé iyebíye ni. Ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́, ẹni tí ó gba Jésù gbọ́, kì yóò sá ohunkóhun, kì yóò lè le ìdájọ́ lè omi ò fi lé ẹsẹ pẹ̀lú, àti òdodo lè omi ò fi lé òṣùwọ̀n. Ìyìn ni yóò gbá ààbò èké lọ, omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀. Gbogbo ààbò èké ìyìn ni yóò gbà lọ, ìdájọ́ Ọlọ́run ni yóò gbà lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń fẹ́ ààbò tí ó dájú, ààbò tí kì yóò jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú, Jésù Kristi ní ààbò tí ó dájú, nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni ìyìn yóò gbà lọ. Omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀. Má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Nítorí bẹ́ẹ̀, àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni. O gbọ́ wípé ẹnìkan wà níbì kan, ilé ààbò tí ó wà níbẹ̀, kódà kò sí ẹni tó sá síbẹ̀, àárí ààbò ni, ó ń fi owó rẹ ṣòfò. Nítorí pé Ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run, kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá, lẹ ó sọ di asán. Ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá. Nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, èwo ni ìsásókè ìsásódò wa? Ó sì ń sọ ní ẹsẹ̀ 19, níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín, nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá. Lé ọ̀sán àti lé òru, kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà. Nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ. Àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì. Ó sọ wípé kí ó lè gbà wá dúró, nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ. Ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. Ohun tí a ń gbé káàkiri, èyí tí a ń so mọ́rùn, èyí tí a ń fi sí ìka ọwọ́, èyí tí a ń so mọ́dì, ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù. Tí a sọ pé obìnrin ìbora rẹ da, tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí, tí ó sọ pé wo ìbora mi ni yìí, lákòókò òtútù, àkókò ọyẹ gbé ẹ lọ, olóhùn ní ju bẹ́ẹ̀ lọ. Ìwọ ronú ẹ, ẹni tó ní gèlè orí ẹyẹ nìkan, àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù, èyí tá ààbò tá a rò pa nínú ayé, irú ẹ nìyẹn. Kò ju bẹ́ẹ̀ lọ, kì í jẹ́ ààbò tòótọ́, ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn ẹlòmíràn tí wọ́n jókòó nínú ẹ̀ṣẹ̀, tí wọ́n ní kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó máa pọ̀ sí. Àwọn tí máa ń sọ pé bí ọwọ́ mi bá tẹ sáàmù, ó parí, kí oṣó máa sáré ni, kí àjẹ́ kí ó máa fẹsẹ̀ fẹ, àfi kí ọwọ́ mi kí ó máa ti tẹ sáàmù. Ní sùúrù o, ní Sámúẹ́lì 1:4, àwọn tí ọwọ́ wọn tẹrú nǹkan bẹ́ẹ̀, tí wọ́n tiẹ̀ ju sáàmù lọ, àpótí ẹ̀rí Ọlọ́run gan pàápàá ni ó bọ́ sí wọn lọ́wọ́. Ibẹ̀ ni a fi májẹ̀mú tí Ọlọ́run bá Ísírẹ́lì dá, ibẹ̀ ni a fi sí. Àwọn mánà tí wọ́n jẹ lé aginjù, ibẹ̀ ni a fi sí pẹ̀lú, ṣùgbọ́n nítorí wọ́n jókòó sínú ẹ̀ṣẹ̀, bí ọwọ́ wọn tilẹ̀ tẹ nǹkan wọ̀nyí tí wọ́n sì hóyè bẹ́ni pé ìṣẹ́gun ti dé, ìṣẹ́gun ò jẹ́ tiwọn. Bí a bá ń fẹ́ ààbò tòótọ́, a ní láti kúrò nínú ẹ̀ṣẹ̀, kí a sì gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa. Èyí ni ààbò tí ó dájú, èyí ni ààbò tí ó sì jẹ́ ìrànwọ́ fún wa. Ní Sámúẹ́lì 1:4, mò ń kà á fún ọ láti ẹsẹ̀

ẹjẹ rẹ ni a ti ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ Jésù lónìí bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀ képe Olúwa yóò sì gbà ọ́ jẹ́ kí aṣáko kí ó padà wálé bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀ padà wá sí ilé a dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa a dúpẹ́ fún ìyà tí ó jẹ nítorí tiwa a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa a sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa bàbá ọmọ àti ẹ̀mí gba ọpẹ́ àti ìyìn wa ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́ nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́ bàbá nítorí oore tó ṣe wá yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ́ bí a ti ṣe olóríire tó tí ó sì ti fún wa ní àǹfààní yìí tó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò tí ó ń dá sílẹ̀ tí ó sì ń tú sílẹ̀ tí ó ń rá ní padà a bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́ pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù a bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù a dúpẹ́ fún nǹkan tí o kọ wa ní àṣálẹ̀ yìí o ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀ o sì ti jẹ́ kí ó nímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú àti wípé àwọn ojo àwọn ẹni ríra àwọn oṣó àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ o sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn a ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́ tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀ ìnùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì a bẹ̀ wípé ìdánilójú ìgbàlà tí o máa ń fi fún àwọn tí ó bá képe ọ́ fi fún ọ ní orúkọ Jésù a sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún ìrìn ọ̀tún ọ̀rọ̀ ọ̀tún ìwà ọ̀tún fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù èyí tí a ti gbọ́ ní àṣálẹ̀ yìí nípa ààbò tí ó dájú jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa
apa aye raye ti o so fun wa wipe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu o sa ti so fun wa wipe kiki oju wa le o fi ma ri ere awon eniyan buburu wipe arun karun ki o sun ma go wa nitori wipe ati fi olorun aye raye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wipe awon ileri wonyi yo je ti wa abo ti o wa ninu awon ileri wonyi yo je ti wa ibiti eji aba ti wa tele tele ibiti ise nise ti wa tele tele ibiti owo aye ti wa tele tele ibiti otani ti o tin jelerun ti o sin parun ti o ti wa tele tele baba mu opin wa sin kan won yi ni oruko Jesu tu awon de sile mu awon alaisan laada ase be owe pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan eni kokan wa ki o mu o si waju ite re ki o si se owo wa lore adupe ko ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: ni wọ́n ń lọ sórí òkè, tàbí àwọn tí ó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀, tàbí àwọn tí ó ń lọ sí ìkóríta, tàbí àwọn tí ó ń lọ sí etí òkun, tàbí àwọn tí ó lọ ń ṣe ìrúbọ sí ọlọ́run mìíràn, wípé àwọn nǹkan wọ̀nyí kò ní lè gbà wọ́n sílẹ̀. Agbára wọn yóò jẹ́ òtú bá ń tẹ́ ní ìgbésí ayé wọn, wípé ṣùgbọ́n nínú Olúwa Ọlọ́run wa nìkan ṣoṣo ni ìgbàlà Ísírẹ́lì wà. Ò bá jẹ́ mọ̀ wípé ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìmúnidúró tàbí ìwòsàn wípé ó wà nínú Olúwa Ọlọ́run wa, o kò bá ti máa sákàkiri tọ àwọn òrìṣà lọ, nítorí wípé àwọn òrìṣà wọ̀nyí pẹ̀lú àwọn tí ó ń sìn wọ́n, wọn kò lè gbà ọ́ sílẹ̀. Nínú Isaiah orí kọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní, ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Nígbà tí a ti pe àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú Íjíbítì, a ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé wọn kò tún ní ohunkóhun láti ṣe ní Íjíbítì mọ́. A jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé ìbùkún wọn àti ìrètí wọn kò sí ní Íjíbítì, bí kò ṣe nínú ilẹ̀ ìlérí níbi tí Ọlọ́run pè wọ́n lọ. Ṣùgbọ́n ó ṣe ní láàánú, ó sì yani lẹ́nu púpọ̀ wípé àwọn wọ̀nyí tí a ti gbà sílẹ̀, àwọn wọ̀nyí tí a ti mú jáde kúrò nínú Íjíbítì, wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, wọ́n ń wá ìrànlọ́wọ́. Èyí ni wòlíì Aịsaịa fi ń sọ fún wọn ọ̀rọ̀ láti ẹnu Olúwa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Ó máa ń kọni lóminú nígbà tí a bá rí àwọn ènìyàn tí wọ́n ń wá sí ilé ìsìn báyìí, tàbí àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí oore Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí ìgbàlà Ọlọ́run, àwọn tí wọ́n mọ iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe nípa gbígbanilà, nípa sísọni di mímọ́, nípa fífi agbára ẹ̀mí Ọlọ́run kúni, nípa dídá àwọn òǹdè sílẹ̀, àti nípa títú gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ tí ó ti deni tẹ́lẹ̀tẹ́lẹ̀, àti nípa àrùn kògbóògùn tí Ọlọ́run máa ń wòsàn níhìn-ín, ó máa ń yani lẹ́nu, ó sì máa ń kọ wá lómi inú láti rí àwọn tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí àwọn tí ó wà nínú ayé, àwa tí a ti gbà kúrò nínú ayé, àwa tí a ti gbà kúrò lọ́wọ́ àwọn òrìṣà, àwa tí a ti mú kúrò nínú ìbọ̀rìṣà tí ó wà nínú ayé, kí a tún rí ẹni tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́, ẹni tí ó di àtúnbí, kí ó tún máa ní èrè ìbejì nínú ilé, tàbí kí ó tún dàbí ẹni wípé ó lọ ń bá àwọn ẹlẹ́bọ lóògùn ní Aginjù, tàbí ní ibi tí wọ́n ti ń ṣe ìbọ̀rìṣà wọn, tàbí kí a tún máa rí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ́jú ilé káàkiri, ni wọ́n tún wá ẹnìkan tí ó lè fúnni lọ́mọ, ẹnìkan tí ó lè fúnni níyìí, tí ó lè fúnni nítọ̀hún. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, tí wọ́n ń wá ìrànlọ́wọ́ níbi tí kò sí ìrànlọ́wọ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, tí wọ́n gbiye lé kẹ̀kẹ́, nítorí tí wọ́n pọ̀, wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́ṣin nítorí wọ́n lé agbára jọjọ, ṣùgbọ́n tí wọn kò wo ẹni mímọ́ Ísírẹ́lì, wọn kò sì wá Olúwa. Nígbà tí a bá rí ẹni tí ó sọ wípé a ti gbà kúrò ní Íjíbítì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti gbà kúrò nínú ayé, tí ó tún lọ sí ìbọ̀rìṣà, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ Ọlọ́run alààyè sílẹ̀, ó kọ ẹni mímọ́ Ísírẹ́lì sílẹ̀, ó kọ ìgbàlà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébùú, ó kọ ọ́ sílẹ̀. Bí a bá rí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n tí ó tún dàbí ẹni wípé ó tún lọ ṣe ìrúbọ, ó tún lọ sí ìkóríta, ó tún lọ sí àwọn atanijẹ wòlíì Èké, ó tún lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa sọ wípé mo wá má bẹ́là wá, mo tùràrí wá, gba àwẹ̀, ṣe tibí, ṣe tọ̀hún, àbí àwọn tí wọ́n máa sọ wípé bí o bá lè fún àwọn alágbe lówó, bí o bá lè fún àwọn ọmọ kéékèèké ní ṣúgà àti ìrèké, bí o bá lè fi àgbàdo tọrẹ fún àwọn kan wípé bó bá ṣe bẹ́ẹ̀, wípé wàhálà tó wà nígbèsè ayé rẹ, tàbí àwọn àjálù tí ó ń débà wípé àwọn nǹkan wọ̀nyí yóò kúrò. Bí a bá rí ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí ó ti ń ké pe Olúwa, tí ó ti mọ orúkọ Jésù Kristì Olúwa, tí ó ti ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́, ṣùgbọ́n tí ó tún lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ ìbárẹ́, ìbálò, ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, ó ti sọ àwọn nǹkan wọ̀nyí nù, ó sì di ẹni tí kò ní ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ̀. Ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun, kí a kúnkún gbẹ́kẹ̀lé òun ní tòótọ́, bi e ba fe gbe kele ohun ki a ko iborisha sile nitori wepe eni ti o ba wa ninu iborisha ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo korinti kini ori kefa ese ikesan korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun oni bi ati n ka bibeli to yi se akoti mo wi pe awon alaise oto ki yo jogun ijoba olorun oni bi ati n somo olorun to ti an wa si lesi to se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba olorun gege bi iwa olorun ti a mo gege bi isesi olorun ti a mo gege bi ati mo wi pe olorun je eni mimo o si je olooto se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba olorun oni ki a ma setan yi je o ki se awon agbere tabi awon aborisha se ori fun ara re wi pe awon aborisha papa won ko leto si ijoba olorun oni ki a ma setan ara wa je ki a wa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je keni keni ki o tan wa je wi pe ki se awon aborisha ni yo le jogun ijoba olorun ninu korinti kini kan na ninu ori kewa ese ikerinla o nso ojuse ti ani lati se o nso fun wa wi pe bi a ba tin se iborisha o ti ani lati se ni pe ki a ko iborisha sile ki a ke pe oruko olowa ninu korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisha wi pe ironu po ada ni o ye elese ironu po ada ni o ye aborisha ironu po ada ni o ye eni ti o nse agbere ironu po ada ni o ye eni ti o nre ofin olorun koja oni nitori na bi a ba nfe itoni olorun bi a ba nfe itoju olorun bi a ba nfe aabo lati odo olorun bi a ba nfe ki agbara ti o wa ninu oruko jesu ki o je fun wa bi a ba nfe ki agbara ti o wa ninu eje jesu ki o je ti wa bi a ba nfe ina emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi a ba nfe ki agbara olorun ki o ma le ota ki o ma le esusa ni igbesi aye wa oni o ye ki a ko iborisha sile nitori na eyin olufe mi esa fun iborisha bi a ba nso nipa ironu po ada kuro ninu iborisha ati kuro ninu awon ese ti a nda ironu po ada yi yo fa awon nkan miran lese pelu wo ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun lati ese ikejidinlogun si ikokandinlogun ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ jésù kristi gbọ́ ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́ wọ́n wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe ni ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí i ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́ wọ́n ṣe ohun tí ó wúni lórí wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́ kí ni wọ́n ṣe àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣọ àwọn ìwé àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn wọ́n kó wọn wá bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n gbà tí wọ́n ṣírò wọn wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn wọn kò ta á fún àwọn ẹlòmíràn wọn kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn wọn dáná sun wọn bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni ó ti ronú pọ̀ àdá
1: ti o ko iborisha sile o daju wi pe awon orisha ti o wa ni aye re tabi ti o wa ni ile re awon ose dudu awon nkan miran awon aso ti o ti gba ni ile awon woli eke tele tele awon turari awon abela tabi awon talisman awon nkan miran e ti o nso mo de to so mowo e to nde morun e to ngbe kakiri ninu apo gbogbo nkan won yi patapata ati to wa labe pilo ati to wa labe ibosun re gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo to to oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won koju le ti won si fi han we pe ni tooto li ati se ise iyanu ni igbese aye won kisi ni idi tabi kini abayori si awon nkan won yi wo ese ogun be li oro lo wa si ngbele si gidigidi o si gbele bi abale ko awon isa won isonu ti amu igbekele wa kuro ninu awon nkan san won yi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi abaronu po ada to ti a se gba Jesu Kristo Oluwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi abarin won wa mole le oru gbogbo nkan won yi ni o kuro patapata gbogbo olorun gbo wi pe awa ti a ba je oloto si oro ti a nso won yi a o ri ami rere olorun ni igbesi aye wa ni oruko Jesu je ke mo wi pe bi a ba ti gba Jesu Kristo gbo ko tun si ise ibi ko tun si ofa lati nu aye ko tun si ota lati nu aye ko tun si ogun tabi majele ti eni keni le se si wa ti yo le se wa nibi nitori ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin lati ese kerin eyin omo mi ti olorun ni eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da majemo pelu olorun ti won ti ko ese sile ti won ko iborisha sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo olorun awon ti o ti ko isu ati sere iborisha ati awon nkan ti o ro mo iborisha awon ti won ti ko sile awon le an pe ni omo olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a to ma mu igbo tabi ki a ma da opolo ara wa ru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi awon ti won ti kuro ninu egbe awon ti o wa ninu okunkun awon ti won ti kuro ninu ti awon oso tabi awon aje tabi awon emi emere awon ti won ti kon won sile ti won gba Jesu Kristo Oluwa gbo ti a ti wo ese won nu ti a ti dariji won ti won ni ijeri rere ni okan wi pe awon di omo Olorun ti igbese aye won ti yi pada ti a ti so won dotun pelu wi wen iwenu mo eje Jesu awon ni a pe ni omo Olorun nihin ni o so fun wi pe eyin omo mi ti Olorun le eyin se nje bi Olorun ba wa fun wa ta le o le koju oja se wa bi abaje ti Olorun se oran ti ni nigbati awon omo Israeli won je ti Olorun nigbati a pe Balamu lati odo Balaki wi pe ki o wa fi won gegun bi won ti je ti Olorun ko se se lati fi won gegun o ti o ye ka boju to ni igbese aye wa ni wi pe ati je ti Olorun wi pe ati ko ese wa sile wi pe ati di omo Olorun wi pe ati fi eje Jesu Kristi we wa o ni eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won a o segun won mo ni a o segun won bi ota ba lepa o daju wi pe bi a ba ti di omo Olorun awa ni yo segun bi esu ba nfonu ti o si nkeramuramu gege bi kiniun o daju wi pe awa ni yo segun bi o ba dabi eni wi pe awon aye ara aye won ni wa sinu won si takasi wa wi pe won o se wa nibi o daju wi pe awa ni yo segun bi o ba je onigbagbo tooto ni wa bi a ba simi le Olorun ti a gbekele Olorun ibikibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won nitori eni ti n be ninu yin tobi ju eni ti n be ninu aye lo bi awon onigbagbo ti o da bi eni wipe

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná sun wọn. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná sun wọn. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọ lóògùn, bó bá wà ní kawọ́ rẹ, kó wọn jáde kí o dáná sun wọn. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná sun wọn. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ, kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára, tí ó rìn káàkiri ara rẹ, kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́, gba Olúwa gbọ́, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan, àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé ti Ọlọ́run lè ẹ̀yin ṣe, àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni a ṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Eje ki a gbadura. Baba wa ti nbe le orun. A dupe lowo yin nitori wipe a tun pejo loni ni waju yin. E ti se wa ni eni ibukun. E ti fi opolopo ibukun da wa lola. Ore ofe yin, anu yin, agbara yin, itanshan imole yin rere. Gbogbo nkan woyi ni o ti farahan ni igbese aye wa. Nitori anu yin lori wa, ati nitori ife yin fun okan wa ti e ko fe ki a segbe. E je ki a mo ona igbala, e je ki a mo ona iye. A dupe baba, e gba ope ati yin wa loruko Jesu. A dupe fun opolopo ibukun ti e ti da wa le wa lori. A dupe fun awon opolopo ti e se ni igbese aye wa, ki a to ni ipade ti ago ajo, ati lati igba naa ni ibukun yin ni o ti n san lori wa. E gba ope ati yin wa. A dupe wepe e je ki a mo ona igbala. A dupe wepe e se wa ni olori ire lati le gbadura agba yori si igbala. A dupe fun iyipada okan. A dupe fun idaniloju orun rere. A dupe wipe bi a ba fi aye yi sile ni gbo se, wipe a o ri yin, a o si wa pelu yin. A dupe fun awon ohun ti e tin je ki o ye wa ninu oro Olorun. E gba ope ati yin wa ni oruko Jesu. A dupe fun ipejopo wa loni. A dupe pe e ti ba wa bere. A dupe fun awon ti a n gbo gege bi eri, gege bi awon ise iyanu ti e n se. A dupe e gba ope ati yin wa loni. A n bebe wipe e o la wa loju, e o ko wa, yo si le ye wa dara dara bi e o ti pa awon ibukun won yi mo ni igbese aye wa. A dupe wipe e ti gbo adura wa. A n fe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Kristi Oluwa wa. A dupe lowo Olorun fun awon eri ti a n gbo. A dupe fun awon ise iyanu ti iyipada okan, ise iyanu ti idaniloju igbala Olorun ni igbese aye wa, ise iyanu isodi mimo, ise iyanu ife agbara emi mokuni, ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubo esu. A dupe fun ipese Olorun fun awon eri ti a n gbo, awon eri ti o n to wa leti lati ekun kookan ati lati opolopo ibi ti a ti se ipago ni osu kejila odun ti o koja. A ni okan ope ati iyin si Olorun fun awon nkan ti o n se, ati awon nkan ti a gbagbo wipe yo ma tesiwaju lati se ni igbesi aye wa. Loni ohun ti o dara fun wa lati gbe yewo ninu oro Olorun ohun ni bi a o se pa awon ibukun wonyi mo ninu okan wa, ninu aye wa, ni idile wa, ati ninu ijo. O ye ki a le wo inu iwe mimo, ki a le ri ona ki a fi pa ibukun Olorun mo. Eyi ni a fi ba wa soro loni lori akori yi, eni ibukun. Eni ibukun eyi je okunrin tabi obinrin, omode tabi agba, lokunrin lobinrin. Bi a se le ni ibukun Olorun ati bi awon ibukun wonyi ti o fi le ba wa kale, eyi je pe ki o le je ajemonu fun wa, ki o le je ibukun ti a ni loni ti o si wa titi pelu wa titi a o fi ri Jesu loju koju. Ohun to se ni laanu ni wipe opolopo ni o ma ni ibukun Olorun. O seese bi a ba ni ipago yala ni asiko Keresimesi tabi ni akoko igba miran ti a ni ipago, sugbon bi won ti ni awon ibukun wonyi be ni won so won nu nigba ti ago ba pari. Sugbon ohun ti o je edun wa, o ti o si kan wa gbogbon ni wo pe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibukun olorun ti ibukun olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibukun olorun se po ni igbese aye awon omo israeli ati ni igbese aye awon omo eyin jesu christi ati ni igbese aye awon ti o gba olorun gbo awon ti won gba jesu christi bo ti a ti gba okan won la ninu maje mo titun gbogbo awon iranse ti olorun ran si awon eniyan re bi woli ninu majemu lailai bi awon aposteli ninu majemu titun ati jesu christi omo bibi olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibukun ni igbese aye wa ati bi a se le pa awon ibukun won yi mo je ki a wo oro olorun ninu deuteronomy ori ogbon lati ese ikokandilogun emi pe orun ati ile jeriti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki adroni hi ki a wo ohun ti olorun so fun awon omo israeli ki a se mo we pe olorun wa o yi pada bakan na ni lana loni ati titilai ife inu re we pe ki awon omo israeli ki o ni ibukun ki ibukun yi ki o wa pelu won titi won fi fi aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje jesu christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise jesu christi lori igi agbelebo awon ti won ti ba olorun laja ti won ti di omo olorun ti won je eni igbala o je ife olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibukun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni olorun ti n so fun won o si n so fun awa naa we pe emi pe orun ati ile jeriti yi le oni pe emi fi iye ati iku ibukun ati egun siwaju re nitori naa yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo wa ni a mo gẹ́gẹ́ bí ẹni tó dàgbà díẹ̀ ẹni tó tójú bọ́ ẹni tó ti wà ní ayé yìí fún ìgbà díẹ̀ wípé bí a bá fẹ́ sọ̀rọ̀ tí a rí wípé ọ̀rọ̀ yìí jẹ́ òtítọ́ a máa ń pe àwọn ẹlẹ́rìí sí ọ̀rọ̀ yìí a máa ń sọ wípé mo pe lágbájá àti tẹ̀mẹ̀dù jẹ́rìí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí a bá fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ bí ọ̀rọ̀ wọ̀nyí bí ó bá ṣe nípọn tó bí ó bá ṣe jẹ́ òtítọ́ tó bí ó bá ṣe ṣe pàtàkì tó ni àwọn ẹni tí a pè jẹ́rìí ni wọ́n máa ń ṣe pàtàkì bákan náà níhìn-ín ni ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó rò wípé kì í ṣe òtítọ́ ọ̀rọ̀ tí yóò dúró títí ọ̀run àti ayé yóò fi kọjá lọ èyí ni ọlọ́run fi pe àwọn ẹlẹ́rìí tí ó tóbi àwọn ẹlẹ́rìí tí kò sí fún ìgbà díẹ̀ ó sọ fún ìsírẹ́lì òní ẹ̀gbọ́ ó ní mo pe ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tì yín lé òní pé èyí jẹ́ kí ó yé wa wípé ohun tí ọlọ́run ń sọ ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí ó fi ń fi ọ̀run àti ilẹ̀ jẹ́rìí gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ọ̀run òun ayé ó pe gbogbo ọ̀run àti gbogbo ayé ó fi wọ́n ṣe ẹlẹ́rìí òtítọ́ tí ó ń fi ìdí rẹ̀ múlẹ̀ níhìn-ín jẹ́ kí ó yí ọ nígbà náà wípé ohun tí ọlọ́run ń sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ó sọ fún àwọn wọ̀nyí ó sì sọ fún wa wípé òun fi iyè àti ìbùkún síwájú wa ó sì sọ fún wa ohun tí ó yẹ kí a yàn o je ki o ye wa wi pe gba ti o da eniyan o da wa gege bi eni ti o le yan o ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihirere ti won je ni aini oye ohun ti a pe ni ihirere Jesu Christi tabi aileko oro Olorun ni kikun won a ma so wi pe Olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe Olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won Olorun ma so wi pe Olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun ko to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayanmo ti o wa ni igbese aye won nihin ni Olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayanmo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe Olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun o ni ki iwo ki o le ma fe Oluwa Olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma faramo nitori pe ohun ni iye re nihin ni a so fun wa nipa eni igbala nihin ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe Oluwa Olorun re a si mo wi pe ko se se fun eda lati fe Oluwa Olorun bi ki ba se wi pe akoko mo ife Olorun ni igbese aye wa nitori Olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife Olorun o je mo nigba ti Olorun ba nda wa lebi ese wa ife Olorun ni nitori pe awon elomiran ni Olorun fi sile fun iye rira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun iye rira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni Olorun se lori ire to ta wa lolobo awa ni Olorun se lori ire ti o so fun awi pe ona ese ko dara awa ni Olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi Olorun tin da wa lebi ese wa be ni okan wa ngbogbe be ni a sa to Olorun lo be ni a so fun Olorun wi pe a ko fe segbe ife Olorun ni bi ki ba se pe ife Olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun Olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo Jesu Christi lori ige agbelebo bawo la se gba gbo ife Olorun ni bi a si ti gba gbo bi a ti je ki ife Olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re oni nisisin ki a wa ki o fe Oluwa Olorun wa ikeji oni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe ìgbàgbọ́ àti ìgbọràn wọn jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé, bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohùn Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ Ọlátòní lọ wípé ìgbàgbọ́ àti ìgbọràn wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn inú máa ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́ wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí nìṣó yí ọ? Nítorí wípé mímọ́ lé Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé lé Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run. Òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run. Òun ní ẹ̀ṣẹ̀, a kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀. Àìmọ́, àléébù ní ìgbésí ayé wa, bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa, kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohùn rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Ábráhámù àti fún Ísáàkì àti fún Jákọ́bù, láti fún un, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyè sí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa, wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀. Wo ní ẹsẹ̀ kíní, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀, bí a bá ń wàásù wọn máa ń kánjú, bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní, fun ise iyanu ati akoko isoji won ma nkoju won ma so wi pe nigba wo ni won gbadura fun wa nigba wo ni won gbe gbo wole awon alaisan nigba wo ni won so wi pe ki awon arun ati awon aisan ati awon adebo gbogbo to wa ni gbese aye wa wi pe ko pora ki se adura ni akoko bi aban gbadura sugbon ti a ko feti si oro olorun iru adura be ki je itewogba ni waju olorun je ki a wo iwe iwe mo se n pada bo ni iwe Deuteronomy sugbon mo fe fi ohun kan han ni iwe owe ori keji din logbon ese ikesan iwe owe ori keji din logbon ese ikesan eni ti o mu eti re kuro lati gbo ofin ani adura re papa yo di irira ari opolopo ilesin ti o ma nro we pe adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa afe gbadura lai se atunse o sese e to je we pe o n gbe bibeli losan o n gbe ebo ninu okunkun loru awa afe gbadura o sese awon ti o je wi pe won ma nfe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won o fe gboro olorun won ma so wi pe awon sa nfe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbese aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise en lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamọ si lo mu awon dukia aye yi so mo pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ki a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re

A fẹ́ lo àkókò yìí láti

Ẹ jẹ́ kí àdìdì dúró láti gbàdúrà. Ẹ jẹ́ kí àdìdì dúró láti gbàdúrà. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run pé bí a ṣe ń wọnú ìjọsìn lọ báyìí, pé kí Ọlọ́run kó bùkún fún wa, kọlọ́run kó jẹ́ kí ọjọ́ òní jẹ́ ọjọ́ ọ̀wọ̀ àrà òjò ìbùkún. Ní orúkọ Jésù la gbàdúrà. Ẹ jẹ́ a sọ fún Olúwa pé kó fún wa ní ẹ̀mí ìjọsìn tòótọ́, ẹ̀mí ìpọkànpọ̀ sí nǹkan, pé kí Ọlọ́run kó fún wa ní oore ọ̀fẹ́ láti ní àsopọ̀ pẹ̀lú rẹ̀ ní jákèjádò gbogbo ọjọ́ òní pátá. Kí Ọlọ́run kó so wá papọ̀ ní gbogbo ọjọ́ òní pátá. Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún ohun tẹ́ ẹ ti ń ṣe láti ìgbà tá a ti dé yìí. A fi gbogbo ògo fún ohun èlò tẹ́ ẹ ti ń lò. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ọkàn tẹ́ ẹ ti gbàlà. A dúpẹ́ fún ìgbé ayé tá a ti sọdọ̀tun. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn aláìsàn tẹ́ ẹ ti wòsàn. A dúpẹ́ fún àwọn tẹ́ ẹ ti dánídè. A wá ń béèrè Olúwa pé bá a ṣe wá síwájú yín lónìí nínú ẹ̀mí ìjọsìn, pé ẹ ó yọ̀ǹda ìbùkún yín láti ọ̀run wá sórí olúkúlùkù tí yóò wà nínú ìjọsìn lónìí lórúkọ Jésù. A gbàdúrà pé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú wa báyìí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A ó wà ní ìdìdí dúró síbẹ̀ bí a ó ṣe kọrin papọ̀ ní ìwé òye fún ìlò ìjọ wa. Ìràwọ̀ yóò wá wà lábẹ́ rẹ. Ìràwọ̀ yóò wá wà lábẹ́ rẹ. Orin ìkẹtàlélọ́gọ́ta ló wà, 63. Orin ìrè fún ìlò ìjọ wa, 63. Ẹ̀fà àti ẹ̀ta. Ìràyọ̀ owó ha wà. Mò ń ronú nípa ilé dídára nì tí n ó dé nígbà tó rọ̀ bá wọ̀. Gbà tí n bá dúró lẹ́bàá olùgbàlà mi, ìràwọ̀ yóò ha wà ládé mi. Pẹ̀lú kú Olúwa kí n ṣiṣẹ́ gbàdúrà, kí n ṣọ́nà bí ajèrè ọkàn. Kí ìràwọ̀ ológo jẹ́ tèmi lọ́jọ́ náà. Gbà tí igbó ìyìn rẹ̀ yóò gbọ̀run. Yóò ti jẹ́ ayọ̀ tó gbà tá a bá rójú rẹ. Tí mo bá fọ̀ṣọ́ mi lélẹ̀ fún un, ayọ̀ pípé yóò jẹ́ tèmi nílùú wúrà. Ìràwọ̀ yóò ha wà ládé mi. Ìràwọ̀ yóò ha wà ládé mi. Lọ́wọ́ alẹ́ gbà tó rùn bá wọ̀. Gbà mo bá jíǹde pẹ̀láwọn ẹni ìbùkún, ìràwọ̀ yóò ha wà ládé mi.

Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní láti kóra jọ pọ̀ síwájú rẹ lóòrọ̀ yìí. À ń gbàdúrà pé bí a ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín láàárọ̀ yìí, ìwọlé ọ̀rọ̀ yín láàárọ̀ yìí kó fún wa lóye lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ àdúrà wa. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti wàásù àwa márídì ìjìnlẹ̀ Kristi, kí ohun gbogbo tí a ó kọ láàárọ̀ yìí ká lè jàǹfààní rẹ̀ papọ̀ lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù la gbàdúrà. À ń lọ sí àkókò wa ní ìwé mọ́ láàárọ̀ yìí. Wọ́n ti pé ǹjẹ́ a fẹ́ kí ẹnìkan dé dúró kó rán wa létí ẹ̀kọ́ àti ọ̀sẹ̀ tó kọjá àti ẹ̀kọ́ tí wọ́n rí kọ́ nú ẹ̀kọ́ náà. Wọ́n ti pe ẹnìkan látọ̀hún lọ́sẹ̀ tó kọjá, akẹ́kọ̀ọ́ nípa ẹ̀rí ìyípadà ọkàn Pọ́ọ̀lù. Nínú ẹ̀kọ́ náà la rí agbára ẹ̀rí ara ẹni tí ó fìdí múlẹ̀ nípa oore ọ̀fẹ́ Kristi. Ìgbẹ́jọ́ Pọ́ọ̀lù, ẹ̀rí ìyípadà ọkàn Pọ́ọ̀lù la kọ́ níjẹjọ. Títù orí kejì ẹsẹ̀ kọkànlá sọ pé oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà wá ti fara fún gbogbo ènìyàn. Ẹ̀kọ́ tòní òun la pè ní àkórí ẹ̀ léléyìí o. Ìgbẹ́jọ́ Pọ́ọ̀lù níwájú àjọ àwọn alàgbà Sanhedrin. Ẹ̀kọ́ ìgbà ó lé mọ́kàndínlógún ẹsẹ̀ àkọ́sórí ọ wà ní ìṣẹ́ àwọn àpòsílẹ̀ orí kẹtàlélógún ẹsẹ̀ kọkànlá ìṣe. Orí kẹtàlélógún ẹsẹ̀ kọkànlá. Ẹ jẹ́ kí gbogbo akáṣíbélì wá sí ìṣẹ́ àwọn àpòsílẹ̀ orí kẹtàlélógún 23 lẹ́yìn ní èjì ẹ̀ta ẹsẹ̀ ìkọkànlá. Ení èjì ó yá o. Ìṣe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkọkànlá. Ní òru ọjọ́ náà Olúwa dúró. Ẹ dúró. Ẹ máa bí mo ṣe ń kà ẹ máa kà á tẹ̀lé mi lẹ́yìn o. Ní òru ọjọ́ náà Olúwa dúró tì í. Ó sì wí pé tújú ká nítorí bí ìwọ ti jẹ́rìí fún mi ní Jerusalemu. Bẹ́ẹ̀ ni ìwọ kò lè ṣàì jẹ́rìí ní Róòmù pẹ̀lú. Ibi ìka wa nínú ìṣe orí kẹtàlélógún ìkan náà ni láti ẹsẹ̀ ìkíní títí dí ẹsẹ̀ tó gbẹ̀yìn. Ṣùgbọ́n a ó ṣe àyọkà rẹ̀ ẹsẹ̀ kíní sí kọkànlá la ó kọ́kọ́ kà. Mo kà láti yín lọ. Nígbà tí Pọ́ọ̀lù sì tẹjú mọ́ ìgbìmọ̀ ó ní ará. Èmi ti ń fi gbogbo ẹ̀rí ọkàn rere lo ayé mi níwájú Ọlọ́run títí fi di òní yìí. Ànàníà olórí àlùfáà ṣe pàṣẹ fún àwọn tí ó dúró tì í pé kí ó gún un ní ẹnu. Nígbà náà ni Pọ́ọ̀lù wí fún un pé Ọlọ́run yóò lù ọ́, ìwọ ògiri tí a kún ní ẹfun, ìwọ jókòó láti dájọ́ mi gẹ́gẹ́ bí òfin, ìwọ sì ní pé kí á lù mí lòdì sí òfin. Àwọn tí ó dúró tì í wípé olórí àlùfáà Ọlọ́run ni ìwọ ń gàn. Pọ́ọ̀lù wí pé ará, èmi kò mọ̀ pé olórí àlùfáà ni, nítorí a ti kọ́ pé ìwọ ò gbọ́dọ̀ sọ olórí àlùfáà ènìyàn rẹ ní búburú. Ṣùgbọ́n nígbà tí Pọ́ọ̀lù ṣàkíyèsí pé apá kan wọn jẹ́ farisí, apá kan jẹ́ sadusí, apá kan sì jẹ́ farisí, ó kígbe ní ìgbìmọ̀ pé ará, farisí lé èmi, ọmọ farisí nítorí ìrètí ti àjíǹde òkú ni a ṣe ń bá mi wíjọ́. Nígbà tí ó wí èyí, ìyapa dé láàrin àwọn farisí àti àwọn sadusí àjọpín méjì. Nítorí tí àwọn sadusí wípé kò sí àjíǹde tàbí áńgẹ́lì tàbí ẹ̀mí, ṣùgbọ́n àwọn farisí jẹ́wọ́ méjèèjì. Ó sì di ariwo ńlá nínú àwọn akọ̀wé tí ó wà ní apá tí àwọn farisí dìde. Wọ́n ń jà wípé àwa kò rí ohun búburú kan lára ọkùnrin yìí, kò sì ní bí ẹ̀mí kan tàbí áńgẹ́lì kan ni ó ń bá sọ̀rọ̀. Nígbà tí ìyapa sì di ńlá, tí olórí ogun bẹ̀rù kí Pọ́ọ̀lù kí ó má bàa di fífàya lọ́wọ́ wọn, ó pàṣẹ pé kí àwọn ọmọ ogun sọ̀kalẹ̀ lọ láti fi ipá mú un kúrò láàrin wọn, kí wọ́n sì mú wá síwájú ilé lódì. Ní òru ọjọ́ náà Olúwa dúró tì ó wípé tújú ká nítorí bí ìwọ ti jẹ́rìí fún mi ní Jerusalemu, bẹ́ẹ̀ ni wọn kò lè ṣàìjẹ́rìí ní Róòmù pẹ̀lú. Ẹ ṣe. Pọ́ọ̀lù
won fe so kan pe o mu kefiri wa sinu temple olori ogun mu wa siwaju ajo igbimo awon sahindrin ajo igbimo yi ni awon to ni se pelu adorin eniyan to ni se pelu awon farisi ati awon sadusi lati mo ere idi ifesokan ti won fi kan paulu igbejo paulu yi oni se pelu oro olorun pe olorun ma npa awon nigbagbo mo nu timothy keji ori keta ese keji la ni tooto gbogbo awon ti o ma gbe igbe aye iwa bi olorun kristi yo farada inu ni bi ni oro olorun leleyi o ninu juan ori kedogun ese ogun bibeli so pe won se ni bi ni si mi to ba se be si mi won se ni bi se yin na nu matthew ori keji logbo ese kokan logun se ati ese ogun ninu gbogbo nkan woyi ani itunu wa nibe pe olorun wa je ko won fun wa gbangba bi gege bi jesu oluwa to lugbo la wa se kede pe ka lo si gbogbo aye ki a se kede irere sugbo ni ewo emi wa pelu yin nigba gbogbo ifarahan olorun ni gbogbo igba ohun lo fun wa ni daniloju ati abo wa irajo kristeni wa ma npari daada kiki igba ti ore ofe olorun ba wa laro owo toni ati ifarahan atoke wa re ti o ba wa nu aye wa ninu eko yi o nko wa pe olo abo olorun koni fagile ribini ati iriwo sugbon o ma npa wa mo ninu re abo olorun nu aye wa ki nse pe lati yo wa ko nu ni bi ni ko ma se ni bi ni si wa sugbon o se leri pe nu gogbo nu ni bi ni yi pe olorun o wa pelu wa bi a se ri bo olorun se da si lati mu idimo lu awon ota yi ati lati pa iranse olooto omo o n tesi waju lati ma tesi waju nu kristi lati ma waasu irere ti n gba ni nla ni gbogbo ona pelu okan mimo oro olorun ati ise olorun ko le duro nu aye wa niwo igbati a ba ngbe igbe aye mimo niwo igbati a ba ngbe igbe aye mimo nu timothy keji ori keji ese ikokodilogun oni awon to ba nke pe oruko oluwa o ki won kuro ninu aisododo gbogbo aisododo koko meta la o gbe yewo ninu eko wa taaro ikoko akoko igbejo paulu ati idaniloju latodo oluwa ikeji iditemo paulu kuna iketa oni felix ti mu paulu mole ni kesaria nibi ti atika nu ise ori ketalelogun yen ese ikini si kerin o so fun wa gbangba pe gbogbo igba lolorun ma ndabo bo awon omo re ni ese ikokanla ni oru ojo na oluwa duro ti o si wi pe tujuka o da bobo a ri ese ikini oni nigba ti paul tejumo ajo igbimo oni ara emi nfi gbogbo eri okan rere lo aye mi emi nfi igba gbogbo lo eri okan rere lo aye mi ni waju olorun titi video ni yi bi paul se duro lati gbejo ni waju osarinde oni eri okan rere o kan so fun wa pe o n gbe igbe aye ojo lo to so lorun eyi si ni o gbodo je eri eniken to ba je wo ko o je kristeni wa ni eri okan rere ni waju olorun ati eniyan ninu ebi re nibi ise re ibi kibi yo le wu ta ba bara wa a nilo lati ni eri okan ni waju olorun ati eniyan eri okan o ni olorun fi sinu gbogbo eniyan eleyi to nje ka mo ibi ati rere ohun ni okele eleyi boya nkan ta ba se olorun tewo gba tabi kogun wa ni kese ta ba se nkan ti o da nu rome ori keji ni ese ikerinla ti ikedogo eri okan rere o ale lo dada pelu imo to da sugbon ta ba se ta ba lo eri okan yen to ba so nkan to da to ba je pe eri okan ngu eni kese o je iriri ti a gbodo ni ti a ba ni imo ati ni ona otito
ani eri okan re nu bibele o timothy kini ori kini ese karun ani eko eri okan mi mo timothy keji ori ke kini ese ke edogun ari eri okan rere ise ori ke ni logun ese ke ni logun ari eri okan to je are county kini ori kejo ese keje okan eri okan to di baje titu ori kini ese ke edogun eri okan buburu ebere ori ke ta ese keje ni logun bakan na ni ari eri okan laare ara timothy kini ori ke ese keji eri okan iwa beni iwa bi olorun oun ni eri okan eleyi ti awe mo nipa eje jesu eleyi ti oro olorun ta gbe

báwo ni màá ṣe lọ ṣe ń bí yìí lòdì sí olúwa mi lòdì sí ọlọ́run mi ó gba ẹ̀rí ọkàn mi mọ́ láti ní irú ìkéde bẹ́ẹ̀ daniel oríkìíní ní ẹsẹ̀ ìkẹjọ ó pinnu nú ọkàn ẹ̀ ẹ̀rí ọkàn ẹ̀ kò ní gbà á láàyè láti ba ara rẹ̀ jẹ́ pẹ̀lú àdídò oúnjẹ ọba tó díbàjẹ́ tá a ti fi rúbọ fún un nínú jeremiah orí 15 a rí àwọn ọmọ rekabu àwọn tó jẹ́ pé àwọn òbí wọn ti kọ́ wọn ní ọ̀nà ẹni ìwà bí ọlọ́run kán máa gbègbè ayé wọn nígbà ẹ̀rí ọkàn wọn kó díbàjẹ́ nípa ọ̀dọ́ látọ̀dọ̀ wòlíì tí gbogbo àwọn èèyàn bọríyìn fún nínú samuel kìíní orí 12 a sọ fún wa pé samuel pẹ̀lú ó fi ẹ̀rí ọkàn rere hàn nípa kíkéde fáwọn ènìyàn pé mo rìn níwájú yín ta ló nínú yín tó lè fẹ̀sùn kàn mí tó lè bá mi sọ ni pé mo ṣe nǹkan tí ò dáa nípa ọrọ̀ ọ̀fẹ́ ọlọ́run ìkéde rẹ̀ ó jẹ́ lóòótọ́ wọ́n jẹ́rìí sí pé ó ṣe nǹkan tó lòdì sí wa o àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí à ń gbé tí à ń sìn ní àdúgbò wa níbikíbi yóò léwu ní ipò kan tàbó míì eléyìí tí ọlọ́run fi sí ìkáwọ́ wa nígbà tá a bá ń fi bẹ̀ẹ́lẹ̀ tàbí tá a bá wà ń bẹ̀ pé ọwọ́ wa mọ́ kò sí ohun kan tó jẹ́ májèé agbọ́ ń bẹ̀ bóyá níhìn lásìkò tàbí lọ́jọ́ iwájú tó máa mú ìtìjú bá wa tún ṣàkóbá ìgbé ayé wa níbi tá a ti ń ṣiṣẹ́ ẹ jẹ́ aṣọ́ra o láti gbé ìgbé ayé ẹni ìwà bí ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ láti ní ìgbé ayé ẹni ìwà bí ọlọ́run ó gbọ́dọ̀ dẹni ìgbàlà kó gba ọlọ́run gbọ́ kó máa gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run kó ṣe àtúnṣe kó sì pa ìgbé ayé mímọ́ rẹ̀ mọ́ mo bá fẹ́ pe ẹnìkan arábìnrin kan kó ń de láti dá wa lóhùn báwo lẹnìkan ṣe lè ní ẹ̀rí ọkàn rere arábìnrin kan kó dá wa lóhùn arábìnrin kan kó dá wa lóhùn ẹ dá wa lóhùn. Tí ẹnìkan bá máa rí ẹni ọkàn rere irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti dòmìnira bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kó sì ṣe àwọn àtúnṣe tó ti wà lọ́nà ẹ̀. Ananiya pẹ̀lú orí ọkàn búburú nítorí àǹfààní tí gbogbo wọn á tọwọ́ bọ léyìí wọn á tọwọ́ bọ wọn á wá mú kí ẹ̀rí ọkàn wọn díbàjẹ́ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká dáàbò bo ẹ̀rí ọkàn wa. Ananiya ó ní ẹ̀rí ọkàn búburú tó fi jẹ́ pé ẹ̀rí Pọ́ọ̀lù nípa ẹ̀rí ọkàn rere kò lè takò ó mọ̀ pé ènìyàn ẹlẹ́ran ara kan kò lè ní ẹ̀rí ọkàn rere bẹ́ẹ̀ nítorí náà ó wá pàṣẹ pé kí á lu Pọ́ọ̀lù lẹ́rẹ̀kẹ́. Eléyìí ni nǹkan tí à ń rí ládùúgbò wa pé bí wọ́n bá ń pa àwọn èèyàn ládùúgbò wa wọ́n fẹ́ wá dojúkọ ẹ́ kò sẹ́ni tó lè jẹ́ mímọ́ èèyàn kan lè jẹ́ mímọ́ òun lẹni tí a ti wẹ̀ mọ́ nípa ẹ̀jẹ̀ jésù tí a sọ di mímọ́ tí ó sì dòmìnira fún ètò ọlọ́run láti máa gbé ìgbé ayé tó dáa láyé ń bí àti lọ́run bí àwọn èèyàn lòmíì ṣe ló pé kò ṣeé ṣe láti ní ẹ̀rí ọkàn rere torí ìdíbàjẹ́ tó gbòde kan wọ́n ní gbogbo èèyàn ló ń ṣe kí ló tó fi yàtọ̀ ọmọ ọjọ́ yìí náà leléyìí eléyìí kì í ṣe àgbékalẹ̀ wa bíbè sọnù hebrew orí 12 kí a máa wo jésù àìdáhùn tí wàá fún fúnra rẹ àti fáwọn èèyàn tó ń fi rẹ̀sùn bẹ́ẹ̀ kan pé bí jésù bá wà ńbẹ̀ kí ni ìhùwàsí rẹ̀ jésù ni àgbékalẹ̀ wa ó ṣeé ṣe láti gbégbé ayé mímọ́ nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run nínú pétérù kìíní orí 12 lélẹ́rẹ́ yìí ní ẹsẹ̀ 14 àti 15 àti hebrew orí 12 ẹsẹ̀ 14 ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí ni kò sí ẹni tí yóò rí ọlọ́run ìrere ó sọ ó fi ìsọdọ̀ tó hàn àti ìgbọràn lẹsẹkẹsẹ lójú ẹsẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ìgbé ayé mímọ́ ó jẹ́ ọ̀rọ̀ ọyàn ó máa ń sọ jáde nígbà tí ẹnu bá pamọ́ òmìnira máa ń dé nígbà tí ojúlówó ìgbàlà ìrí ìgbàlà bá wà ó lè kàn wá bó ṣe wá láàárọ̀ yìí ṣùgbọ́n a ò fààyè gbà ọ́ kó o padà lọ bó ṣe wá ó lè wá sí ìpéjọpọ̀ láàárọ̀ yìí ó jẹ́ lẹ́sẹ̀ lédè tẹ́lẹ̀ ẹ̀rí ọkàn ti kú ẹ̀rí ọkàn díbàjẹ́ ṣùgbọ́n ọlọ́run fẹ́ kó wọlé wá ṣùgbọ́n lẹ́yìn tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a ò fààyè gbà ọ́ kó

pada lole ko be bo se wa tori pe oro olorun je agbara lati so aye re doto oro olorun ni agbara lati so aye re doto lati ni iri isodi mimo agbodo pongbe fun iwa mimo patapata ka yara wa soto si olorun ki a si gbadura ki a si ni igbagbo nu olorun are eledo matu ori kefa ese ikefa bi a ba pongbe ti a ba si pe bi fun ododo olorun yo fiko wa nu isikele ori kendi logoji olorun so fun wa pe e wa emi yo mu oko okuta kuo o wa fun wa ni okan ero kini idi ti iwa mimo fi se pataki ebe ri okejile ese kerinla lai si iwa mimo a ko ma le ri olorun kini idi ti iwa mimo fi se pataki ori david ori kerin ese iketa ṣugbọn eje emo eyi pe olorun ti ya eni ori e soto fun ara re eniyan niwa bi olorun lokun ati lobere o lo lanfan lati duro niwaju olorun ki se eto eniyan eniyan niwa bi olorun niwa so niwa bi olorun o ni anfan lati lo siwaju olorun ko gbodo je eru ninu wiwo fun ninu ijoba olorun mo fe ki arakunrin kan kan dawo ibere yi lati PFL kini so awon igbese lati ni iri isodi mimo so awon igbese si ni iri isodi mimo o ti pe arakunrin Samson Latoke lati PFL kan dawa lohun e ki hallelujah si enikan lati gba isodi mimo akoko iru eni be gboro ti da tun bi ikeji iru eni be o gboro ko ngbe ko gbadura fun isodi mimo e seun pupo Paul idawo Paul nigbati olori alufa pa lase ka gbun lenu o wa so fa won to duro ti pe kan gbun lenu pe o nso so ri olori alufa e ri okan rere la ri ninu aye Paul lo le ko be ko tuba ko bebe lese ki pe olori alufa tona sugbon gbogbo nkan ti o se ola lo fi fe en to wa nibi to wa en to wa ni ipo o le je ipe ise o da sugbon ise wa o gbodo je mimo en to wa l'office yen o le ma se daada o boya nitori ero eniyan boya nitori ise eniyan sugbon ege bi omo olohun ta ti sodo to ise wa si won o gbodo wa je alailegan a gbodo tete mo asise wa ni kia kia kia si gbọ́rọ̀ sí àṣẹ ọlọ́run àtòkè wá ju pé ká máa dá ibi láre nígbà táwọn ẹlòmíì ń ṣe ibi ìrẹ̀lẹ̀ ó máa mú ẹ̀rí rere jáde a gbọ́dọ̀ jẹ́ ní ìrẹ̀lẹ̀ níwájú ọlọ́run brother ọ̀kẹ́ ibi ìyólewò kẹwàá mo fẹ́ bèrè ìbéèrè lọ́wọ́ yín tọ́ka sí àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ láti inú ìdáhùn paul sí àwọn tí ó bá wí pé ó gan olórí àlùfáà brother ọ̀kẹ́ tọ́ka sí àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ láti inú ìdáhùn paul sí àwọn tí ó bá wípé ó gan olórí àlùfáà ẹ dá mi lóhùn a gbọ́dọ̀ tọrọ àforíjì tá a bá ti mọ̀ pé a ṣe nǹkan tí ò dáa a gbọ́dọ̀ tọrọ àforíjì ohun ìyólewò ká a ṣe tàbí ẹni tá a ṣe yẹn a sì gbọ́dọ̀ bọlá fáwọn èèyàn pátápátá ẹ ṣeun. Ní òru ọjọ́ náà olúwa dúró ti paul ọlọ́run mú un dá lójú ọlọ́run sọ pé èmi ò ní fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni èmi ò ní kọ̀ sílẹ̀ ọlọ́run kì í kọ àwọn èèyàn rẹ̀ lẹ̀ ìfarahàn rẹ̀ ló ń fún wa ní ìmúlọ́kànrin láti máa sìn ín pẹ̀lú ìjólóòótọ́ bí inú ìbínú ẹ̀ ti wà arákùnrin kan kó dá mi lóhùn pé ẹ̀kọ́ wo ni a lè rí kọ́ bí ọlọ́run ṣe mú paul lọ́kàn le ẹ̀kọ́ wo ni àwọn onígbàgbọ́ lè rí kọ́ láti inú ọ̀nà tí ọlọ́run gbà fi mú paul lọ́kàn le ẹ dá mi lóhùn a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ìjólóòótọ́ ọlọ́run ọlọ́run àtúwánú a sì tẹ̀síwájú láti máa tẹ̀lé gbogbo àwọn onígbàgbọ́ nípa iṣẹ́ tí ó gbélé wọn lọ́wọ́ ẹ ṣeun púpọ̀ nínú ìṣe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkejìlá sí ìkejìlélógún àti aisaia orí kẹrìnlélógún láàdọ́ta ẹsẹ̀ ìkeje ó ní kò sí ohun ìjà tá a ṣe sí ọ tí yóò ṣe nǹkan ààbò ọlọ́run lórí paul ó mú kí àwọn júù kí wọ́n pàdánù gbogbo àǹfààní àti pa gbogbo àwọn àgbààgbà jù yìí ló jẹ́ pé wọ́n nídàálẹ́bi torí pé paul kéde àgàbàgebè wọn
ìkórira rẹ̀ wọ́n di mímọ̀ ju ogójì àwọn Júù lọ tó dìmọ̀lù ni wọ́n dìmọ̀lù níkọ̀kọ̀ láti pa Pọ́ọ̀lù nípa májẹ̀mú tó lòdì. Wọ́n mú nǹkan náà kúndùn ṣùgbọ́n Ọlọ́run táṣìírí wọn. Àwọn èèyàn yìí wọ́n gba ẹ̀sìn mórí láti fi dá àwọn tó fẹ́ pa lẹ́rìí. Ìdìmọ̀ wọn láti pa Pọ́ọ̀lù ló di mímọ̀. Ààbò Pọ́ọ̀lù tí jagunjagun Róòmù olórí ogun Róòmù ó wá pàṣẹ fún àwọn ọmọ ogun 1730 pé kí wọ́n dìgàgá Pọ́ọ̀lù láti mú kí Pọ́ọ̀lù máa yan bí Ọlọ́run ṣe máa ń rán áńgẹ́lì ẹ̀ dìde nìyẹn. Nígbà tá a rán Paul sí Sisiria kí ni ìdí àkọ́kọ́ láti pa mọ́ láti múra ẹ̀sìn Róòmù láti mú kí ìjọlẹ̀ Ọlọ́run di mímọ̀. Ẹ̀kọ́ tá a rí kọ́ ńbẹ̀, sátánì kò rẹ̀ o ṣùgbọ́n a ó tọ́jú ìkà sí i rántí pé omi tí ò lè gbé Mósè lọ nígbà tí ó wà ní kékeré omi yẹn kò lè gbé e lọ nígbà tó bá darúgbó. Ìlérí Ọlọ́run máa ń tẹ̀lé wa lẹ́yìn ní gbogbo ìrìn àjò ayé wa láti ìgbà tá a ti bí wa títí dìgbà tá a ó fi kú láti inú ìrìn wọn ti lóyún wa àti ìgbà tá a bí wa ìlérí Ọlọ́run wà fún wa. Tó o bá rí nǹkan sọ nǹkan ṣe nǹkan Ọlọ́run máa mú ìmọ̀ àwọn ọ̀tá dòfo. Nígbà tí Pọ́ọ̀lù tó ń wá ààbò àdá Ọlọ́run kò lè dí òjò lọ́wọ́ kó má rọ òjò tó bá ń pa bí òjò inúbíni bá ń pa wá ká máa gbàdúrà ká máa gbẹ́kẹ̀lé Ọlọ́run kí a sì fara wa jì bí a ṣe á lè rí ẹ̀rí ọkàn rere. Broda Mike mo fẹ́ kẹ́ dáhùn àti Broda Austin mo fẹ́ béèrè ṣàlàyé àwọn ẹ̀kọ́ láti inú ìdìmọ̀lọ́ Paul àti Broda Mike mo fẹ́ kẹ́ dáhùn àti Broda Austin mo fẹ́ béèrè ṣàlàyé àwọn ẹ̀kọ́ láti inú ìdìmọ̀lọ́ Paul àti bí Ọlọ́run ṣe gbà á sílẹ̀. Ká ṣàlàyé àwọn ẹ̀kọ́ láti inú ìdìtẹ̀ mọ́ Paul àti bí Ọlọ́run ṣe gbà á sílẹ̀. Ọlọ́run ba ìmọ̀ àwọn alárekereke jẹ́ ó sì pa gbogbo àṣẹ àwọn alárekereke ó parí. A gbọ́dọ̀ ní ìgbàgbọ́ inú Ọlọ́run àti ìgbẹ́kẹ̀lé inú Ọlọ́run ní gbogbo ìgbà tí a bá ń la inú ibi kọjá. Broda Austin mo fẹ́ béèrè pé kí ni ó yẹ kí ó jẹ́ ìwàsí wa nígbà tí àwọn ènìyàn bá fi ẹ̀sùn èké kàn wá. Ẹ dá mi lóhùn sà. A gbọ́dọ̀ rí ara wa sílẹ̀ ká rí ara wa sílẹ̀ kí a sì gbàgbọ́ pé Ọlọ́run yóò dáàbò bò wá bó ṣe dáàbò bò Paul. Ẹ ṣeun púpọ̀ bí a bá ṣe ní ibini sí wa. Ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ pariwo ká gbẹ́ ládùúà ká sì gbẹ́kẹ̀lé lọ́lọ́ Bọ́lọ́run ṣe ga Paul sílẹ̀ Ọlọ́run kò ní fa àwọn èèyàn rẹ̀ lẹ̀ kò ní fa àwa náà lẹ̀. Kókó kẹta ní kíákíá ẹ jẹ́ ká lọ sínú ẹ̀. Ọlọ́run lo ọmọ ogun Róòmù. A rí i pé olórí ogun òǹdè ní kankan kókó kẹta eléyìí Felix ti Paul mọ́lé ní Kesaria ìyẹn ni kókó kẹta. A rí i pé olórí ogun de Paul ó sì lòdì sófin gẹ́gẹ́ bí onígbàgbọ́. A ò nílò lè máa fẹ́nu ẹ̀sẹ̀ kankan ni tó bá jẹ́ pé wọ́n fẹ̀sùn èkó kàn wá. Òótọ́ ọbẹ̀ ni kí a sọ ẹ jẹ́ ká pinnu àwọn nǹkan tó ní ṣe fún àwọn aláṣẹ. Olórí ogun yìí ó dáàbò bo àwọn ènìyàn yìí. A gbọ́dọ̀ gbé ìre lọ sí ibikíbi táwọn ẹlẹ́ṣẹ̀ wà. Onígbàgbọ́ gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí ìpè wa. Bí ẹ̀yin bá tẹ̀síwájú nú ọ̀rọ̀ mi nígbà náà ni ẹ̀yin yóò jẹ́ ọ̀nà ọ̀tọ̀ ọmọ ẹ̀mí nítòótọ́. Ìṣorí kẹtàlélógún onígbàgbọ́ gbọ́dọ̀ ní ẹ̀rí ọkàn rere. Ìgbàgbọ́ ààyè kó sì ní ìgbẹ́kẹ̀lé inú Ọlọ́run ni a ó gbádùn ààbò àti ìpamọ́ àtòkè wa. Ẹ̀rí ọkàn rere máa ń fún ni níboyà pé Ọlọ́run ń dáàbò bò wọ́n ó sì máa ń pa àwọn ìránṣẹ́ rẹ̀ mọ́ láti mú ète rẹ̀ ṣẹ. Paul a rí ẹ̀rí ọkàn tá a pamọ́ ìdìmọ̀lù ó bàjẹ́ a sì dáàbò bò ẹ jẹ́ ká wà nídé dúró. Ẹ̀kọ́ wo lo ti rí kọ́ láàárọ̀ yìí láti nu wa ní ìwé mímọ́ tá a kọ́ lónìí. Ẹ gbàdúrà o
pe o ni duro ni.

0: Praise the Lord.
1: Happy hallelujah. Eyin omo Olorun lokunrin ati lobirin ni ibi ipade ye mo ni e ki hallelujah Olorun ma ti be wa wo a o ri bakan na mo e je ka diju wa ba se dide duro lori ese wa lati gbadura e je adupe fun ohun nla toluwa ti se fun wa Olorun ma ti so ohun nla awon eri nsubule ra won pelu o soju wa koro ani riri e eje ayin olorun logo eje agbe oruko olorun ga ohun ope yin le goke ju bayi lo o ohun ope yin le lo soke ju be se ndu yi lo o olorun o ti be wa wo looto looto eje ayin olorun ati ragbara olorun ni ona agbayanu ati ri ogo olorun to so kale ari opolopo nkan to olorun ma ti se ani riri e ato wo looto looto o ma to bi gan lati gba ta ti bere lati jeta eje adupe lowo olorun eje yin olorun logo olorun ye lati yin olorun ni yin ye ni oruko jesu lagbadua ami to tobi ju be lo o ani laaro yi olorun a tun se nkankan nu aye re mo ni ohun tuntun nbo nu aye re loni mo tun so mo ni ohun tuntun lanu ko so fo olorun pe oluwa mo ti wa siwaju re laaro yi oluwa bukun mi oluwa be mi wo oluwa be mi wo oluwa so aye mi dotun se ise iranse oro re taara ta si mi ni oruko Jesu lagbadua idame wa ti ore bibele so fun wa nu korinti kini orikerin di logun ese ikeji wipe ni ojo ikini ose ki olukuluku yin fi sinu isura lodo ara re ni apa kan gege bi olorun ti se re fun ki o ma si se si ikojo nigbati mo ba de Olorun feran onidudu olore laaro yi ti owo re bo apo ati apamowo re bayi towo bonu apo re ko si fi sile toko toko pelu ifa eni rubo e fi fun ni a si fi fun yin ni oruko Jesu lagbadua Oluwa ya ore yi si mimo ta n fi fun laaro yi adupe Oluwa ni oruko Jesu lagbadua e sami to da a si wa nenu emi adua sibe o e je alaju ka fi ore ati damiwa wa wo sinu apo ton gbe koja a fe gbadua to ba si je pe a fe se transfer ni UBA account number eleleyi 101 6 on 6,965 UBA FBN 20 19 67 92 62 a fe gbadura forileede akoko fe dupe lowo olorun fo ohun to olorun se lori orileede yi ni gbogbo agbala aye aye ti dori kodo aye ti de ikorita meta tin da mu alejo aye o mo bi to fe gba sugbon leyin gbogbo nkan yi Olorun ma jolo oto eje ngbo ami yin o eje adupe lowo Olorun fun ijolo oto Olorun lori gbogbo agbanla aye eje lanu ka gbadura e ma le gbadura ju be se ngba yi lo eje lanu ka yin Olorun logo Olorun ma ti jolo oto ninu gbogbo ruke rudo nu aye Olorun pa wa mo Oluwa nda bobo wa ni gbogbo agbanla aye ko si orile ede ni gbogbo agbanla aye eleyi to dominira gbogbo e daruda po ni gbogbo e opolopo iparun la ngbo gbogbo ohun gbogbo nkan to nsele daruda po lo wahala nibi gbogbo ni gbogbo agbanla aye sugbo olooto ma lo Olorun eje ye Olorun aje adupe lowo Olorun pe Olorun ko wa pa wa mo ko Olorun ko pase alaafia re sori gbogbo awon olubi gbogbo ibi ti ibi wa Olorun ko jolo oto ni gbogbo agbanla aye ni gbogbo alagba laye bo se ngbohun mi ni gbogbo ibi te tin gbo ohun ri bayi ni Africa ni Asia ni gbogbo agba nla aye ni America eje agbadura ni gbogbo agba nla aye pe ki Olorun ko tesi waju lati pa oro re mo ko Olorun ko pa wa mo ko nu gbogbo ibi ni oruko Jesu lagbadura amen awon ida ida nbo anu aye awon elomi won la gbo koja ni ati lohun awon iwa odaran awon ka ma jinigbe awon iwa buruku logbode kan ni gbogbo agba nla aye awa fe gbadura olorun ko fo pe si gbogbo ibi yi se gba yi gbo mo tun so mo ni se gba gbo bibeli wi pe ti oluwa ni ile ati ekun re eja gbadura ka gbadura eja talun ka gbadura olorun ko fo pe si gbogbo iwa ibi ni gbogbo agba nla aye gbogbo iwa ijinigbe iwa jibiti wa o le gbogbo wahala to laluri to nka kiri gbogbo agba nla aye ko si ibi kan laye to iwa ibi yo le ni gbogbo aye bayi o nguro ogun idagiri ogun wa iwa ipa ati gbogbo iwa ibi eja wa gbadura pe olorun ko gbo adura wa ni oruko Jesu la gbadura ami to tobi ju be lo ami to tu tobi ju be lo ami to tu ri le ju be lo ori David ori keji la adori ese ike kokola mo fe ko ile ka to gbadura ni ese ikokola ori David 72 ni ese ikokola lo so nibe pe ni tooto gbogbo awon oba ni yo wo le ni waju re gbogbo awon orile ede ni yo ma se se ami won ba mi te le se niyan eyi ni oba awon oba oluwa awon oluwa eleda gbogbo agba nla aye mo tu ese yi ka oni mo se nka ma wa sami to tobi o ni tooto gbogbo awon oba aye gbogbo oba aye yi olokiki aye ni yo wo le ni waju re gbogbo awon orile ede ni yo ma si eje gbadura ko lowo ko fidi ele imule ni gbogbo orile ede pelu isi tooto esi tooto ijo si tooto ona lati si olorun ni gbogbo koroko ni gbogbo agba nla aye ni asia gbogbo agba nla aye lo ma sin ni waju oluwa ni wa tuba fun ijo tooto isoji ta gbangba yi to tin keke isoji to nlo a ma lo ni gbogbo agba nla aye ko ni si daduro ni oruko Jesu la gbadura amen a fe gbadura fun gbogbo agba nla aye eje nkan bi inu bibeli ninu Johanu ori kerin ni Joa ere ti Johanu ori kerin a so fun wa ni ese ikeje logun nibi ni obirin ti Jesu ba soro bo nkan to so o gbagbo pe ise tooto Jesu wa so nkan fun ni ese ikeje logun Johanu ori kerin eyin tin sin ohun ti eyin ko mo awon ti o ohun ti awa mo nitori igbada ti odo awon juwa a fe gba gbogbo agba nla aye ni ese ikeje logun a so gbogbo agba nla ni ese ikeje logun Johanu ori kerin ese ikeje logun 22 eyin si ohun ti eyin ko mo awa nsin ohun ti awa mo nitori igbala ti odo awon juwa eje ngbo ami yin ni gbogbo orile ede lati sin olorun lemi ati lotito won gbodo wa sinu ipide olorun ko si esi mi ko si ona mi to le mu gbala wa yato si olorun otito ewese eketayelogun sugbon ni akati nbo o si de tan nisisiyin nigbati awon oluse tooto yo ma sin baba ni emi ati ni otito nitori iru awon won ni baba nwa ki o ma sin ohun emi ni olorun awon ti nsin ko le saisin ni emi ati ni otito eje gbadura pe olorun ko mu isoji ododo tooto ati isi tooto ti Jesu Kristi wole wa olorun otito eje lanu ka gbadura isi tooto gbogbo agba nla aye awon orile ede mi ti won o ti mo oluwa eja gbadura irere adodo won irere agbabe wole Olorun a mu awon oko wa si ironukiwada ni oruko Jesu la gbadura. Abi to tobi ju be lo. Ki lo ti tori e wa laaro yi. Nkan bo lona lona re. Mo ni nkan ko da nbo lona re loni. Loni ninu idoma ati nbugo ibi ta tin se ijosin. Ni gbogbo Nigeria, Olorun be wa wo. Mo ni Olorun be wa wo. Be nkan to fe ko Olorun ko se laaro yi. Lai pe iwa su la todo baba wa ni Oluwa Olorun a be owo Olorun a fowo kan Olorun a so odo tun Olorun a buku e ni oruko Jesu la gbadura ami to da ami kari aye baba ni oruko Jesu adupe fojo oni ni gbogbo agba nla aye ni gbogbo agba nla aye ti won wo wa ti won gbo wa lati idoma latotupo oluwa wa nbere pe laaro yi pe ojo ibuku yo ro ibuku lala e fi ibuku ibo lukuluku wa wo loruko Jesu lo to ti so nla fun wa a ti tun reti ju be lo loni a reti ju be lo e tu agbara yi dale wa lori loruko Jesu fun baba wa nu oluwa te ti nlo ifami oyo ko ma po si atori ofe nu aye won okun won ko ma po si adupe baba ni oruko Jesu la gbadura ami to tobi ju be lo e joko e ki hallelujah e kaaro gbogbo eyin omo olorun mo ki ka bo lona akanse gege bi agbenuso oluṣuagutan wa agba oluṣuagutan to da ijo di palef sile oluṣuagutan baba dr wf kumuyi mo ki ka bo sinu ijo si akanse yi ijo si ojo isimi taaro yi loruko Jesu ki oluwa ijosin ko buku olukuluku yin ti o nkopa ninu ijosin loni a fe ki awon eni awon eyan kan lakanse awon ta fi wepe ati awon ijo mi ti won ba wa kopa ninu ijosin ara oto yi loni mo gbadua pe Olorun fura re yo be owo ni ona mani gbagbe ninu ijosin toni ohun to ba si gba nbi loni adura mi ni pe bantale lo ma je fun o lati gbe igbe aye ti ami re to ma ma farahanu aye ati ise iranse ati abi re lapapo loruko Jesu afe mo awon eniyan kan laarin amorira awon eniyan kan laarin wa awon ikokan laarin wa ton ba wa josin gbogbo won fi ile ijosin won sile lati wa baba josin bi laaro yi won po a kan fe daruko die nu won ni iye awon tin ba le daruko nbi lati latoke nbi mo fe ki eni to je vice chancellor ti Federal University ti Health Science ni otupo nbi Professor Francis Aba Uba won wa laarin wa ni bolewa Professor won wa nbe won wa nbe won wa nbe won wa nbe won wa lowo otun wa nibi ti o tin se pade nbe e ka bo sa bakan na a fe ki eni owo top uja Dr. Uja won ti awon ni PF chairman PF tele ni Benue ni bi bakan na awon ni international director Mission House International e ka bo sa bakan na fe ki awon eyan I ka bo sa rin wa àwọn ènìyàn ẹjọ ẹ má bínú mo pa mo ojú mi fún kankan inú mi dùn láti sọ fún yín pé ẹni àkọ́kọ́ ìlú ìdòmà ẹni tó jẹ́ ọba agabaibu ní ìdòmà wọ́n sì wà pẹ̀lú wa ń bí láàárọ̀ yìí wọ́n sì ti wà pẹ̀lú wọn láti ìgbà tí ìpàdé yìí ti bẹ̀rẹ̀ títí dò ní olónìí agabọya ní oyè wọn ìyàwó wọn wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn àkí káàbọ̀ mọ́mí wa o bákan náà àmọ̀rírì chief apostle james ehepo àmọ́ prince emmanuel àwọn náà wà láàrin ìwà egéṣu àwọn èèyàn yìí ni àwọn olóyè ìlú tí wọ́n tẹ̀lé ọba òṣìdọ́mà wá bákan náà ọba asam roger àwọn náà wà ń bí bákan náà prince dave ọ̀pẹ́lẹ́ àwọn gan pẹ̀lú wọn wà ń bí pastor daniel aj pfa chairman ní òtùpọ̀ ìwọ̀ oòrùn àwọn náà wà ń bí bákan náà a ní reverend ẹni ọ̀wọ̀ abram emmanuel bákan náà a ní wọn níbí professor uloko ẹni tó jẹ́ deputy rector cap tẹ́lẹ̀ bákan náà a rí dr adamu margaret àwọn náà wà bí honourable commissioner fún ètò ẹ̀kọ́ commissioner ní benue wọ́n wà láàrin wa o àwọn gan pẹ̀lú wà láàrin wa ń bí bákan náà a ní pastor adegbo locus akọ̀wé ìdòmà lọ́balọ́ba ti ìdòmà àwọn náà wà ń bí bákan náà pastor adọlẹ ija tí wọ́n jẹ́ àwọn tó ń ṣe central planning committee fún ètò yìí àti alága káàní wọn wà ń bí bákan náà ẹni ọ̀wọ̀ pastor ijoma ojotu ọ̀kan lára àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin wọ́n ń ṣe aṣojú apá àgàtù ẹjọ́ mo ṣe ń dárúkọ yẹn máa ń de kán rí ẹ ṣeun púpọ̀ gbogbo àwọn tí mo dárúkọ yìí gbogbo wọn ló wà láàrin wa a ní olóyè ẹni olóyè pàtàkì joseph kuje bákan náà reverend idosef innocent bákan náà pastor mike ipe láti ìjọba ìbílẹ̀ wọ́n wà ń bí gbogbo àwọn alákòóso kan ní gbogbo ìjọba ìbílẹ̀ ní benue ní gúúsù benue wọ́n wà ń bí wọ́n fi ìjọ wọn lẹ̀ láti máa bọ̀ ń bí láàárọ̀ yìí a ní pastor ọ̀ṣẹ́jẹ̀nà jeremiah a ní olóyè apostle gobru adanu ogule kaduna agatu bákan náà olóyè chief dominic ọ̀ṣẹ́gà agatu a ní evangelist richard ato ẹni tó jẹ́ adarí àwọn obìnrin ti ìsọjú ìta gbangba yìí láti makurdina ti wá wọn ti ń wà pẹ̀lú wa láàárọ̀ yìí wọ́n lọ sí ibi tí wọ́n ń sùn sí pẹ̀lú àwọn arábìnrin wọ́n á fẹ́ lọ bẹ̀ wọ́n pé kán má bínú o gbogbo ìtura tó yẹ kán nílò ìpè tí wọ́n ò rí ń bí kán má bínú wọ́n ní kò sí nǹkan tí gbogbo ibi ìtu àwọn lára ó jẹ́ ìtàn ìyanu àti iṣẹ́ ìyanunú ayé wọn ni bákan náà pastor james ojibok a ní reverend emmanuel láti ìjọ redeem reverend dr raphael láti naka olóyè peter a ikodani ọ̀kan lára àwọn olóyè pẹ̀lú bàbá wa lọ́ṣídọ́mà wọ́n wà ń bí pẹ̀lú wa àsìkò gbà mí láti dárúkọ gbogbo àwọn èèyàn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan kí n máa dárúkọ wọn ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé gbogbo yín lẹ ṣe pàtàkì o ìwọ ẹ̀yin gan tẹ́ wà ń bí èèyàn pàtàkì níyín ọlọ́run á sì bùkún yín pé ẹ wà ń bí ní orúkọ jésù bákan náà a fẹ́ rán wa létí pé ètò yìí ń tẹ̀síwájú nírọ̀lẹ́ yìí ní ìsọjí ní aago mẹ́rin ààbọ̀ ẹ jẹ́ ká ti wà lórí ìkàlẹ̀ ọ̀làlà ó ṣèṣe paríparí ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé o gbọ́dọ̀ sá ní gbogbo ipá rẹ pé láti ìbẹ̀rẹ̀ ìpàdé ìnírọ̀lẹ́ yìí má pàdánù kankan tètè dé lónìí iṣẹ́ ìyanu ó ń dúró dè ẹ́ lálẹ́ yìí o njó jẹ́ mọ̀ a lè parí gbogbo ẹ̀ rí lánàá wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n ní àǹfààní láti jẹ́rìí ohun tí a lè gbẹ̀rí lẹ́nu wọn nítorí àkókò lónìí a ó tẹ́tí sí díẹ̀ lára wọn a ó tún wá rí ẹ̀rí tuntun tó máa ṣẹlẹ̀ lónìí iṣẹ́ ìyanu á ṣẹlẹ̀ lálẹ́ yìí ó sì gbọ́dọ̀ pe àwọn ẹlòmíì kó tún rán wọn létí pé kán máa bá wa ká lọ kí a bá lè máa tẹ̀síwájú ní ìpàdé yìí lọ́sàn-án yìí nílẹ̀ ìsọjí lọ́hùn-ún là ń sọ yìí o a ó ní oúnjẹ ọ̀sán pẹ̀lú jésù nílẹ̀ ìsọjí lọ́hùn-ún eléyìí tí èyí túmọ̀ sí ni pé gbogbo àwọn tí wọ́n ti fàyè wọn fún jésù láti ìgbà tí ìpàdé yìí ti bẹ̀rẹ̀ lótùpọ̀ ní ẹ̀ka kẹ́ka yìí ó léwu tólúwa ti fọwọ́ kàn tó ti pinnu tó fàyè fún jésù a ó ní àkókò pàtàkì pẹ̀lú yín lónìí ní kété lẹ́yìn tá a bá ti parí ìjọsìn nílẹ̀ ìsọjí lọ́hùn-ún àwọn máa pàdé ní àti bàbà tó wà láyìíká àwọn ọmọ kékeré ọ̀dọ́ àwọn oníṣẹ́ ọwọ́ gbogbo àwọn tó bá ti ṣe ìpinnu fún olúwa òní ni àkókò ọ̀sán pẹ̀lú jésù bó ṣe ìlérí fún ìlànà pé mo ní ẹ̀bùn àkànṣe látọ̀dọ̀ bàbá wa nu olúwa fún ọ wọ́n ti kan ẹ̀bùn yìí àwọn mánà ojoojúmọ́ fún àwọn tí wọn ò tí ì rí tí wọ́n gbà torí pé a ti ń fún yín ní gbogbo àwọn ohun èlò púpọ̀ nínú yín ní benue ní gúúsù benue àti àwọn tó fàyè wọn fún jésù ń bí nítorí lẹ́yìn ìjọsìn lónìí a kéde ẹ̀ lánàá ṣùgbọ́n a tún ti yí padà kó má sọ pé wàá tún lọlé wa padà wá lẹ́yìn tá a bá ti ṣèjọsìn láàárọ̀ ẹ dúró nílẹ̀ ìsọjí lọ́rùn kẹ dúró fún oúnjẹ ọ̀sán pẹ̀lú jésù bákan náà lọ́la gbogbo yín ẹ sọ pé lọ́la ẹ sọ sókè kí n gbọ́ yín ọlá ọlá nípa bámbárì a ó ní ìpàdé gbogbo àwọn onígbàgbọ́ àti àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn abẹ̀rẹ̀ ń bí níjẹta ìyẹn ẹyin tẹ́ ẹ wà níbẹ̀ níjẹta ẹyin náà lè ẹ̀rí máa jẹ́ mi ìṣó pé ọlọ́run bẹ̀ yín wò bó ṣe bẹ èmi wò nítorí náà lọ́la ní aago méje ààbọ̀ láàárọ̀ ọ̀la ẹ ti jókòó ní ààfin ọ̀ṣídọ́mà níbẹ̀ ni a ó ti nípa bámbárí ìpàdé gbogbo àwọn onígbàgbọ́ lọ́la ní aago méje ààbọ̀ láàárọ̀ bí ẹ ò bá lè wọ mọ́tò wá bí ẹ kò sí wàhálà a ní àwọn mọ́tò nílẹ̀ ìsọjí lọ́hùn-ún tó máa gbé wa wọn a máa gbé wa láti ibìkan débòmíì bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ wọn a máa gbé wa nítorí náà ìkan nínú àwọn mọ́tò yìí ẹ wọnú ẹ̀wọ̀n ní gbowó lọ́wọ́ yín wọn a gbé lọ wọn a gbé bọ̀ láago méje àbọ̀ láàárọ̀ ọ̀la lópin gbogbo ẹ sọ pé lópin gbogbo rẹ̀ lọ́la nírọ̀lẹ́ ọ̀la yóò jẹ́ àṣálẹ́ tó gbẹ̀yìn ti ìpàdé má lè gbàgbé ìpàdé tí ò wọ́pọ̀ ìsọjí ìta gbangba yìí àti ìpàdé àwọn ìránṣẹ́ ọlọ́run àti ìfagbára wọ àwọn ni ọ̀la ló máa gbẹ̀yìn lálẹ́ ọ̀la wọ́n á fẹ́ sọ fún yín o pé ohun kan lọ́jọ́ tó bá gbẹ̀yìn máa ń ṣẹlẹ̀ á dẹ̀ ṣẹlẹ̀ lọ́la má jẹ́ kí ọjọ́ ọ̀la kó fò ẹrú níbi tá a ti ń ṣèpàdé yìí ibi jẹ́ ibi iṣẹ́ ìyanu ńlá bí o ṣe ń wá ọlọ́run yóò bùkún ọ yóò bẹ̀ ọ́ wò lórúkọ jésù ẹ ṣe.

0: Before the Sunday message,
1: kí a tó gbọ́ ìwàásù tí ò ní a ó tẹ̀tí sí ọ̀rọ̀ ọlọ́run bí a ó ṣe kà á nu bíbélì
2: èpístílì
1: kí n ti paul sí àwọn ará kọ́rìntì orí kẹẹ̀ẹ́dógún kọ́rìntì kínní orí kẹẹ̀ẹ́dógún ǹjẹ́ ara èmi ń sọ èrè náà di mímọ̀ fún yín tí mo ti wàásù fún yín èyí tí ẹ̀yin pẹ̀lú gbà nínú èyí tí ẹ̀yin sì ń dúró nípasẹ̀ èyí tí à ń gbà yín là pẹ̀lú bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo ti sọ wàásù fún yín mú ṣinṣin bí kò ṣe pé ẹ̀yin gbàgbọ́ lásán nítorí pé síwájú ohun gbogbo mo fi èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́ bí kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mọ́ ti wí àti pé àsìkú rẹ̀ àti pé ó jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mọ́ ti wí àti pé ó farahàn kẹfà lẹ́yìn yìí ni àwọn méjìlá lẹ́yìn yìí ni ó farahàn àwọn ará tí ó ju 500 lọ apá kan tí ó pọ̀jù nínú wọn wà títí fi di ìsinsìnyí ṣùgbọ́n àwọn díẹ̀ ti sùn lẹ́yìn èyí ni ó farahàn jákọ́bù lẹ́yìn náà fún gbogbo àwọn àpọ́sẹ́lì àti ní ìkẹyìn gbogbo wọn ó farahàn mí pẹ̀lú bí ẹni tí a bí síwájú àkókò rẹ̀ nítorí èmi ni ẹni tí ó kéré jùlọ nínú àwọn àpọ́sẹ́lì èmi ẹni tí kò yẹ tí àbá máa pè ní àpọ́sẹ́lì nítorí mo ṣe níbi ní sí ọ̀rọ̀ ìjọ ènìyàn ọlọ́run ṣùgbọ́n nípasẹ̀ oore ọ̀fẹ́ ọlọ́run mo rí bí mo ti rí oore ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún mi kò já sásán ṣùgbọ́n mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju gbogbo wọn lọ ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe oore ọ̀fẹ́ ọlọ́run tí ó wà pẹ̀lú mi nítorí náà ìbá ṣe èmi tàbí àwọn ni bẹ́ẹ̀ ni àwa ń wàásù bẹ́ẹ̀ ni sì gbàgbọ́ ǹjẹ́ bí a ti ń bá ń wàásù kristi pé ó ti jíǹde kúrò nínú òkú èyí a ti ṣe tí àwọn mìíràn nínú yín fi wí pé àjíǹde òkú kò sí ṣùgbọ́n bí àjíǹde òkú kò sí ǹjẹ́ kristi kò jíǹde bí kristi kò bá sì jíǹde ǹjẹ́ asán ni ìwàásù wa asán ni sì ni ìgbàgbọ́ yín pẹ̀lú a mú wa ní ẹlẹ́rìí èké fún ọlọ́run nítorí bí àwa jẹ́rìí ọlọ́run pé ó jí kristi dìde ẹni tí òun kò jí dìde bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde ǹjẹ́ a kò jí kristi dìde bí a kò bá sì jí kristi dìde asán ni gbogbo ìgbàgbọ́ yín ẹ̀yin wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀ ǹjẹ́ àwọn pẹ̀lú tí ó sùn nínú kristi ṣègbè bí ó bá ṣe pé ní kìkì ayé yìí nìkan ni àwa ní ìrètí nínú kristi àwa já sí òtòṣì jùlọ nínú gbogbo ènìyàn ǹjẹ́ nísinsìnyí kristi ti jíǹde kúrò nínú òkú ó sì di àkọ́bí nínú àwọn tí ó sùn nítorí ìgbà tí ó ṣe pé nípa ènìyàn ni ikú ti wá nípa ènìyàn ni àjíǹde òkú sì ti wá pẹ̀lú nítorí bí gbogbo ènìyàn ti kú nínú ádámù bẹ́ẹ̀ ni a ó sọ gbogbo ènìyàn di alààyè nínú kristi ṣùgbọ́n olúkúlùkù ènìyàn ní ipa tirẹ̀ kristi àkọ́bí lẹ́yìn èyí ni àwọn tí í ṣe ti kristi ní bíbọ rẹ̀ nígbà náà ni òpin yóò dé nígbà tí ó bá fi ìjọba fún ọlọ́run àní baba nígbà tí ó bá ti mú gbogbo àṣẹ àti gbogbo ọlá àti agbára kúrò nítorí òun kò lè ṣàmájọba títí yóò fi fi gbogbo àwọn ọ̀tá rẹ̀ sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun nítorí tí ó fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó bá pé ohun gbogbo tí ó fi sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ǹjẹ́ dájú pé òun nìkan ṣoṣo ni ó kú ó fi ohun gbogbo sí i lábẹ́ nígbà tí a bá sì fi ohun gbogbo sábẹ́ rẹ̀ tán nígbà náà ni a ó fi ọmọ fúnra rẹ̀ pẹ̀lú sábẹ́ ẹni tí ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀ kí ọlọ́run kí ó lè já sí ohun gbogbo nínú ohun gbogbo ǹjẹ́ kí ni àwọn tí a baptist nítorí òkú yóò ha ṣe bí ó bá ṣe pé àwọn òkú kò jíǹde rárá nítorí kí ni a ṣe ń baptist wọn nínú òkú nítorí kí ni àwa lè ṣe ń bẹ nínú ewu ní wákàtí gbogbo mo sọ nípa èyí tí mo ní lórí yín nínú kristi jésù olúwa pé èmi ń kú lójoojúmọ́ kí a wí bí ènìyàn bí mo wá bá ẹranko jà ní éfésù àǹfààní kí ni ó jẹ́ fún mi bí kò ṣe pé àwọn òkú jíǹde ẹ jẹ́ kí a máa jẹ ẹ jẹ́ kí a máa mu ọ̀la ni àwa ó sáàkú kí a má tàn yín jẹ ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́ ẹ jí ìjí òdodo kí ẹ má sì dẹ́ṣẹ̀ nítorí àwọn ẹlòmíràn kò ní ìmọ̀ ọlọ́run mo sọ èyí kí ojú kí ó lè tì yín ṣùgbọ́n ẹnìkan yóò wí pé báwo ni a ó ṣe jí àwọn òkú dìde irú ara wo ni a ó padà sí ìwọ aláìmòye ohun tí ìwọ fúnrúgbìn kì í yè bí kò ṣe pé ó bá kú àti èyí tí ìwọ fúnrúgbìn ara ti ń bọ́ kí ìwọ fúnrúgbìn ṣùgbọ́n irúgbìn lásán ni ìbá ṣe àlìkámà tàbí irú ìmíràn ṣùgbọ́n ọlọ́run fúnra rẹ̀ ní ara bí ó ti wù ú wi fun olukuluku iru ara ti re gbogbo ara ki se ara kan na sugbon oto ni ara ti eniyan oto ni ara ti eroko oto ni ti eja oto si ni ti eye ara ti oke orun nbe ara ti aye pelu ti nbe sugbon ogo ti oke orun oto ati ogo ti aye oto oto ni ogo orun oto ni ogo osupa oto ni ogo irawo irawo si yato si irawo ni ogo gege be si ni ajinde oku agbe ni aidibaje ati jidide ni aidibaje agbe ni ainiyi ati jidide ni ogo agbe ni ailera ajidide ni agbara agbe ni ara ti eda ajidide ni ara emi bi ara ti eda ba nbe ara emi si nbe be ni ako pe adam okunrin isaju alaye okan ni ada Adam ikeyin emi so ni daye sugbon yi ti se elemi ko tete saju bi ko se yi ti se ara ti eda leyin yi ni ti se ti elemi okunrin saju ni inu o ti inu eruke wa eni eruke okunrin keji oluwa lati orun wa ni bi eni eruke ti ri iru be si ni awon ti se ti eruke bi eni ti orun ti ri iru be si ni awon ti se ti orun bi aba ba si ru aworan eni oruke be ni awon ru aworan eni ti orun ara eyi ni mo wi pe ara o eje ko le jogun ijoba olorun be ni edibaje ko le jogun ara edibaje ko le jogun edibaje kiyesi ohun ijile ni mo nso fun yin gbogbo wa ki o su sugbon gbogbo wa ni o pa larada logan ni iseju nigba ipe ikeyin nitori ipe yo dun a o je awon okuride ni edibaje a o pa wa larada nitori pe ara idibaje yi ko le saipe aidibaje wo ati ara kiku yi ko le saigbe iku wo sugbon nigba ti ara idibaje yi ba ti gbe ara aidibaje wo ti ara kiku yi ba si gbe ara iku wo tan be nigba na ni oro ti aso yo se pe agbe iku mi ni isegun iku oro reda isa oku isegun reda oro iku ni ese ati agbara ese ni ofe sugbon ope ni fun olorun eni ti o fi isegun fun wa nipa oluwa wa jesu kristi nitori na eyin ara mi olufe e ma duro sisin ni lai yese ki esi ma po si ni ise oluwa nigba gbogbo niwon bi eyin ti mo pe ise eyin o ki se asan ninu oluwa ki olorun ki o buku oro re ti a ti gbo loruko jesu nihi nile isoji lati ojo lati jeta ati teti si awon eri agbayanu eleyi ti olorun ti se nile isoji ati nibi ta na tin se pade opolopo eri lo wa sugbon a o kan mu eyo kan be laaro ini ni akoko yi to ba wa dirole a wa teti si opolopo awon eri mi lale ana eyin te wa nbi nile isoji awon ti o je pe won oriran daada fun opolopo odun oju won la lana ede oni awon to je pe won ni ropa rose olorun wo won san opolopo nu won awon ti won wa pelu keke ti won fi rin ati opa ton fi rin gbogbo e na ju danu lori ile isoji iyen lana mo nso fun yin lati ijeta ti ipade de si bere olorun ti tin se ohun la fun wa awon to je pe ogun won fo olorun so egungun won to fo to ye o so pada papo a si ri won rin won yo fanda nitori agbara olorun eleyi ti o so kale le won lori a ri opolopo nkan lana nbi nitori na lale yi ale yi ajuta na lo sugbon e je ka kan mu eri kan laaro ikagbo eni to fe jeri ko bo sibe lati jeri eke hallelujah nipa ore ofe olorun ara bre juliet ugbo loruko won lati ipinle benue ni won ti wa ni iwo orun benue eke hallelujah won fe jeri nipa ore olorun nu aye won fun ohun t'Olorun se fun anti inu ipade yi lati 2010 ni won tin ni irora lara ni ibadi ikun won lowo otun irora yi tesiwa lati odun 2010 di 2020 won wa lo se se abe leyin se abe yi irora yi ko dawo duo ni nkan bi ose meta seyin nigbati adari joni won so fun pe ki won wa lati wa se eto ilera won de lowo moto won wa so pe olorun isoji ta gbangba lo nbo yi pelu olusagun ta gba mo si mo pe kin to de pade yen o se se abe kin to de be e kiyesi ke wo nkan to se lose meji seyin lojo saturday olorun bere se abe yi o e ki hallelujah o nigba na leyin ti olorun se iyanu lojo saturday ojo isimi lojo aje olorun wa se gbogbo nkan la se pari o wa ku irora die die won ba fe nlo ise abe lakoto wa so pe olorun ise o nse se labo wa pari ise yi nu ipade e ki hallelujah o li jeta la le jeta olorun be anti iwo olorun gbogbo nkan to nporu lokan won gbogbo wahala nu okan won gbogbo irora aye won gbogbo e lo pora danu olorun daru adura won eke hallelujah okan won okun fun ayo ati alaafia gbogbo irora ti tele ko si nbe mo o de ti lo lai lai bo ba wa nbi to ni irora kan na tabi ipenija kan nu aye re mo npe onija pe iwo gbagbo wa gba ise iyanu ti ona lori loruko jesu ami ati se eke hallelujah won ti ni irora yi bi odun marun bo le pe won lo fun ise abe ni ele owo otun ni ese ibade otun won ṣùgbọ́n lẹ́yìn iṣẹ́ abẹ ìrora ẹ̀ ṣe ń tẹ̀síwájú di jẹ́ta tí ìsọjí ìta gbangba ìbẹ̀rẹ̀ lóòótọ́ lóòótọ́ òmìnira ológo ó mà jẹ́ tóbìnrin ọlọ́run bẹ̀ wọ́n wò lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run ìyẹn níjẹ́ta nínú ìsọjí wọ́n ní arúmọlágo lẹ́yìn ìbàdí ọ̀tún wọn àwọn àìsàn kan náà ṣàfù lórúkọ tó jẹ́ pé àwọn tá a lè rí bí àyẹ̀wò bóyá bí kan máa tọ̀ àtọ̀jù tàbí àwọn nǹkan míì tó jẹ́ ìmọ̀lára tó lòdì ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó lòdì o kò lòdì o níjẹ́ta gbogbo ìrora yẹn wọn ò ṣàrí mọ́ gbogbo ẹ̀ ó ti lọ ẹ máa lọ kẹ́ ẹ máa lọ gbádùn òmìnira inú kristi lórúkọ jésù ẹ ṣe ò dókítà àwọn akọrin láti ilẹ̀ ìsọjí báyìí.

nígbà tí ó wà nítòsí ẹwẹsẹ ìkeje jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ eléni ìpè ọ̀tún tó fún ni tó bá wá jí onígbàgbọ́ tẹ́lẹ̀ rí ọwọ́ asáko lọ ó padà sẹ́yìn sínú èébì rẹ ìsínú búburú ni fún ẹnìkan láti bí èébì gẹ́gẹ́ bí ajá kọ́ wá tún gbé èébì náà mì padà èébì rẹ ni o ohun táwọn apadà sẹ́yìn ń ṣe nìyí bó o bá wà pẹ̀lú olúwa tó o wá ti pọ gbogbo nǹkan wọn nì tó o wá padà sínú èébì rẹ bí ajá olúwa ń fún ọ ní ìpè ọ̀tún sínú ìmúbọ̀sípò ìpè ọ̀tún sínú ìdáríjì ó wí pé jẹ́ kí ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apadà sẹ́yìn jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí olódodo kí ẹlẹ́sẹ̀ kó sì ń kọ ìrònú rẹ̀ sílẹ̀ kí ó sì padà sì jẹ́ kí ó yí padà kó padà sílé kó padà sọ́dọ̀ olúwa kó padà sí ojú ọ̀nà rẹ̀ kristi o ni orísun ayé rẹ tó bá ti sáko lọ padà sí orísun yìí jẹ́ kí ó yí padà sí olúwa òhun ó sì sàánú fún ọ àti sí ọlọ́run wa yóò sì fi jì í ní ọ̀pọ̀lọpọ̀ ẹ mọ ọ̀rọ̀ pé yóò fi jì í ọ̀rọ̀ mìíràn láti dáríji ni yóò dáríji lọ́pọ̀lọpọ̀ ní orúkọ jésù ṣé gbogbo àmì tá a ní láàrin àwọn èrò nìyí ohun mẹ́ta àkọ́kọ́ ohun ni ìlérí ìdáríjì àti ìwòsàn ìkejì agbára láti dáríji ni àti láti wo ni sàn ìkẹta ohun ni àwọn alábàápín nínú ìdáríjì rẹ̀ àti ìwòsàn wo àkọ́kọ́ ohun ni ìlérí ìdáríjì àti ìwòsàn ẹran tí ẹ jọ̀ọ́ ohun tó ṣèlérí ó mọ mú ṣẹ ó ṣèlérí èyí fún olúkúlùkù gbogbo ọkàn ó lè wá yóò dáríjì ọ bó o bá tiẹ̀ gba ìdáríjì tẹ́lẹ̀ rí tó o jẹ́ aláfara báyìí tó o ti sáko lọ ó lè padà wá ìlérí lọ́tún wà fún ìdáríjì fún ọ ó sọ fún wa nínú jeremiah 30 pẹ̀lú ìdáríjì ìwòsàn ń bẹ pẹ̀lú rẹ̀ yóò dáríjì ọ yóò sì wò ọ sàn ẹsẹ̀ 17 nítorí èmi yóò dá ìlera rẹ padà ìwọ ní pàtó èmi yóò sì wo ọgbẹ́ rẹ sàn ni olúwa wí nítorí wọ́n pè ọ́ ní ẹni tí a lé jáde nígbà tó sáko lọ áńgẹ́lì wí pé ẹni tó ti sá jáde nìyẹn o nígbà tó sáko lọ gbogbo àwọn ẹni mímọ́ ọ̀run wọ́n ní ẹni tó ti sá sóde nìyí kíni tí wọ́n ó ṣe láti gbọn àlẹ̀mọ́ àti àpèmọ́ àti ohunkóhun tó wù kó jẹ́ nítorí pé o ti sáko kúrò lọ́dọ̀ olúwa o di ẹni tí a tì sóde ẹ ṣe kí ló dé tẹ́ ẹ sọ pé ẹ gbókun bàbá wa ọlọ́run á bùkún yín gẹ́gẹ́ bí ádámù àti éfà nígbà tí ádámù àti éfà ti á sáko lọ wọ́n di ẹni tí a tì sóde gbogbo ọmọ wọn tí á padà sínú ẹ̀sẹ̀ wọ́n jẹ́ ẹni tí a ti tì sóde a pè ọ́ ní ẹni tí a ti tì sóde tí a ti lé jáde sí òní tí ẹnìkan kò ṣàfẹ́ẹ́ rí rẹ̀ ọ wá ní nísinsìnyí wá òun ó dáríjì ọ ó ní wá yóò wù ọ sàn ní orúkọ jésù ẹ wo jákọ́bù 5 a ó kà á láti ẹsẹ 15 jákọ́bù 5 ẹsẹ 15:5

18. Àdúrà ìgbàgbọ́ yóò wo aláìsàn náà sàn náà là. Olúwa yóò sì gbé e dìde. Olúwa yóò gbé ọ dìde. Bí ó bá sì ṣe pé ó ti dẹ́ṣẹ̀, ó ti dá àwọn ẹ̀ṣẹ̀, ó ti dá àwọn ẹ̀ṣẹ̀. Nígbà tí ọba ń wo bí àwọn ẹ̀ṣẹ̀ tó dá ṣe pọ̀ tó, ọwá nìjọ Ọlọ́run lè dá eléyìí yìí mí. Ìkíní, èkejì, ìkẹta, ó ti ẹ̀ dáwọ́dúrà tí máa kà ń torí pé wọ́n pọ̀. Èyí tó ti ẹ̀ wá rántí wọ́n pọ̀. Àwọn tó rántí wọ́n pọ̀, ó wá wí pé ó ti dá àwọn ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀. A ó dáríjì, yóò dáríjì ọ̀. Mo ní ọ̀rọ̀ Ọlọ́run wí pé yóò dáríjì ọ̀. Wẹsẹ̀ ìkẹrìndínlógún 16. Ẹ jẹ́wọ́ ẹsẹ̀ yín àṣìṣe yín. Ohun tẹ́ ẹ ṣe tó lòdì, ohun búburú tí ẹ ti ṣe fún ara yín, kí ẹ sì máa gbàdúrà fún ara yín, kí a lè mú yín lárada. A mú ọ lárada ní orúkọ Jésù. Kò sí àìsàn tó burú tí ò léwu ní sàn kó nù rẹ̀. Kò sí ẹsẹ̀ tó burú jáì tí ò lè dáríjì ni. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ní agbára púpọ̀. Àmì tó dára látọ̀dọ̀ yín, ìkejì, òun ni agbára láti dáríjì ni àti láti wo ni sàn. Ó sọ fún wa nínú ìsẹ́ àwọn àpọ́stélì orí kẹwàá àọ́kẹsẹ̀ ìkejìdínlógójì 10:38. Ó ní agbára. Àní Jésù ti Násárẹ́tì bí Ọlọ́run ti dẹ ẹ̀mí àti agbára. Agbára náà nìyí tí ó fi hàn. Ó ní agbára láti dáríjì ni. Ó ní agbára láti múni bọ̀ sípò. Ó ní agbára láti sáyé wa dọ̀tun. Ó ní agbára láti sọ wá dòmìnira nítorí pé Ọlọ́run ó fi àmì òòyàn Jésù ti Násárẹ́tì pẹ̀lú ẹ̀mí mọ́ àti agbára ẹni tí ó ń kiri ṣe oore. Ó ti tọ̀ ọ́ wá lónìí ìwòsàn. Ó ń ṣe dídára. Gbogbo àwọn tí Jésù sì ń pọ́n lójú nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Kólósè orí kínní àwẹ̀sẹ̀ ìkejìlá 1:12. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá ẹni tí ó mú wa yẹ tí ó mú wa tọ́ láti jẹ́ alábàápín nínú ogún àwọn èèyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ẹsẹ̀ ìkẹtàlá 13. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Agbára òkùnkùn ní di ọ mọ́lẹ̀ mọ́. Kò ní tí ọ padà sẹ́yìn mọ́. Kò ní dúró lójú ọ̀nà rẹ láti dì ọ lọ́nà mọ́. Tí ó sì ti sí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Àmì ẹsẹ̀ ìkẹrìnlá 14. Nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Wò yẹn ó ń sọ pé ẹ̀ṣẹ̀ tó pọ̀ ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ lápapọ̀. Nípa ètùtù kan tó ṣe nípa kíkú fún ọ, ó kú fún mi, ó kú fún ọ, ó kú fún gbogbo wa lórí igi àgbélébùú. Nípa ìgbésẹ̀ kan ṣoṣo tí ètùtù gbogbo ẹ̀ṣẹ̀ adáríjì owó ìkẹta lábẹ́ kókó kínní àwọn alábàápín nínú ìdáríjì rẹ̀ àti ìwòsàn alábàápín. Ó jẹ́ olùwòran, ó jẹ́ alábàápín, ó jẹ́ àlejò, ó jẹ́ ẹni tó ń kópa nínú rẹ̀. Gbogbo ọkàn ló lè wá. Olúwa kìnìún yóò tí ọ dànù. Ó sọ fún àánú orin Dáfídì, orin 103, ẹsẹ̀ ìkíní 103, ẹsẹ̀ ìkíní 1. Fi ìbùkún fún Olúwa, ìwọ ọkàn mi.
eleyi je ti olodun ni okan mi fi ibukun fun oluwa ati gbogbo n ti o wa ninu mi o n so ma ara re fi ibukun fun oruko re mi ma wo ese ikeji 2 fi ibukun fun oluwa iwo okan mi ma sise gbagbe gbogbo ore re lopolopo ore to se fun wa olope wa wa gba I ore nigba ta de kuni fi duwa kuni so pe ohun o mo wa o mo wa idini to fi pe wa lotun ipe otun sinu idariji ati iwosan oni ma se gbagbe gbogbo ore re wo ese iketa tere eni ti o dari gbogbo ese reji ese melo ni o dariji gbogbo re olorun a bukun yin eni ti o tan gbogbo arun re arun melo ni yo wo san gbogbo re so fun mi so fun eni to wa legbe re ohun osan kuro ninu gbogbo arun loruko jesu awa si koko keji ipe ijoloto re si ominira ninu iwa mimo o je olorun loloto o wa pe wa ninu ijoloto re si ominira omira yi ti a ri ninu iwa mimo o so fun wa ninu Tesalonika kini ori kerin a wese ikeje Tesalonika kini ori kerin 4 ese ikeje 7 nitori olorun ko pe wa fun iwa eri sugbon ni iwa mimo o pe wa sinu iwa mimo ki enikan ko so lowo oke iwa mimo kini iwa mimo a kan so pe iwa mimo enikan ni pato to ba ji obirin ti ko ni igbala ko ni idariji ko ti idakan bi o wa fi bori nigba to n gbadura o dara o e ma si mi gbo ile iko ni olubori ati pepele to ga julo ninu iwa mimo awon elomiran boya won mu ye ti eti kuro won ni ewu mi won si wa lero pe aifiye ti eti seti iyen ni olubori iwa mimo awon elomiran wi pe emi owo eleyi ati toho won wi pe iyen je iwa mimo nigbati ojulowo iwa mimo ti a ba gbe kale niwaju won won a padanu be ni won di eni ti ko loye won lero re pa won ti nina iwa mimo inibe irele jije eni ti ko pani lara o nibe je igboran nigba to ba je olugboran si olorun ki se igboran nipa fifi bori ki se igboran pe mi o de fila nigba ti mo ba wa ni ile olorun gbogbo won yen dara awon ko ni igboran si oro olorun li nibe oni ijoloto ojoloto si olorun o je ni ti o nje alai joloto ibi kibi to wa ojoloto si oro oluwa I o je ni to se to sona o je ni ta le to sona o je ni ti o so pe be ko mo ti tayo imo bibeli mo ti tayo iwasu o je ni to se to sona ni o je ni titan o je ni atijo eni ti igba titi lai I e o je ni to ni ifarada o n faradun gbogbo o je ki o ko ko mu oko ni oju ona toro si o je eni ti ko ni imotare ni ife ara eni ati mu ko nu aye re esi to pari aya o nipa aya o soto ko nu aye arakunrin arabirin o je n to imo moyan
iyan to yan o pe wa sinu iwa mimo awa la ni lati se ipinu gege bo se pe mi sinu irunu kuwada mo ni lati yan fun ara mi o pe mi si igbala mo ni lati yan fun ara mi o pe mi sinu iwa mimo mo ni lati pinu ages mo yan lati je eni ti ko pani lara ki se eni to npani lara to ba jo pe o je christiani nitori po je eni to gbe eko iwa mimo sugbon ise re o npani lara ise re o nipa buburu lori awon eyan o je ni mo o le gbe eko sugbon o gbegbe aye to be eko na mo i mo yan lati je mimo emi o mo pinu lati je eni to je eni irele o je ni to yan gan to ngberaga iwa igberaga kuni je ara aye re mo yan lati je olugboran ki se olori kokon bi enikan ba so yipe ngba ti mo ba gbe eko gbo eko iwa mimo to wa je olori kokon ta ni arakunrin eleyi lodi eleyi oto eleyi yo mo ipinya tabi iyapa wa sinu ijo olorun eleyi yo mo ki awon eyan ko mo pokanpo yo mo ki okan wa ko lo jina rere si aarin gbogbo krisi ni tooto o je mimo o le ma je wo iwa mimo ko ma korin iwa mimo ko gbagbo nu eko iwa mimo sugbon mo yan lati je eni to ngboran mi o yan lati je asetinu eni olori kokon li mo je eni irele ki se eni giga eni to lo kaakiri to ngberaga to ngbera re gaju awon to ku lo ko se ni o le ba soro ko se ni o le ba soro bi obirin ko se ni to le fi ona han eki mi lakoko yi olorun abu kon yin amen to ba ni iriri wa mimo wa yan lati je eni irele ki se eni to ngberaga i wa yan lati je eni ti o se ko ki se olori kokun ti ki gbe ko awon ti so pe mo gba iwa mo gbo mo je eni mo eni ti a so di mo ni mi ti won o si se tosona ti won o se dari logo ti e ba wi pe ohun ti ma se ni yi won le gbe iko ni bibeli lowuro ki a si gbe iwa su isoji ni irole won si je eni atijo ti ki se tosona obere olori kokun eni to lo le ijosin olori kokun iyen ki se iwa mo o je eni ti o se tosona nigba ti a ba tosona ti a ni oro olorun ni yi wo ese bibeli wo ri ninu bibeli mo yan lati je eni to se tosona o yan lati je olori kokon mo yan lati je eni titun igbe aye titun igbe aye titun o je asetinu eni pe egba mi o asetinu eni ni mi o yan lati je asetinu eni iyen ki se iwa mo gbodo ni igbe aye titun eleyi gbodo farahan pe o ni kristi to n gbe ni inu re inibe mo yan lati je eni to ni iforiti mo je eni to n farada mo n farada ohunkohun lati farada ko tumo si pe o ni to ni sona eyi ni elegbe to lo loju ona re si orun apadi to n so buburu omo pe n buburu ti an se o le mu ki o ni ijakule o ti e le mo nipa lori re lati mu opada seyin sugbon nitori anfani ti won o ni lati so fun won o si yan lati farada si o yan lati je alaini imotara eni ki se eni onimotara eni nikan eni to n gbe
ami wa mo kakiri pe mo je mimo mo je mimo o mo ju gbogbo eniyan lo sugbon wa je oni mota re ni won je eni to pe ohun to ni se pelu awon nikan lo je won logo won ki gba telomiran ro won yan lati je eni ti o je oni mota re ni oyan lati je eni ti o ya re soto ku nu aye to ba je eni tara gẹgẹ bi awon eyan aye awon eni tara gẹgẹ bi awon eyan to ku lawujo mo gbagbo nu iwa mo mo gbagbo nu iwa mo o gbagbo nu iwa mo iwa mimo ku gbe ninu re to ba gbagbo ninu iwa mimo ti o si mo pe o pe o ninu ijole oto re si o minira ninu iwa mimo wa to wa yo si se sena nu re ipinu re ni loni wa pinu yan lati je mimo oluwa yo fo mo yo wi omo yo mu ko je mimo ni oruko jesu wo meta nihin akoko ileri ominira ati iwa mimo ileri o se leri fun wa kenidi tori pe mo pe a o le se fun ara wa a o le je mimo to lati di orun nipa itiraka ti wa sugbon o ni lati se idine yi to fi fun ani ileri ominira ati iwa mimo wo ikeji agbara fun ominira pelu iwa mimo agbara re latodo olorun agbara to wa ni eje odo agutan agbara ni etutu eyi ti Kristi ti se agbara ti ase oruko re agbara yi olofa ni ekorere ominira ati iwa mimo pipe iwa mimo ti okan iwa mimo ninu wa iwa mimo ni koko iwa mimo ni gbangba iwa mimo ni oro to nso jade oro mimo ni ise re o ni agbara lati mu aje eni mimo bo se ye ka je ewo iketa iketa o ni awon alabapin fun ominira nipase iwa mimo a n wa si akoko akoko o ni ileri ominira ati iwa mimo o so fun anu luku ri kini a o kese ikeji le ni adorin 172 luku ri kini ese ikeji le ni adorin lati se anu ki o ti leri ori oro na ohun to se leri ni yi o wi pe ki o se leri fun awon baba wa ati lati ranti majemo re mimo ese iketa le ni adorin 73 ara ti o ti bu fun abramu baba wa ese ikerin le ni adorin 74 pe ohun yo fi fun wa lati gba wa lowo awon ota wa eleyi ni ominira ota wa o ota o ni dari aye re me fun mi ni ami to dara ota ko ni paye re ran mo ami miran ọta kò ní nípa lórí ayé rẹ ọyàn ọ̀nà olúwa ipò ibi tó ń lọ nìyí ọlọ́run sì fọwọ́ sí ọlọ́run ṣètò rẹ̀ ọlọ́run ló wá ń darí tó ní eléyìí ni ọ̀nà láti lọ ní ojú ọ̀nà tó rú ẹnikẹ́ni to ba fe mu ki okan re ko ya pa ku ni oju ona toro ki si ore o je ota enikeni to fe pa idani loju re run lati rin ni ona toro ati lati gbe igbe aye ti olorun fe ki o gbe ki o si ni iwa mimo nu okan re iwa mimo ni inu re iwa mimo nu ipinu re iwa mimo ninu ririn ni oju ona to lo taara si orun
ẹnikẹni tó bá fẹ́ dí ẹnà rẹ tó fẹ́ di ọlọ́wọ́ kìí ṣe ọ̀rẹ́ fọ́ ó jẹ́ ọ̀tá ó ní pé òun yóò gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí ó lè máa sìn láì fòyà ẹ̀fún ọlọ́run ní àmì tó dára láti sìn láì fòyà inú mi dùn nígbàtí wọ́n wí fún mi pé ẹ jẹ́ kí a lọ sí ilé olúwa inú mi dùn mo láyọ̀ mo jẹ́ ẹni tó láyọ̀ mo ní ìwúrí ẹnikẹ́ni tí ó bá bọ̀ nínú jẹ́ tí ó mú kí o ní ìbànújẹ́ ọkàn débi pé yóò fẹ́ mú kó o padà sẹ́yìn kò fẹ́ kó o sin olúwa mọ́ nítorí pé wọ́n fi ìbẹ̀rù sínú ọkàn rẹ tó o bá dúró fò dodo wọ́n fẹ́ fi ọ́ sínú ìbẹ̀rù ọlọ́run yóò da ọ nídè kó o ní ìbẹ̀rù ènìyàn fún mi ní àmì tó dára ó ní débi pé a ó lè sin ọlọ́run láì fòyà tó o bá ń sin ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ìbẹ̀rù ènìyàn o ò jẹ́ni mímọ̀ ohun tí wọ́n gbà ọ́ láàyè láti ṣe nìkan ló lè ṣe tí wọ́n bá sọ pé ìyẹn ga jù mọ́ lọ ní ọ̀nà yẹn tó o wá ń bẹ̀rù wọn o ò bẹ̀rù onídàájọ́ ìkẹyìn lẹ́yìn ikú o ò bẹ̀rù ìdájọ́ ọlọ́run olódùmarè èyí irú èyí tó wá sórí sódómù àti gòmórà nígbà tí o wà láàyè o ò bẹ̀rù ìdájọ́ ọlọ́run èyí tí a mú wá sórí nínífẹ̀ nígbà wọn wà láyé ò ń bẹ̀rù ènìyàn dípò kó o bẹ̀rù ọlọ́run o ò ní ìwà mímọ́ májẹ̀mú tó ní pẹ̀lú wa oríire tó ṣèlérí fún wa ni pé òun ó gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa gbogbo kí àwa kí ó lè máa sìn láì fòyà wo eléyìí ẹsẹ̀ 75 ní mímọ́ ìwà tó o bá sin ọlọ́run ní ìwà mímọ́ o ò sin ọlọ́run rárá tó o bá jí olórí kankan o ò sin ọlọ́run ohunkóhun tó wù kó o máa ṣe nílé ọlọ́run tó o bá jẹ́ ẹni tí kò sí darí o ò sin ọlọ́run tó o bá jẹ́ agbéraga ọlọ́run gíga o ò sin ọlọ́run tó o bá jẹ́ ẹni tí a ò lè tọ́ sọ́nà o ò sin ọlọ́run tó o bá jí olórí kankan o ò sin ọlọ́run tó o bá jẹ́ ẹni búburú o ò sin ọlọ́run tó o bá jí onímọ̀tara ẹni nìkan ẹni tó yẹ pé ohun tara rẹ̀ nìkan ló mọ̀ tó o bá jẹ́ ẹni tara o ò sin ọlọ́run nígbà tó o bá ń sin ọlọ́run wàá yàn láti jẹ́ mímọ́ wàá yàn láti jẹ́ ẹni ìrẹ̀lẹ̀ wàá yàn láti jẹ́ ẹni ìrẹ̀lẹ̀ wàá yàn láti jó lóòótọ́ wàá jẹ́ ẹni tó ṣe é tọ́ sọ́nà wàá jẹ́ ẹni tó ṣe é tọ́ sọ́nà wàá jẹ́ ẹni titun bí ẹnikẹ́ni bá wà ní kristi òdi ẹ̀dá titun ohun àtijọ́ ó ti kọjá lọ sì kíyèsí ohun gbogbo ó di titun ó yàn láti forí tì í ẹnikẹ́ni tó bá forí tì í títí dé òpin ohun kan náà la ó gbàlà òòyàn ni láti rò nípa ara rẹ òòyàn láti jẹ́ aláìnímọ̀tara ẹni nìkan bẹ́ẹ̀ ni òòyàn láti yàn láti jẹ́ ẹni tí ó yára ìsọ́tọ̀ kò ní ìwà àìbìkítà àti ayé láti sin ọlọ́run ní ìwà mímọ́ àti òdodo níwájú rẹ̀ ní ọjọ́ ayé wa gbogbo mo nílò àmì ń bẹ̀ yẹn wo ìkejì lábẹ́ kókó kejì agbára fún òmìnira pẹ̀lú ìwà mímọ́ agbára fún òmìnira pẹ̀lú ìwà mímọ́ nínú Tẹsalónìkà kínní orí kẹta a ó kà á láti ẹsẹ̀ 3:12 kí olúwa sì máa mú yín bí sí i kí ẹ sì máa pọ̀ nínú ìfẹ́ sí ọmọ nìkejì yín kò sí àmì lónìí àti sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí àwa ti ń ṣe sí yín wẹsẹ̀ 13 kí ó bá lè fi fún òpin fún ète kí ó bá lè fi ọkàn yín balẹ̀.
ni ailabuku ninu iwa mimo ni waju olorun lati fi okan yin bale ninu iwa mimo lai ni abuku ni waju olorun ati baba wa nigba ti wa Jesu Kristi Oluwa wa pelu gbogbo awon eyan mimo re awon si ipa keta labe koko keji awon alabape fun ominira nipase iwa mimo alabape ti ominira nipase iwa mimo gbogbo awon eyan wonyi ninu bibeli won je awon eyan to faye gbori ofe olorun ori olorun awon eda iwa bi olorun la ti wa sodo won bi e ba le se iwo pelu le se ni oruko Jesu mo ni iwo yo se ni oruko Jesu iwa mimo ero ni pe sikaya Isaiah so pe pa ile ile re mo tori iwo ku iwo ki yo si ye okunrin yi ku ni ebi kankan ku ni idalebi kan ninu re o ngbe igbe aye ikoko re o ngbe igbe aye re ni gbangba o gbe igbe aye to duro dede ninu ododo ni waju olorun o doju ko ogiri o ni olorun rati bayi bi mo se je eni to rin ni pipe ni waju re Oluwa ara Isaiah pada lo so fun pe awosan mo si fi odun meedogun kun ojo aye re awon eyan wonyi oni agba ori ofe olorun ati iwa bi olorun wa sinu won be ni o wa laaye obadaya o je eni bo ti e je pe o nsin ni afi oba Ahabu nigba ti Elijah so pe lo so fun oga re mo wa nbi Obadaya ni o ti gbo emi o dabi won mo kan sise nbe ni mo je gege bi o sise ni idi baje yi oka o si wa duro o duro fun ohun ti o gbagbo eleyi ni ohun to to Obadaya o je eni to ngbenu iwa mimo so gbo nipa Luku Luku o ni eni to ko iwe irere ti Luku ke se Luku to ndese o lo ko iwe ise awon aposteli Luku yi pelu o ni eni to ran orilede leti pe Olorun ti fi majemu fun wa pe ohun o gba wa ku lowo gbogbo awon ota wa be ni yo je ki a le se ohun lai si beru nu iwa mimo ati ododo ni gbogbo ojo aye wa okunrin yen Luku o fi han wa o si afihan si wa o fi aworan iwa mimo ni waju olorun Isaiah o ni mi ati omo ti oluwa ti fi fun mi a wa fun ami ati se iyanu ni Israeli o ni mo ri oluwa be ni ori awon angeli ti anke pe mimo mimo olorun olodumare nigba to ri ewa iwa mimo orun ori bi o se je ile ri to o ni alaimo ni emi o emi je eni alaimete be ni angeli wa pelu ise ina ni ori pepe o si fi kan ete re o fi kan enu re o ni eleyi ti kan o ni ete amuel aisedere re kuro a si fun ese re nu Isaiah o ni iriri mo mo pe e gbo nipa Nehemiah Nehemiah o lo wa se ibawi lo si wa se atoko o di abo yi awon eyan olorun ka ise re wa nbe isi se ara eni ati fifara eni rubo ohun to ni lati fi sile ko ba le se ise ise fun oluwa lai si idiwo ati lai si idina e ti gbo nipa isikeli o ni emi o mu won omi mo sori yin eyin o si mo ko no gbogbo egbon yin emi o si weyin mo o ni emi o si mu okun okuta kuro
ọkàn orí kankan ọkàn ìfẹ́ inú ara ẹni kúrò nínú ọkàn rẹ bẹ́ẹ̀ ni ẹ ó ṣe olúwa èmi ó tú ẹ̀mí mi sórí yín ìsíkẹ́lì o ti gbọ́ nípa sámúẹ́lì tó níwà pé láti ìgbéwò èmi títí di àkókò yìí ẹ jẹ́rìí gbè mí wọ́n wá ní o ò sohunkóhun tó lòdì sí wa o ọlọ́run mú kí wọ́n jẹ́ mímọ́ ó lè mú kí ìwọ pẹ̀lú jẹ́ mímọ́ lórúkọ jésù a gbọ́ nípa stéfano nígbà tó wà níwájú àwọn ìgbìmọ̀ sanhedrin ó gbójú sókè ó ní mo rí jésù ọmọ ọlọ́run ó dúró níbẹ̀ láti kí mi káàbọ̀ àti láti gbà mí ńgbà wọ́n sì ń sọ lókùúta ó ní mọ̀ sí ka èyí sí wọn lọ́rùn olúwa wa jésù kristi gba ẹ̀mí mi eléyìí jẹ́ àwọn alábàápin àwọn ẹ̀dá ìwà mímọ́ ti ọlọ́run àwọn èèyàn wọ̀nyí jẹ́ alábàápin ní ọ̀nà kan náà olúwa sọ wọ́n dómìnira yóò sọ ọ́ dómìnira mo ní yóò sọ ọ́ dómìnira ó dájú ẹ gbàgbé nọ́kù à ń wo ébèrù orí kọkànlá 11 a ó kẹsẹ̀ ìkarùn-ún ébèrù orí kọkànlá ẹsẹ̀ ìkarùn-ún 11:5 nípa ìgbàgbọ́ a ní a sí enọ́kù nípò padà kí ó má se rí ikú a kò sì rí nítorí tí ọlọ́run sí i nípò padà eléyìí ni ìgbàsókè nítorí ṣáájú ìsípòpadà rẹ̀ a jẹ́rìí yìí sí i pé ó wu ọlọ́run a wá sí kókó kẹta báyìí kókó kẹta ìpè kẹyìn sínú ẹ̀kọ́ rẹ́rẹ́ rẹ̀ láti ọ̀run wá ìpè kẹyìn sínú ẹ̀kọ́ rẹ̀ àwọn ẹni ìgbani àwọn àpọ́sítélì àwọn ẹni ìgbani gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn kristi wọn ò ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìrírí tí kò jinlẹ̀ wọn ò ní ìtẹ́lọ́rùn pé ọwọ́ mi ti tẹ̀ lọ́dún tó kọjá ọwọ́ mi ti bà á ní ọdún mẹ́wàá sẹ́yìn báyìí wọ́n wá jí òfegè wọn ò ní ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ báyìí a wá ní ìpè kẹyìn sínú ẹ̀kún ti ọlọ́run èyí tí a ṣe àfihàn fún wa láti ọ̀run wá éfésù orí kẹta à ń wẹsẹ̀ ìkẹjọ 3:8 éfésù orí kẹta ẹsẹ̀ ìkẹjọ fún èmi paul nìyí o tó ń sọ̀rọ̀ tí ó kéré jù ẹni tí ó kéré jù lọ ẹni tí ó kéré jù lọ́nu gbogbo àwọn èèyàn mímọ́ ni a fi orí ọ̀fẹ́ yìí fún pé kí èmi láti máa wàásù àwa má rí di ọ̀rọ̀ kristi fún àwọn kèfèrí láti wàásù àwa má rí di ọ̀rọ̀ kristi eléyìí túmọ̀ sí pé tó o bá ń wàásù rẹ̀ o gbọ́dọ̀ fi sí sí ìse tó o bá ń fi sí ìse o gbọ́dọ̀ kéde rẹ̀ tó o bá ń kéde rẹ̀ o gbọ́dọ̀ gbàdúrà fún àwọn ẹlòmíràn láti ní irú àwa má rí di ọ̀rọ̀ àwa má rí di ìràpadà àwa má rí di òdodo kristi tó bá wà láyìíká àwọn èèyàn tí a wí pé ohun tí a fẹ́ ni òfegè nígbà tó bá jinlẹ̀ tó ń wàásù ohun tí ò wọ́pọ̀ ohun tó jẹ́ àrọ̀ ọ̀tọ̀ ohun tí a ò lè wá ṣàwárí wọ́n á ní kí ló dé tó ń fa àkókò rẹ ṣòfò pẹ̀lú wa kí ló dé tó ń wàásù ohun àwa mọ́ rí di ohun tí ò wọ́pọ̀ tí ó wàá sì jẹ́ ẹni tí agára ò dá nínú ẹ̀kọ́ rẹ̀ ohun tí ọlọ́run fẹ́ kó o ní ọlọ́run ò fẹ́ kó o dúró ní etí bèbè ṣùgbọ́n ó ní tì í sínú ibú ó ti fún ọ ní ìpè ọ̀tọ̀ ó ti fún ọ ní ìpè pẹ̀lú ìjólóòótọ́ báyìí ó wá ń fi ìpè kẹyìn fún ọ sínú ẹ̀kọ́ rẹ̀ láti ọ̀run wá à ń wẹsẹ̀ ìkẹrìnlá orí kẹta éfésù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá ti rí 14
nítorí ìdí èyí ni mo ṣe ń fi eékún mi kọ́lẹ̀ fún baba olúwa wa jésù kristi. Kí ló dé tó ń te eékún ba? Kí ló dé tó ń gbàdúrà? Kí ló ń béèrè fún? Wẹ́sẹ̀ 18. Kí ẹ̀yin pẹ̀lú kí o lè ní agbára láti lóye àti láti gbà láti mọ̀ pẹ̀lú gbogbo àwọn èèyàn mímọ́ kí ni ìbú àti gígùn àti jíjìn àti gíga náà jẹ́ 19, àti láti mọ ìfẹ́ Kristi tí ó ta ìmọ̀ yọ, kí a lè fi gbogbo ẹ̀kún Ọlọ́run kún yín. Ohun tó ń fẹ́ nìyí, ohun tí Kristi kú fún nìyí, pé ohun gbogbo tí Ádámù ti pàdánù nínú ọgbà Édẹ́nì, Kristi ó wá nínú ọgbà náà, ó ti wá jìyà fún wa, ó kú lórí igi àgbélébù débi pé a ó lè ní ẹ̀kún ti ìpèsè Ọlọ́run, ẹ̀kún ìgbàlà, ìsọdímọ́ pátápátá, ìbátisí nípa ti ẹ̀mí lọ́nà tó lágbára, àti rírìn ní okun nínú agbára ti ẹ̀mí mímọ́. Ohun tó ń fẹ́ fún ọ nìyí fún ìwọ àti fún gbogbo wa. Ẹ̀wò mẹ́ta níhìn-ín. Àkọ́kọ́ ohun ni ìlérí ẹ̀kọ́ ti ẹ̀mí mímọ́. Ìkejì, agbára nípasẹ̀ ẹ̀kọ́ ti ẹ̀mí mímọ́. Ìkẹta, àwọn alábàápẹ́ ti ẹ̀kọ́ ti ẹ̀mí mímọ́. Àdúrà mi ni pé wàá jẹ́ alábàápẹ́. Àmì yẹn ń lọlẹ̀, àmì bí a ó bá ní nǹkan tó kún, a ò gbọ́dọ̀ ní àmì tó jẹ́ aláìlókun ná. Àkọ́kọ́ ohun ni ìlérí ẹ̀kọ́ ti ẹ̀mí mímọ́. Ìṣe oríkejì, àkẹsẹ̀ 18, 2:28. Pétérù sì wí fún wọn pé ẹ ronú pìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀sẹ̀ ìwẹ̀nọ́mọ́ àti ìmúkúrò ẹ̀sẹ̀ àti gbogbo ẹ̀ṣẹ̀, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ìwọ wá gbà 19:39, nítorí fún yín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti fún gbogbo àwọn tí ó ní ìyípadà ọkàn nípasẹ̀ yín, àti fún gbogbo àwọn tó wà lábẹ́ yín, àti fún gbogbo àwọn ọmọ yín, àti fún gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí ó jìnà sí Jerusalemu. Níbi tí Pétérù tó ti kéde yìí tí ó wí pé àní gẹ́gẹ́ bí gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa yóò pè, ó wà fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́, ó wà fún ní orúkọ Jésù. Wo ìkejì, ohun ni agbára nípasẹ̀ ẹ̀kún ti ẹ̀mí mímọ́. Agbára ohun ni jẹ́ aláìlágbára, agbára nú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀, wọ́n ti wá sínú ọkàn rẹ, sínú ayé rẹ lórúkọ Jésù. Ìṣe oríkìní, a ó kà láti 18, Ìṣe àwọn àpọ́stélì, oríkìní 18. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára, kí lẹ ó gbà lówùúrọ̀ yìí? Àìlera, ìbẹ̀rù, sísojo, ìwárìrì, mímì, ìjákulẹ̀ ọkàn, ìkùnà,
iná agbẹ̀rẹ̀ mọ́ yóò gbo gbogbo àwọn èèyàn gbóná nu ayé yín lórúkọ Jésù. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára lẹ́yìn ìgbà tí ẹ̀ mọ́ tó bá ti wá sọ́dọ̀ yín, ẹ̀yin ó wà jẹ́ ẹlẹ́rìí sí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Ẹ fún mi ní àmì tó dára. Ohun tí wọ́n ṣe nípa agbára ti ẹ̀mí mímọ́ ní Jerusalemu, a ó ṣe bẹ́ẹ̀ ní òpin ilẹ̀ ayé yìí. Ohun tí wọ́n ṣe ní Judea nípa agbára ti ẹ̀mí mímọ́, a ó ṣe ní òpin ilẹ̀ ayé yìí. Ohun tí Filipi ṣe ní Samaria nípa agbára ti ẹ̀mí mímọ́ ní òpin ilẹ̀ ayé yìí, àwa a ó ṣe, ìwọ náà ó ṣe ní orúkọ Jésù. Eléyìí ni ìlérí Olúwa pé ohun tí a gbà nígbà tí a bá wá síwájú Olúwa kò fún wa ní àìlera, kò fún wa ní sísojo, kò fún wa ní ìbẹ̀rù. Àwọn èèyàn kan wá sílé Olúwa, nígbà tí wọ́n sì wà ní ilé Olúwa, dípò kí wọ́n ní ìmúlọ́kànlé, kí wọ́n ní ìdánilójú, kí wọ́n ní agbára, wọ́n ń bẹ̀rù, wọ́n ń wo ohun tó lòdì, wọ́n ń wo ẹni tó lòdì, wọ́n ń gbọ́ ohùn àjèjì. Nígbà tó bá gbé ohùn Olúwa, tó gbọ́ ìlérí Olúwa, nígbà tó wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ rẹ, o ní àìlera, o ní àìsísojo, o ní láti bẹ̀rù, o ní ìpayà. Nígbà tó bá wá sí ilé Olúwa, ohun tó ní nìyí, ẹ̀yin ó gba agbára, èmi ó gba agbára, èmi yóò gba agbára. O gbọ́dọ̀ béèrè ìbéèrè ohun tó jinlẹ̀ lọ́wọ́ ara rẹ. Tó o bá ní àìlera, tó o sì pa àìlera yẹn mọ́, ìgbà wo ló gbà yẹn? Nígbà tí ìbẹ̀rù bá wà sísojo nínú ayé rẹ, tó o ní eegun ẹ̀yìn láti dúró, kó o ní agbára láti jẹ́rìí sí ẹ̀kọ́ ti agbára ti ẹ̀mí mímọ́. Bí ìbẹ̀rù bá wà, ìsojo àti bíbẹ̀rù, wà á béèrè lọ́wọ́ ara rẹ, ibo mo ti rí eléyìí? Nígbà tó bá wo Kristi, tó wá gbà ìpèsè látọ̀dọ̀ Kristi ohun tó ti ṣèlérí, agbára yóò wà nú ayé rẹ, ẹ̀yin ó sì gba agbára. Nígbà tí ẹ̀mọ́ bá bàlẹ̀ yín, tó bá wá sínú ayé yín, ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti ti dé òpin ilẹ̀ ayé. Yóò ṣẹlẹ̀ sí ọ kódà lónìí ní orúkọ Jésù. Ìkẹta báyìí, ìkẹta, à ń wo àwọn alábàápín ti ẹ̀kọ́ ti ẹ̀mí mímọ́. Alábàápín, alábàápín nínú ẹ̀kọ́ rẹ́rẹ́ ti ẹ̀mí mímọ́, à ń sọ nípa Elisha. Nínú ọ̀kan nínú àwọn ìwàásù wọ̀nyí, ẹ lè sọ Elisha yìí nípa ìgbé ayé rẹ̀ àti ọ̀nà tó gbàgbé ara rẹ̀ lẹ́yìn ìgbà tó ní ìṣẹ́po méjì. Ẹ lè sọ ọkùnrin yẹn, ó ní nǹkan, kódà àwọn àádọ́ta ọmọ wòlíì, wọ́n ní ẹ̀mí Elijah, ó ti bà lé Elisha. Mika, ó sọ pé èmi kún fún agbára ti ẹ̀mí mímọ́.
o si ti fi ami o yan mi o ti yan mi o ti dari mi lati toka lati fi ire koja awon Jacob han ati ire koja orilede ewo peteru ni ose die si waju omo kekere lo peneja okan lara won ni o ni emi ko mo Jesu elomiran ni iseju die ngbo se oro enu re o fi oho be lo be si re emi o mo adupe lowo olorun amubo sipo olorun yo mu obo sipo ami ami to dara nigba ti ojo pentecost de gbogbo won wa ni okokan ni bikan lojiji gege bi iru efufu lile lati oran wa afefe si fe ni yaro oke na be ni ise na o ba le olukuluku won ati peteru pelu won si bere si fi ede miran soro ede miran gege bi emi o ti fun won ni ohun awon eyan si korajo keni eleyi keni eleyi awon eyan so pe ati mo ti yo ni e mo bi ki ta npa won peteru wa duro o wi pe eyin ara ati arakunrin peteru se wo lo nsoro mo ri oni ose die seyin ko to di pe omo kekere ni o le duro waju re o si le jewo kristi se wo lo nsoro o si bere si so fun won eyin kan e si pa omo alade iye be ni won wa sinu idalebi won ni ara keni ki awa ki o se peteru dan o ni erunuku wada eyi pada idan loju ati agbara lati le duro be lati je eleri ni Jerusalem eleji agbara emi mo agbara yi yo wa sori aye re Stefano ayan gege bi okan lara won ti o mo se ise iranse tabili nigba ti won pe neja gbogbo awon eyan won yo ya won lenu won ri oju re ti o tan rokoso bi ti angeli ele iwaye ni Jerusalem o kede oro olorun lai beru be ni ko gban jene jene be ni ko mo gban tabi ko ma sojo Philippi ni Samaria o kede oro olorun o wa su Kristi si won awon alabapin ni yi ni gbo se Saul de ara Tarsu eni to ri pada di Paul pelu gbogbo igboya pelu idanloju si ira kefere o kede be lo je ri nipa Jesu Kristi alabapin ekun emi mimo tani yo wa kan ta lo ma kan bayi iwo ni yo kan e mo yo wa sinu aye re yo wo so yo ko leko rere yo so eda re doto titi di opin ile aye e o kede oro olorun pelu igboya ni oruko Jesu bo ba npo ngbe o le wa oluwa yo ti o ipo ngbe okan re lorun pelu kikun ati gbigbe ti e mo ni oruko Jesu ileri na wa fun yin ileri na wa fun yin ati fun awon omo yin ati fun gbogbo awon omo ijo adugbo re koda gbogbo awon ti oluwa wa yo pe eja dide bayi ka gbadura dide wa oju oluwa ani ipe oto si idariji ati iwosan ani bakan na ipe ijolo oto re
si ominira ati iwa mimo ani ipe to keyin sinu ekorere yi ti emi mimo lati orun wa lenu re ko ba oluwa soro ninu adura gbadura oluwa akoko mi ni yi se fun mi fi fun mi yo se ni oruko Jesus.

padà sọ́dọ̀ Ọlọ́run. Olóòótọ́ ni láti dáríjì wá o. Tó o bá ń sọ pé mo ní sọ̀dí mọ́ ń gbà ká, ìmọ̀lára lásán nìyẹn. Báwo ni tìrẹ̀lẹ̀? Ǹjọ́ jẹ́ ní ìrẹ̀lẹ̀? Ǹjọ́ onírẹ̀lẹ̀? O ti padà sínú orí kúkú rẹ. O ti ń dúró lórí àṣeyọrí ẹ. Ohun tó o ní, gbogbo nǹkan tó o ní, ọjọ́ kan ń bọ̀ tí wà á kú, a fi gbogbo ẹ̀ lẹ̀. Padà wá sí ìgbọràn. Má jẹ lórí kúkú o. Padà sí ìgbọràn sí gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Padà sí ìrẹ̀lẹ̀. Padà sí ìjólóòótọ́ sí Jésù. Ìjólóòótọ́ sọ̀rọ̀ rẹ̀. Ìjólóòótọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ń bọ̀ lọ́wọ́ àjọ ń gbàdúrà. Mo ti ń sọ di mímọ́, aṣọ mi di mímọ́, kí ló ń sọ? Ìjọ́, ǹjẹ́ ẹ jẹ́ni tá ń kọ́? Àbó lórí kúkú, ó jẹ́ mímọ́. Ǹjẹ́ ojó lóòótọ́? Ǹjẹ́ ojó lórí kúkú? Ẹ̀tọ́ mi ni, ìwàásù ń lọ lọ́wọ́. Kò sí kò kọ̀wé kankan lẹ̀, òsì bíbélì apẹ̀ ìdẹ̀ni ó. Àwọn ti lọ jìnà, ó ti lọ jìnà, ó ti lọ jìnà, ó ti lọ jìnà. Dẹ̀dá titun, tó o bá di ẹ̀jẹ̀ ni mímọ́ wà ní ẹ̀dá, á dẹ̀dá titun. Nábúlé rẹ, níbi iṣẹ́ rẹ, ẹ̀dá titun, ẹ̀dá titun, ẹ̀dá ti ń forí tì í. Rántí o, Lúùkù o, Àísáyà o, rántí Jeremáyà o, rántí wọn láàárọ̀ yìí. Ìfẹ́ inú ara ẹ jùúlẹ̀, ìfẹ́ inú ara ẹ jùúlẹ̀. Inú mo bá dé inú ìjọgọ̀ pàápàá ti ìfẹ́ inú ẹ ló ń ṣe. O dẹ̀ lọ nísọ̀ di mímọ́, ṣó ń gbàdúrà. Olúwa jọ̀ọ́ bábá, ṣe mí ní mímọ́, jẹ́ kí n dàbí Kristi. Rántí o, Ezekiẹ́lì o, rántí Samuẹ́lì o, Stefanu o. Wọ́n ò jẹ́ onímọ̀ tara ẹni nìkan. A yà wọ́n sọ́tọ̀ pátápátá kú ònú ayé. Wọ́n ò jẹ́ onímọ̀ tara ẹni nìkan. Ǹjẹ́ ò jẹ́ ni tayé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́? O ní Kristi. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tó ń bẹ nínú ayé. Ó dẹ̀ wà ní ìjọ. Ó ti padà sínú ayé. Padà sí ìwà mímọ́. Padà sí ìwà mímọ́. Padà sí ìrẹ̀lẹ̀. Padà sí ìjólóòótọ́ sọ́rọ̀ Ọlọ́run. Padà láàárọ̀ yìí. Tó o bá fẹ́ràn ẹ̀mí ẹ. O jẹ́ gbàdúrà báyìí. Olúwa, ṣe mí lẹ́ni tó ṣe é kọ́. Kò sí sùúrù ń bẹ̀ mọ́. Kò sí foríti ń bẹ̀ mọ́. O ṣàfẹ́ dolówó. Owó pẹ́rùn. Owó ẹ̀sọ́ ẹ̀dẹ́ni burúkú. Owó fẹ́ dẹni ìgbéga. Ìgbéga máa ń gbóni. Yóò ń gbéni sọ́lẹ̀ ni. Mo lélẹ́yìí ló máa pa ọ́. Ìgbéraga lélẹ́yìí. Torí pé o jẹ́ni ti bí o jẹ́ni tọ̀ kò sọ́lọ́run ń bẹ̀ mọ́. O jẹ́ gbẹ̀dúà. Olúwa sọ mí dòmìnira o. Má fi ìjọ ilẹ̀ láàárọ̀ ibi tó wà láàárọ̀ yìí. Má fi bí ilẹ̀. Láì ní àbájáde tó dáa, láì ní gbàlà, láì ní sọ̀dí mímọ́, láì jẹ mímọ́, sọ pé bàbá Olúwa agbára rẹ̀. Agbára tí màá fi sọ pé mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ láti wàásù rere kó wọnú mi lọ. Ìpè ìkẹyìn, ìlérí náà wà ń bẹ̀ o. Ìlérí látọ̀run wá. Agbára, ẹ̀yin ó gba agbára láti jẹ́rìí. Ní gbogbo oṣù mẹ́fà yìí, ǹjẹ́ ó ti ẹ̀jẹ̀ rí ọkàn ẹnìkan onímọ́tò tó.

Epístẹ́lì kínní ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹrìnlá. Ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí, ṣùgbọ́n kẹ́ kúkú lè máa sọ tẹ́lẹ̀, nítorí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe Ọlọ́run, nítorí kò sí ẹni tí ó gbọ́, ṣùgbọ́n nípa ti ẹ̀mí ni ó ń sọ ohun ìjìnlẹ̀. Ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ fún ìmúdúró àti ìgbìyànjú àti ìtùnú. Ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ ń fi ẹsẹ̀ ara rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n ẹni tí ń sọ tẹ́lẹ̀ ń fi ẹsẹ̀ ìjọ múlẹ̀. Ṣùgbọ́n ìbá wù mí kí gbogbo yín lè máa sọ onírúurú èdè, ṣùgbọ́n kẹ́ kúkú máa sọ tẹ́lẹ̀, nítorí ẹni tí ń sọ tẹ́lẹ̀ pọ̀ ju ẹni tí ń sọ onírúurú èdè lọ, àyàṣe bí ó bá ń ṣe ìtumọ̀, kí ìjọ kí ó lè kọ́ ẹ̀kọ́. Ǹjẹ́ ní ìsinsìnyí, ará, bí mo bá wá sí àárín yín tí mo sì ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀, èrè kí ni èmi ó jẹ́ fún yín bí kò ṣe pé mo bá ń bá yín sọ̀rọ̀, yálà nípa ìṣípayá tàbí nípa ìmọ̀ tàbí nípa ìsọtẹ́lẹ̀ tàbí nípa ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí kò ní ẹ̀mí tí ń dún, ìbá ṣe fèrè tàbí dùrù, bí kò ṣe pé ìyàtọ̀ bá wà nínú ohun wọn, a ó ti ṣe mọ ohun tí fèrè tàbí tí dùrù ń wí, nítorí pé bí ohun ipè kò bá dájú, ta ni yóò múra fún ogun? Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí kò ṣe pé ẹ̀yin bá ń fi ahọ́n yín sọ̀rọ̀ tí ó yé ni, a ó ti ṣe mọ ohun tí a ń wí, nítorí pé ẹ̀yin ó sọ̀rọ̀ sí òfurufú. Ó lè jẹ́ pé onírúurú ohun ní bẹ ní ayé, kò sì sí ọ̀kan tí kò ní ìtumọ̀. Ǹjẹ́ bí èmi kò mọ ìtumọ̀ ohun náà, èmi ó jásí aláìgbédè sí ẹni tí ń sọ̀rọ̀, ẹni tí ń sọ̀rọ̀ yóò sì jásí aláìgbédè sí mi. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin, bí ẹ̀yin ti ní ìtara fún ẹ̀bùn ẹ̀mí, ẹ máa ṣe àfẹ́rí àti máa pọ̀ sí fún ìdàgbàsókè ìjọ. Nítorí náà, jẹ́ kí ẹni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ gbàdúrà kí ó lè máa ṣe ìtumọ̀. Nítorí bí èmi bá ń gbàdúrà ní èdè àìmọ̀, ẹ̀mí mi ń gbàdúrà, ṣùgbọ́n òye èmi jẹ́ aláìléso. Ǹjẹ́ kí ni rè? Èmi ó fi ẹ̀mí gbàdúrà, èmi ó sì fi òye gbàdúrà pẹ̀lú, èmi ó fi ẹ̀mí kọrin, èmi ó sì fi òye kọrin pẹ̀lú. Bí bẹ́ẹ̀ kọ́, bí ìwọ bá súre nípa ẹ̀mí, báwo ni ẹni tí ń bẹ ní ipò òpè yóò sì ṣe àmì sí ìdúpẹ́ rẹ nígbà tí kò mọ ohun tí ìwọ wí? Nítorí ìwọ dúpẹ́ gidigidi ní tòótọ́, ṣùgbọ́n a kò fi ẹsẹ̀ ẹnìkejì rẹ múlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí èmi ń fo onírúurú èdè ju gbogbo yín lọ, ṣùgbọ́n mo fẹ́ kí n kúkú fi òye mi sọ ọ̀rọ̀ márùn-ún ní ìjọ, kí n lè kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ju 100 ọ̀rọ̀ ní èdè àìmọ̀. Ara, ẹ má ṣe jẹ́ ọmọdé ní òye, ṣùgbọ́n ẹ jẹ́ ọmọdé ní àrankàn, ṣùgbọ́n ní òye kí ẹ jẹ́ àgbà. A ti kọ́ nínú òfin pé nípa àwọn aláhán mìíràn àti elétè mìíràn ni èmi ó fi bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀, síbẹ̀ wọn kì yóò gbọ́ tèmi, ni Olúwa wí. Nítorí náà, àwọn ahán já sí àmì kan, kì í ṣe fún àwọn tí ó gbàgbọ́ bí kò ṣe fún àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n ìsọtẹ́lẹ̀ kì í ṣe fún àwọn tí kò gbàgbọ́ bí kò ṣe fún àwọn tí ó gbàgbọ́. Ǹjẹ́ bí gbogbo ìjọba péjọ sí ibì kan, tí gbogbo wọn sì ń fi èdè fọ̀, bí àwọn tí í ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá, wọn kì yóò wí pé ẹ̀yin ń ṣe wèrè. Ṣùgbọ́n bí gbogbo yín bá ń sọ tẹ́lẹ̀, tí ẹnìkan tí kò gbàgbọ́ tàbí tí kò ní ẹ̀kọ́ bá wọlé wá, gbogbo yín ni yóò fi òye ẹ̀ṣẹ̀ yé e, gbogbo yín ni yóò wádìí rẹ̀. Bẹ́ẹ̀ ni a sì fi àṣírí ọkàn rẹ̀ hàn, bẹ́ẹ̀ ni òun ó sì dojúbolẹ̀, yóò sì sin Ọlọ́run, yóò sì sọ pé ní tòótọ́ Ọlọ́run ń bẹ láàrin yín. Ǹjẹ́ ẹ á ti ṣe, ará, nígbà tí ẹ̀yin péjọpọ̀, tí olúkúlùkù yín ní sáàmù kan, ẹ̀kọ́ kan, èdè kan, ìfihàn kan, ìtumọ̀ kan, ẹ máa ṣe ohun gbogbo láti gbé ni ró. Bí ẹnìkan bá fi èdè fọ̀ kí ó jẹ́ ènìyàn méjì tàbí bí ó pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta, àti èyí ni ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan gbufọ̀. Ṣùgbọ́n bí kò bá sí ògbufọ̀, kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí àwọn wòlíì méjì bí mẹ́ta sọ̀rọ̀, kí àwọn ìyókù sì ṣe ìdájọ́. Bí a bá sì fi ohunkóhun han ẹni tí ó jókòó níbẹ̀, jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́. Gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan, kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́, kí a lè tu gbogbo yín ní inú. Ẹ̀mí àwọn wòlíì a sì máa tẹríba fún àwọn wòlíì, nítorí Ọlọ́run kì í ṣe Ọlọ́run ohun rúdurùdu, ṣùgbọ́n ti àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́. Jẹ́ kí àwọn obìnrin yín dákẹ́ nínú ìjọ, nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀, ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Bí wọ́n bá sì fẹ́ kọ ohunkóhun, kí wọn kí ó béèrè lọ́wọ́ ọkọ wọn ní ilé, nítorí ohun ìtìjú ni fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ nínú ìjọ. Kí ni? Lọ́dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde ni, tàbí ẹ̀yin nìkan ni ó tọ̀ wá? Bí ẹnikẹ́ni bá ro ara rẹ̀ pé òun jẹ́ wòlíì, tàbí òun jẹ́ ẹni tí ó ní ẹ̀mí, jẹ́ kí nǹkan wọ̀nyí tí mo kọ sí yín kí ó yé e dájú pé òfin Olúwa ni wọ́n. Ṣùgbọ́n bí ẹnìkan bá jẹ́ òpè, ẹ jẹ́ kí ó jẹ́ òpè. Nítorí náà, ará, ẹ máa fi ìtara ṣàfẹ́rí láti sọ tẹ́lẹ̀, kí ẹ má sì ṣe dánilẹ́kún láti fi èdè fọ̀. Ẹ máa ṣe ohun gbogbo tẹ̀yẹtẹ̀yẹ àti lẹ́sẹ̀lẹ́sẹ̀.

Kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristi. Bí ẹ bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristi bí ẹ bá ń fẹ́ agbára. Kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi. Wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mósè tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú padà, kí a gba Jésù Kristi ló wa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yé ọ wípé ìgbàlà wà nínú Kristi. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristi ló wa gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n tàbí àléébù kan, tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá. A rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́ bí a bá sọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá sọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá, ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. O ti alẹ́ láti mọ̀ ní wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lẹ́ a ti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni.

bí a bá gbàdúrà ní orúkọ Jésù, a ó rí tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi tàbí nínú Kristi. Ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi. Báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a ń fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá. Tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, kí a mú ẹ̀ṣẹ̀ kúrò, kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò, kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, a ó fi wọ́n fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìbáṣe ìgbàlà, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹ̀ ìpẹ̀kun ni. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí ìsọwá di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀, síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀rí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọdí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15
ẹsẹ̀ ìkeje Jọ̀hánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ni ikú wípé a fẹ́ rí ọlọ́run a fẹ́ rí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa tí ó sọ wá jí tí ó fi iná ẹ̀mí tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa tí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára ọlọ́run à ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èé ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ lòun fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí
emi o si ma je Olorun re, ohun o si ma je omo mi. Eni ti o ba se segun yo jogun kan won yi an so nipa wi pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa, nitori wi pe awa ninu Kristi igba yi gan ni o ri ekunrere itumo ohun ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re. Lese kese ti a ba ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo. Bi a ba tin jinle ju be lo ti a ni isori mo a o tun ma to jijin ife ati gbigboro ife Olorun ju be lo, a o tun ma to kikun ninu Kristi a ma to oju be lo. Bi a ba tin fun ni agbara mi Olorun a o tun ma to oju be lo nigba ti o ba ya, ti a ba gba wa soke, ti a ba pa alada, ti a ba ri Jesu Kristi lojukoju, ti a ba mu wa lo si Orun, ti a si je ki a wa ni Orun titi lai pelu Olorun, nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wi pe ati se wa ni pipe ati ni kikun ninu re. Nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo, a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wi pe gba ti a ti se wa ni kikun ninu Kristi, e se ti a fi se bi talaka, e se ti a fi se bi eni ti o lo Olorun, e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa, e se ti a fi se bi eni wi pe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agba Olorun ko si mo. E je ki a dide, e je ki a gbadura, e je ki a so fun Olorun wi pe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wi pe yo je ti wa. Ohun fe igbala ni tire ni bi o ba le bere, ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura. Ohun fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yi o fi so kale. Ohun fe ibukun atorun wa, ohun fe iwosan ni, ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni wipe ki a gbagbo, ki a di ileri Olorun mu, ki a gbadura, o daju wipe yo gbo ti wa.

0: Epistele kejì ti Paulu Apostele sí àwọn ará Kọrinti, orí ìkíní. Paulu Apostele Jesu Kristi nípa ìfẹ́ Ọlọ́run àti Timotiu arákùnrin wa sí ìjọ tí ó wà ní Kọrinti pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà ní gbogbo Àkáyà. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jesu Kristi Olúwa. Olùbùkún ni Ọlọ́run àti Bàbá Jesu Kristi Olúwa wa, Bàbá ìyọnú àti Ọlọ́run ìtùnú gbogbo, ẹni tí ń tù wá nínú ní gbogbo wàhálà wa nípa ìtùnú náà tí a fi ń tu àwa ti kara wa nínú láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. Nítorí pé bí ìyá Kristi ti di pípọ̀ nínú wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìtùnú wa di pípọ̀ pẹ̀lú nípa Kristi. Ṣùgbọ́n bí a bá sì ń pọ́n wa lójú ni, ó já sí bí ìtùnú àti ìgbàlà yín ti ń ṣiṣẹ́ ní ìfàyàrán àwọn ìyá kan náà tí àwa pẹ̀lú ń jẹ, tàbí bí a bá ń tù wá nínú, ó já sí fún ìtùnú àti ìgbàlà yín àti ìrètí wa nípa tiyín dúró ṣinṣin. Àwa sì mọ̀ pé bí ẹ̀yin ti jẹ́ alábàápín nínú ìyá, bẹ́ẹ̀ ni ẹ̀yin jẹ́ nínú ìtùnú náà pẹ̀lú. Ara, àwa kò sáfẹ́ kí ẹ̀yin kí ó wà ní àìmọ̀ nípa wàhálà wa tí ó dé bá wa ní Asia, ní ti pé a pọ́n wa lójú gidigidi ré kọjá agbára wa, tó bẹ́ẹ̀ tí ìrètí kò tilẹ̀ sí fún ẹ̀mí wa mọ́. Ṣùgbọ́n àwa ní ìdáhùn ikú nínú ara wa, kí àwa kí ó má ṣe gbẹ́kẹ̀lé ara wa bí kò ṣe Ọlọ́run tí ń jí òkú dìde, ẹni tí ó ti gbà wá kúrò nínú ikú tí ó tóbi tó bẹ́ẹ̀ tí ó sì ń gbà wá, ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé yóò sì máa gbà wá síbẹ̀síbẹ̀. Ẹ̀yin pẹ̀lú ń fi àdúrà yín ṣe ìrànlọ́wọ́ fún wa pé nítorí ẹ̀bùn tí a fi fún wa láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lè máa dúpẹ́ nítorí wa. Nítorí èyí ni ìṣògo wa, ẹ̀rí ọkàn wa pé ní ìwà mímọ́ àti òdodo Ọlọ́run, kì í ṣe nípa ọgbọ́n ara bí kò ṣe nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ni àwa ń hùwà ní ayé àti sí yín ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí pé àwa kò kọ̀wé ohun mìíràn sí yín ju èyí tí ẹ̀yin kà lọ tàbí tí ẹ̀yin ti gbà pẹ̀lú. Mo sì gbẹ́kẹ̀lé pé ẹ̀yin ó gbà á títí dé òpin, gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti jẹ́wọ́ wa pẹ̀lú ní apá kan pé àwa ni ìṣògo yín, gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú ti jẹ́ ìṣògo wa ní ọjọ́ Jésù Olúwa. Àti nínú ìgbẹ́kẹ̀lé yìí ni mo ti ń gbèrò àti tọ̀ yín wá ní ṣáájú, kí ẹ̀yin kí ó lè ní ayọ̀ nígbà kejì, àti láti kọjá lọ́dọ̀ yín lọ sí Makedonia, àti láti tún wá sọ́dọ̀ yín láti Makedonia, àti láti mú mi láti ọ̀dọ̀ yín lọ sí Judea. Nítorí náà, nígbà tí èmi ń gbèrò bẹ́ẹ̀, èmi à ń ṣiyèméjì bí tàbí ohun wọn ni tí mo pinnu. Mo pinnu wọn gẹ́gẹ́ bí ti ara bí pé kí ó jẹ́ bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ mi. Ṣùgbọ́n bí Ọlọ́run ti jẹ́ olóòótọ́, ọ̀rọ̀ wa fún yín kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́, nítorí pé Jésù Kristì ọmọ Ọlọ́run, ẹni tí a ti wàásù rẹ̀ láàrin yín nípasẹ̀ wa àní nípasẹ̀ èmi àti Sífánù àti Timotiu, kì í ṣe bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni. Nítorí pé bí ó ti wù kí ìlérí Ọlọ́run pọ̀ tó, nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni, àti nínú rẹ̀ pẹ̀lú ni àmì sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Ǹjẹ́ ní ìsinsìnyí, ẹni tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pẹ̀lú yín nínú Kristì, tí ó sì fi àmì òróró yàn wá ní Ọlọ́run, ẹni tí ó sì ti fi èdì dídí wa pẹ̀lú, tí ó sì ti fi àkọ́sọ ẹ̀mí sí wa ní ọkàn, mo sì pe Ọlọ́run ṣe ẹlẹ́rìí ní ọkàn mi pé nítorí láti dá yín sí ni èmi kò ṣe ti wá sí Kọrinti, kì í ṣe nítorí tí àwa tẹ́gàba lórí ìgbàgbọ́ yín, ṣùgbọ́n àwa jẹ́ olùrànlọ́wọ́ ayọ̀ yín nítorí ẹ̀yin dúró nípa ìgbàgbọ́.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistele kejì ti Paulu Apostele sí àwọn ará Kọrinti, orí ìkejì. Ṣùgbọ́n mo ti pinnu èyí nínú èmi tìkára mi pé èmi kì yóò tún fi ìbínú jẹ́ tọ̀yìn wá, nítorí pé bí èmi bá mú inú yín bàjẹ́, ǹjẹ́ ta ni ẹni tí ó sì mú inú mi dùn bí kò ṣe ẹni tí mo ti bà nínú jẹ́? Èmi sì kọ̀wé nítorí èyí kan náà sí yín pé nígbà tí mo bá sì dé, kí èmi kí ó má ṣe ní ìbínú jẹ́ lọ́dọ̀ wọn, nítorí àwọn tí èmi ìbá máa yọ̀, nítorí tí mo ní ìgbẹ́kẹ̀lé nínú gbogbo yín, nítorí ayọ̀ mi ni ayọ̀ fún gbogbo yín. Nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti àròdo ọkàn mi ni mo ti fi ọ̀pọ̀lọpọ̀ omi jẹ́ kọ̀wé sí yín, kì í ṣe nítorí kí a lè bà yín nínú jẹ́, ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ ìfẹ́ tí mo ní sí yín lọ́pọ̀lọpọ̀ rí kọjá. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá ti mú ìbínú jẹ́ wá, òun kò bà mí ní inú jẹ́ bí kò ṣe níwọ̀n díẹ̀, kí èmi kí ó má ṣe di ẹrù lẹ́rù gbogbo yín. Ìyà yìí tí ọ̀pọ̀lọpọ̀ ti fi jẹ irú ènìyàn bẹ́ẹ̀ ó tó fún. Kàkà bẹ́ẹ̀ ẹ̀yin ìbá kúkú dáríjì kẹ́sì tù nínú lọ́nàkọnà kí ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ má bàa bo irú ènìyàn bẹ́ẹ̀ mọ́lẹ̀. Nítorí náà mo bẹ̀ yín, ẹ fi ìfẹ́ yín hàn dájú sí Olúwa rẹ̀. Nítorí èyí náà pẹ̀lú ni mo ti kọ̀wé kí èmi kí ó lè mọ ẹ̀rí yín bí ẹ̀yin bá ṣe létí ọmọ ní ohun gbogbo. Ṣùgbọ́n ẹni tí ẹ̀yin bá fi ohunkóhun jì fún, èmi fi jì pẹ̀lú, nítorí ohun tí èmi bá ti fi jì. Bí mo bá ti fi ohunkóhun jì nítorí tiyín ni mo ti fi jì níwájú Kristì, kí Sátani má bàa rẹ́ wa jẹ, nítorí àwa kò ṣe aláìmọ arékérekè rẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo dé Troa láti wàásù ìhìnrere Kristì, tí ilẹ̀kùn sì ṣí sílẹ̀ fún mi láti ọ̀dọ̀ Olúwa wá, emi ko ni alaafia ni okan mi nitori ti emi ko ri Titu arakunrin mi ṣugbọn nigba ti mo ti dagbere fun won mo re koja lo si Macedonia ṣugbọn ope ni fun Olorun eni tin yo ayo isegun lori wa nigba gbogbo ninu Kristi ti o si nfi orun imo re han nipa wa nibi gbogbo nitori orun didun Kristi ni awa je fun Olorun ninu awon ti a ngbala ati ninu awon ti o nsegbe fun awon kan awa je orun iku si iku ati fun awon miran orun iye ta ni wa si to fun nkan won yi nitori awa ko dabi awon opolopo ti n ba oro Olorun je ṣugbọn bi nipa otito inu ṣugbọn bi lati odo Olorun wa niwaju Olorun ni awa n soro ninu Kristi.

0: ọmọ
1: lọ́wọ́ ẹni tí ń darí ajé ọmọ lọ́wọ́ ẹni tí ń kọ́ni ní ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí a ní ìtẹríba bí a bá jẹ ọmọ ní tòótọ́ a ó fi hàn nípa ìrẹ̀lẹ̀ a ó fi hàn nípa ìwà tí a ní àti nípa bí a ṣe kọ ara sí ọ̀rọ̀ ọlọ́run nínú Kọ́rìntì kínní orí kẹrin láti ẹsẹ̀ kẹẹ̀dógún nítorí bí ẹ̀yìn tilẹ̀ ní ẹgbàárún olùkọ́ni nínú Kristi ṣùgbọ́n ẹ̀yìn kò ní bàbá púpọ̀ nítorí pé nínú Kristi Jésù ni mo ti fi ìhìn rere bí yín níhìn ni Paul tó ń sọ fún àwọn ẹlòmíràn a rí àpẹẹrẹ níhìn àwọn ẹlòmíràn tí òye òye wọ́n máa ń sọ fún wa wípé gbogbo yín ṣe olùṣọ́ àgùntàn náà ni gbogbo yín ní ní ẹkùn ketu ní ẹkùn àlímọ̀ṣọ́ ní ẹkùn agége ní ẹkùn mushin ní ẹkùn ìsọlọ gbogbo yín náà olùṣọ́ àgùntàn kan ṣoṣo ni gbogbo yín ní tí yìí ó tún máa légbá kan òye òye wọn ṣe orí àwọn ará galatia àwọn wà níbòmíràn paul ń sọ fún wọn wípé òun jẹ bàbá fún wọn gbà tó tún ń bá àwọn ará kọrìntì sọrọ àwọn tí wọn wà ní ìlú mìíràn gédégédé tó yàtọ sí galatia ó tún sọ wípé wọn lè ní ẹgbàárún àwọn olùkọni ṣùgbọn òun nìkan ṣoṣo òun jẹ bàbá fún àwọn ará kọrìntì òun jẹ bàbá fún àwọn ará galatia àwa tí a ń tẹlé bíbélì bí a bá ń ka bíbélì inú wa máa ń dùn a máa ń sọ fún ọlọrun pé a dúpẹ wípé ó jẹ́ kí dípà ó jẹ́ kí a bá bíbélì pàdé ó fún wa ní ẹ̀kọ́ ti bíbélì bí a bá ti ń wàásù bíbélì ẹnikẹ́ni ló mọ̀ wípé a kì í ṣe àmúlùmálà a kì í gbọ̀jẹ̀gẹ́ pẹ̀lú ẹnikẹ́ni gẹ́gẹ́ bó ti rí gan la máa ń sọ fún wa ó yẹ kí ìwọ pàápàá tó wá jẹ olóríire tí ọlọ́run mú ọ wá tó wà ní irú ìjọba yìí ìjọ tí a ti ń kọ́ni ní ọ̀rọ̀ ọlọ́run ìjọ tí a ti jókòó nínú ọ̀rọ̀ ọlọ́run tí a kì í ṣe àmúlùmálà tí a kì í fi bọpo bọyọ̀ fún ẹnikẹ́ni ó yẹ kí inú rẹ̀ kí ó lè máa dùn kí ó máa bèèrè lọ́wọ́ ọlọ́run pé kí ọlọ́run kí ó fún ọ lórí ọ̀fẹ́ kí ó jẹ́ ọmọ tí gbọ́ràn ọmọ tí ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọmọ tí dúró gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìhìn rere wípé ohun gbogbo tí a ti sọ fún wa ohun gbogbo tí a ti là wá lóye nípa rẹ̀ wípé a ó dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run kí ni ó yẹ kí ó jẹ́ ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ ọlọ́run kí ni ó yẹ kí ó jẹ́ ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ ọlọ́run àwọn ẹlòmíràn tí wọ́n wà nínú ìjọ ó ṣe wá láàánú wípé wọn kò ṣe é gbẹ́kẹ̀lé àwọn ẹlòmíràn tí ó wà nínú ìjọ ó ṣe wá láàánú wípé wọn kò jẹ́ ẹni tí ó ní ìfarajìn bí ṣé bí bàbá bí ó bá ṣe ohunkóhun bá jẹ́ àgbẹ̀ ni bàbá bí ọmọ bá ti ń dé láti ilé ìwé tó bá jẹ́ ọmọ tó gbọ́n ọmọ tó ṣe dáadáa bọ́ bẹ́ẹ̀ ló mú ọkọ́ bẹ́ẹ̀ ló mú àdá bọ́n wá ní ń bo ló ń lọ a lóun fẹ́ lọ bá bàbá nínú oko bí bàbá bá jẹ́ bí gbẹ́nàgbẹ́nà bí ọmọ ti ń dé láti ilé ìwé ni ọmọ mú bójẹ́ ṣọ́bìrì bójẹ́ nkankan tó fẹ́ mú abẹ sí ní mu mọ ni kí ló dé a lóun fẹ́ràn bàbá lọ́wọ́ ni bí a bá rí ẹnikẹ́ni bóyá ẹ̀yà ló ń tajà lọ́jà ni bí ọmọ bá ti ń dé láti ilé ìwé bó ṣe ń bọ́ṣọ ilé ìwé bó ṣe ń jẹun bó ṣe ń ṣe nǹkan bẹ́ẹ̀ ló ń lọ bá màmá lọ́jà wípé òun fẹ́ lọ bá màmá irú àwọn bẹ́ẹ̀ là ń pè ní ọmọ tòótọ́ ọmọ rere nínú ẹbí ṣùgbọ́n ìwọ tí ó jẹ́ ọmọ ìjọ o gbọ́ sísun o gbọ́ sísè iṣẹ́ wà nínú ìjọ o ṣe ìjólóòótọ́ àárí lọ́wọ́ rẹ kò sí ohun tí wọ́n ń ṣe nínú ìjọ tó ń dá sí tẹni pé kò dé kò jẹun tẹni pé kò dé ká gbàdúrà fún ọ tẹni wípé tó bá ti wá nkankínkan tó bá ti ń fẹ́ mo fẹ́ rí olùṣọ́ àgùntàn kò rí olùṣọ́ àgùntàn mo fẹ́ àdúrà ká gbàdúrà fún ọ mo fẹ́ ẹ̀kọ́ bíbélì ká ṣe fún ọ mo fẹ́ ìwé wá inú ìwé mímọ́ ò tiẹ̀ lówó tó máa fi ká rà fún ọ ká kàn máa bọ lójoojúmọ́ èwo ni iṣẹ́ ìsìn tirẹ èwo ni ìfarajìn tirẹ èwo ni ìfaẹnirúbọ tirẹ ṣé o kàn fẹ́ máa wá kó máa jáde láì rí nǹkan ṣe fún ọlọ́run ó yẹ kó gbàyẹ̀wò nínú ọdún tuntun yìí wípé o fẹ́ jẹ́ ọmọ tí ó ní ìfarajìn ìfaẹnirúbọ ẹni tí ó jẹ́ olóòótọ́ ẹni tí ó ń gbọ́ràn sí gbogbo ìfẹ́ ọ̀rọ̀ ọlọ́run kí a sì jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé àkókò sí fún mi láti ka ẹsẹ̀ ọlọ́run púpọ̀ ṣùgbọ́n kí a wo Matthew 18 láti ẹsẹ̀ ìkẹta ó sì wípé lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí ọmọ kékeré ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni.

pé ọ̀bọ̀ lè a kí wọn lọ́jọ́ ìdájọ́ á sì ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Àwọn tí wọ́n ti ń rò wípé tààrà ìjọba Ọlọ́run la ń lọ, Jésù ń sọ fún wípé ká mú sòro wípé àwọn wọ̀nyí pàápàá àwọn apostoli, ó ní apostoli, àwọn tí wọ́n ń jiyàn láàrin ara wọn wípé ta lè ẹni tí ó pọ̀jù nínú ìjọba ọ̀run wo láti ẹsẹ̀ ìkíní lákòókò náà lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá. Wọ́n bi pé ta lè ẹni tí ó pọ̀jù ní ìjọba ọ̀run. Ǹjẹ́ èyí kì í ṣe ìbéèrè ìgbéraga? Ìbéèrè mo ti tó tán, ìbéèrè wípé mo dára ju àwọn ẹlòmíràn lọ, ta lè ó pọ̀jù nínú ìjọba ọ̀run? Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀, ó mú dúró láàrin wọn, ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń pe ènìyàn ní ọmọ Ọlọ́run. Ó gba oore ọ̀fẹ́ púpọ̀, ó gba àmì ọmọ Ọlọ́run ní ìgbésí ayé wa, àmì ìrẹ̀lẹ̀, àmì ká wọṣọ bí onígbàgbọ́, ká rìn bí onígbàgbọ́, ká sọ̀rọ̀ bí onígbàgbọ́, ká ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bí onígbàgbọ́, kí a padà láti ní ọkàn tó tẹ́, ọkàn tó rọ̀, ọkàn tó ṣe kọ́, ọkàn tó ṣe darí, ọkàn tó jẹ́ pé bí a tilẹ̀ bá ni wí a ó gbà á gẹ́gẹ́ bí ọmọdé. Ìfẹ́ wa kò ní dínkù, ìjólóòtọ́ wa kò ní dínkù. Ẹlòmíràn bí a bá ti ba wí, ó di kí ó wú, ó di kí ó má lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀, ó di kí ó má lè wá sínú ìjọ. Kí á ní kí ló dé? Ká tún máa bẹ̀ẹ́ pé a fẹ́ kó wọ ìjọba Ọlọ́run, wípé má gba nǹkan yìí sódi. Olùṣọ́ àgùntàn fẹ́ eré rẹ ni, àwọn adarí ń fẹ́ oore rẹ ni, wọ́n fẹ́ ṣe ọ́ lóore ni, má gba nǹkan wọ̀nyí sódi. Bọ́n ṣe bá mi sọ̀rọ̀ yẹn kò tẹ́ mi lọ́rùn, èwo ni ò tẹ́ Ọlọ́run? Ṣé bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ni wá tọ́lọ́run mú a kúrò láti oko aginjù, tó sì mú a wá sí ìjọba Ọlọ́run, tó ń wẹ̀ wá mọ́ lójoojúmọ́, tó ń fọ̀ wá mọ́ lójoojúmọ́, tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí, ọ̀rọ̀ ìjọba Ọlọ́run tó ń sọ sí wa lójoojúmọ́, ká ba lè ṣe wá pé má ṣe gba ọ̀rọ̀ Ọlọ́run sódì. Jẹ́ kí á dàbí ọmọ kékeré, ẹni tí ó ní ọkàn tí ó rẹlẹ̀, ẹni tí ó ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí á dìde dúró, ẹ jẹ́ kí á dìde dúró, kí á sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́. Bí ò bá tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ń tẹnu mọ́ ọ lójoojúmọ́, gbàdúrà títí ó fi rí pé àti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ sọ fún Ọlọ́run wípé ó fẹ́ jẹ ilé ti ọmọ, ó sì ń fẹ́ ní àmì àwọn ọmọ Ọlọ́run, ó ń fẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí ní ìgbà gbogbo wípé ó ti di ọmọ Ọlọ́run. Dìde dúró láti gbàdúrà, má ṣe lọ sí láì rí wípé o ti ní oore ọ̀fẹ́, o ti di àtúnbí, o ti gba ìdáríjì, o ti di ọmọ Ọlọ́run, o sì ti ní agbára ìsọdọmọ, ẹ̀mí ìsọdọmọ ní ìgbésí ayé rẹ. Sọ fún Ọlọ́run kí o sì gbàdúrà títí ẹ̀mí Ọlọ́run yóò fi bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìgbésẹ̀lẹ̀ kejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹta. Àwa tún bẹ̀rẹ̀ láti máa yin ara wa bí, tàbí àwa ń fẹ́ ìwé ìyìn sọ́dọ̀ yín, tàbí láti ọ̀dọ̀ yín bí àwọn ẹlòmíràn. Ẹ̀yin ni ìwé wa tí a ti kọ sí wa ní ọkàn, tí gbogbo ènìyàn ti mọ̀, tí wọ́n sì ti kà. Bí a ti fi yín hàn pé ìwé Kristi ni yín tí a ń ṣe ìránṣẹ́ fún. Kìí ṣe èyí tí a fi tàdáwà kọ bí kò ṣe ẹ̀mí Ọlọ́run alààyè, kìí ṣe nínú tábìlì òkúta bí kò ṣe nínú tábìlì ọkàn ẹran. Irú ìgbẹ́kẹ̀lé yìí ni àwa sì ní nípa Kristi sọ́dọ̀ Ọlọ́run. Kìí ṣe pé àwa tó fún ara wa láti ṣírò ohunkóhun bí ẹni pé láti ọ̀dọ̀ àwa tìkara wa, ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni títo wa. Ẹni tí ó mú wa tó bí ìránṣẹ́ májẹ̀mú tuntun, kìí ṣe ti ìwé bí kò ṣe ti ẹ̀mí, nítorí ìwé a máa pani, ṣùgbọ́n ẹ̀mí a máa sọ nídìí ayé. Ṣùgbọ́n bí iṣẹ́ ìránṣẹ́ ti ikú tí a ti kọ tí a sì ti gbé sí ara òkúta bá jẹ́ ológo tó bẹ́ẹ̀, tí àwọn ọmọ Ísíráẹ̀lì kò lè tẹjúmọ́ àti wo ojú Mósè nítorí ògo ojú rẹ̀, ògo ń kọjá lọ. Yóò àti rí ti iṣẹ́ ìránṣẹ́ ti ẹ̀mí kì yóò kúkú jẹ́ ògojù. Nítorí pé bí iṣẹ́ ìránṣẹ́ ìdálẹ́bi bá jẹ́ ológo, mélòó ni iṣẹ́ ìránṣẹ́ òdodo yóò rí kọjá ní ògo? Nítorí èyí tí a tilẹ̀ ṣe lógo kò ní ògo mọ́ nítorí èyí, nípasẹ̀ ògo tí ó tayọ. Nítorí pé bí èyí ti ń kọjá lọ bá ní ògo, mélòó ni èyí tí ó dúró ní ògo? Ǹjẹ́ nítorí náà, bí a ti ní irú ìrètí bí èyí, àwa ń fi ìgboyà púpọ̀ sọ̀rọ̀, kì í sì ṣe bí Mósè ẹni tí ó fi ìbòjú bo ojú rẹ̀, kí àwọn ọmọ Ísíráẹ̀lì má baà lè tẹjú máa wo òpin èyí ti ń kọjá lọ, ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí fi di òní olónìí, ní kíka májẹ̀mú láéláé, ìbòjú náà wà láìka sókè, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi, ṣùgbọ́n títí di òní olónìí, nígbàkúgbà tí a bá ń ka Mósè, ìbòjú náà ń bẹ ní ọkàn wọn, ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa, a ó mú ìbòjú náà kúrò. Ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà? Níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ ni òmìnira gbé wà. Ṣùgbọ́n gbogbo wa ń wo ògo Olúwa láìsí ìbòjú bí ẹni pé nínú àwòjìji, a sì ń pawádà sí àwòrán kan náà láti ògo dé ògo, àní bí láti ọ̀dọ̀ Olúwa tí ṣe ẹ̀mí. Epístílì kejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹrin. Nítorí náà, bí àwa ti ní iṣẹ́ ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí a ti rí àánú gbà, àárẹ̀ kò mú wa, ṣùgbọ́n àwa ti kọ gbogbo ohun ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílẹ̀. Àwa kò rìn ní ẹ̀tàn, bẹ́ẹ̀ ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nípa fífi òtítọ́ hàn, àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n bí ìrere wa bá sì farasin, ó farasin fún àwọn tí ó nù. Nínú àwọn ẹni tí Ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú, kí ìmọ́lẹ̀ ìrere Kristi tí ó lógo, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run, kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn. Nítorí àwa kò wàásù àwa tìkara wa bí kò ṣe Kristi Jésù Olúwa. Àwa tìkara wa sì jẹ́ ẹrú yín nítorí Jésù. Nítorí Ọlọ́run, ẹni tí ó wí pé kí ìmọ́lẹ̀ kí ó mọ́lẹ̀ láti inú òkùnkùn jáde, òun ni ó ti mọ́lẹ̀ ní ọkàn wa láti fún wa ní ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run ní ojú Jésù Kristi. Ṣùgbọ́n àwa ní ìṣúra yìí nínú ohun èlò amọ̀, kí ọlá ńlá agbára náà kí ó lè ṣe ti Ọlọ́run, kí ó má ti ọ̀dọ̀ wa wá. À ń pọ́n wa lójú níhà gbogbo, ṣùgbọ́n ara kò ní wá. À ń dààmú wa, ṣùgbọ́n a kò sọ ìrètí nù. À ń ṣe inúnibíni sí wa, ṣùgbọ́n a kò kọ̀ wá sílẹ̀. À ń rẹ̀ wá sílẹ̀, ṣùgbọ́n a kò sì pa wá run. Nígbà gbogbo àwa ń ru ikú Jésù Olúwa kiri ní ara wa, kí a lè fi ìyè Jésù hàn pẹ̀lú ní ara wa. Nítorí pé nígbà gbogbo ni à ń fi àwa tí ó wà láàyè fún ikú nítorí Jésù, kí a lè fi ìyè Jésù hàn nínú ara kíkú wa pẹ̀lú. Bẹ́ẹ̀ ni ikú ń ṣiṣẹ́ nínú wa, ṣùgbọ́n ìyè nínú yín. Àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà, gẹ́gẹ́ bí a ti kọ pé èmi gbàgbọ́ nítorí náà ni èmi ṣe sọ. Àwa pẹ̀lú gbàgbọ́ nítorí náà ni àwa ṣe ń sọ. Àwa mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù, yóò sì mú wa wá iwájú rẹ̀ pẹ̀lú yín. Nítorí pé tiyín ni ohun gbogbo, kí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ nípa àwọn pípọ̀ lè mú kí ọpẹ́ di pípọ̀ fún ògo Ọlọ́run. Nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa. Ṣùgbọ́n bí ọkùnrin tí òde wa bá parun, síbẹ̀ ọkùnrin tí inú wa ń di tuntun ní ojoojúmọ́. Nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ̀ ti ṣe fún ìṣẹ́jú kan, ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rí kọjá fún wa. Níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí, nítorí ohun tí à ń rí ni ti ìgbà ìsinsìnyí yìí, ṣùgbọ́n ohun tí a kò rí ni ti ayérayé.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Epístílì kejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkarùn-ún. Nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ti ayé bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. Nítorí ní tòótọ́, àwa ń kérora nínú èyí, àwa sì ń fẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀run wá wọ̀ wá. bí ó bá ṣe pé a ti wọ̀ wá ní aṣọ, a kì yóò bá wa ní ìhòhò. Nítorí àwa ti ń bẹ nínú àgọ́ yìí ń kérora ní tòótọ́, ẹrù ń pa wá. Kì í ṣe nítorí tí àwa ń fẹ́ jẹ aláìwọṣọ, ṣùgbọ́n kí a lè wọ̀ wá ní aṣọ, kí iyè kí ó lè gbé ara kíkú mì. Ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún nǹkan yìí ni Ọlọ́run, ẹni tí ó sì ti fi àkọsọ ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí náà, àwa ní ìgboyà nígbà gbogbo. Àwa sì mọ̀ pé nígbà tí àwa ń bẹ ní ilé nínú ara, àwa kò sí lọ́dọ̀ Olúwa. Nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa ń rìn, kì í ṣe nípa rere. Mo ní àwa ní ìgboyà, àwa sì ń fẹ́ kí a kúkú ti inú ara kúrò, kí a sì lè wà ní ilé lọ́dọ̀ Olúwa. Nítorí náà, àwa ń dùú pé bí àwa bá wà ní ilé tàbí bí a kò sí, kí àwa kí ó lè jẹ ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. Nítorí pé gbogbo wa kò lè ṣàì má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn nì tí ó ṣe nínú ara, gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe, ìbá ṣe rere, ìbá ṣe búburú. Nítorí náà bí àwa ti mọ ẹ̀rù Olúwa, àwa ń yí ènìyàn lé ọkàn padà, ṣùgbọ́n a ń fi wá hàn fún Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé a sì fi wá hàn lé ọkàn yín pẹ̀lú. Nítorí àwa kò sì ní tún máa yin ara wa sí yín mọ́, ṣùgbọ́n àwa ń fi àyè fún yín láti máa ṣògo nítorí wa. Kí ẹ lè ní ohun tí ẹ fi dá wọn lóhùn, àwọn tí ń ṣògo lóde ara kì í sì ṣe ní ọkàn. Nítorí náà bí orí wa bá bàjẹ́ fún Ọlọ́run ni, tàbí bí iye wa bá wálẹ̀ fún yín ni. Nítorí ìfẹ́ Kristi ń rọ̀ wá, nítorí àwa rò báyìí pé bí ẹnìkan bá ti kú fún gbogbo ènìyàn, ǹjẹ́ gbogbo wọn ni ó ti kú, ó sì ti kú fún gbogbo wọn. Pé kí àwọn tí ó wà láàyè kí ó má sì ṣe wà láàyè fún ara wọn mọ́, bí kò ṣe fún ẹni tí ó kú nítorí wọn tí ó sì ti jíǹde. Nítorí náà láti ìsinsìnyí lọ, àwa kò mọ ẹnìkan nípa ti ara mọ́. Bí àwa tilẹ̀ ti mọ Kristi nípa ti ara, ṣùgbọ́n ní ìsinsìnyí àwa kò mọ̀ ọ́n bẹ́ẹ̀ mọ́. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di tuntun. Ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹni tí ó sì ti ipasẹ̀ Jésù Kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀, tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa, èyí ni pé Ọlọ́run wà nínú Kristi, ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀, kò sì ka ìrékọjá wọn sí wọn Ọlọ́run, ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́. Nítorí náà àwa ni ikọ̀ fún Kristi, bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wa ṣìpẹ̀ fún yín. Àwa ń bẹ̀ yín nípò Kristi, ẹ bá Ọlọ́run làjà. Nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Epistle kejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹfà. Ǹjẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ̀, àwa ń bẹ̀ yín kí ẹ má ṣe gba ore ọ̀fẹ́ Ọlọ́run lásán. Nítorí ó wípé èmi ti gbóhùn rẹ ní àkókò ìtẹ́wọ́gbà, àti ní ọjọ́ ìgbàlà ni mo sì ti ràn ọ́ lọ́wọ́. Kíyèsí ní ìsinsìnyí ni àkókò ìtẹ́wọ́gbà, kíyèsí ní ìsinsìnyí ni ọjọ́ ìgbàlà. A kò sì ṣe ohun ìkọ̀sẹ̀ ní ohunkóhun, kí iṣẹ́ ìránṣẹ́ kí ó má ṣe di ìsọ̀rọ̀ búburú sí. Ṣùgbọ́n ní ohun gbogbo, àwa ń fi ara wa hàn bí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, nínú ìpọ́njú, nínú àìní, nínú wàhálà, nípa ìnà, nínú túbú, nípa ìrúkèrúdò, nípa iṣẹ́, nínú ìṣọ́ra, nínú ìgbàwẹ̀, nípa ìwà mímọ́, nípa ìmọ̀, nípa ìpamọ́ra, nípa ìṣeun, nípa ẹ̀mí mímọ́, nípa ìfẹ́ àìṣẹ̀tàn, nípa ọ̀rọ̀ òtítọ́, nípa agbára Ọlọ́run, nípa ìhámọ́ra òdodo ní apá ọ̀tún àti ní apá òsì, nípa ọlá àti ẹ̀gàn, nípa ìhìn búburú àti ìhìn rere, bí ẹlẹ̀tàn ṣùgbọ́n a já sí olóòótọ́, bí ẹni tí a kò mọ̀ ṣùgbọ́n a mọ̀ wá dájúdájú, bí ẹni tí ń kú lọ sì kíyèsí àwa wà láàyè, bí ẹni tí à ń nà a kò sì pa wá, bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo bíi tálákà, ṣùgbọ́n àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀, bí ẹni tí kò ní nǹkan ṣùgbọ́n àwa ní ohun gbogbo. Ẹ̀yin ará Kọ́rìntì, a ti bá yín sọ òtítọ́ ọ̀rọ̀, ọkàn wa ṣì fàyà sí yín. A kò níyín lára nítorí wa, ṣùgbọ́n à ń níyín lára nítorí ìfẹ́ ọkàn ẹ̀yin tìkára yín. Ǹjẹ́ fún ẹ̀sán irú kan náà, èmi ń sọ bí ẹni pé fún àwọn ọmọ mi, kí ẹ̀yin di kíkún pẹ̀lú. Ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo, ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn, ìrẹ́pọ̀ kí ni Kristi sì ní pẹ̀lú Bélíálì, tàbí ìpínwo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́, ìrẹ́pọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà. Nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alàyè. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti wípé èmi ó gbé inú wọn, èmi ó sì máa rìn nínú wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì jẹ́ ènìyàn mi. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ni Olúwa wí, kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ó sì gbà yín, èmi ó sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, ni Olúwa Olódùmarè wí.
0: DCLM Radio, your spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. baba wa ti nbe le orun adupe le kan si wo pe emu awa sodo ara yin adupe wo pe nigba gbogbo ni e ma npe wajo lati je ki imo ati eti okan yin ki o di mimo fun wa ati lati se wa lore lati se wa lanfani adupe wo pe e ka wa ye e pa wa e yo wa kuro ninu aye e ko je ki a ma rin ninu okunkun ki a ma se ohun ti ko to sugbon ni osose ni e ma ko wa jopo lati so inu yin di mimo fun wa adupe e gba pe ati yin wa ni oroko Jesu ebe wa ni wo pe anfani ti ani yi lati ma wa fun itoni sona fun eko fun asepe awon eniyan mimo an bebe wi pe anfani yi koni re wa koja e koni fa seyin kuro lodo wa ni oroko Jesu bi ese tin ba wa so e fun wa leti omo lati se ati lati rin gege bi ilanu ti en fi han wa ni igba gbogbo adupe wepo e ti gbo e tun para yin han wa loni loruko Jesu Kristi Oluwa wa eko bibeli ti a o ni loni o je eko bibeli akanse ti o se pataki pupo bi o ba wo akori eko na ni iwe owo re o ri wipe mo fe ba o so lati inu oro Olorun ki akunkun so wipe a fe fi inu Olorun ara wa nipa ohun ti o se pataki ti o wa ni waju o wa e ni a fi ko akole eko yi ni je ki aye gbo wo Isaiah ori keta ori kerin le logbon ese ikini Isaiah ori kerin le logbon ese ikini somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo ati ekun re aye ati ohun gbogbo ti o ti inu re jade bi o ba wo ohun ti Isaiah nso nihin o ko gbogbo ise iranse awon woli ni majemu lailai ati awon aposteli awon iranse Olorun ninu majemu titun o ko papo bi a ba wo awon oro wonyi ni finifini ni woli Isaiah o kigbe o ni somoto si e je wipe aye jina si Olorun aya aye kuro nipa si Olorun nitori pe won jina si Olorun won ko gbo ohun Olorun eyi ni apiran Isaiah lati so fun aye wipe e se ti won fi jina rere be e se ti won fi takete eyi ni ohun ipe ati ohun ebe ti alore ti o nke si won wipe somoto si eyin orile ede bi a ba nso nipa awon orile ede ti won wa ninu okunkun awon orile ede ti o je wipe iborisa ni isin won awon orile ede ti won ro pe won mo Olorun sugbon ti won ko mo Olorun awon orile ede ti won ro wipe boya nigbati won ko ni ojo awon rubo si orisa won won ro wipe orisa lo ran ojo si won awon orile ede ti won ro wipe nigbati oda ti o da gbogbo ile awon rubo si orisa won wipe nitori be irugbin be si nihu ti won ro wipe awon orisa won lo fun won ni awon nkan wonyi lati ni anito ati aniseku eyi ni Isaiah agbenuso fun Olorun Isaiah alore akede ijoba Olorun ni o fi so wipe eyin orile ede ti o takete ti o jina rere e somoto si o ni ki won ki o somoto si lati gbo o ye ki a mo wipe nigbati eniyan ba jina rere bi atile nso ohun ti o se lanfani o se se ki o ma mo o se se ki o ye ki o ma ye o wa nso wu pe bi won ti sumo to si oni teti sile eyin eniyan bi a ba nso nipa orile ede a nso nipa awon eniyan ti o wa ninu re o wa nso wi pe ki awon eniyan won yi ki won ki o teti sile lati gbo o ti o se won lanfani o wa so wi pe je ki aye gbo lekini oni ki won ki o sumo to si ekeji oni ki won ki o gbo iketa oni ki won ki o teti lele oni bi won se ti teti sile ti won gbo je ki awon wonyi ti o ti gbo o ti olorun ni lati ba won so je ki won ki o lo si aye lati so fun aye wi pe eyi ni aba tabi ete olorun oni je ki aye gbo eyi ni akuri eko wa loni je ki aye gbo bo ti so wi pe ninu majemu lai lai eyi je ise iranse awon woli ohun ti won so ni wi pe ki awon eniyan sumo to si bi o ba wo awon iranse olorun ni ikokan ninu majemu lai lai yala anso nipa mose ni ohun yi kan na la ori wi pe o ko gbogbo ise iranse mose o ko papo ohun ti o so ni wi pe sumo to si ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́ bí a bá rò nípa ti dáfídì nípa ti joshua nípa ti àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú láéláé àbí kí a máa sọ nípa ti dánielì ní babilóni nípa shedraki mishaki àti abednego nípa jonah tí ó lọ sí nínẹ́fẹ̀ àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yin orílẹ̀-èdè tí kò mọ ọlọ́run ẹ súnmọ́ tò sí ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́ kí ó sì mọ̀ ohun tí ọlọ́run fẹ́ èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú tuntun ṣe ò rántí ohun tí jésù kristi tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà léyìn ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìsìn wọn ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní jerusalemu ní judea ní samaria àti títí dé òpin ayé ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí isaiah ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè kí ẹ sì gbọ́ ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́ kí ó rántí nígbà tí ẹ̀mí ọlọ́run tí ó pe barnaba àti paulu tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn iṣẹ́ wo ló ran wọn ó ran wọn sí ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré èyí ni a fi rí wípé paulu ń sọ wípé àwọn wọ̀nyí ń sin ọlọ́run àjèjì ó ní ṣùgbọ́n ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀ ó ní òní mo mú tọ̀ yín wá ó ní kí wọn kí ó fetí sílẹ̀ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ jẹ́ nígbà tí jésù tí ó farahàn johanu ní erékùṣù patmo kí ló ń sọ fún ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́ jẹ́ kí ó gbọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni ọlọ́run gbélé ọ lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni ọlọ́run gbélé mi lọ́wọ́ bí àwa pàápàá bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú láéláé àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú tuntun bí ó bá jẹ́ pé à ń sin ọlọ́run kan náà bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀ à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ ọlọ́run iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ èyí ni náà la gbélé wa lọ́wọ́ iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà réré àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọlọ́run láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti pe àwọn aládùúgbò wa àwọn ẹni tí ń bá wa gbélé àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a ń bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó sún mọ́tò sí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn la ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí wípé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé. Wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. Wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi. Wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún, ní ìgbà gbogbo, ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí, láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ésáyà, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò ó láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, ìpolongo ìpàgọ́ náà. Nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn, láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹta, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Ohun tí a sọ dáradára o, mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn, bí ìpàgọ́ bá dé, ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀. Wọ́n lè lọ ní ọjọ́ kìíní, wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Deeper Life? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa, láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí láti má bàa jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò Kérésìmesì? Rárá, kì í ṣe bẹ́ẹ̀. Nínú ìjọ wa níhìn-ín, a máa ń wo ọ̀rọ̀ Ọlọ́run ní fínífíní. A kì í fẹ́ ré ọ̀rọ̀ Ọlọ́run kọjá. A máa ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run. A máa ń fẹ́ mọ kí ni àṣẹ Ọlọ́run fún wa. Gbà tí a sì wo inú Bíbélì, jẹ́ kí a jọ wò ó papọ̀. Èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé Ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀. Nínú Matthew orí 4 ẹsẹ̀ 15 àti 16, ilẹ̀ Sabuloni àti ilẹ̀ Neftalimu, lí ọ̀nà òkun, lí òkè Jọ́dánì, Galili, àwọn kèfèrí, àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn, ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole nla fun nihi le ati ka nipa Jesu Christi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti an so nipa re won ko mo nipa Christi ari apere yi ni gere ti abi Jesu Christi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan Olorun won ki se awon ti o tin sin Olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Christi nipa Messiah timbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won tun mo olorun ki won tun mo Christi ni won tin gbadura wipe olorun pona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun olorun wipe olorun bi eyi ti mo ntele yi bi ki ba sona pona han mi bi mole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere wipe nibo ni ati bi oba awon Jew eje apere wipe awon keferi awon ti ko lo Olorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro won to wa ni ayika wa ti o je wipe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wipe bawo ni awon ti le ri Christi olufuni ni iye eni ti nfuni ni alaafia eni ti nfuni ni igbala eni ti so aye eni di otun eni ti serere ni igbesi aye eni eni ti mu ori buruku ti mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o nfe Jesu ti o nfe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi nto wa wipe bi a ba se ipago yi a o le so nipa Jesu Christi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wipe awa ti a je omo Olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wipe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won o si wa saarin wa lati mo nipa Jesu Christi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti Olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fi han awon eniyan ju be si je ki a wo Marko ori kejo ki a wo apere Jesu Christi fun rara re Marko ori kejo lati ese ikini li ojo won ni nigbati ijo eniyan po gidi gidi ti won ko si li onje Jesu pe awon omo ehin re sodo re o si we fun won pe anu ijo eniyan se mi nitori ti o di ijo meta nisisiyi ti won wa lodo mi won ko si li ohun ti won o je eyi ti mo fi n ka ibi ti a ka yi ni we pe ki o le ye wa wipe awa ko ni eni akoko lati ko opolopo awon eniyan jo ni ojo meta tabi ojo merin ki o je wipe lati aaro sule ko si eni ti o lo si di okowo ko si eni ti yo lo sile kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀ tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run láti máa gbàdúrà láti máa sin ọlọ́run àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀ níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ tí wọ́n gbárajọ tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè báwo ni àwọn ènìyàn wọ̀nyí báwo ni wọ́n ṣe kóra wọn jọ kí ló fà wọ́n jọ sójú kan òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn láti ibi iṣẹ́ wọn láti oko wọn láti ẹbí wọn tí ó fà wọ́n jọ papọ̀ àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀ ọmọdé wà níbẹ̀ àgbà wà níbẹ̀ ọkùnrin wà níbẹ̀ obìnrin wà níbẹ̀ kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan jẹ́ kí a wo oríkeje ẹsẹ̀ tí ó kẹ́yìn oríkeje mark yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn ẹnu sì yà wọ́n gidigidi ré kọjá wọ́n wípé ó ṣe ohun gbogbo dáradára ó mú adití gbọ́ran ó sì mú odi fọ́hùn ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa jésù àwọn tí ó mọ̀ nípa jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kálẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára wọ́n ti wo àwọn tí àwọn farisi ń ṣe kò sí ohun tó dára nínú ẹ̀ wọ́n wo èyí tí àwọn sadusi ń ṣe kò sí ohun tó dára nínú rẹ̀ wọ́n wo ohun tí herodu ń ṣe àti ohun tí pilato ń ṣe kò sí ohun kan tó dára nínú ẹ̀ wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti róòmù wọ́n wo èyí tí wọ́n ń ṣe kò sí ohun tí ó dára wọ́n wo èyí tí àwọn ìdílé wọn èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn wọ́n rí wípé kò sí ohun tó dára wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀ láti ọ̀dọ̀ àwọn alábàgbé wọ́n rí wípé kò sí ohun tí ó dára ṣùgbọ́n nígbà tí Jésù dé wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù ó jẹ́ ohun tí ó dára ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí ó gba ọkàn rẹ là ó fún ọ lálàáfíà ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ilé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó di ẹni tó ní ìsinmi ó di ẹni tó ní ìfọkànbalẹ̀ ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé ọ̀nà ń nà àti sùn nílé ó di ẹtì àti wà ní ìgboro ó di ọ̀ràn kò síbi tí ó wà tí ó ní ìsinmi ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀ ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́ ó bẹ̀rẹ̀ sí ní tú ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́ ó bẹ̀rẹ̀ sí ní já ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè ó lọ sílẹ̀ ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára àìsàn ńkọ́ ó jẹ́ kí ó lọ inú ìbàjẹ́ ńkọ́ ó jẹ́ kí ó lọ ìbànújẹ́ ẹ̀kún àsunrìn nígbà gbogbo ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀ ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹ̀kún àsunrìn wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o mo ti rí Jésù ó ṣe ohun gbogbo dáradára o ṣe ó rántí òṣì tó wà ní ìgbésí ayé mi ṣe ó rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa ṣe ó rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣẹ́ fún mi láti ayé àtijọ́ bí mo ṣe bá Jésù Kristì pàdé ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá ṣe ó rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbésẹ̀ kúrò lọ́rùn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni wọ́n ń pè ní ayáwó má san tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn bèrè wípé báwo ni mo lè ṣe rí i báwo ni irú nǹkan wọ̀nyí báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore ẹni tí ó lè ṣe ìpolongo tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé ó ṣe ohun gbogbo dáradára ó ṣe é ṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa Jésù ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì ìdí ọtí ni wọ́n a máa jókòó sí o mọ̀ wípé àwọn tí wọ́n rò wípé won se ajodun won yo ayo kesimesi opolopo ninu won egun ni wo ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko kesimesi nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni man lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma ba pade loju ona ko se fenu so ohun ti mo so ni we pe igba miran iru awon eniyan ti aroko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo we pe nipa gbigbe egun eku nipa be ni won fi ro we pe won se ajodun Jesu se awa ti aroko se awon ti aroko mo Jesu niyan bi opo igba miran bi mo ba nlo laarin Eko nihin ni asiko kesimesi ma ri wepe won ti pa titi re patapata ma ri wepe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wepe won mo nipa Jesu wepe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atobi won ko nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Christi wa lati tan si igbesi aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa ni tosi wa wi pe abi Jesu fun wa ki abale ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kokanlelogun osu bo mo we ko so fun aladugbo re wi pe ran mi leti o a ki ibamo ti ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o nsele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kokan le logun titi de ojo 24 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede Gesi awon elede Yoruba awon elede Igbo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Christi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eyi ni pe awon ti o je ounje ti a pese ni akoko ipago ti won wonyi won je bi egbaji eniyan bi a ba nso nipa egbaji o seese ki o ma ye elomiran je ki n se apejowe o dabi ki a so wi pe 100 lona 30 tabi ki a so wi pe 100 lona 20 tabi irinwo lona mewa mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lona 30 ki a wo dara dara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli 12 a le fi awon omo ehin bi 70 ti a ran lo ni meji meji ni igbesi aye Jesu atun le fi won kun won ko ti to 100 awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o ton imole si igbesi aye mi o yi mi pada patapata awon won yi ni won ko awon eyan won yi to je wi pe won wa pe awon eyan won yi jo won pe won jo ti ti won fi to irinwo lona mewa ti mo so fun wa egbaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe kora wa jo lati je ki imole Jesu Christi ki o tan ni okan wa ni igbesi aye wa je ki a wo Romu orí kẹẹ̀dógún a ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà. Róòmù orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Mo dùú láti máa wàásù ìrere náà, kì í ṣe níbi tí a gbé ti dá orúkọ Jésù Kristì rí, kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí, àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn. Àwọn tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ó rí. Àwọn tí kò tí ì mọ̀ Jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí. Àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú Kristì, àwọn tí kò tí ì mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba Ọlọ́run, àwọn tí kò tí ì ní ìgbàlà Ọlọ́run, àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere, ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe wa, ó jẹ́ àìgbọdọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa, àti láti pe àwọn ẹlòmíràn wá. Mo ti jẹ́ kí ó yé ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ìbí Jésù, ṣùgbọ́n ìyẹ́ ẹnipẹ̀kun kò tí ì jẹ́ tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristì wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀, wọn ò tí ì di àtúnbí. Àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristì wá nínú ara, ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun. Nítorí bẹ́ẹ̀, a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristì láti fún wa ní ìgbàlà. Jẹ́ kí a wo Lúkù orí kejì. Lúkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ. Àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà, wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé. Sáàsì kíyèsí, áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká, ẹ̀rú sì bà wọ́n gidigidi. Áńgẹ́lì náà sì wí fún wọn pé, má bẹ̀rù, sáàwó, mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo, nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe ti Kristì Olúwa. Jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ní ìgbà tí a bí Jésù Kristì, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ Lọ́run, tí wọ́n wá sínú ayé, tí wọ́n ń sọ fún àwọn wọ̀nyí. Àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀? Nítorí wọn kò sí ní Jerusalemu láàrin ìgboro, wọn kò sí ní Bethlehemu láàrin ìlú, wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, òrò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnu sọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú Dáfídì, ẹni tí í ṣe Kristì Olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ Kristì, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka o gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristì fún wa? Èrèdí tí a sì fi bí Kristì ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yéni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ kẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé, ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, Wọ́n sì rí Maria àti Jósẹ́pù àti ọmọ ọwọ́ náà ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristì olùgbàlà ara ayé ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristì fún wa o, kí àwa tí a ti ń sunkún àsun dẹ́kun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnrú èṣù, wípé kí a tujúká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristì olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ báwo ni wọ́n ṣe mọ̀ èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristì, àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn bíi ká máa rìnrìn àjò, bíi ká máa lọ láti ojú ilé dé ilé, bíi ká máa mọ ẹmu káàkiri, bíi ká máa jẹ oúnjẹ káàkiri, ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ kẹtàdínlógún. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristì, ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tún fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa Kristì, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristì ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristì? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ìpolongo ìpàgọ́ náà, ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn? Bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni. Nítorí bẹ́ẹ̀ wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀. Àwọn mìíràn ó ṣe é ṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà tí ó gbé ìlú lọ́wọ́ tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. Ó rí àwọn ẹlòmíràn nípa ole ó ṣe é ṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó, tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́ síbì kan. Ó sì ṣeé ṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì, ó ṣeé ṣe ìgbà mìíràn o lè rí i nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín. Ó rí ní gbogbo òpópónà níbikíbi tí ó bá ń lọ pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó, ó rí tí a ó to àwòrán Mandela, tí a ó sì to àwòrán olórí orílẹ̀-èdè wa, olórí orílẹ̀-èdè wa, tí a ó sọ pé ó ń bọ̀, ó ń bọ̀. Bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo Mandela, bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ, báwo ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, ìwọ tí ó mọ iṣẹ́ tí Jésù Kristì wá ṣe, ìwọ tí ó mọ irú ohun tí a sọ nípa Jésù Kristì olùgbàlà wa, báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa Jésù Kristì ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ? Ó yẹ kí a sọ, ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe, ìpolongo ohun tí Jésù Kristì tí ó wá láti ṣe fún wa, títí ìpàgọ́ náà yóò fi kún fún àwọn èrò. Mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Jésù Kristì, wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí. Jẹ́ kí a wò ó láti Jòhánù orí keje, Jòhánù orí keje ẹsẹ ìkẹrin nítorí pé kò sí ẹnikẹni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. O ti a sọ níyìn ni pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́ tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn alábàgbé wa mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa, àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò, àwọn tí wọ́n wà ní ibi èbúté, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò nínú mọ́tò, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. Ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù, kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀, ó yẹ kí a sọ, kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀, ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn, nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri, àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn, àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé, ìmọ́lẹ̀ dé, ìgbàlà dé, ìwòsàn dé.

gbọ́ àti ẹ̀kún rẹ̀. Yẹ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde yẹ kí wọn kí ó gbọ́. Èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́. Nípa ìpàgọ́ yìí, ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn, ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà, ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa, ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì. Ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ará ayé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì, tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gbà tó yá a lọ sí Enugu, gbà tó tún yá a lọ sí Onitsha, ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin, ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna, ní ìgbà mìíràn a ti lọ sí Òwerì. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà, tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha, láti ìhín lọ sí Òwerì, láti ìhín lọ sí Ìlọrin, síbẹ̀ a rí ọgọ́rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life, ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Òwerì. Èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀? Ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀? Síbẹ̀síbẹ̀ òní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó fu ọrù, wípé òní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì, orin Dáfídì orí 78:6. Orin Dáfídì orí 78, ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Ìjọ ènìyàn rẹ ni ó tẹ̀dó sínú rẹ̀, ìwọ Ọlọ́run nínú oore rẹ ni ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ 11 Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn là ń pè ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di Ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ 11 wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ sí ilé ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà, nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn ń wọ̀ lọ́rùn, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbérèbù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n ń bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀yìn wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ ipẹ́ ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹran jẹgun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, adúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo n fe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase eri aseti aini yo pora ni igbesi aye wa je mo n bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a n be yin wepe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wepe aisan ni ojojumo bi o ti n kuro lori ikan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbo owo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke ki n le gbadura fun o olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo n bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lesekese ti a n gbadura nisinsinyi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu o larada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisinyi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisinyi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se a wa sodo yin nisisinyi a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu kristi oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa an wo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo ti gbo ni oruko jesu kristi oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le e fi pe wa ati wa sodo yin a si nbe yin wi pe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o n saare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a nbe yin wi pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láada ní orúkọ jésù èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó bà lè nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú tí wọ́n sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́ à ń bẹ̀ bẹ́yìn wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọ́n di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rí mọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu christ oluwa wa ki o tun lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje jesu christ ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin

0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìsẹ́lẹ̀ ìkejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkeje. Nítorí náà, ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ gbà wá tọkàntọkàn, a kò fi ibi ṣe ẹnikẹ́ni, a kò bá ẹnikẹ́ni jẹ́, a kò rẹ ẹnikẹ́ni jẹ. Èmi kò sọ èyí láti dá yín lẹ́bi, nítorí mo ti wí ṣáájú pé ẹ̀yin wà ní ọkàn wa kí a lè jùmọ̀ kú àti kí a lè jùmọ̀ wà láàyè. Mo ní ìgboyà ńlá láti bá yín sọ̀rọ̀, ìṣògo mi lórí yín pọ̀, mo kún fún ìtùnú, mo sì ń yọ̀rí kọjá nínú gbogbo ìpọ́njú wa. Nítorí pé nígbà tí àwa tilẹ̀ dé Makedonia, ara wa kò balẹ̀, ṣùgbọ́n à ń wàhálà wa ní ìhà gbogbo, ìjà ń bẹ lóde, ẹ̀rù ń bẹ nínú, ṣùgbọ́n ẹni tí ń tu àwọn onírẹ̀lẹ̀ nínú, àní Ọlọ́run, ó tù wá nínú nípa dídé títù. Kì í sì ṣe nípa dídé rẹ̀ nìkan, ṣùgbọ́n nípa ìtùnú náà pẹ̀lú tí ẹ ti tù ú nínú, nígbà tí ó ròyìn fún wa ìfẹ́ gbígbóná yín, ìbànújẹ́ yín, àti ìtara yín fún mi. Bẹ́ẹ̀ ni mo sì túbọ̀ yọ̀, nítorí pé bí mo tilẹ̀ fi ìwé mú inú yín bàjẹ́, èmi kò kábàámọ̀, bí mo tilẹ̀ ti kábàámọ̀ rí, nítorí tí mo wòye pé ìwé ni mú yín banújẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé fún ìgbà díẹ̀, èmi yọ̀ ní ìsinsìnyí, kì í ṣe nítorí tí a mú inú yín bàjẹ́, ṣùgbọ́n nítorí tí a mú inú yín bàjẹ́ sí ìrònú pèwàdà, nítorí tí a mú inú yín bàjẹ́ bí ẹni ìwà bí Ọlọ́run, kí ẹ̀yin kí ó má ṣe tipasẹ̀ wa pàdánù ní ohunkóhun. Nítorí pé ìbànújẹ́ ẹni ìwà bí Ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònú pèwàdà sí ìgbàlà tí kì í mú àbámọ̀ wá, ṣùgbọ́n ìbànújẹ́ ti ayé a máa ṣiṣẹ́ ikú. Kíyèsí, nítorí ohun kan náà yìí tí a mú yín banújẹ́ fún bí ẹni ìwà bí Ọlọ́run, ìṣọ́ra tí ó mú bá yín ti kára tó, ìjírẹ̀bẹ̀ yín ti tó, àní ìrunú, àní ìbẹ̀rù, àní ìfẹ́ gbígbóná, àní ìtara, àní ìgbẹ̀san, nínú ohun gbogbo ẹ ti farahàn pé ara yín mọ́ nínú ọ̀ràn náà. Nítorí náà, bí mo tilẹ̀ ti kọ̀wé sí yín, èmi kò kọ́ nítorí ẹni tí ó ṣe ohun búburú náà, tàbí nítorí ẹni tí a fi ohun búburú náà ṣe, ṣùgbọ́n kí àníyàn yín nítorí wa lè farahàn níwájú Ọlọ́run. Nítorí náà, a ti fi ìtùnú yín tù wá nínú, àti ní ìtùnú wa ayọ̀ gidigidi nítorí ayọ̀ títù, nítorí láti ọ̀dọ̀ gbogbo yín lè a ti tu ẹ̀mí rẹ̀ lára. Bí mo tilẹ̀ ti lérí ohunkóhun fún onítorí yín, a kò dojú tì mí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ti sọ ohun gbogbo fún yín ní òtítọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni orí tí a lé níwájú títù sì já sí òtítọ́, ìyọnu rẹ̀ sì di púpọ̀ gidigidi sí yín. Bí ohun ti rántí ìgbọràn gbogbo yín, bí ẹ ti fi ìbẹ̀rù àti ìwárìrì tẹ́wọ́ gbà á, mo yọ̀ nítorí pé ní ohun gbogbo mo ní ìgbẹ́kẹ̀lé nínú yín. Epístẹ́lì kejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹjọ. Pẹ̀lú ara, àwa ń sọ fún yín ní ti orí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún àwọn ìjọ Makedonia. Bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú, ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ìbú àìní wọn di pípọ̀ sí ọ̀rọ̀ ìlàwọ́ wọn, nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn, àníjọ agbára wọn, wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Wọ́n ń fi ẹ̀bẹ̀ pípọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́, àti èyí kì í ṣe bí àwa ti rò ó rí, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn tìkára wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run. Tó bẹ́ẹ̀ tí àwa fi gba títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ náà, bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin ti pọ̀ ní ohun gbogbo, ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àti nínú ìgbìyànjú gbogbo àti ní ìfẹ́ yín sí wa, ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú. Kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ, ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ yín pẹ̀lú nípa ìgbìyànjú àwọn ẹlòmíràn. Nítorí ẹ̀yin mo rí ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀, àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín. Nítorí èyí ṣàǹfààní fún yín, ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá, kì í ṣe láti ṣe nìkan ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú. Ǹjẹ́ ní ìsinsìnyí ẹ parí ṣíṣe náà pẹ̀lú bí ìmúratẹ́lẹ̀ àti ṣe ti wà, bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín. Nítorí bí ìmúratẹ́lẹ̀ bá wà ṣáájú, ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní, kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. Nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìpọ́njú fún yín, ṣùgbọ́n nípa ìdọ́gba pé kí ọ̀pọ̀lọpọ̀ ìní yín lé àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn, kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú lè ṣe ẹ̀kún àìní yín, kí ìdọ́gba kí ó lè wà. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé, ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìní tó, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi

0: ra niyan kan na yi si okan titu fun yin nitori o n gba oro iyanju ni toto sugbon bi o ti ni itara pepo o n ti kara re toyin wa fun ara re awa ti ran arakunrin na pelu re iyin eni ti o wa ninu irere yi ka gbogbo ijo ki si se be nikan sugbon eni ti a ti yan pelu lati odo ijo wa lati ma ba wa rin kiri ninu orun ore ofe yi ti awa n se iranse re fun ogo oluwa ati imura tele wa awa n yera fun eyi ki enikeni ma ba ri wisi wa nitori opo yi ti awa pin awa n gbero ohun rere ki i se niwaju oluwa nikan sugbon niwaju eniyan pelu awa si ti ran arakunrin wa pelu won eni ti awa ri daju nigba pipo pe o ni itara ninu ohun pipo sugbon ni isisin yi ni itara re tubo po si nipa igbekele nla ti o ni se yin bi enikeni ba n bere eni titutu ise elegbe ati olubasise mi ni nitori yin tabi awon arakunrin wa ni enikeni n bere ni iranse ijo ni won n se ati ogo kristi nitori na e fi eri ife yin han won niwaju ijo ati isogo wa nitori yin.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìpèsílẹ̀ kejì ti Paul Apostle sí àwọn ará Kọ́rìntì, orí ìkẹsàn-án. Nítorí nípa ti ìpínfúnni fún àwọn ènìyàn mímọ́, kò ní pé mo ń kọ̀wé sí yín jù bẹ́ẹ̀ lọ. Nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín, èyí tí mo fi yangàn fún àwọn ará Makedonia nítorí yín, pé Àkáyà ti múra tán níwọ̀n ọdún kan tí ó kọjá. Ìtara yín sì ti ru ọ̀pọ̀lọpọ̀ sókè. Ṣùgbọ́n mo ti rán àwọn arákùnrin kí ìṣògo wa nítorí yín kí ó má ṣe já sí asán ní ti ọ̀ràn yìí pé gẹ́gẹ́ bí mo ti wí kí ẹ̀yin kí ó lè múra tẹ́lẹ̀ bí àwọn nínú ará Makedonia bá bá mi wá tí wọ́n sì bá yín ní àìmúra tẹ́lẹ̀ kí ojú kí ó má ṣe tì wá láì wí pé ẹ̀yin ní ti ìgbẹ́kẹ̀lé yìí nítorí náà ni mo ṣe rò pé ó yẹ láti gba àwọn arákùnrin níyànjú kí wọn kí ó ṣáájú tọ̀yìn wá kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ kí ẹ ti ṣe ìlérí tẹ́lẹ̀ kí a lè ṣe èyí náà sílẹ̀ kí ó lè já sí bí ohun ẹ̀bùn kí ó má sì ṣe dàbí ti ojú kòkòrò. Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tí ó bá fúrúgbìn kíhun kíhun ni yóò ká ẹni tí ó bá sì fúrúgbìn púpọ̀ púpọ̀ ni yóò ká kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀ kì í ṣe àfẹkúnṣe tàbí ti aláìgbọdọ̀ má ṣe nítorí ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ ọlọ́run sì lè mú kí gbogbo rẹ ọ̀fẹ́ máa bí se fún yín kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí ní iṣẹ́ rere gbogbo gẹ́gẹ́ bí a ti kọ́ pé ó ti fọ́nká ó ti fi fún àwọn tálákà òdodo rẹ̀ dúró láíláí. Ǹjẹ́ ẹni tí ń fi irúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ yóò fi irúgbìn fún yín yóò sì sọ ọ́ di pípọ̀ fún irúgbìn yóò sì mú èso òdodo yín bí si ẹ̀yin tí a ti sọ di ọlọ́rọ̀ nínú ohun gbogbo fún ìlàwọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọpẹ́ sí ọlọ́run nípa wa. Nítorí iṣẹ́ ìránṣẹ́ ìsìn yìí kò fi kún ìwọ̀n àìní àwọn ènìyàn mímọ́ nìkan ṣùgbọ́n ó túbọ̀ pọ̀ sí nípa ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ sí ọlọ́run. Lẹ́yìn tí wọ́n fi iṣẹ́ ìsìn yìí dán yín wò wọ́n yin ọlọ́run lé ògo fún ìtẹríba ìjẹ́wọ́ yín sí ìhìn rere Kristi àti fún ìlàwọ́ ìdáwó yín fún wọn àti fún gbogbo ènìyàn. Nígbà tí àwọn ti kara wọn pẹ̀lú ẹ̀bẹ̀ nítorí yín ṣàfẹ́rí yín nítorí ọ̀pọ̀ ore ọ̀fẹ́ ọlọ́run ti ń bẹ nínú yín ọpẹ́ ni fún ọlọ́run nítorí aláìlèsọ ẹ̀bùn rẹ̀.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ti wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. Ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè a ti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sinagogo tàbí tẹ́ḿpìlì, tí ó bí wọ́n pé, olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé, ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé, Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeéṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara, kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n. Ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ni a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé, Olúwa, jẹ́ kí n mọ̀, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn mìíràn nínú wa, a máa ń hùwà bí aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké, ènìyàn ẹlẹ́ran ara. Wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run. Tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí Bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébò tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn, wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ Bíbélì. Àwọn ẹlòmíràn, wọn a gbé Bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá Bíbélì mu, wọn a gbé sílẹ̀. Ìwọ a sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé, làmí lóye, ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé, Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀. iwo ni o mo awon oruko ti o wa ninu iwe yi iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a tin bo ibi ti a wa nisinsin yi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke awo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisoro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma n di wa loju si nkan ti orun ohun aye yi o ma n di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma n je ki a dabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wi pe se gafa fun mi lati lo ede yi eni to dabi eni wi pe a n se were lati ma sa sibala sibolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wi pe opolopo ni won sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n file ohun ti ko se pataki ohun ti a mo wi pe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wi pe oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o n chalankato to n sogo ninu wipe awon je elesin ti o si je wipe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wipe awon je toluwa awon je ti jesu bi abawo opolopo ti o je wipe bi a ba nka awon ti n gba awe bi a ba nka awon ti n gbadura bi a ba nka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili bi a ba ka oye awon ti o je wipe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala bi a ba ka opolopo awon ti won gbe omi lo si awon ile ise kokan ti won fe omi adura bi a ba ka opolopo ti o dabi eni wipe bi wahala die ba ti de won ma ka samu won po yanturu bi a ba ro wipe gbogbo eni ti n ka samu lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n momi adura lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n ka bibeli lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n se ise isin lo n lo si joba orun bi a ba ro wipe gbogbo eni ti n pe oluwa oluwa ni yoo de joba orun o je wipe awa paapaa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wipe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wipe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wipe won ti fi igbesi aye won ati ohun gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo melo ni awon ti o wa sinu ile isin kì í ṣe inú ilé ìsìn ní gbòòrò nìkan ṣùgbọ́n ilé ìsìn ti wá yìí pẹ̀lú tí ó sì jẹ́ wípé ọ̀nà ìgbàlà wọn kò mọ́ tí ó jẹ́ wípé ìgbàlà tòótọ́ pé kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kò ní í mélòó mélòó ni àwọn tí ń gbàdúrà tí ó ṣeé ṣe pàápàá kí wọn kí ó máa yíra nílẹ̀ pẹ̀lú àdúrà wọn kí wọn kí ó dọ̀bálẹ̀ gbálájá síwájú ọlọ́run kí a rò wípé olùsìn ní tòótọ́ ni bí a bá ba lórí ìdọ̀bálẹ̀ ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun a ki lo se bayi bayi bi a ba gba adura lenu elomiran a ro wipe oni igbakeji awon angeli sugbon sibe sibe ona igbala won ko mo eyi ni o ye ki awa paapaa ki a wa si ijo ti o ni ironu Eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wi pe Oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wi pe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wi pe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati da po pelu agbo kekere ipe olorun wa loni o wa si o o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala ye ki a be lati ikini die ti agbala awon die ti agbala ye ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu Oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re Oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju Oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba Olorun rin je ki a duro nibe nihin ni a ri lati ese ikini aso fun wa wi pe awon eniyan bere si ni re lori ile e je wi pe won po lori ile e je wi pe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wi pe a bi awon omobirin fun won lati igba yi ni awon eniyan a ri wi pe won gbagbe oruko Oluwa a ri wi pe won gbagbe ase Oluwa a ri wi pe won gbagbe ilana ti Olorun ti la sile wi pe ki a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wi pe iwa buburu dido iwa buburu po ninu aye Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi a ba wo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je ki n se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni Olorun fi ri wi pe iwa buburu eniyan di pupo le aye o ni lati ri be nigba ti okunrin ba n sare le awon obinrin nigba ti okunrin meji meta ba n ja lori omi dankan nigba ti obinrin meta merin ba n du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wi pe a fe nigba ti o ba di wi pe a fe se tinu eni nigba ti o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu okan aya eda ninu eni kookan a ri wi pe iwa buburu o ni lati po a si ri pe gbogbo iru okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won n lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu niwaju Oluwa inu Oluwa si baje wi pe eniyan ri bi o ti ri ati wi pe awon eniyan ti o n ro wi pe won a gbe igbesi aye ti o mu inu ohun dun nitori pe ohun ti da won won ko se be won gbe igbese aye ti ko te olorun lorun igba yi gan ni awa daroko noah o se ni laanu wi pe gege bi olorun ti ni ife to o se ni laanu wi pe gege bi olorun ti fe ma bukun awon eniyan to wi pe ki se popo ni o moore ki se popo ni o fe sin olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a o ri wi pe akere niye eha se wi pe awon eniyan ko mo wi pe a n pe jopo nihin eha se wi pe won ko gbo ede enu wa kaaro ojire eha se wi pe yoruba ti a n so lenu wi pe won ko gbo won gbo ede gbogbo wa ni sugbon ohun ti o wa nibe ni wi pe okan won jina si olorun o sese ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa ba ti n koja iseju meedogun ni won fe serale ti won so wi pe eyi ni na to atun bo lose to n bo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi ri pe ni akoko ti nua yi wi pe nua nikan soso pelu iyawo re ati omo kunrin re meta ati awon iyawo re meta awon wonyi ni o gboran awon wonyi ni o ni iteriba awon wonyi ni o ni irele awon wonyi ni o ni ore ofe awon wonyi ni o ri oju rere lati odo olorun awon wonyi ni won gbe igbese aye iwon tun won si jesu si so fun wa o oni gege bi o ti ri ni akoko noah o ni be na ni yo ri nigba dide omo eniyan wi pe nigba na awon eniyan je awon eniyan mu awon eniyan gbe yawo won fa yawo fun ni won ko si mo titi iku omi fide o ni be gege ni yo ri nigba wiwa omo eniyan e je wi pe nigba ti o je die ni o ni igbala ni akoko na nigba ti o je wi pe die ni o ri oju olorun ni akoko na wi pe ni igba wiwa jesu kristi igba ipada bo re lekeji wi pe die pelu ni o ri die ni awon ti a ogbala oluwa die hali awon ti a ogbala o ni an fi dahun re han wa ninu bibeli yi je ki a wo peteru kini ori keta ese ogun peteru kini ori keta ese ogun awon ti o se alaigboran nigba kan nigba ti suru olorun duro pe ni saa kan le ojo noa nigba ti won fi nkan oko won fi nkan oko ninu eyi ti agba okan die la nipa omi eyi ni ni eni mejo wo bi awon eniyan ti po to ni igba na sugbon eni mejo ni agbala won kere niye awon wonyi ni o fiye si oro olorun ari eko die eko ninu awon ti an kaye awon eko wo ni a le ri ko ikini ari wi pe awon elomiran won ma so wi pe ona hin rere ona igbala o ti leju pe o dabi eni wi pe ijo ti wa nikan ni agba gbogbo bibeli ni ekun rere o dabi eni wi pe ijo wa nikan ni a ti n fi bibeli sakoso ohun gbogbo a n fi bibeli sakoso bi a o ti jeun bi a o ti woso bi a o ti gbe yawo bi a o ti gbe awon ebi wa bi a o ti gbe iseto ebi wa kale wi pe a n fi bibeli sakoso gbogbo re ise ti a o se ibi ti a ti le sise iru owo ti a le da owo le ati iru ohun ti a le se a n fi bibeli sakoso gbogbo re àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run tí a gba bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni pé díẹ̀ ni a lè gbàlà bẹ́ẹ̀ lórí ní àkókò tí noah àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé àgbàlà jẹ́ kí a wo ti àkókò noah nínú pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà tí a sọ àwọn ìlú sodomu ohun gomorrah di eérú nígbà tí ó fi àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi tí ó fi won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni atun ri opolopo ni awon ti o wa ni sodomu ati gomora bi o ba je oluka bi beli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wipe bi a ba soro sodomu ati gomora iwa wobia iwa nikan jopon iwa ti o je wipe oju kokoro ni o gbile kan o ni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke ma fi obirin bara eni je iwa sina iwa gbere iwa panshaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni arowo to wa nisinsin yi bi abawo dara dara afi awa ti a je olufokansin afi awa ti a je onigbagbo afi awa ti a mo olorun afi awa ti a nke lojojumo wipe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti a mo wipe a nreti oluwa wa an reti bibo Jesu Christi opolopo awon eniyan ni alale ni won lo si le cinema ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imoti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo we pe nitori Jesu Christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni Sodomu ati Gomora ijo ni emoti ni eborisa ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi Sodomu ati Gomora ni ru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wipe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ye akoti mu won kuro e ni o fi di owon iyo ti a parun pelu Olorun si wa nso fun wa wipe awa paapa ti igbeyin aye deba awon nkan wonyi je apere fun wa je kin ton ran leti wipe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari wipe won ko de ile ileri olowa die hali awon ti a o gbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo a ri iwe pe die ni awon ti a gbala ni igba isaaju o sese ki enikan ki o ma we pe majemu lailai ni a ti n ka awon nkan wonyi o sese ki enikan ki o ma we pe ninu majemu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada airu awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki n ka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro wipe gbogbo eniyan patapata ni a o gbala ni igbo o se je ki a wo Johanu ori kejila lati ese ikokanla Johanu ori kejila lati ese ikokanla nitori pe nipasẹ re le opo ninu awon ju jade lo won si gba Jesu gbo ohun ti a ka yi o je bi a ba je onigbagbo o je ohun to le wo ni lori ke a ma ro wipe nkan ti yi pada ke a ma ro wipe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori tire nitori Lazaru ti a jidide kuro ninu oku ni a fi ri wipe opo ninu awon ju jade lo won si gba Jesu gbo tun wo ese ikokandinlogun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori le ohun kohun e wo bi gbogbo aye ti woto bi abanka nkan wonyi ti a ngbo wipe gbogbo aye woto a le ro wipe ki wa se die le awon ti a ogbala sugbon ranti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa oni eni ti o ba fori ti titi de opin ohun la ogbala ati ka wipe opolopo ni o woto leyin ati ka wipe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni ni peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi ewolari kilode nigbati agbo wipe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wipe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pamo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wi pe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wi pe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi di ojo na nitori be je ki o ye o wepe alima pe Jesu Jesu lenu alima so wepe oluwa mi ni olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo ba Jesu lo losan ni loru ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti ti didopin awon ti a si ri pe won fori ti ti didopin die ni awon wonyi o ni a fi wepe die le awon ti a ogbala e a se wepe olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wepe bi o ba je eni bi itinu olorun iwo paapa le gba olorun leri je wepe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju oluwa lati ma ri igbala olorun je ki a wo Matthew ori kejilelogun Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni ati ri wepe olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wepe die nitori pe awon die wonyi awon ni won so fun olorun wepe ninu ofi ati ola aye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba olorun lo ni won so wipe inu ni bi ni le wa ti won so wipe ohun ko ohun le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun olorun wipe ko so ohun to le sele ko so ohun to le de awon oforiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wepe won ki fi ohun olorun won ki ka si tabi ikilo olorun won ko ye wo igbala ki de nitori wepe akan wa si lesin igbala ki de nitori wepe akan mo oruko olowa igbala ki de nitori pe akan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o n di awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokandini ogota ati ogota nkan wonyi le o so ninu sinagogu bi o ti nko ni ni Capernaum nitori na nigbati opo awon omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Christi o ko awon eniyan ni ijinle eko ihin rere ijinle eko ti ijoba Olorun o duro ninu sinagogu o laaye won o nsi bibeli lawe lawe o sin je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ni ki won ki o ba le ri ijoba Olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa si yin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipa tipa opolopo ninu awon ti o so wi pe ah olugbala na ni eyi eni ti ati reti na ni ti won sato Jesu leyin nipa ti Jesu be si ni so ijo oro ijoba Olorun eko yin rere eko iwa mimo ijile ninu ihin rere nigba ti o be si ni so fun won nigba na ni won be si ni we pe ah ohun ti o le oro ti o le le eyi tani le gbo adope lowo Olorun wi pe awon die wa ti won jolo oto ti won so wi pe bi oro Olorun ti le n sa mi laake bi oro Olorun ti le n gun mi loko bi oro Olorun bi o ti le n we mi ni ona ti o dabi eni wi pe o n ta mi lara sibe sibe mi o ma ro lu Olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo Olorun ju be lo o sese ki oro Olorun ki o tagba igbeyawo mi o sese ki oro Olorun ki o taba ikobirin jo mi o sese ki oro Olorun ki o tagba iwoso mi o sese ki oro Olorun ki o taba awon owo ti mo nse o sese ki oro Olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le n sa mi laake bi o ti le n lu mi bi o ti le dabi eni wi pe ina oro Olorun o n jo mi ninu okan mi sibe sibe mi o ma teramo emi o ma ro lu Olorun lati fun mi lori ofe lati se ife Olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni iru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo ehin re pada seyin won ko se ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo Olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa se aye yi nje ko se ni laanu we pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi Olorun ti o feran julo nje ko se laanu wi pe nigba ti iru eni be ti o wa se aye yi nitori oro ihin rere nitori eko ihin rere nitori eko iwa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko se ba rin mo nigba ti won aso wi pe won pada seyin won ko se ba rin mo kini itumo eyi o je wi pe won pada si sinagogu won tun lo ba awon farisi ati awon sadusi won so wi pe e se gafara fun wa o ati lo ba Jesu tele tele ati koyin sile ati ro wi pe Jesu ni ona igbala awon wonyi ti won ti so wi pe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wi pe atun ti de o nitori wi pe a fe tele Jesu Kristi tele tele sugbon nisisiyi ati ko Jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be si ni sare ijoba orun ti won so wi pe ah awon fe lo si ijoba orun awon fe se ife Olorun sugbon nitori wo pe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisa won tun pada sinu aye nje ki se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wi pe ki a ma gbe igbese aye iwontunwonsi won a tun pada sinu aye nibi ti won ti wa tele tele won tun pada sodo ore abanideshe eni ti won ti ko iwe si tele wi pe mo ti ba Jesu lo nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè kò sí panṣágà mọ́ nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́ mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà wọ́n á tún máa fẹ́ sẹ̀rálẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ọkùnrin yẹn á tún máa sọ pé kí ló dé Jésù tó sọ pé ó ti di ọkọ rẹ Jésù tó sọ pé o fẹ́ bá lọ o tún tẹ̀lé Jésù mọ́ ni ẹni tí ó ti gba Jésù gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a tún máa sọ pé kì í ṣe bẹ́ẹ̀ sáà ṣílẹ̀kùn fún mi jẹ́ ká parí ìjà wa ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé Jésù Kristì mọ́ jẹ́ kí a wo Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ kẹtàdínlógún bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ ọ́ wá ó sì kúnlẹ̀ fún un ó bí í léèrè wípé olùkọ́ ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹkún èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ Jésù Kristì Olúwa wa Jésù Kristì sì fi ọ̀nà hàn ó sọ fún ohun tí ó ní láti ṣe ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ ló ń ti ṣe Jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba ọlọ́run ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí wo ẹsẹ̀ kọkànlélógún nígbà náà ni Jésù sì wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wé fún un pé ohun kan lè ó kù ọ́ kù ohun kan lè ó kù ọ́ kù dúró níbẹ̀ jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà ó lè ṣe ìdènà fún ìjọba ọlọ́run fún ọ ẹlòmíràn a máa sọ wípé ọlọ́run kankan mọ ọkàn mi wípé ohun kan ṣoṣo ló kù bí kìí bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ yìí bí kìí bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì ìyàwó kẹta bí kìí bá ṣe yẹn nìkan ṣoṣo ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí bí kìí bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí mo sì rò wípé aláàánú lọlọ́run kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò nílè dé ìjọba ọ̀run ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe ká gba Jésù gbọ́ ni ká ka bíbélì ni ká já fáfá nínú iṣẹ́ ọlọ́run ni ìkan ṣoṣo ló kù wípé òwò ibi ọjà tí òun wà òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò wípé kò bá ìfẹ́ ọlọ́run mu ṣùgbọ́n ìkan náà ni ẹyọ kan yìí kan ṣoṣo náà mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba ọlọ́run gbọ́ Jésù Kristì fẹ́ràn rẹ̀ ìfẹ́ Jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fún ó ní ohun kan lé ó kù ọ́ kù lọ ta ohunkóhun tí o ní kí o sì fi fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run sì wá gbé àgbélébù rẹ kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn ohun tí Jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ àwọn ọlọ́rọ̀ wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn dípò ọlọ́run wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo wọ́n máa gbẹ́kẹ̀lé owó wọ́n á máa fara ti owó wọn á máa rò wípé bí owó bá wà àlàáfíà wà wọ́n á máa rò pé bí owó bá wà wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí lọ́run tí wọn ò lè ní ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí Símónì ó lè fẹ́ láti ra ẹ̀mí ọlọ́run ó lè fẹ́ láti ra ipò nínú ìjọ ó lè fẹ́ láti ra àga kan nínú ìjọba ọlọ́run pẹ̀lú owó rẹ̀ èyí ni Jésù fi sọ fún wípé ó wà ní ibì kan tí ó jẹ́ bí ẹlẹ́gẹ́ inú ẹgbẹ́ tó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run ẹgbẹ́ àwọn tí ó ń fi owó rọ́pò ọlọ́run ó ní nítorí bẹ́ẹ̀ nǹkan tí ó di òrìṣà sí ọ lọ́kàn sọ́nù kódànù kó fún àwọn tálákà kí o sì wá kí o gbé àgbélébù rẹ kí o máa tọ̀ mí lẹ́yìn ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe ǹjẹ́ ó wọ ìjọba ọlọ́run inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀ Jésù sì wò yí ká ó wí fún àwọn ọmọ ẹ̀hìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lé ọ̀rọ̀ láti wọ ìjọba ọlọ́run má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́run tí Jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba ọlọ́run tí ó ti yí ọ́ ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di ọlọ́run wọn láti wọ ìjọba ọlọ́run ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn ti won ko gbẹkẹle Olorun ti won ko gbẹkẹle Jesu ti won ko gbẹkẹle Christ Messiah ti o ku fun lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba Olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbẹkẹle obi won ti o ro wi pe mi ba gba Olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo sin pe so gbogbo fun mi mo sin fe ma te won Olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba Olorun ohun ti o so ni pe yo ti soro to fun awon ti o gbẹkẹle eniyan awon ti o gbẹkẹle eleran ara awon ti o fi eleran ase apa ati igbẹkẹle won yo ti soro to fun won lati wo ijoba Olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro wi pe ipo won ninu aye ipo won ninu ijo wi pe awon fe fi ipo won dipo Olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba Olorun eyi ni awon nkan ti Jesu Christ ti o so fun aloni eyi ni nkan ti o nfe ki o ye wa wi pe bi a ba fe ni Olorun bi a ba fe je ti Olorun a ko gbodo gba ohun kohun laye lati di wa lowo a ko gbodo gba eni keni laye lati di wa lowo itoto ni Olorun fe gba
1: aditi agboro odi afo ohun e je gbadura gba Olorun gbo ohun ohun ta so fun lale yi to ntenu re jade l'Olorun ma se iwosan yo wa oniruru iwosan a sele seke seke la oja ajaga adidija igboku adominira ipenija ki penija wahala ki wahala to le ni iwo sa ma reti lale yi agbara Olorun a so dominira ominira ologo ominira ologo nipase Kristi Jesu wa nbi pelu wa Jesu wa ni pelu wa so foluwa o ni oruko Jesu lagbadua ami to rinle a fe gbadua fun olusuaguta gbatero isoji ita gbangba ipe niro leyi ifamiroyo to gaju so fun ami fun yen na ami ororo ti o lodi won ami ororo latodi orun wa Olorun a da lu won eje gbadua fun won eje so fun Oluwa o Olorun a fun iranse re loko Olorun a fun olusaguto wa agba loko si awon ti o je agbateru isoji ita gbangba yi oko si ore ofe si bi won se nla enu won lati kede oro Olorun emi okuku a fi bi sile ni gbogbo ibi ti emi okuku wa won a ferege ipenija bi ya oke a si gbadura o oniruru ise iyanu lale yi Olorun a fi idi oro re mule bo se fi oro awon apostle re mule ni josi

Ní orúkọ Jésù lágbàdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ní ìkẹyìn ọjọ́. Ọlọ́run sọ pé ní ìpẹ̀yìn ọjọ́ èmi ó tú ẹ̀mí mi jáde sórí ènìyàn gbogbo. Ọlọ́run sì sọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ṣẹlẹ̀. Nígbà yẹn, iye àwọn tó bá képe orúkọ Olúwa la ó gbàlà. Ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ ìyípadà ọkàn ayé nípa ìlérí yẹn. Ẹ jẹ́ di Ọlọ́run, ká di ọ̀rọ̀ Ọlọ́run yìí mú, ká wá béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run bí ayé wò ní ọ̀nà àrà ọ̀tọ̀, ké ìrere Kristi kó ṣí sílẹ̀, pé ìsọjí á bẹ́ sílẹ̀. Ọlọ́run á rìn lọ́nà àgbàyanu níbi gbogbo ní gbogbo àgbáńlá ayé, pé Jésù ọba ògo á wọlé wá síbi gbogbo. Ẹ jẹ́ alánú ká gbàdúrà.

Ni orúkọ Jésù la gbàdúrà. Ẹ jẹ́ gbàdúrà fún ra wa tá wa ń bí lálẹ́ yìí. Olúwa, ìlọ́nà ìyanu níbi ìpàdé yìí lónìí. Pé bí ìránṣẹ́ Ọlọ́run ṣe ń ṣe iṣẹ́ ìránṣẹ́ sí wa lónìí, ọ̀rọ̀ ẹnu wọn á jáde pẹ̀lú orí ọ̀fẹ́ tó pọ̀ láti kàn níbi tó wà, láti kàn mí níbi tí mo wà. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀.

É que aleluia! Nǹkan ò bá dùn ọ́ lẹ́nu, mo ní ẹ kí aleluya! Alẹ́ yìí jẹ́ àṣálẹ́ ọjọ́ mìíràn, àṣálẹ́ tó ga, àṣálẹ́ agbára ńlá, agbára ìrètí tó ga, agbára tọlọ́run yóò gbé wa kúrò ní ìpele tá a wà sí ìpele tó yẹ ká wà. Nítorí náà, mo fẹ́ kó ní ìgbàgbọ́ ní Ọlọ́run pé ohun gbogbo tó ń retí níbí lálẹ́ yìí, Ọlọ́run á ṣe é fún ọ. Nǹkan tọ́lọ́run ní létò fún ọ, wàá gbà, wàá dẹ̀ gba iṣẹ́ ìyanu ẹ. Èyí ni ọjọ́ kẹta ìsọjí kárí ayé yìí. A ó sì parí ohun gbogbo lọ́la. Ọ̀la ni ọjọ́ tó gbẹ̀yìn inú ìsọ̀rí ìta gbangba yìí. Lọ́la a ó ní ipa kan láàárọ̀ ní ààfin Ọ̀sídẹ́mà. Ẹ̀yin mi ò lẹ mọ́ bẹ̀. Nítorí náà, gbogbo ọ̀nà ẹ dùn láti dé ààfin ọba yìí láago 2:30 láàárọ̀ láti wà ńbẹ̀ ní sẹpẹ́. Ní gbogbo àgbáńlá ayé tí a ní àsopọ̀ pẹ̀lú wa, ẹ má pàdánù àárọ̀ ọ̀la o. Àárọ̀ ọ̀la àárọ̀ ìlérí ni rántí pé ní ọjọ́ Ẹtì, Olúwa bùkún fún wa lọ́nà àgbàyanu tọ́lá ájú ti ọjọ́ Ẹtì lọ. Lórúkọ Jésù, nírọ̀lẹ́ ọ̀la. Gbogbo yẹ sọ pé ìrọ̀lẹ́ ọ̀la. Má pàdánù ìrọ̀lẹ́ ọjọ́ tó gbẹ̀yìn ìsọjí. Ìrọ̀lẹ́ tó gbẹ̀yìn ájú ti ọjọ́ àkọ́kọ́, ọjọ́ kejì, ọjọ́ kẹta. Gbogbo ẹ̀ ọjọ́ tó gbẹ̀yìn ló máa jẹ́ ọjọ́ tó ga jù. Tó o bá gbà mí gbọ́, sọ pé àmì tó rinlẹ̀ lálẹ́ yìí. Ẹ jẹ́ rán wa létí. Ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ, ìdàpọ̀ àkànṣe yóò wà pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ṣe ìpinnu fún Jésù nínú ìpàdé yìí, nínú ètò yìí. Bẹ̀rẹ̀ látọjọ́ kínní títí di ìrọ̀lẹ́ yìí, títí dalẹ́ yìí. Ọjọ́ mẹ́jọ lọ́jọ́ ìsinmi láago 3 ọ̀sán. Ìyẹn nílẹ̀ ìsọjí lọ́hùn-ún, àwọn tó wà lótùpó wọ́n á ní ètò fún gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìpinnu ní ibi 12 ó ti ṣe. Ibi àkọ́kọ́ nínú ìjọ Deeper Life nínú ọ̀nà St. Anne's Secondary School ní GRA, kò jìnnà síbi tó ti ń ṣe ìsọjí yìí, ní tó jẹ́ olú ìyá ìjọ ní òtùpó láago 3 ọ̀sán. Ibì kejì àpín ìsọ̀nà méjì ni. Ibì kejì ó máa wáyé ìyẹn nílẹ̀ ìsọjí lọ́hùn-ún ní Norcross Methodist Church, Methodist Norcross Cathedral tó wà ní Federal Highway. Ẹ̀yin tẹ́ fàyè fún Jésù nínú ìpàdé yìí, ìyẹn nílẹ̀ ìsọjí lọ́hùn-ún, ni a ó ní ìpàdé pẹ̀lú níbi 2 ọ̀tọ̀ọ̀tọ̀ láago 3 ọ̀sán lọ́jọ́ 8. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn láti fi fún àwọn èèyàn lónìí látọ̀dọ̀ bàbá wa ní Olúwa fún àwọn tó wá fún ìpàdé yẹn lónìí. Oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù lọ́jọ́ 8. Màá tún fi ìyẹn àwọn adarí wa ló sọ bẹ́ẹ̀ náà láti ọ̀dọ̀ bàbá wa ní Olúwa. Àwọn nǹkan míì, ẹ̀bùn míì àti fún àwọn tó máa wà níbi ìpàdé yẹn, Ọlọ́run á mú ọ débẹ̀. Tó bá fẹ́ pàtẹ́wọ́ pàtẹ́wọ́ kí n gbọ́. Tí wàá bá wà ńbẹ̀, sọ pé màá wà ńbẹ̀, sọ kí n gbọ́. Tó o bá máa wà ńbẹ̀, sọ pé bẹ́ẹ̀ ni màá wà ńbẹ̀. Ìyẹn ni fún àwọn tó ṣe ìpinnu fún Kristi.
iwo funra re wa wa nbe ma ri oju yin olorun si buku fun yin ani opolopo awon eyan pataki gbogbo ile se pataki o ani awon opolopo awon ikan gbajumo laarin wa sugbon tori akoko gbogbo ipata la o ko fe ko koko kina pe ni oruko oluwa aki gbogbo yi ka bo loruko jesu tori mo ni opolopo oruko nihin sugbon akoko ni to fun mi lati ma daruko ni kokan sugbon nu apero awon adari lola ko lorun ko ran wa lowo a o pe won leyo kokan awon ti o ba wa nbe lojukoju pelu wa

Amém. A fẹ́ gbóòórì láti àwọn orílẹ̀-èdè báyìí. A fẹ́ gbóòórì láti orílẹ̀-èdè, ìpínlẹ̀ àti region gbogbo àgbáńlá ayé báyìí.

Es que aleluya. Es que aleluya. Ọlọ́run a sọ di mímọ́ lálẹ́ yìí. A ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ná, ṣùgbọ́n a kàn mú díẹ̀ ńbẹ̀ nísìnyí. Ṣùgbọ́n nǹkan tá a ó ṣe ni pé a ó fi àyè sílẹ̀ fún ọba wa, ọba ilẹ̀ yẹn. Wọ́n ní ẹ̀rí láti jẹ́ ọba ilẹ̀ náà láti ìgbà tí bàbá wa ní Olúwa ti dé. Àwọn ni wọ́n fẹ́ wá jẹ́rìí fún wa. Nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yóò lè pè ọ níjà láti mọ ohun tí Ọlọ́run ṣe, bọ́lọ́run ṣe sọ wọ́n jí tó bùkún fún wọn láti ìgbà tí bàbá wa ní Olúwa ti wọ̀lú òtùpó. Nítorí náà, ọba alayé ilẹ̀ ò ṣídọmà, ẹ káàbọ̀ sà, kábíyèsí o.

É que aleluia! É que aleluia! Mo n ṣe agbẹnusọ fun gbogbo ilẹ̀ Ìdòmà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ náà fún bàbá wa ní Olúwa tí wọ́n wá sí òtúpo àti ilẹ̀ Ìdòmà. Kọ́lọ́run bùkún bàbá wa ní Olúwa o. Kọ́lọ́run sì bùkún màmá wa. Wọ́n fẹ́ràn yín o. A nífẹ̀ẹ́ yín pé ẹ jẹ́ bàbá àti ìyá fún wa. Ọlọ́run àwọn àpẹyìn náà tẹ́ ẹ jẹ́ wa fún wa o. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run tẹ́ wa ń bí Ọlọ́run àbùkẹ́yìn náà o. Ẹ jọ ẹ jẹ́ àjòkó. Ẹ kí aleluya o. Èmi ò mọ o. Bóyá kí n jẹ́rìí léde Gẹ̀ẹ́sì tàbí léde Ìdòmà. Ẹ kí aleluya o. Èdè Ìdòmà náà fi jẹ́rìí yẹn kó lè yé dénúdénú. Ṣó dáa bẹ́ẹ̀? Ẹ ṣe àmì tó rinlẹ̀ kí n gbọ́ yín.

Ẹ kí alleluia. Mo fẹ́ kàn ṣe gbogbo ẹ̀ kí àkójọpọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ni pé ọmọ bàbá wa ní Olúwa ni wọ́n. Ìgbé ayé bàbá wa ní Olúwa. Ó ti ní ipá nú ayé wọn púpọ̀ púpọ̀. Débi wípé bọ́ ṣe gorí àpèrè. Gbogbo ìbọ̀rìṣà tó wà láàfin yẹn kan tó débẹ̀. Kò sí bọ̀rìṣà ńbẹ̀ mọ́. Kò sí èrè òrìṣà láàfin wọn mọ́. Àní bó ti ẹ̀jẹ́ wípé ẹ̀jẹ́ àjòkó. Gbogbo ìbọ̀rìṣà tí wọ́n rì mọ́lẹ̀ láàfin wọ́n ti fa gbogbo ẹ̀ tu. Wọ́n wá ti wá fi ìjọ sí ààfin wọn tá a pè ní Chapel of Grace and Holiness. Wọ́n ti wá pinnu lọ́kàn wọn láti rìn lọ́nà yìí. Tí bàbá wa ní Olúwa ti kọ́ wọn. Èyí ni gbogbo nǹkan sì yóò sì jẹ́ àtẹnumọ́ wọn. Láti ìgbà tí bàbá wa ní Olúwa ti wọ̀lú. Ńṣe ló dàbí ẹni wípé ọkàn wọn ti ṣí lọ sọ́run. Ọba yìí ọkàn ẹ ti wà lọ́run. Nítorí náà ńṣe ni wọ́n dámú so. Wọ́n ó jẹ́ àlá tó jinlẹ̀ nú ayé wọn yàtọ̀ sí àlá láti dọ́run tó ńlá. Àlá tó ga jù nú ayé wọn òun ni nǹkan tó ṣẹlẹ̀ báyìí nílẹ̀ Ìdòmà. Ìsọjí tó ṣẹlẹ̀ ní òtùpó. A gbàdúrà pé kí Ọlọ́run kó dì wọ́n mú. Fún gbogbo wa ẹ jẹ́ kí a di Bíbélì mú ṣinṣin kí ohunkóhun kó má jẹ àgbà kúrò lọ́wọ́ rẹ o. Wọ́n wá ṣàsọkágbá pé ó sọ fáwọn tí ń tẹnu mọ́ tẹ́lẹ̀ pé ó sọ fún wọn kí wọ́n rọ̀ wọ́n lóyè kán má jẹ ọba ní ilẹ̀ Ìdòmà. Wọ́n ó tẹ́ wọn lọ́rùn pé kí wọ́n pàdánù ipò ọba ju pé kí wọ́n pàdánù ọ̀run tàbí kán sọ Bíbélì nù lọ. Ọlọ́run á pa wọ́n mọ́. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ẹ̀rí tààràtà láti ilẹ̀ ìsọjí ẹ̀rí ẹyọ kan. Àwa tá a wà lórí afẹ́fẹ́ ẹ gbáradì lónìí lásìkò ẹ̀rí tí bàbá wa ní Olúwa bá ti gbàdúrà tán. Ẹ gbáradì láti gbọ́ ẹ̀rí látòrí afẹ́fẹ́. Ẹ jẹ́ á gbọ́ ẹ̀rí ẹyọ kan. Ẹ̀rí ẹyọ kan ní kẹ́ ẹ fún wa la lè ráyè gbọ́. Ẹ kí alleluia. Orúkọ wọn ni arábìnrin Mary ṣe láti Ijeni Òbí ní ìsọ̀rọ̀ ẹ̀kọ́ tápà. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run wọn ti nígbàlà. Ẹ̀rí wọn lọ báyìí. Torí àkókò wa wọn kàn ṣe àkójọpọ̀ ẹ̀rí náà ni. Ní ọdún méje sẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní ìrora tó bẹ̀rẹ̀ nú ọkàn wọn. Ìrora yìí ó sì káàkiri gbogbo ara wọn. Lójijì
won be si ni imolara pe ara won wuwo bi eni wi pe won gberu ka won bi okuta won o le fi eya ara won kan se nkan mi mo nkan kan rara aiso yi re won mole de gogongo iku won kan sun bi oku eyan ohun ton so fun yin loni gbogbo awon adarin joni won ni won wa nbi won si mo nipa e gbogbo won lo ngbadura fun mi lati odun keje odun titi odun marun seyin isoji isagbangba be ni odun 2021 ni osu kefa odun 2021 leyin ise iranse baba wa nu oluwa won gba irada won tele e wo bo se nbere won o le bere lati mu nkan nle tele won o le nawo soke bo se nawo soke yen bayi won o le mira tele won o le yi orun seyin sugbon bayi gbogbo nkan to le se tele won tin se ni rorun won ti won o le to dada tele sugbon bayi o won ti jake ni osu karun odun yi o da be ni pe okan won wuwo won o le sun lale ninu iso to gbe ilabuja won deku ni church be babe lo olusagbuto wa so fun yin nigbati won de ile isoji ni ojo eti won gba iwosan won bayi gbogbo nkan wuwo lara won o ti fuye tele omo won lo ma nfe gbero won lati rin sugbon funra won na rin bo se debi won rin kaakiri gbogbo ile isoji itagbangba ifunra won bayi ki gbogbo ogo ko pada sodo olorun won fi ope fun olorun olodumare alagbara nla won si mo ri baba wa nu oluwa baba ese o emi gigun ati ilere o dorun lorukeyin loruko jesu ami eja gbo latodo dokita kini ipo yen kan ki lo se won je agbo nipa e lede dokita won je ri nipa ilera nu okan won o je arun to je pe mo ni se pelu okan o si ti bere fun ojo pipe won ti lo si awon ile iwosan bakan na won ti gba ogun sugbon kini yo lo ohun to nse won yi lo di pe won ni irora ninu okan sugbon nu iso itagbangba yi won gba iwosan won gbogbo aini alaafia lokan o ti lo kila npe nkan to se won yen kilo won be lowo ojo pe kilo se obirin yen kini nkan to se obirin yen kilo obirin yen rigba e so pe ise iyanu awon akorin lati ile isoji tarata la o tetisi bayi

fojú rí i gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn èèyàn tó lè rí ṣùgbọ́n wọ́n ń ṣàkóso ayé rẹ ó ní o ò ní jẹ́ ẹrú ìránṣẹ́ tàbí ẹrú sí ìṣọ̀tẹ̀mọ́ ṣùgbọ́n wàá di ẹrú òdodo wẹsẹ̀ ìkejìlélógún 22 ṣùgbọ́n ní ìsinsìnyí tí a sọ yín di òmìnira kó nu ẹ̀ṣẹ̀ ọlọ́run yóò sọ ọ́ dòmìnira o ò lè ṣe yẹn fúnra rẹ èèyàn kò lè ṣe fún ọ ṣùgbọ́n òun yóò sọ di òmìnira kó nu ẹ̀ṣẹ̀ tí ẹ̀yìn sì di ẹrú ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ẹ̀yìn ní èso yín sí ìwà mímọ́ ẹ ó sì so mo ní wàá sì so ìgbé ayé rẹ yóò so èso nílé ìwé rẹ wàá sì so nínú iṣẹ́ tó yàn láàyò wàá sì so nínú ẹbí rẹ wàá sì so irú èso wo èso sí ìwà mímọ́ ó túmọ̀ sí pé èso tí ìwà mímọ́ mú jáde nínú ayé rẹ èso tí ìjólóòótọ́ tó ń sọ sínú ayé rẹ ohun táwọn èèyàn ṣe ń gbà wọ́n bá sì so tí wọ́n fẹ́ sì so wọ́n á gba ìwé ẹ̀rí wọ́n á lọ sẹ́yìn aṣọ ìtàgé wọ́n á so ń búburú ìyẹn kìí ṣe èso ń búburú ṣùgbọ́n èso ìjólóòótọ́ ó jẹ́ èso ṣíṣe ohun tó tọ́ tó ní a fẹ́ kó o ṣiṣẹ́ kó o kàwé kó o kẹ́kọ̀ọ́ kó o ṣe làálàá o sì wá dojúkọ ìyẹn ìlépa rẹ èso yẹn nígbà tó o bá ṣe ń tó tọ́ lákòókò tó tọ́ lọ́nà tí ó tọ́ àti níbi tó tọ́ o ní èso ìlépa ọkàn rẹ tí olúwa ń sọ nípa rẹ ó ní èso ìwà mímọ́ àti o èso làálàá làálàá ọwọ́ rẹ kìí ṣe pé ò kàn ń sọ̀rọ̀ tí sọ̀rọ̀ àsọjù ń sọ ní di òtòsì tó o bá jẹ́ ọ̀lẹ tó o kàn ń sọ̀rọ̀ tó o ṣiṣẹ́ ó rí pé kò ṣe é so ńbẹ̀ ṣùgbọ́n nígbà tó o bá ń ṣe làálàá tó o fi ìjólóòótọ́ ṣe làálàá ìyẹn jẹ́ èso ìwà mímọ́ ó jẹ́ èso ìjólóòótọ́ a rí pé ìjólóòótọ́ ó ń dúró gẹ́gẹ́ bíi hí ńlá afẹ́fẹ́ lè fẹ́ ìjólóòótọ́ dúró gbẹ̀yìn gẹ́gẹ́ bí hainla ó fi ìjólóòótọ́ rẹ gẹ́gẹ́ bí hí tó dúró ó dúró síbẹ̀ yẹn nígbà tó o bá ní ìjólóòótọ́ ohun gbogbo tó ń ṣe ohun gbogbo tó ń sọ ibikíbi tó o bá lọ ó ń jẹ jáde láti inú ìjólóòótọ́ eléyìí ni èso tó ń so wàá so èso lílọ kí leléyìí túmọ̀ sí o lọ ní ipa ọ̀nà rẹ o fẹ́ di ọjà wà á wá ọ̀nà láti débẹ̀ mo fẹ́ dé ibi iṣẹ́ mo á wá ọ̀nà rẹ láti débẹ̀ wà á wá ọ̀nà láti dé ibi tó fẹ́ dé láti ṣe tó tọ́ òtítọ́ tó yẹ kó o ní ohun èlò tó yẹ kó o ní gbogbo ohun èlò tí ó ràn ọ́ lọ́wọ́ láti ṣiṣẹ́ tó fi ìjólóòótọ́ hàn tí ó mú kí o mú ìlépa rẹ ṣẹ wàá wá gbogbo ọ̀nà wàá wá débẹ̀ ṣùgbọ́n tó o bá wí pé kìnìún wà lójú ọ̀nà àwọn ìpèníjà wà lójú ọ̀nà wọ́n sọ fún mi pé sókẹrẹ gbà kẹrin ọkọ̀ wà ńbẹ̀ yẹn tó o wàá wá ọ̀nà rẹ láti dé ibi tó yẹ kó o dé báwo wàá sì lè so èso ìdárayá wàá sì ìdárayá ọkàn rẹ wàá sì ìdárayá ìmọ̀ rẹ ohun gbogbo tó ti kọ́ wàá kó gbogbo ẹ̀ jọ wàá wá jẹ́ kó so èso ohun tó fẹ́ ṣe eléyìí ni kìrìsìtẹ́nì tòótọ́ ẹni tó ń fi ìgbàgbọ́ ṣíṣe tó ń fi àforítì sójú ṣe tó ń fi ìwàsí tó dára sójú ṣe gbogbo ibi tó o bá lọ òun ṣèso ó jẹ́ èso fífúrú.

0: gbìn tó o bá fúrúgbìn báwo wàá ṣe kórè ọmọ pé o ní láti fúrúgbìn débi pé wàá lè kórè wàá fúrúgbìn sí ilẹ̀ wàá fúrúgbìn sínú ayé àwọn èèyàn wàá ṣe ohun tó dára wàá sì wà sí tó dára ìyẹn ni ó mú kí o ní èso wàá sì so mo ní wàá so èso béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní láti ṣe ìwádìí wọ́n ń fi ọ̀pọ̀lọpọ̀ wákàtí ṣe ìwádìí nínú iṣẹ́ tí wọ́n ń ṣe béèrè lọ́wọ́ àwọn olùkọ́ wọ́n ń fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú iṣẹ́ tí wọ́n ń kọ́ ni tó o bá fúrúgbìn àkókò tó o fúrúgbìn ìṣúra tó o fúrúgbìn ohun tó o ní báwo ló ṣe fẹ́ so èso òun so èso ìjólóòtọ́ ibikíbi tó o bá lọ ojólóòtọ́ o jẹ́ aláìjólóòtọ́ o jẹ́ alágàbàgebè o jẹ́ atanijẹ o fúrúgbìn irúgbìn rẹ o sì ṣiṣẹ́ rẹ nínú ìjólóòtọ́ gbogbo wípé nítorí pé odòmíra kò ní ẹ̀ṣẹ̀ báyìí ó wá mú kó o so èso sí ìwà mímọ́ àti láti inú ìwà mímọ́ àti òpin rẹ̀ iyì àìnípẹ̀kan sí àmì ńlá fún ìbùkún rẹ wo kókó kejì bí a ṣe ní òmìnira ìsinsìnyí nínú ìjólóòtọ́ a sì ní òmìnira àrọ̀tọ̀ nípasẹ̀ àgbàyanu ìjólóòtọ́ pẹ̀lú ìyara ẹni sọ́tọ̀ ẹ wo pétérù kínní orí kejì a ó kà á ní ẹsẹ̀ ìkẹsàn-án bó ṣe ń wá sọ́dọ̀ kristi ò ń di ẹni tí ò wọ́pọ̀ ẹni àrọ̀tọ̀ ó lè dàbí àwọn èèyàn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí ó lè wà láàrin àwọn èèyàn tí wọ́n ń ṣe tí wọ́n ṣe kó o mu tí wọ́n mu kó o sì jẹ kó o ṣe àwàdà tí wọ́n ń ṣe wàá di ẹni tó yàtọ̀ wàá di ẹni àrọ̀tọ̀ ó ní bí ẹnikẹ́ni bá wà náà kristi ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti ré kọjá lọ kí èsì ohun gbogbo wọn di titun pétérù kínní orí kejì ẹsẹ̀ ìkẹsàn 2:9 ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn ọlọ́run ti yàn ọ́ sọ pé a ti yàn mí ó ti yàn ọ́ kó o lè di ẹni àkànṣe àdúrà mi ni pé bí ọlọ́run ṣe yàn ọ́ láti jẹ́ ẹni àkànṣe ò ní fà sẹ́yìn wàá jọ̀wọ́ ohun gbogbo wàá jọ̀wọ́ ohun gbogbo ó ní ẹ̀yin ni ìran tí a yàn olúàlùfáà ó ṣe àmì sí yẹn olúàlùfáà olúàlùfáà wàá di ẹni ńlá dídi ẹni ńlá ó ń lọ pẹ̀lú dídi ẹni tí a gbéga ẹni gíga yóò wá sínú ayé rẹ lórúkọ jésù yóò gbé ọga dípò kó o máa wulẹ̀ kó o máa wulẹ̀ sí ṣeéṣe lílọ síbi tí à ń wò wà a máa ń wulẹ̀ a máa ń wulẹ̀ ó sì ṣeéṣe lílọ sílẹ̀ wà tó o bá ń wo ẹ̀yìn sí ṣeéṣe lílọ sí ibi tó ń wò wà ṣùgbọ́n o gbójú sókè ṣé o lè gbójú sókè wàá lọ sókè wàá gòkè gbogbo ìbùkún tó wà lókè bó o ṣe ń wòkè a ó rọ̀jò rẹ̀ sínú ayé rẹ lórúkọ jésù ó wípé àwa o ajé olúàlùfáà báyìí nígbà tó bá jẹ́ ẹni ọlọ́lá ọ̀nà tó ń gbà gbé ara rẹ̀ wà àwọn èèyàn kan wà ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n ń ṣe ọlọ́lá wọ́n jẹ́ ẹni tó run ni wọ́n ń ṣe nǹkan tó ń pa wọ́n run ó tiẹ̀ lè wà ní ẹgbẹ́ kan náà ní ilé ìwé kan náà ní ilé ìwé gíga kan náà kó o yẹ ẹjọ́ máa tajà níbì kan náà kẹ́ ẹ máa gbé ní òpópónà kan náà bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe nǹkan tó ń pa wọ́n run ṣùgbọ́n ìwọ mọ̀ ojú olúàlùfáà. fa ise re o je ti olu iwa si re je ti olola awon igbese re je ti olola koda iwo so re o ni wo so bi eni to sagbe alaini o ni wo so gege bi awon to nse owo nabi o ni wo so gege bi awon to nda luru enikan lo awon eyan ya ku lona ewu eni to hu wa ipa sugbon iwa ise irisi re o dabi eni to hu wa ipa iri re ifarahan re iwo so re bayi o mo pe iwo oji olu alufa orilede mimo orilede mimo eyan to eyan niyi pe iwa je mimo bakan na oje eniyan oto so pe eniyan oto to ba da tan bi to si n tele oluwa nigba ta won eyan ba ri o ki ri duro re ati ipo to gba duro ati bo se ri ati be won se ri irisi re oro enu re ati awon isesi re wa mo pe eni aro oto ni eleyi ki eyin ki o le fi ola nla eni ti o pe yin jade kuro nu okunkun sinu imole iyanu re ha o ti wa ni imole bayi emi wa ninu imole so fun ara re emi wa ninu imole je ki imole re ko tan rokoso ni waju eniyan ki won le ma ri ise rere re ki won si ma yin baba re ti nbe lorun logo wo titu ori keji ese ikerin la titu ori keji ese ikerin la eni ti o fi ara re fun wa lati mu ko je eni aro oto lati mu ko je eni akanse lati mu ko je ni pataki lati mu ko je ni temi lati je ni ko je ni ti ko wopo lati mu ko je ni akanse o fi ara re fo pelu ete kan ko fi ara re fo ko wa tesi waju ati ji oporo ko fi ara re fo ko si je alagabagebe be pe gbogbo to je jade lati kafari fo niyan be pe gbogbo ti o ri nipasẹ iku kristi niyan o ti so iku kristi di yepere o fi ara re fo ki ohun ki o le ra wa pada ko nu gbogbo ese gbogbo ki o si le we awon eyan kan mo fun ara re fun ini ara re kristi o n wo abayori kafari to so wa di eni aro oto to so wa di eni ti ko wopo to so wa di eni akanse eni aro oto to so wa di eni temi o n wa abayori yen o wa wi pe mo gba pe wi pe mo gbagbo na kristi mo jowo aye mi fun kristi won to se o we wa mo fun ara re eni aro oto onitara ise rere olorun yo mu ko je eni aro oto nigba to ba mu ko je eni aro oto wa je ti re gege bi olodun ni debi pe gbogbo agbara okunkun nu aye yi won o ni lagbara lati fowo kan oro wi pe o fi ami sara re pe ko dabi awon eyan to ku ohun ko to wu sele layika re nu aye pelu oju re nikan ni wa fi mo ri ere awon eniyan buburu egberun yo subu legbe re ati egbarun ni hakeji ki yo sun mo odo re. láìpọ̀gbá yóò gbọ́ lálẹ́ yìí. Àrùn yẹn kò ní súnmọ́ ọmọ lórúkọ Jésù, ṣùgbọ́n ó mú kó jẹ́ ẹni àrọ̀tọ̀, ó mú kó jẹ́ ẹni tí ò wọ́pọ̀, ó mú kó jẹ́ ẹni àkànṣe, ó mú kó jẹ́ ẹni àgbáyanu, ó mú kó jẹ́ ẹni tó dá yàtọ̀. Tó o bá jí olùṣọ́ àgùntàn, wà á mú olùṣọ́ àgùntàn tó jẹ́ ẹni àrọ̀tọ̀. Tó o bá jí ọmọ iléèwé, wà á jí ọmọ iléèwé tó jẹ́ ẹni àrọ̀tọ̀. Tó o bá jẹ́ ẹni tó ń tajà lọ́jà, wà á jẹ́ olùtajà tó jẹ́ ẹni àrọ̀tọ̀. Àwọn ẹlòmíràn lè lọ kí wọ́n máa ṣe oògùn, kí wọ́n máa ṣe ohun búburú, kí wọ́n máa ṣe ìbọ̀rìṣà, kí wọ́n ṣe ìrúbọ sí àwọn òrìṣà Ọlọ́run níbìkan. Bí wọ́n wá ní báwo ń pa tìrẹ mú owó wá fún ìrúbọ oníbẹ̀ẹ̀kọ́, èmi jẹ́ ẹni àrọ̀tọ̀. Ẹnìkan ń bẹ̀ yẹn, èmi jẹ́ ẹni àrọ̀tọ̀. Ọlọ́run yóò sàmì sí ẹ̀dá ẹni àrọ̀tọ̀ rẹ. Kò sí ọwọ́ búburú kan tí ó kàn ọ́. Àṣeyọrí yóò wá sọ́dọ̀ rẹ. Sísàṣeyọrí yóò wá sọ́dọ̀ rẹ bó o ṣe ń jọ̀wọ́ ara rẹ pátápátá fún Olúwa. Ẹni àrọ̀tọ̀ àti ẹni tí kò wọ́pọ̀, wà á ya ara rẹ sọ́tọ̀ fún Olúwa. O ò ní bìkítà táwọn ẹlòmíràn ṣe, tàbí àwọn ẹlòmíràn lè ṣe, èmi ò lè ṣe, èmi ò gbọ́dọ̀ ṣe. Wo ìkẹta, kókó kẹta, òmìnira títí láí. Kí ẹnìkan ṣe àmì òmìnira tó o ní ní àkókò GCK yìí, yóò jẹ́ èyí tí ó wà títí láí. Òmìnira kò nú ẹ̀sẹ̀ yóò wà títí láí. Òmìnira kò nú àìsàn yóò wà títí láí. Òmìnira kò lọ́wọ́ ìdojúkọ sàtánì àti ìpọ́nilójú sàtánì, yóò jẹ́ èyí tí ó wà títí láí lórúkọ Jésù. Òmìnira títí láí nípasẹ̀ ìsèso tó dúró ṣinṣin, wà á sèso lójoojúmọ́ ní gbogbo ìgbà. Ohunkóhun tó bá dáwọ́ rẹ lé yóò ṣe. Ohunkóhun tó bá tà yóò tẹ̀síwájú. Gbogbo ìdánwò tó bá jókòó ṣe, wà á ṣàṣeyọrí. Gbogbo rere tó bá pèrò fún, tó béèrè, a ó fi fún ọ. Tó o bá ti ṣègbéyàwó, má ṣe wàyíká, ìwọ ṣàgbọ́wọ́ rẹ sókè. Tó o bá ti ṣègbéyàwó rẹ sókè, wà á ní ìgbéyàwó ní ìbùkún Olúwa. Ìgbéyàwó rẹ jẹ́ èyí tí ó ṣèso lórúkọ Jésù. Tó o bá ti ṣègbéyàwó, gbọ́wọ́ rẹ sókè. Àwọn èèyàn ò ní máa wù ọ́, wọn ò mọ̀ pé o ti ṣègbéyàwó, o sì ti ṣègbéyàwó. Mo fẹ́ràn ọkùnrin yẹn o, mo sì fẹ́ràn ọkùnrin yẹn, o ti ṣègbéyàwó. Mo fẹ́ràn obìnrin yẹn, má ṣe wù ú, o ti ṣègbéyàwó. Tó o bá ti ṣègbéyàwó, gbọ́wọ́ sókè. Mo gbọ́wọ́ mi sókè. Ìgbéyàwó rẹ yóò ṣèso. Àwọn ọmọ tí wà á bí yóò wà lórúkọ Jésù. Okòwò ẹbí rẹ yóò ṣèso. Wà á lọ láti inú ayọ̀ sínú ayọ̀, láti inú ìpèsè sínú ìpèsè. Gbogbo ìjákulẹ̀ àtẹ̀yìnwá nínú ẹbí rẹ, wọ́n ti ré kọjá lọ lórúkọ Jésù. Òmìnira títí láí nípasẹ̀ ìdúró ṣinṣin, ìsèso tó dúró ṣinṣin láìsí ìdibàjẹ́. Kò sóhunkóhun tí ó wàá fi yẹ̀pẹ̀ sínú ìrẹsì rẹ. Kò sẹ́ni tí ó pàkúta tàbí tí ó pète ibi sínú ẹbí rẹ. Kò sẹ́ni tí ó gbin àìsàn sínú àgọ́ ara rẹ. Kò sí ohun tí ó sọ dẹni ìdibàjẹ́ mọ́ ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ lórí oore ọ̀fẹ́ lórí ayé rẹ. Kọ́rìntì kejì orí kẹsàn-án aoka lati ese ikejo Corinth KSG orikesan 98 olorun si le se o le sinu aye re o le gba ola o le wo osan o le donide o le se ileri otun ko se ominira otun omira to wa titi lai ominira ara oto omira to duro sinsin yo wa sinu aye re lale iloruko Jesu olorun si le se ki gbogbo ore ofe ma bi si fun yin o ni salai ni ore ofe nitori pe o le mo ki gbogbo ore ofe ma bi si fun o ki eyin ki o ni ki eni ki o ni ko si iyanu aye re mo ko si aininu aye re mo ko si ifisofo ninu aye re mo nigba gbogbo wa ma ni ani to ohun gbogbo bo se nje wa aye re foluwa to si die ni aroto to ntele eni ti ko wopo to ntele eni akanse to ntele eni aroto to ntele eni akanse to ntele Kristi to ni ani to ohun gbogbo ninu ohun gbogbo ninu ohun gbogbo mo fe ko ko ese yi sile fun ojo die lati akoko ilo ma si beli re si ko ka nigba to ba ka gba mora gba gbo jewo re ko bere fun ko gba mora pe eleyi o temi ni ki o le ma po si ni ise rere gbogbo wa ma po si ni ise rere gbogbo ni oruko Jesu ibuko Oluwa yo tesiwaju lopolopo nu aye re mo n bomo mi soro nbe yen omokunrin mo n bomo birin mi soro nbe yen omi je re anu kuro irora re amu kuro je ki GCK ko tesiwaju ninu gbagan ninu aye re ninu okan re lojojumo ominira lojojumo isegun lojojumo ore ofe lojojumo ilera pipe lojojumo ipese lopolopo fun aye re lojojumo ati bere irin ajo loni irin ajo yi yo pari ngbo si ni orun mo di ona si orun apadi ni kare ko si okan nu awon eyan wa to wa nbi ti o lo so wa apadi ohun to yan fara re ohun to fara re ji fun oye pada okan re nipa iya re ni soto re lai faye gba ohun ko lati so aye re di idibaje lati so ibukun wa di idibaje orun orun orun rere fun o olorun yo fi di gbogbo ileri re ti a ti ka mole gbogbo rere to ti so nipa re olorun yo fi di re mole nu aye re eteriba ediju eteriba ediju fun awon to ti faye won fun Oluwa bayi odominira odominira odominira ni toto Oluwa yo je ki ominira re ko wa titi lai ni oruko Jesu bayi ni akoko to se pataki yi mo fe fanfani sile fun awon eyan to gbodo ni ominira isese yi ominira ti are ni ti wa si ja gbogbo ajaga gbogbo n to di o mo igbe aye ateyin wa ja won danu debi pe lesse kese lowo lowo bayi wa ni ominira isese yi yo si fo ni idariji gbogbo ebi gbogbo idalebi lateyin wa yo fagile gbogbo re amen amen eteri ba diju wa gbowo re soke bo se pe wa so pe ni waasu ohun ti mo fe niyan mo nfe idariji mo nfe ominira ominira isese yi ominira ti are ni alafia pelu ominira gbowo yen soke oluwa abukun fo nbe yen olorun abukun fo yo so di iran eniyan ti ayan yo so di olualufa yo so di ara orilede mimo yo wa mu ko je ara awon eni aro to re gbowo yen soke o ngbowo yen soke jowo dide duro nibikibi to wa o se oluwa abukun fo nbe yen oluwa abukun fo dide duro dide duro dide duro dide duro so pe oluwa emi ni yi mo fi ara mi fo jesu je olu mi je olugbala mi a o gbadu apapo bayi nigba to ba gbowo re soke iwo sa so lona to rorun pe oluwa mo gbo ipe re mo gbo po ipe mi mo si ti down si ipe na mo de dariji mi so mi dominira mo gbagbo pe ngba ti omo ti so mi dominira igba ti omo ti so mi dominira mo dominira ni toto bi omo ba so di o dominira wa di toto ti ara re fun o pe mo bi oluwa jesu wa sinu okan ma joba ninu okan mi ma ko okan mi ese ki yo joba lori aye mi mo satani ko ni sakoso aye mi mo jesu oluwa oga ma joba ninu aye mi o ti ri be o ti ri be baba dupe nitori pe enikeni to ba toyin wa to gba kristi gege bi oluwa ati olugbala e o ni ko e tewo gba gbogbo okan ero omo yin jesu lati ku fun gbogbo okan enikeni to ba pe oruko oluwa la ugbala gba gbogbo okan to jọ wa ara won fun ola yan won fese won mule joba nu okan ati aye won gbogbo ese ti e ti dari re ji won won o ni pada wa mo gbogbo ipani loju satani ti e ti mu kuro ni joba lori aye won mo agba yin la agba ola adupe oluwa nitori po ti ri be ni oruko jesu ni agbadura abere fun iranse olorun ti a ti yan lati dari wa ninu akoko igbani nimoran e se
1: ami akin ka bo sinu ijoba olorun eyin agbani mo won wa nbe won abere ibere lowo yin won ko fe ran yin lowo ni ni owo alaafia mi nbi opolopo awon eyan wa nbe eyin akorin ejo e ba wa lo be eyin agba ni moro wa bakan na ni owo otun mi nihin opolopo awon eyan wa nbe e dodo won ke de gba oruko won le lowo eyin lohun lohun lohun awon eyan na wa nbe e de be e je dodo won ka si ri pe awon nkan nipa awon oruko won e jowo e si okan paya e so gbogbo to be fun won number ero ibani soro yin mokola ko pe bayi e mo pe e ti domo olorun ohun te ba so bayi o to ni ko si romnu e nitori na e so to fun awon agba ni moro wa eyan agba ni moro e jowo e ba wa gbo oruko won e ko nilo pe n waasu e waasu kankan rara won oluṣagutan ti agba ti waasu eyin e kan gboruko won address won ati gbogbo nkan ta fe mo nipa won e seun ise to da le nse e jowo e tun ma koja sowo eyin lohun lohun lohun lohun lohun ani leyin oju ona to wa leyin lo won eyan wa nbe e dodo won ki e si gba gbogbo nkan to so nipa won ni odo awon ledejiri lohun leyin leyin e dodo awon na gbogbo nkan ta fe mo nipa won e gba akosile gbogbo e se okupo tori pe ise fun oluwa yi e jowo e ma su sowo eyin keri pe gbogbo odo gbogbo eyan lede e seun pupo e seun laarin ni nkan e seun pupo lowo e lohun lohun lohun awon eyan wa nbe awon eyan duro nbe won duro de yin be ni e seun pupo pupo eyin agba ni moro e dodo won ki e si gba address ibugbe won ibi ton gbe ile te ngbe ta le tete damo ba se ti dele odo yi e ko gbogbo e salaye e sibe e se okuko be se nse leyi eyin omo olorun alayo ayo nbe lorun nitori yin ipinnu to gaju legbe lese lale yi ise iyan to gaju ohun na legba eleyi to ma taipo doke orun nitori na elominira lati sajope to da pelu awon agba nimoran wa lowo otun mi nihin eyin agba nimoran e lo sowo oke lowo otun mi lohun opo awon eyan lo duro lo duro nbe won si wa nbe lowo otun mi lowo arin die e lo ati lo dowo eyin lohun eyi ma dara o bẹẹni tẹ ba ise tan nihin tẹ ba ise tan lẹgbẹ bi e le bọ sẹgbẹ ọhun yẹn si owo alaafia mi tabi sọwọ osi ibikibi ti e ba ti se tan e le pọ sibomi e sa kan ri daju pe nọmba foonu won ti o je teni yen to ma lo ni ke gba le o ati ibi ti a ko address ibugbe won okokona ibi ibugbe won ta ti le tete da yin mo daada to ma rorun fun wa e salaye e fun won e seun pupo bẹẹni lowo alaafia mi awon eyan si ku nbe e je se nkankan nipa e e je ri pe a dodo won pelu e ma gbagbe pe lowo eyin lohun lohun awon eyan nlu wa nbe ton duro de yin
0: e se pupo
1: be ba ti se tan o ti akole ta gba nipa iye ati yan awon adari to ma gba lowo yen fi le awon adari yi lowo won ma gba lowo yin be ni ini olorun e se pupo be se so gbogbo fun wa nipa yin to si ju oto olorun abuku yin fun ye laarin bi ise ti se tan te ba ti se tan ase aye ju si mi kin le mo te ba ti se tan e le ju ase aye soke kin le ri awon eyan lowo eyin lohun lohun se ti se tan e seun popo e ma sise yen iso awa ti ajoko ejo e ma pese oko wa sile ka ma gbadura o to tobi to ga o to yani lenu nbo wa sono re eye ma gbadura e ma boluwa soro olorun jo o ma koja mi o ibi tawon agba nimo ati nse ise ake to da leyin ati baba lohun lowo eyin e ri pe e dodo awon eyan yi o to faye won foluwa be ni te ba ti se tan e ju ase ayin soke ke gbowo soke kin ri e seun mo ti ri legbe o ewo otun mi ni te ba ti se tan e na na won soke kin ri owo yin lowo eyin lohun lohun te ba ti se tan e gbowo soke kin rowo yin e te wa njumbi te ti se tan e le lo sowo eyin ke lo ran won lowo lowo eyin lohun te ba ti se tan o da o e te si waju nu ise te nse olorun abuku fun yin fun yen ni owo alaafia mi ni ise yin na ti se tan be ni enowo soke ko yori soke daada ki n le ri e seun o da e ma sise yin so awa to ku ta si joko e je ma fadua pese oko wa sile olorun ko ni ri oko ja loni wa gba ise iyanu e loni oloni wa jeri re loni be ni anduro de yin ejo te ba ti se tan mo le ri awon akorin bo tin pada bo wa sori joko o da mi mo da bi eni pe ise yen tin o tin fuye te ba ise ton lowo eyin enowo soke kin ri yin enowo soke daada kin le ri o da lowo alaafia mi te ba ti se tan be ni lowo otun mi eyin eyan olorun ise ti se tan enowo yin soke kin le ri e seun pupo e seun gan leyin lohun patapata ni owo alaafia mi leyin lohun patapata ni gun eyin lohun patapata teyin naa ba se teyin nowo soke kin le ri yin laarin nihin lowo otun seyin naa ti se tan a n duro de yin mo fe ri pe ẹnà wọ sókè bẹ́ẹ̀ ni lọ́yìn lọ́hùn pátápátá ẹ ṣeun ẹ̀yìn tẹ́ wà níwájú bó ti rọ́wọ́ yín lẹ́rìn lọ́hùn à ń dúró dé yín o ẹ̀yìn tẹ́ wà lẹ́yìn. Ẹ ṣeun iṣẹ́ tó dáa lẹ ṣe. Lẹ́yìn lọ́hùn pátápátá tẹ́ bá ń ṣe tẹ́ náwó sókè. Ẹ sì gbáradì fún iṣẹ́ ìyanu yín lọ́wọ́ ẹ̀yìn. À ń dúró dè yín. Ẹ náwó sókè dáadáa kí n lè rí i. Bẹ́ẹ̀ni ẹ ṣeun púpọ̀. Lọ́wọ́ àlàáfíà mi lókè lọ́hùn lábẹ́ àti bàbà ṣe ti ṣe tán. Tẹ́ bá ṣe tẹ́ náwó sókè kí n lè rí yín. Bẹ́ẹ̀ni mo gbàgbọ́ pé àwọn tó wà lọ́wọ́ ẹ̀yìn ẹ ṣiṣẹ́ tó dáa. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun púpọ̀ púpọ̀ o. Báyìí gbogbo wa ẹ jẹ́ ká ń dé dúró bá a ṣe ń gbaradì fún iṣẹ́ ìyanu tọ́lọ́run ti pèsè fún wa. Ẹ ń dé dúró lórí ẹsẹ̀ yín bí a ṣe ń retí ìránṣẹ́ ọlọ́run láti gòkè wá láti wá. Ìránṣẹ́ ọlọ́run wọ́n ń gòkè bọ̀ tí wọ́n ti agbára ọlọ́run ti kún ojú wọn dẹ́nu bọ́bọ́ wọ́n ń gòkè bọ̀. Ẹ ṣeun.
0: Ẹ kí alleluia. Ìwòsàn ìsinsìnyí. Ìwòsàn àrọ̀ ọ̀tọ̀. Ìwòsàn tí ó wà títí láé. Iṣẹ́ ìyanu ìsinsìnyí lọ́wọ́lọ́wọ́ báyìí ní àkókò ìsinsìnyí iṣẹ́ ìyanu àrọ̀ ọ̀tọ̀. Iṣẹ́ ìyanu tí kò wọ́pọ̀ nínú ayé rẹ níhìn-ín-níhìn-ín. Gbogbo ìwòsàn lálẹ́ yìí, ìdáǹdè lálẹ́ yìí, iṣẹ́ ìyanu lálẹ́ yìí yóò wà títí láínú ayé rẹ. Gbọ́wọ́ yẹn sókè, gbọ́ ọwọ́ kejì lé ibi tí o ti fẹ́ kí ọwọ́ kan ìyanu. Ìwòsàn ìyanu, iṣẹ́ ìyanu, ìyanu Ọlọ́run wà ní ẹ̀rí lálẹ́ yìí. Bàbá ní orúkọ Jésù, ẹ fẹ́ràn wà, ẹ fẹ́ràn ọkàn kọ̀ọ̀kan láì yọ ẹnikẹ́ni sẹ́yìn. Ẹ ti yàn wá fún iṣẹ́ ìyanu àkànṣe lálẹ́ yìí. Ìwòsàn àrọ̀ ọ̀tọ̀ lálẹ́ yìí. Olúwa ẹ wá nu agbára yín, ẹ wá nu ìjólóòtọ́ yín kí ẹ sì ṣe ìwòsàn gbogbo àwọn èèyàn yín tó wà ń bí yìí ní kọ̀ọ̀kan ní orúkọ Jésù. Ìyanu, iṣẹ́ ìyanu tí àwọn èèyàn yín ń retí wọn ò ní ní ìjákulẹ̀. Ẹ wo aláìsànsàn, ẹ dá àwọn tí à ń rin mọ́lẹ̀ sílẹ̀. Ẹ mú gbogbo àjàgà kúrò nínú ayé wọn ní orúkọ Jésù. Ìṣòro ọpọlọ yíyí, ìdálóró sàtánì, ìdojúkọ sàtánì, adá onídè báyìí ní orúkọ Jésù. O ní ẹ̀mí àìmọ́ tó ń dá ayé rẹ lóró, ìwo ẹ̀mí èṣù adániloró jáde ní orúkọ Jésù. Olúwa mo gbàdúrà fún àwọn tó ní ohun tó wú ní àgọ́ ara wọn, ohun tó wú ní ọrùn, ohun tó wú ní ikùn, ohun tó wú ní ẹsẹ̀ tó tóbi bíi ti erin, ohun tó wú níbikíbi ìpakè tàbí ohunkóhun tó wú. Ẹ ṣiṣẹ́ ìyanu àrọ̀ ọ̀tọ̀ yín, ẹ mú ohun tó wú kúrò báyìí ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí afọ́jú kí ẹ gba ìríran wọn. Ẹ jẹ́ kí wọ́n rí ìrí àkànṣe. Olúwa mo gbàdúrà gbogbo wusuwusu ko pora katarati ko pora airiran daada ko pora ifoju patapata ko pora bayi ni oruko Jesu Oluwa mo gbadura fa won to di ti to ya di efun ni ise iyanu ara oto e si won leti e la han won e si ohun elo isoro won sile ki an soro lona to jagara bayi bayi ni oruko Jesu mo gbadura fun awon to ni aisan to mu iku dani mo gbadura pe ninu eje nu erara jejere cancer iko egbe tabi soro olojo pipe jade kuro bayi ni oruko Jesu ewo olukuluku awon eyan yin san gbogbo awon to fe gbogbo awon to reti gbogbo awon to nfe won o ni ni ijakule iwosan isisin yi iwosan ara oto iwosan to wa pe titi lai e fi fun eni kokan won awon to yaro awon to ni ropa rose ti won o le joko ti won o le duro won o le rin won ni irora nitori arunmolegun ese kan kuru ju ekeji lo iyaro won o le rin aya fi bi ba fi oparin tabi ki a wa lori keke irin oluwa ise iyanu akanse fun won lale yi e dide ki e bere si re bayi ni oruko Jesu ki okun ko wonu agu ara won okun ara oto okun ti ko wopo okun nipa temi ki oluwa ko da yin ni de ki oluwa ko so yin dominira gbogbo ibukun to ku ti e reti gege bi olodun ni ni ebi yin fun ise yin ohun gbogbo ti e nfe ki oluwa ki o fi fun yin ohun te nfe ise iyanu yin idade to wu yin ati ipese ki o si mu ayo ara oto wa sinu aye yin nibi gbogbo bayi lowo oto lowo alaafia laarin gbogbo ni eyin ni waju ati lori ero ayelujara nibi gbogbo iwosan nibi gbogbo loruko Jesu nibi gbogbo idande ni oruko Jesu nibi gbogbo nibi gbogbo nibi gbogbo isa iyanu ni oruko Jesu gba isa iyanu re gba iwosan re o ti ri be owo mi ti te o ti ri be o ti te mi lowo fidi re mole oluwa nu aye eni kokan adupe oluwa ni oruko Jesu ni agbadura.

0: Alẹ́ àfisójú se nìyí, yí ara rẹ wò, yí àgọ́ ara rẹ wò.
1: Ohun tó lè ṣe tẹ́lẹ̀, o lè ṣe báyìí. Ogbẹ́ nìkan wá kò lè dá nǹkan kan ṣe tẹ́lẹ̀. Tó o bá ti ríṣẹ́ ìyanu, kí alelúyà ká lè bẹ́ ẹ yọ̀. Ibikíbi yóò lè wò kó lè wà. Ní kíláàsì àwọn elédèjèdè, alẹ́ yìí yàtọ̀ o, alẹ́ ara ọ̀tọ̀ leléyìí, iṣẹ́ ìyanu ara ọ̀tọ̀ lọ́jọ́ òní. Tó bá sì ti ṣẹlẹ̀, ìránṣẹ́ Ọlọ́run ti kéde, wọ́n ti kéde ẹ̀, bẹ̀rẹ̀ sí ní mú wa jáde. Ẹ̀yin adarí, ẹ̀yin òṣìṣẹ́ àgbà nímọ̀ràn, ẹ dúró lọ́dọ̀ wọn kẹ́ ẹ mú wọn jáde, ẹ máa mú wọn jáde bọ̀. Iṣẹ́ ìyanu náà mà ti ṣẹlẹ̀. Bó o bá dẹ̀ ti wá rí i mú wọn jáde síta gbangba, ó ń ṣẹlẹ̀ níbìkan ń bẹ̀, ó ń ṣẹlẹ̀. Àṣálẹ́ ara ọ̀tọ̀ leléyìí pẹ̀lú iṣẹ́ ìyanu ara ọ̀tọ̀. Fọwọ́ kan etí wọn, sọ̀rọ̀ sétí wọn, wọ́n lè gbọ́rọ̀ báyìí. Sọ pé kí wọ́n sọ̀rọ̀ jáde, àwọn tó yadi wọ́n lè sọ̀rọ̀. Níbi gbogbo báyìí lọ́wọ́ yìí máa sọ̀rọ̀ sí wọn létí. Tó o bọ́dẹ̀ ti ń ṣẹlẹ̀, máa mú ọ jáde bọ̀ wá sígbà. Bó bá ti ṣẹlẹ̀ sí ọ, wọ́n ti ń jáde bọ̀. Mo sọ fún wa pé bó bá ṣe ń jáde bẹ́ẹ̀, ẹ jẹ́ máa pàtẹ́wọ́ fún wa. Ẹ pàtẹ́wọ́ yín lálẹ́ yìí. A ó gba ẹ̀rí ara ọ̀tọ̀, ẹ̀rí iṣẹ́ ìyanu pẹ̀lú ẹ̀rí iṣẹ́ ìyanu àti iṣẹ́ ìyanu ara ọ̀tọ̀. Yí ara rẹ wò, fò sókè. Tó o bá lè rìn, o lè fò sókè báyìí kó o rìn. Tó o bá yí adi tẹ́lẹ̀, lanu kó o sọ̀rọ̀. Tó o bá jẹ́ aditi ni ọ tẹ́lẹ̀, ẹ sọ̀rọ̀ sétí àwọn aditi yẹn. Ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn létí, wọ́n lè gbọ́ yín báyìí. Ìrora yẹn mà ti lọ. Nǹkan tó wú sí àgọ́ ara rẹ kò wú mọ́, ó ti jò. Tó bá sì ti ṣẹlẹ̀, ẹ máa jáde bọ̀ lọ́wọ́ àlàáfíà mi ń bí. Ẹ máa jáde bọ̀ lọ́wọ́ àlàáfíà ni ń bí pẹ̀lẹ́rì yín. Ẹ̀yin adarí wa, ẹ máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ẹ bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ẹ ò lè padà lọ lé pẹ̀lú ìpèníjà tó bá yín débí. O lè lọ lé pẹ̀lú ẹ̀, ó dá mi lójú. Múra sílẹ̀ láti pé ẹ̀rí rẹ. Ṣe gbáradì láti gbọ́ ẹ̀rí látọ̀dọ̀ àwọn ẹlòmíì. Yí ara rẹ wò, fò sókè. Fi sójú ṣe báyìí. Ní gbogbo báyìí, ẹ máa fi sójú ṣe. Ohun tó o lè ṣe tẹ́lẹ̀, ṣe é báyìí, o lè ṣe tẹ́lẹ̀ nìyẹn. Ẹni tó gbé wá tẹ́lẹ̀ nìyẹn, ó ti dohun ìgbàgbé. Ẹni tó mú wá sọ pé kó fò sókè kó rè. Ẹni tó mú wá bẹ́ẹ̀ ni, ó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún wọn, kẹ́ ẹ jẹ́ ká bá wọn yọ. Ẹ pàtẹ́wọ́ kẹ́ ẹ bá wọn dámú so. Ibi gbogbo ni ìránṣẹ́ Ọlọ́run ti kéde ẹ̀. Ọ̀rọ̀ náà kò lè bọ́lẹ̀ lásán bẹ́ẹ̀. Ẹ máa mú wọn jáde bọ̀, ẹ̀yin máa bọ̀ ń ta. Lọ́wọ́ ẹ̀yìn lọ́hùn pátápátá, ẹ máa mú wọn bọ̀ wá síta. Láàárín, ẹ mú ọ jáde sí gbangba. Lọ́wọ́ ọ̀tún mi ní, ẹ mú ọ jáde síta. Ẹ sì bá wọn yọ̀. Ẹ má jẹ́ kán dáyọ̀ fúnra wọn. Àwọn tó ń yọ ẹjẹ́ á bá wọn yọ o. Ẹ̀yin àgbà ní nímọ̀ràn, bẹ́ẹ̀ ṣe mú ọ jáde bọ̀, ẹ máa kọrin ayọ̀, ẹ máa pàtẹ́wọ́ ọkẹ́, ẹ máa kọrin ayọ̀ jáde. Ẹ kọrin kí n gbórí ayọ̀ lẹ́nu yín. Ẹ máa dárúbọ̀ lọ́wọ́ àlàáfíà níbí. Wọ́n ń jáde. Ẹ má fi ẹ̀rí yín pamọ́ o. Ẹ wá darapọ̀ mọ́ wọn. Ẹ̀yin akọrin, ẹ fún wa lórí bó ṣe ń jáde bọ̀. Orin tó dá, orin ẹ̀mí tó jọjú ni o.
2: Ẹ máa jáde bọ̀.
0: A ó lè fọ́gbọ́ ẹ̀rí yín. Ọlọ́run oníṣẹ́ ìyanu là ń sìn. Máa yí ara rẹ wò.
1: na ma yi ara re wo.
2: Come and give your testimony.
1: Wa je ri re o.
2: Hear testimony from others.
1: I want to go and not to do away with me.

ní padà lọ lọ́tẹ̀ láìsọ rẹ lónìí. Iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ báyìí o. Ọlọ́run oníṣẹ́ ìyanu mà ti ṣe fún ọ. Ọlọ́run oníṣẹ́ ìyanu ti ṣe fún ọ. Máa jáde bọ̀ lọ́wọ́ àlàáfíà mi níyì láti wá jẹ́rìí rẹ. O ní padà lọ lé pẹ̀lú kẹ̀kẹ́ ìyàrá tó gbé wá bí. Kẹ̀kẹ́ ìyàrá rẹ kò rò ní gbé délé lónìí. Ẹ̀yin adarí wa, ẹ má bọ̀ wá wọn lẹ́nu wò láìpẹ́ àìnípẹ́ gbọ́ ẹ̀rí. Ẹ̀yin tẹ́ wà lórí afẹ́fẹ́, ẹ má múra lẹ̀ o. À ń bọ̀ wá báyìí.

0: as others are coming out.
1: Báwo ẹlòmíì ṣe ń jáde bọ̀. Ìwọ náà máa yí ara rẹ wò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wà ńbẹ̀ tó ń dúró tó fẹ́ jẹ́rìí. Ìwọ náà máa yí ara rẹ wò. Àwọn tó gbé wá yẹ̀ wọ́n wò. Kẹ́ ẹ jẹ́ báwọn yọ̀. Ẹ jẹ́ kí wọ́n sì jáde wá láti wá jẹ́rìí wọn. Ẹ jẹ́ á gbọ́ ẹ̀rí látorí afẹ́fẹ́ bọ́ ṣe ń ṣe léyìí. Ẹ ó máa mú ọ jáde síta. Ẹ̀yin ẹ̀rí látorí afẹ́fẹ́. Lóòótọ́ lóòótọ́. Ọlọ́run máa ń dá bí a ṣe rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu látọjọ́ kínní, ọjọ́ kejì àti lónìí. Bí a ṣe ń bẹ̀rẹ̀ látorí afẹ́fẹ́. À ń bẹ̀rẹ̀ láti sọ nípa ohun tí Ọlọ́run ṣe ní àdúgbò kan. Bí Ọlọ́run ti ṣe lé ayé ẹni padà tó sọ wọ́dọ̀ òmìnira lówó àwọn ènìyàn. Bí a ṣe ń bẹ̀rẹ̀ látorí YouTube, ẹnìkan ń jẹ́rìí. Bí Ọlọ́run ṣe wò ó sàn, ó ní òun ní ìrora lọ́wọ́ lẹ́yìn òun. Láti má jẹ́ kó òun ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà ẹ̀yìn Ọlọ́run lálẹ́ yìí, ìrora náà pòórá. Ẹ̀ka Alleluia o, Alleluia. Lórí YouTube bákan náà, olórúkọ ẹni Jésù béèrè lẹ́yìn àdúrà ìránṣẹ́ Ọlọ́run. Ó ní ìrora nínú ojú rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn àdúrà náà, ìwòsàn yẹ ìrora ẹ̀ pòórá mi. Látorí YouTube, ẹlòmíì jẹ́rìí. Ó ní àwọ̀ mi sàn lórí ẹ̀fọ́rí. Ó ní gbogbo ìrora yẹn ó ti pòórá látòní lọ. Alleluia o. Bákan náà lórí YouTube, Olúwa ṣe òun sọ pé ó ní orí ń fọ́ òun lánàá. Ṣùgbọ́n lẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run bàbá wa ní Olúwa, ó lọ láti orí DLBC. Ó ní ó ń jẹ́rìí sí orí Ọlọ́run pé èmi òun jẹ́rìí orí ọ̀fẹ́ àti ìwòsàn Ọlọ́run lẹ́yìn ìrora ẹsẹ̀ ogún. Ẹ̀pàtẹ́wọ́ ẹ̀rí àlọ́ tó rìn ẹ̀pàtẹ́wọ́. Ẹ̀rá lọ tó rìn ẹ̀lẹ́ pàtẹ́wọ́ ẹ̀pàtẹ́wọ́. A lọ rìn ẹ̀pàtẹ́wọ́ yìí. Ọlọ́run bákan náà láti DSM YouTube. Angela sọ pé ẹ̀yin Olúwa lógo ẹ̀wọ́ òsì òun. Ó ti ríran kedere báyìí. Jésù ṣeun, èyí jẹ́ iṣẹ́ ìyanu àmì. Bákan náà lórí YouTube, Sister Grace láti Pọ́tá, ó sọ pé òun ní ìrora ní ẹsẹ̀ òun fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Ṣùgbọ́n báyìí ìrora ẹ̀ ti lọ nítorí GCK tó wáyé kí Alleluia. Báyìí à ń lọ sí Ghana níbi tí ẹni ìjẹ́rìí tó ní òun ní ìrora ní èjìká ọ̀tún òun fún oṣù méjì báyìí. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà ẹ̀yìn Ọlọ́run lánàá, ó ní ìrora náà pòórá. Ẹ kí Alleluia. Bákan náà láti Ghana, egungun tó fọ́, ó ní òun rí ààyè Jésù ní ayé òun pé ìrora ìgbé ayé òun tó ti doríkodò, ó ti dúró gbẹ́ padà.

0: Ami eri meet elomit eri kan e je ko bo sibe iye awa ta ba le gba lale ya sare gba e ki hallelujah o
1: Deepalot ministry hajo poku region praise the lord so lana wo so ya lu ma o le gbe ipo ina gba je awon olopu iso unoku aje glan uline choye nine choye ani gba ja doctor dun kam nyole sre ya praise the lord so anu ganga yesre because in udeti nada no ga wa ji do ma je ke kodunu ngba blo nge mi o hetai praise the lord ichi chanu li boda ma nwa mu on Thursday ndo wo shoka ngwi boda muwe Kunga nyombe mlanugen. And they shampa inu. So ene a praise the Lord. Anu kla. Unje ginu gen. Nge bo da ina lukishim. Kadeke lang piko agenfa. Unte te bia blakwa no uslipa so lamunande wiko. So ochia. O dan ochedu mbom. Kangali into man kuko bashi unde wito. Praise the Lord. Kamba blanka kwabla wito kwa. Anu mbika ya so ato wachola nyaka lohetale. Praise the Lord.
2: I want to hear your hand.
0: Ekpa tewo idada. Matu mo efo ekpa tewo idada. Boba jekpe ekbon kotea wenye insole de inwoni. Atawo yin ye ko ma roju be lo e je bere odun me lo ti nkan tin se e ki hallelujah nkan ti arabere victoria amen so lati opoku ijoba ibile ipoku won ni wahala yi o ti le lodun kan won o le na ise won ese wo gan soju kan pelu irora ni won o le wo bata yato si bata jalawo ta na le wo sugbon lana bo se wa le idana agbara olorun to rin bi o dodo won le idana lona iyanu ese yen to kako to gan soju kan o na laaro yi won wa lo wo shu ewo ewo won ti le wo shu bayi won de le wo ru bata bayi tele wo o na ngbe na firin o ewo won bayi eleyi ni olorun onise iyanu e ki hallelujah obiri so pe ese ohun o gan sodi won o le wo bata to ma bu ese won bata jalawo ta lo nwo bi mo ti so fun wa lana ni bi ese yen to gan sodi o na bayi o le wa bata to ba bo lese dokita wa won ni kan so nkan to se won eri mi e ki hallelujah o oruko eni u se Rosemary Igad district ijo eko ni pa lo fọlọwọ ti da tun bi won wa ni lati fi ogo fun olorun alagbara bi o ti se dawo ni temi won si ni odun 2021 o padanu ebi won kan wa lo fun eto isiku leyin eto isiku yen won pada wale ose kan laarin e won lo si yara lati lo sun won ko gbo ara won ya kan to lo sun won gba ton ma ji won ji pelu irora nse lo dabi pe kokoro tawo sugbon kini o le ju ki kokoro ta yo lo leyin ta kini o be si ni tan nse lo dabi ni pe keyan depo si nkan ko ma ran ko ma ran ko ma ran pelu ko ma se nje awo leyin ojo meta won o le jade ko nu yara e mo won wa nbe pelu irora olusagun to won awon alakoso rijonu wa lati wa gbadura fun won ese yen o kan yo mi leju ni ko so yun o wa dabe ni ko be si ni pon awa didudu oko won wa sakesi lati ja loju tori ngba ti ira e po won ni asopo o je akoko awara ojo ibuko won ni asopo pelu e won mu iwe ipolongo ye won pelu igbagbo won fi le oju ese won ye won wa gbadura nigba na leyin ti irora ye o duro in se be dabe ni ko won da omi tutu si ewon lese irora ye o kan lo irora e ma lo sokan won won ma ni imura sugbon won lagu lale ojo yen sugbon lojo keji won wa fe da loju bo se je oju e won kan ri wi pe ese yen ti baje o ti ru o wa ji koto e to danu e ri eni pe bi oju egbe se ji koto to ko gba osu kan ko to jina o jina ni kia kia olorun da won nide e ki haleluya o eri mi leleyi ti won ni ni pe won wa pelu efori iyen ni ojoru leyin apero awon onigbagbo irora ye efori yen lo e ke haleluya eki haleluya o won la won a o gbo won dokita e kan ti kan eki haleluya arakunrin Jeff Gabriel lati isori ekun Abuja ni Benue na ti wa eyi ni nkan t'Olorun se fun won ise iyanu meji ni won ri gba ikan ni se pelu oju won ni odun to koja lesin won kan sakiyesi pe oju egbe osi won ko ri nkan mo bi ogbo iseju atun kini atun wa won lo si ile iwosan awon dokita to nwoju so pe ah won ni oju yin o mo e ni wahala loju o fun won ni oògùn kan máa tẹ̀sójú gbọ́ kí ní kò dúró títí di ìgbà oṣù kẹta ní ọdún 2025 lọ́jọ́ sátidé léṣe ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n bàbá wa ní olúwa pé tó bá ní wàhálà níbi tí wàhálà wà gbọ́ wọlé wọn gbé ọwọ́ òsì láti fi bojú òsì tó ń dúró wọn àníbọ̀tẹ̀ wà ní ìjọ wàhálà ẹ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí bàbá wa ní olúwa gbàdúrà wọn lọ lé títí dòní olónìí dókítà sọ pé kéèyàn máa ríran bàìbàì ṣùgbọ́n èyí wọn padà ẹ kí haleluya ojú ọ̀tún wọn ìgbà míì lọ́dún yìí náà wọ́n rí bí ẹni ké bóyá nǹkan di méjì lójú wọn wọ́n lọ sọ́dọ̀ dókítà wọ́n dẹ̀ rí àwọn tó ní tó mọ̀ nípa ojú ṣùgbọ́n lónìí ojú sójú bàìbàì yẹn gbogbo nkan tó ń di méjì lójú wọn ojú wọn ti mọ kedere báyìí yẹ kí haleluya ẹ kí haleluya mo ní ẹ kí haleluya ẹ kí haleluya wọn ṣe jẹrìí nípa ìṣòro tó ń ní wọn ní ohun tí wọn ń pè ní kí ojú má lè ríran dáadáa tí wọ́n lè mú un ṣe tán lè mú un tán bóyá kí ìdọ̀tí wojú èèyàn tàbí àwọn atẹ́gùn tó lòdì tó ìjìkójà kò fẹ́ àti ìdọ̀tí sí wọn lójú tí ò ní jẹ́ kí wọ́n lè ríran dáadáa wọ́n kàn ní lọ́kàn nǹkan tó jẹ́ pé a pè ní àṣìṣe ojú to je pe won le satoshi e sugbo olorun ti satoshi e nkan ti won le satoshi olorun ti satoshi e e ki hallelujah lori afefe ti a ba leri e fu wa leri awon eyan po nbe sugbo e ja gbo latori afefe daju daju olorun si wa loju ise ise iyanu lori afefe awon gan ni eri latori YouTube utu eni so pe edin oluwa logo olorun wo so nipa o to wu ni agu ara re leyin adu iranse olorun nkan to wu ye po rada de ki hallelujah ogosina nkeshi so pe ohun ti ni irora ni ese otu ohun lati adu iranse olorun irora e duro lese kese ki hallelujah latoyo Olawo Mary so pe eyin Oluwa logo mo dupe lowo Olorun fun iwosan ati danide ko nu eje riro nipa adu iranse Olorun won gba iwosan iwosan ya je ban tale titi lai loruko Jesu e ki hallelujah Emmanuel Hope latoni sha so pe ohun ni ira ni badi ohun lati odun 2020 sugbon leyin adu baba wa nu Oluwa won gba ise iyanu won hallelujah amen lati oju ewe GS Sandman so pe on je ni pa mo re eleyi ti o si Nigeria node to wa lode Nigeria leyin adu ire yo Olorun nu jisike ni boko won gba idande won ki hallelujah o e ma patewo bi mo se nso e ma patewo be se ngbo mi e ma patewo lori YouTube eni ni uko ni Mandela awo so ko nu ogbe inu aile mi dada leyin ise Olorun won je nipa igbagbo irora ti lo bayi a fe pada si eni ti ori le isoji bayi eri bi bayi ni kyankia eja sawon jade eri to kan bayi e ki hallelujah Amen. E ki hallelujah o. Amen. E ki hallelujah o. Oruko mama ni Maria Sunday. Won ni ipenija ona meji, ipenija akoko. Won ni iyaro ikeji. Ohun ni won ri odada. Lale yi ngba ti adura jade bi ina. Lati enu iranse Olorun gbogbo aile irin yen o teba gbogbo aile ifodun merin lati ma fi opare opora airo bye bye yen na opora danu won ti di ominira patapata won ti gbawo san ìṣọwọ́ pàtẹ́wọ́ yìí ìlànà ìkòwò sókè ẹjẹ́ ó pa ẹpa dáadáa kí n gbọ́ fún ọdún mẹ́rin gbogbo yẹ sọ pé ọdún mẹ́rin ẹ sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ti wà nílé bọ́ bá fẹ́ lọ tọ̀ ẹ̀rù á máa bà wọ́n torí wọn ò nílé rìn ṣùgbọ́n látọwọ́ ìlọ́run náà ti rìn wá sí orí àga ìwàásù iṣẹ́ ìyanu ara ọ̀tọ̀ ẹ sọ pé iṣẹ́ ìyanu ara ọ̀tọ̀ ẹ kí alleluia wọ́n ní ẹ rọpárọsẹ̀ fún ọdún mẹ́rin wá kan náà wọn ò rí ọ dáadáa ṣùgbọ́n lálẹ́ lẹ́yìn àdúrà ìránṣẹ́ ọlọ́run wọ́n gba iṣẹ́ ìyanu wọn wọ́n lè rìn láti ibi tó jókòó lọ́wọ́ ìlọ́run wá sórí pẹpẹ níhìn ẹ kí alleluia ẹni ta ló kàn ta lè rí kàn ẹ jẹ́ a ṣe kíákíá ẹ̀rí mìíràn ẹ kí alleluia alleluia o pastor jacob ẹni lórúkọ pastor yìí láti ìyíjẹ́ ni òbí náà ti wá ọmọ wọn bright lórúkọ ọmọ ọdún méje lẹ̀ ń wò fún oṣù mẹ́wàá sẹ́yìn báyìí ẹsẹ̀ òsì wọn kò lè fèrè ọmọdé yìí ẹsẹ̀ yẹn ó kákò débi wípé ẹ̀rù ń bà wọ́n ojú wa ń tì wọ́n ṣùgbọ́n lọ́sàn yìí wọ́n rí iṣẹ́ ìyanu ojúkorojú lẹ́yìn tí ìránṣẹ́ ọlọ́run gbàdúrà wọ́n wà lábẹ́ àti bàbà lọ́hùn yẹn wọ́n jókòó wájú ó wà lẹ́yìn wọn nígbà tí ìránṣẹ́ ọlọ́run wàásù lẹ́yìn àdúrà lẹ́yìn àmì tó gbẹ̀yìn ó jáde kó lẹ́yìn ibi tó jókòó sí ó wá gba wọn ní dádì dádì ẹwọ́ ẹsẹ̀ mi ti nà ẹsẹ̀ mi ti nà ó lóun lè sáré báyìí ọmọ náà lẹ̀ ń wò yẹn o ọmọ lẹ̀ ń wò lórí yẹn o ọmọ ilẹ̀ ń wò lórí yẹn o gbogbo yẹn ń dé gbogbo yẹn ń dé gbogbo yẹn ń dé ẹ fún wa lórí gbogbo yẹn ń dé gbogbo èèyàn dìde ẹ dìde ẹjẹ ayọ ẹjẹ ayọ ẹjẹ ayọ ẹjẹ ayọ ẹyà kọrẹ fún wa lórí gbogbo ohun tó lẹ̀mí lálẹ́ yẹn dámúso ẹ yọ

0: ẹpàtẹwọ yìí ẹpàtẹwọ iṣẹ ìyanu ara ọtọ ń ṣẹlẹ lálẹ yìí ní gbogbo àgbáńlá ayé ló ń ṣẹlẹ ẹjẹ ayọ ẹjẹ ayọ ní gbogbo àgbáńlá ayé ẹ bá wa yọ o àmì àmì ẹjẹ ṣe ní kọmọkóbó kí ló ṣubú ọmọ yìí ọmọ kékeré yìí tẹ ń wò yẹn bí bàbá rẹ ṣe sọ wọn ní ẹsẹ wọn eléyìí tí ó jẹ pé kò lè nà dáadáa kò sí pé bóyá àwọn ọmọlé ogun ṣùgbọn lẹnu nǹkan tó ṣe wọn a lè sọ pé àwọn ọmọlé ogun lẹsẹ ló jẹ kí ẹsẹ yẹn kó kákò ṣùgbọ́n lẹ́yìn àdúrà ìyanṣẹ́ ọlọ́run ẹsẹ̀ yẹn tó kákò ó nà agbára ọlọ́run ṣiṣẹ́ nìyí ìgbà míì ó lè jẹ́ ogún lára ẹ̀jẹ̀ tàbí bóyá ọmọdé yìí bóyá nǹkan tó ṣe wọ́n bóyá wọ́n jogún ẹ̀ ó jẹ́ àìsàn ìdílé tó jogún ẹnì yìí ẹsẹ̀ ẹ̀ nà láì ṣiṣẹ́ abẹ ọlọ́run ti ṣe ẹ̀rí mìíràn ẹ̀rí mìíràn ẹ kí hallelujah.
1: ọ̀la nìlí mi àwọn mi àkúnyamù iṣẹ́ náà àmọ́ ọ̀wọ̀ tí olùyálẹ́jẹ̀ gan iṣẹ́ manhattan àrògùn publicity à èkó náà lọlé yámẹ̀ èkó náà lọlé yámẹ̀ náà lọ gá mu à náà lọ gá lọ kọ gbá mẹ́ náà lọ yan ọ̀kadà nù jí à àlọ́gá hẹ́tọ̀wẹ̀ gbogbo ọ̀kadà ọ̀háwàgá pà lọ́ mà jẹ́ ọgọ́ ma nẹ̀ jẹjẹ àlọ́ bá jẹlẹ̀ à ekonu gajẹ mẹya ń jẹgẹ náà àmọ o spirit kù ń yá ìyá ọbẹ kànga kù ń yá ọgọ máa nù pọkọ wà lù kọmáǹdì ká gẹgà dún kúche okúche nù kúche ànùgbì bóyè yá ẹnu gá he ìlàjẹ kúlọ náà nígbà jù mẹ níbi ògùn náà jíà ẹgẹ níbi ògùn náà jí lè àlùmá agájẹ kàmí gá yà mú ìjẹ ń àmọ òbí pọfúkọ wọjọ àyà mú ìjẹ ǹjì pọlẹ àìpọgọlẹ àgé mọ lé lọgọ àbọ àbọ ara lọgá lọ lọjídọmọ à ẹgẹ ní ó bẹ jẹbọ búnú nyànjẹbọ búnú kù live direct ọmọ ọgọ máa nà fún gàgà má òmù ifẹ ọmọ ayọ praise the lord.
0: ẹ kí hallelujah orúkọ wọn ni rose láti ẹ́pì náà ti wá nígboro ń bí ibi tó ń ṣe pàdé lásìkò ìsọjí ìta gbangba yìí wọ́n ṣubú eléyìí sì wá yọrí sí pé wọ́n ń bẹ̀rẹ̀ sí ní ìrora kì í ṣe bẹ́ẹ̀ nìkan wọ́n tún ẹsẹ̀ wọn orí wọn ó dọ́gbẹ́ ṣùgbọ́n láàárọ̀ yìí nígbà tó olùṣọ́àgùtàn dé wọ́n wá sínú ìpàdé náà wọ́n ní àsopọ̀ pẹ̀lú agbára ọlọ́run fọwọ́ kàn wọ́n báyìí wọ́n lè dìde bẹ̀rẹ̀ sí ní rìn àní ìrora yẹn ó tiẹ̀ ti lọ báyìí ẹ kí hallelujah ẹ̀rí mìíràn. ẹ kí hallelujah ẹ kí hallelujah o.
1: ike gba wọ ṣo lajẹ yọ ọpọ ga. Almost 2 years now, nǹkan lu challenges olóòmì kùnú ṣáìdì ẹgẹ ní ngéyẹ nbíje lóyún náà ṣètò cooperation ọkọ ládùn náà but kò tún máa lọ ìlànà pé ó nílò náà sí ẹ ó lè ṣí jẹ nkèlè gbókè kú bọnù olú ayún àná ìpèlú àdánà oyú program lùgbòkò gáyẹ lọbùlọwọ tòpó náà ọwọ tó ṣe ní abúlé gáyẹ nìyẹ ó gbọkò náà bọbọ mission máa ń mú pain again ẹ̀kọ́dún gáàjù testimony náà wé iṣẹ́ m gáàjù testimony wé iṣẹ́ m abúnké wà mú nájà pánú máa ń ké mọ́ again ọ̀wọ́ tó ké chẹ́ńké ọmọ again in Jesus name.
0: màá ṣògbú fún ẹ fún wa nǹkan tó ń sọ ẹ kí hallelujah o ẹ kí hallelujah o orúkọ ẹ nìyí ni mary aṣáájú wọ́n ní ipake ṣugbọn ni isoji ni gboko ipake ijade bayi o ti dominera ipake ti pora odun meji na tin ba ipake ipake ni se pelu nkan to ma wu bi fere ise abe ni kan lona abayo ṣugbọn nu isin ni ijọsọji ni gboko agbara olohun fowo kan won asopọ ninu ati lode ise iyanu yen o paju ede ohun to baba fi sise abe ni o dipa leyin adura eniyan olorun e ki hallelujah. Ẹ̀rí mi. Ẹ jẹ́ ká gba díẹ̀ torí àkókò wa. Àkókò ti lọ.

Eki aleluya o. Mo ni eki aleluya o. Orúkọ arábìnrin wa ni Dẹ́kọ̀. Ẹ̀kọ́. Ara wọn le tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ogún ọdún sẹ́yìn ni wàhálà yìí dé bá wọn. Láti ìgbà náà wọn ò lè dárìn. Wọn ò lè dá ṣe nǹkan. Wọ́n á kàn sólẹ̀ ńbẹ̀. Wọn ò lè jókòó. Ṣùgbọ́n lánàá bá ṣe délẹ̀ ìsọjí lẹ́yìn ìwàásù àti àdúrà ìránṣẹ́ Ọlọ́run, agbára Ọlọ́run fọwọ́ kàn wọ́n. Nírọ̀lẹ́ yìí, wọ́n wá síbí. Ṣùgbọ́n nírọ̀lẹ́ yìí, wọ́n wá. Wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Lẹ́yìn àdúrà ìránṣẹ́ Ọlọ́run lánàá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn láì lọ́pàá. Ogún ọdún tí wọn ò tí èèyàn má lè dárìn báyìí ẹ wo bọ́ ṣe ń rìn. Ẹ jẹ́ ká ǹdé dúró, ẹ jẹ́ ká ǹdé dúró kábẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Gbogbo àwọn ẹ̀rí míì tó kù. Ẹ jẹ́ á tò síbi ká ẹjẹ́ á rí gbogbo yín. Ẹ jẹ́ kí wọ́n tò kárí wọn. Gbogbo àwọn tó lẹ́rìí yẹn ẹ mú wọn jáde síta. Bí wọ́n ṣe ń bí a ṣe ń kọrin ẹ jẹ́ á máa kọrin. Ẹ jẹ́ á máa yin Olúwa. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní yin Olúwa. Ẹ jẹ́ àgbà ẹ̀rí wọn lẹ̀. Ẹ̀yin ẹ máa rìn lọ, ẹ máa lọ, ẹ máa lọ, ẹ máa lọ, ẹ máa lọ, ẹ máa yan lọ, ẹ máa yan lọ, ẹ wo àwọn tó lẹ́rìí. Ẹ wo àwọn tó lẹ́rìí.

ẹ ṣe àmì tó tóbi tó rinlẹ̀. Nígbà tá à ń ṣe ìpolongo, obìnrin kan wà tó lóyún tó tẹ̀lé wa. Oyún ẹ̀ bí ó fẹ́ tòmí tọ́lá tó máa bí ni. Lẹ́yìn tó parí ìpolongo, ó bímọ ọkùnrin làǹtìlanti. Ó pe orúkọ ọmọ náà ní lọ́la ní ọjọ́ tó gbẹ̀yìn láàárọ̀ ní ààfin Òṣìdọ́mà láago méje ààbọ̀ láàárọ̀. Nírọ̀lẹ́ à ń padà bọ̀ wá síbí ní aago mẹ́rin ààbọ̀ nírọ̀lẹ́ ọ̀la. Oúnjẹ ọ̀sán pẹ̀lú Jésù a ó ní níhìn-ín nílẹ̀ ìsọjí lọ́rùn láago mẹ́ta ọ̀sán. Ẹja alanu káyin Ọlọ́run lálẹ́ yìí, ká gbé orúkọ Ọlọ́run ga fún iṣẹ́ alẹ́ ara ọ̀tọ̀ òní, pẹ̀lú iṣẹ́ ìyanu ara ọ̀tọ̀, pẹ̀lú àmì iṣẹ́ ìyanu ara ọ̀tọ̀. Ẹ wo àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí, ẹ wo àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí, ẹ wo àwọn àwòyanu tólúwa ṣe fún wa lálẹ́ yìí, àwọn tó ń tọ̀ lé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, àwọn tí wọn ò lè dárìn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ẹ wo àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí, ẹ wo ọ̀dọ́mọkùnrin kékeré yẹn, eléyìí tó jẹ́ pé ó kẹtan. Bó ṣe kẹtan yẹn, ohun gbogbo wa nà padà lálẹ́ yìí, lálẹ́ yìí báyìí ọmọdé yìí lè rìn. Ẹ wo obìnrin yẹn, eléyìí tí ihò kan dàbí ẹni pé ó lanu lẹ́gbẹ̀ẹ́ síta nínú egungun ẹ̀ sí ẹran ara ẹ̀, tí nǹkan wú ńbẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ pòórá dànù, gbogbo ibi tó lanu yẹn ó dí padà. Iṣẹ́ ìyanu àwòṣe hà, ta ni òní yan Ọlọ́run fún nǹkan báyìí? Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín, inú wa dùn, ọkàn wa yọ̀, a dá gbogbo ògo padà fún yín, a fi gbogbo ọlá fún yín, a fi gbogbo èyí fún yín, fún ohun ńlá tẹ́ ẹ ti ṣe. A gbàdúrà pé gbogbo àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí bantálẹ́ ló máa jẹ́ nú ayé ẹnìkọ̀ọ̀kan wọn lórúkọ Jésù. Bí ẹ ṣe fi oore yín hàn wọ́n, wọ́n á sin Olúwa fún gbogbo ọjọ́ ayé wọn. A sì ń gbàdúrà pé gbogbo iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì tẹ́ ẹ ti ṣe níbí lálẹ́ yìí, a ní fi ohun gbogbo tayín, a ó fẹ́ràn yín sí i, a ó ṣe sìn ín sí i. A gbàdúrà pé ohun èlò tẹ́ ẹ ti lò fún wa bàbá wa nu Olúwa, ẹ túbọ̀ máa lò wọ́n ṣó. Ẹ tún okun wọn ṣe, kẹ́ ẹ sì jẹ́ kán máa pọ̀ sí i pẹ̀lú ìfàmìróyàn àti agbára látòkè wá, àti okun nípa tara ní gbogbo ọjọ́ ayé wọn. Bí ọjọ́ ọrùn wọn ṣe ń lé sí i, bẹ́ẹ̀ ni okun wọn máa pọ̀ sí i. Olúwa bá ṣe ń padà lọ lé báyìí láti wá bí láàárọ̀ ọ̀la tó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn, ohun gbogbo tí ẹ ti ní fún wa, gbogbo ẹ̀ pátá ẹ̀ yọ̀ǹda ẹ̀ fún wa. Ohun tẹ́ ẹ ti ṣe ní gbogbo àgbáńlá ayé lónìí, ohun tẹ́ ẹ ti ṣe ní láti ọjọ́ ẹtì, ohun tẹ́ ẹ ṣe ní gbogbo àgbáńlá ayé lọ́tẹ́ ó tún ṣe lọ́la, àti lópin ìsọjí ìta gbangba yìí, ìsinmi ológo nípasẹ̀ Kristi, ìsọjí abẹ́lẹ̀ ní gbogbo àgbáńlá ayé. A dúpẹ́ Olúwa o, ní orúkọ Jésù la gbàdúrà. Àmì ó dàárọ̀ o, Ọlọ́run á bùkún yín, ẹ máa lọlé pẹ̀lú bùkún yín.

àti aṣọ wo ni àwa ó fi bora gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń ṣàfẹ́rí ó ní àwọn kèfèrí ń wá kiri àwọn tí kò lọ́lọ́run òun ni wọ́n ń wá kiri ó ní bí ó ṣe ti àwa ni ó yẹ kí a mọ̀ wípé gbà tí a ti yí wa lọ́kàn padà ìyípadà yẹ kó dé bá ìfẹ́ wa àti ìlépa wa kí a mọ̀ wípé gbà tí a ti sọ wá dọ̀tun nínú Jésù Kristi ìlépa wa ti yí padà ìgbésí ayé wa ti yí padà bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹlòmíràn ní àrọ́wọ́tó wa wọ́n ń wá nǹkan ti ayé àwọn ẹlòmíràn ní tòsí wa wọ́n ń wá kí wọ́n kí ó di gbajúmọ̀ wọ́n wá owó wọ́n wá àwọn nǹkan ìdẹ̀ra àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé yìí ṣùgbọ́n àwa tí a ti di ọ̀tun nínú Kristi ó yẹ kí ìlépa wa àti nǹkan ọkàn wa ẹ̀dùn ọkàn wa kí ó jẹ́ nípa wípé à ń wá Ọlọ́run yẹ kí n bí ọ́ ní ìbéèrè kan tí a béèrè lọ́wọ́ ọkùnrin kan nínú Genesis 17:3 kí ìwọ pàápàá kí o jólóòtọ́ sí Ọlọ́run láti dáhùn ìbéèrè yìí Genesis 17:15 ọkùnrin kan sì rí i sì wò ó ó rìn káàkiri ní pápá ọkùnrin náà sì bí i pé kí ni ìwọ ń wá ọ̀pọ̀lọpọ̀ nínú ayé yìí ni ó dàbí ẹni wípé wọ́n jẹ́ alárìnkiri nítorí Jésù pàápàá sọ fún wa nínú ọ̀kan nínú àwọn òwe rẹ̀ ó ní pápá oko ní ayé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń rìn káàkiri ní pápá wọ́n wá owó wọ́n wá àti di gbajúmọ̀ tàbí ó ṣeéṣe wọ́n wá ipò láàrin àwọn òṣèlú àwọn ẹlòmíràn nǹkan ti ayé yìí ni wọ́n ń lé káàkiri àwọn òmúlẹ̀ mọ́fọ ayé àwọn nǹkan tá à ń lé ta kì í bá tí ọwọ́ ẹni kì í tẹ̀ ò ní wọ́n ń wá káàkiri èyí ni a fi ń béèrè lọ́wọ́ rẹ àti lọ́wọ́ mi wípé kí ni ìwọ ń wá láti ìgbà tí a ti bí ọ láti ìgbà tí o ti wá sínú ayé yìí láti ìgbà tí o ti bẹ̀rẹ̀ sí ní mí láti ìgbà tí o ti mọ ọ̀tún yàtọ̀ sósì láti ìgbà tí o ti mọ̀ wípé ayé kì í ṣe àwa ìlọ láti ìgbà tí o ti mọ̀ wípé ó dájú lọ́jọ́ kan a ó fi ayé sílẹ̀ a ó padà lọ bá Ọlọ́run kí ni ìwọ ń wá ṣé o ti wá ìgbàlà ọkàn rẹ ṣé o ti wá Ọlọ́run o ti wá ojú Ọlọ́run ṣé o ti wá ìfẹ́ inú Ọlọ́run ṣé o ti wá àlàáfíà Ọlọ́run ṣé o ti wá Jésù Kristì ní àwárí ṣé o ti mọ̀ wípé Jésù Kristì jẹ́ tirẹ̀ àti wípé ìwọ pàápàá o jẹ́ tirẹ̀ ìbéèrè mi fún ọ tí mo fẹ́ kí o gbé yẹ̀wò tí mo fẹ́ kí o ronú lé lórí ni pé kí ni ìwọ ń wá ṣé owó ni ṣé gbajúmọ̀ ni ṣé àwọn ohun ìní ayé ni ṣé obìnrin ló ń wá káàkiri ṣé ìdẹ́ra ṣé àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé yìí ló ń wá káàkiri ṣé àwọn àlẹ́ ìbá ayé yìí ṣé òun ló ń wá káàkiri kí ni ìwọ ń wá ó yẹ kí o lè mọ̀ yálà ó ń wá Ọlọ́run yálà ó ń ṣe àfẹ́rí Ọlọ́run tàbí ó ń wá àwọn nǹkan mìíràn èyí ni Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí jẹ́ kí a tún padà sí Kolose 3:1 láti ẹsẹ̀ ìkíní bí ó tilẹ̀ jẹ́ wípé a ti kà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí a tún kà á lẹ́ẹ̀kan sí bí a ti ń kà á kí o máa bẹ Ọlọ́run ẹ̀mí wípé kí o máa ṣe ìtumọ̀ fún ọ wípé kí o máa fi kálàmù àtọ̀run wá kí o máa fi kọ àwọn nǹkan wọ̀nyí sí ọlé ọkàn kí o máa ṣe ọ ní ẹni tí ó ń kọ́ àkọ́gbàgbé Kolose 3:1 ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run yẹ kí n ṣàlàyé díẹ̀ fún ọ bí o bá ní bàbá tàbí o ní ọkọ tàbí o ní olùfẹ́ kan tí ó lọ sí ìlú òkèèrè lójoojúmọ́ ní ọkàn rẹ ni a máa ronú nípa ti ẹni tí ó lọ sí ìlú òkèèrè yìí lójoojúmọ́ ni ìfẹ́ ọkàn rẹ a máa fà síbẹ̀ yálà wípé kí o wá láti wá mú ọ lọ síbi tó lọ gbà tí o bá sì ń retí ojoojúmọ́ ni ó máa wo bóyá yóò kọ ìwé ránṣẹ́ sí ọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Jésù Kristì ó jẹ́ olúwa wa ó wá sínú ayé yìí ó kú fún ẹ̀ṣẹ̀ wa ó sì

ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí èmi ò sì fi ìsinmi fún yín ìpè tí a kà jáde yìí ó pín sí ọ̀nà méjì lákọ̀ọ́kọ́ Jésù Kristì ń pe gbogbo ẹlẹ́ṣẹ̀ tí a di ẹrù wúwo lé lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ tí ń ṣe àìsinmi tí ń ṣe làálàá tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a sọ fún wípé iṣẹ́ ara wa òdodo ara ẹni wípé kò lè gbà wàhálà nítorí bẹ́ẹ̀ Jésù Kristì ó ń pe gbogbo ọkàn aṣáko ó ń pe gbogbo ọkàn ẹlẹ́ṣẹ̀ ó ń pe gbogbo àwọn tí ó ti kọ ẹ̀yìn sí ìhìn rere àwọn tí wọ́n ti jẹ́ ọ̀tá ọlọ́run ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé iṣẹ́ tí ẹ ń ṣe kò lè fún yín ní ìgbàlà iṣẹ́ òdodo ara wa kò lè fún wa ní ìdáláre níwájú olúwa àti ẹ̀yìn tí a di ẹrù wúwo lé lórí nítorí ẹ̀ṣẹ̀ máa ń fa ìbànújẹ́ ó máa ń fa làálàá ó máa ń fa ìjẹni níyà àti ìpọ́nilójú láti ọ̀dọ̀ èṣù ó ní àwa tí a di ẹrù wúwo lé lórí ó ní kí a wá sọ̀dọ̀ kí òun kí ó ba lè fún wa ní ìsinmi ẹ wá sọ̀dọ̀ Jésù Kristì gbogbo àwọn tí kò tí ì mọ Jésù gbogbo àwọn tí kò tí ì bá Jésù pàdé àwọn tí kò tí ì gba Jésù Kristì gbọ́ lónìí ó ń pè ọ́ bí o bá fẹ́ gbọ́ràn ohun tó ní láti ṣe ni wípé kí o wá wólẹ̀ lẹ́sẹ̀ Jésù wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run wípé o fẹ́ wà ní ẹni tí ó ní oore ọ̀fẹ́ pẹ̀lú Ọlọ́run ó sì ní oore ọ̀fẹ́ láti ṣe ìgbọ́ràn sí ohun gbogbo tí ó ń sọ fún wa ṣùgbọ́n mo sọ wípé ó pín sí méjì níhìn bákan náà Ọlọ́run tún ń bá Jésù ń bá àwọn onígbàgbọ́ sọ̀rọ̀ bí o bá wò ó kí a fi iyè kí a fi iyè dẹnu kí a wo Jésù Kristì kí a farabalẹ̀ dáradára kí a wo Jésù Kristì kí a wò wípé ó wà ní àárín gbùngbùn ìfẹ́ Ọlọ́run ó dàbí ẹni tí ó wà ní ibi tí ó jìnà réré bí ó tilẹ̀ jẹ́ wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti wá sínú ìjọba Ọlọ́run ṣùgbọ́n a ò sí nínú ọ̀gangan ìfẹ́ Ọlọ́run ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí a ṣe ní pípé ní kíkún gbogbo rẹ̀ kọ́ ni a ti ń ṣe ṣùgbọ́n Jésù Kristì ó jẹ́ ẹni tí ó ṣe ìfẹ́ Ọlọ́run ní pípé àti ní kíkún ó wà ní ọ̀gangan ìfẹ́ Ọlọ́run níbi tí Jésù Kristì wà yìí ló wá ti ń pẹ nìkọ̀ọ̀kan wá tí a jẹ́ onígbàgbọ́ wípé kí a wá sí ọ̀dọ̀ òun kí àwa pàápàá kí a fi hàn wípé a fẹ́ wà ní ọ̀gangan ìfẹ́ Ọlọ́run ní ẹsẹ̀ 29 ni wọ́n ti ṣe àfikún fún wa wípé ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé mi ẹ̀yin ò sì rí ìsinmi fún ọkàn yín ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín àwa tí ó jẹ́ wípé a dàgbà ní ìletò tàbí ní abúlé ó yẹ kí a lè mọ ohun tí a ń pè ní àjàgà bí a bá ní ẹran ọ̀sìn tí a kò fẹ́ kí ẹran ọ̀sìn kí ó máa jáde káàkiri láti lọ jẹ oúnjẹ nínú oko ẹlòmíràn kí wọ́n má máa lu ẹran ọ̀sìn yìí pa mọ̀ wá lọ́wọ́ ohun tí wọ́n máa ń ṣe ní abúlé ni wípé wọ́n ó sọ àjàgà mọ́ ẹran yìí lọ́rùn bí ẹran yìí bá ti fẹ́ wọ ọgbà ẹlòmíràn àjàgà tí ó wà nínú lọ́rùn rẹ̀ kò ní jẹ́ kí ó lè wọlé ohun tí Jésù Kristì ń sọ fún wa ni wípé a ní ní àjàgà yìí ní ọrùn wa kí a má bàa lè lọ sínú ayé mọ́ kí a má bàa lè ṣe ohun tí àwọn yòókù tí wọ́n wà nínú ayé tí wọ́n ń ṣe ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín bí a bá ti gba àjàgà Ọlọ́run àjàgà Jésù sí ọrùn wa a kò ní lè lọ sí ilé ijó ti àwọn ayé mọ́ a kò ní lè lọ sí ibi ìmùtí wọn a kò ní lè ṣe ti ìkóbìnrin jọ àti ìbọ̀rìṣà àti wípé wọ́n tún lọ èèyàn tún lọ ń gbégún onígbàgbọ́ kì yóò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ nítorí wípé à ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ó ní onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi onínú tútù onírẹ̀lẹ̀ ọkàn bí a bá di ọmọ Ọlọ́run a kì í lè jà mọ́ ẹni tó jẹ́ sọ̀ṣẹ́ sọ̀ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a bá ti di ọmọ Ọlọ́run a kì í lè sọ̀ṣẹ́ mọ́ a kì í lè mutí mọ́ a kì í lè jalè mọ́ ṣé àwa náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó jẹ́ pé bí a ò rí ìjà a ó da ìjà sílẹ̀ ṣùgbọ́n ìgbà tí a bá ti di ọmọ Ọlọ́run ìfẹ́ Ọlọ́run ni wípé kí a jẹ́ onínú tútù àti onírẹ̀lẹ̀ bí ẹnìkan bá sì ti ṣe ọ́ ṣe o mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kí a tó di onígbàgbọ́ a kì í fẹ́ dáríji ẹnikẹ́ni a ó sọ wípé títí a ó fi kú kò sí ẹni tí ó lè parí ìjà láàrin àwa àti lágbájá ó ní ṣùgbọ́n kí a farabalẹ̀ kí a jọ̀wọ́ ara wa fún ìfẹ́ Ọlọ́run àwa ẹni tí ó jẹ́ ẹlẹ́ran ara ó máa fẹ́ láti

gbèjà ara rẹ̀, ó máa ń fẹ́ láti gbẹ̀san, ó máa ń fẹ́ láti sọ pé lágbájá ó sọ kò lù mí, èmi náà láti sọ òkúta sí i padà. Ó nígbà tí a ti di ọmọ Ọlọ́run nísinsìnyí, a ò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Èyí ni wó pé kí a fi ọ̀rọ̀ wa, kí a fi lé Ọlọ́run lọ́wọ́, kí a jẹ́ kí ó jẹ́ wípé Ọlọ́run ni yóò gbèjà wa, kí ó má jẹ́ wípé àwa la tún jà láti gbèjà ara wa. Èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe lọ sílé ẹjọ́, èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe kọ ìyàwó rẹ̀ sílẹ̀, èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe sọ wípé ọmọ yìí ó jẹ́ ọmọ ìpáǹle nínú ilé. Nítorí bẹ́ẹ̀, mo ń láti fi hàn, mo ń láti jẹ́ níyà dáadáa kí n tì í mọ́ta. Ọmọ Ọlọ́run kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ìfẹ́ ni a fi ń bá ènìyàn lò. Ṣé o mọ̀ wípé Ọlọ́run fẹ́ wa? Ìfẹ́ tí Ọlọ́run ti fi hàn fún wa, òun ni ó yẹ kí a fi hàn fún àwọn ẹlòmíràn. O Jákọ́bù orí kẹrin, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun ó sì sá kúrò lọ́dọ̀ yín. Nǹkan méjì ni a ń sọ níhìn-ín: ìkíní, ẹ tẹríba fún Ọlọ́run; ìkejì, ẹ kọjú ìjà sí èṣù. Bí kì í bá ṣe wípé a gbé ìṣísẹ̀ kíní, kì yóò ṣeé ṣe láti gbé ìṣísẹ̀ kejì. Bí kì í bá ṣe wípé a tẹríba fún Ọlọ́run, kì yóò lè ṣeé ṣe fún wa láti kọjú ìjà sí èṣù. Èyí ni ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fi ní ìṣẹ́gun ní ìgbésí ayé wọn. Wọn ò lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀, wọn ò lè ṣẹ́gun àrùn, wọn ò lè ṣẹ́gun èṣù, wọn ò lè kọjú ìjà sí èṣù, nítorí wípé wọn ò tẹríba fún Ọlọ́run. Wọ́n ṣá ọ̀rọ̀ Ọlọ́run tì. Nígbà tí Ọlọ́run sọ fún wa wípé ẹnìkan tí ó ṣe ọ ni wípé kí o dáríjì, bó bá tẹríba fún Ọlọ́run, ó sọ wípé Ọlọ́run, nítòótọ́ ni nǹkan yìí dùn mí, ṣùgbọ́n nítorí tìrẹ mo dáríjì ẹni yìí. Ṣé àwa tí àwa láti ilẹ̀ Yorùbá, a mọ̀ wípé bí ìjà bá wà láàrin ọkọ àti aya, bí bàbá tí ó dàgbà jù nínú agboolé, bí ó bá pe ọkọ yìí àti ìyàwó rẹ̀, ohun tí wọ́n máa ń sọ ni wípé bí wọ́n bá ro ẹjọ́ sílẹ̀, ọkọ á rojọ́, ìyàwó náà á rojọ́. Bí ìyàwó bí ó bá fẹ́ sọ̀rọ̀, nígbà tí ọkọ ń sọ̀rọ̀, bàbá ìyá sọ pé pa inú rẹ mọ́. Bàbá tí ó dàgbà tó hiwú lórí, bó bá tilẹ̀ sọ pé pa inú rẹ mọ́, jẹ́ ni ìyàwó ló máa dákẹ́. Àwa tí a lè bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ní ìdílé wa, a ò ṣe lè bọ̀wọ̀ fún Ọlọ́run. Bí o bá jẹ́ ẹni tó máa ń sọ̀rọ̀ púpọ̀ pẹ̀lú ọkọ rẹ, tí ó jẹ́ wípé èyí ni ó máa ń fa èdè àìyedè láàrin ìwà tí ọkọ rẹ, ṣùgbọ́n tí Ọlọ́run sọ wípé gbéjẹ́, dákẹ́, panumọ́. Àwa tí a ń gbọ́ràn sí àwọn ènìyàn lásán bíi tiwa tó hiwú lórí, kí ni dé tí a ò lè gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu? Tàbí bí wọ́n bá rojọ́ sílẹ̀, bí ọkọ yìí bá sọ wípé kò sí ṣíṣe, kò sáì ṣe, obìnrin yìí ó ní láti lọ ni. Tí obìnrin yìí kúnlẹ̀, tí ó sọ pé rárá, ó fà kíkọ́rí wípé òun ò gbẹ́bẹ̀. Bí bàbá yìí bá sọ wípé ọmọkùnrin, dáríji ìyàwó rẹ, mú ìyàwó rẹ padà lọ sílé, nítorí bàbá ti sọ bẹ́ẹ̀. Àwọn tí ó sì wà ní ìdílé sọ pé ah, o gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o, o gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o, bàbá ti ní kó dáríji ìyàwó rẹ o. A máa rí wípé irú ènìyàn bẹ́ẹ̀, a sọ bí ò bá jẹ́ ti bàbá ni, bàdílé ẹ jáde. Ṣùgbọ́n nítorí ti bàbá, màá dáríji ẹ. Bàbá wa ti ń bẹ Lọ́run ńkọ, tó kọ́ sílẹ̀ gàdàgbà gádágbá, tó fi yé wa dáadáa wípé a ò gbọ́dọ̀ kọ̀ ìyàwó wa sílẹ̀. Ìwọ tó ń gbọ́ràn sí bàbá tó wà nínú ayé lẹ́nu, o lè gbọ́ràn sí bàbá wa ti ń bẹ Lọ́run lẹ́nu. O lè sọ wípé ẹ̀ṣẹ̀ tí ìyàwó ṣẹ̀ mí, ó dùn mí ré kọjá, ṣùgbọ́n nítorí pé bàbá wa ti ń bẹ Lọ́run, ó ti ní kí n dáríjì, ó ti ní kí n gbójú fo àwọn nǹkan wọ̀nyí dá. Nítorí bẹ́ẹ̀ wọn ó dáríjì, èyí jẹ́ wípé a jọ̀wọ́ ara wa fún Ọlọ́run wípé ohun tó bá fẹ́ la ó ṣe, ibi tó bá fẹ́ la ó lọ, èyí tó bá fẹ́ la ó sọ. Èyí ni pé à ń gbọ́ràn, a kì í ṣe ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè gbọ́ràn sí Olúwa. Ó ní kí a tẹríba fún Ọlọ́run, kí a sì kọjú ìjà sí èṣù wípé yóò sá fún wa. Gbogbo àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti ń kọ́ wa, Ọlọ́run fẹ́ kí a tẹríba, Ọlọ́run fẹ́ kí a gbọ́ràn. Ó sì ń pè wá lónìí lẹ́ẹ̀kan sí i wípé kí a tẹríba, kí a gbọ́ràn. Jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún wípé bí ohun tó ń sọ bó tilẹ̀ ṣòro fún wa, bí ohun tó ń sọ bí ò tilẹ̀ yé wa púpọ̀ púpọ̀, ṣùgbọ́n nígbà tí a ti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni wípé a ó ṣe é. Èyí ni wípé a ń tẹríba fún Ọlọ́run. Bá Ọlọ́run sọ̀rọ̀, yóò fún ọ lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Má ṣe jẹ́ alágídí ọmọ níwájú Olúwa, má ṣe jẹ́ ẹni tí kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o gbọ́ràn, wípé ohun gbogbo tí Ọlọ́run sọ fún ọ wípé o tẹríba, o jọ̀wọ́ ara rẹ,
o se ife olorun olorun yo si fun olore ofe lati se ife re ni pepe ati ni kikun.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Isteli kejiti Paul aposteli si awon ara Corinthi ori ikewa sugbon emi Paul ti kara mi fi inu tutu ati wa pele Christi beyin emi eni rele loju yin nigbati mo wa laarin yin sugbon nigbati emi ko si mo di eni igboya se yin sugbon emi nbe yin pe ki o ma se nigbati mo wa laarin yin ni mo fi igboya han pelu igbekele ti mo ro pe mo ni igboya si awon kan ti nro wa si bi eni ti rin nipa ti ara nitori pe bi awa ti le rin ni ti ara sugbon awa ko jagun nipa ti ara nitori ohun ija wa ki se ti ara sugbon ni agbara ninu olorun lati wo ibi giga pale awa so gbogbo ero kale ati gbogbo ohun giga ti n gbe ara re ga si imo olorun awa si n di gbogbo ero ni igbekun wa si iteriba fun Kristi awa si ti mura tan lati gbe san gbogbo egboran nigbati igboran yin ba pe eyin si n wo nkan gege bi won ti fi ara han lode bi enikeni ba gbekele ara re pe ti Kristi ni ohun ise e je ki ohun ki o si tun ro eyi ninu ara re pe bi ohun ti je ti Kristi gege be ni awa pelu si je ti Kristi nitori bi mo ti le n sogun asere koja nitori ase wa ti Oluwa ti fi fun wa fun idagbasoke yin ki se fun ibisubu yin oju ki yo ti mi ki o ma se dabi eni pe emi o fi iwe kiko deruba yin nitori won wi pe iwe re wuwo won si lagbara sugbon irisi re je alailera oro re ko ni lari ki iru eniyan be ki o ro bayi pe iru eni ti awa se ni oro nipa iwe kiko nigba ti awa ko si iru be ni awa o si je ni ise pelu nigba ti awa ba wa nitori pe awa ko dasa ati ka ara wa mo tabi ati fi ara wa gbe awon miran ninu won ti yin ara won sugbon awon ti kara won je alailoye nigba ti won fi ara won diwon ara won ti won si fi ara won we ara won sugbon awa ko sogore koja ala wa sugbon nipa ala ti olorun ti pin fun wa ani ala kan lati di odo yin nitori awa ko nawo wari koja rara bi eni pe awa ko di odo yin nitori awa ti le di odo yin pelu ninu irere Kristi awa ko sogore koja ala wa eyi ni lori ise elomiran sugbon awa ni ireti pe bi igbagbo yin ti n dagba si gege bi ala wa awa o di gbigbega lodo yin si lopolopo ki a ba le wasu irere ani ni ekun ti n be niwaju yin ki a ma si sogo ninu ala elomiran nipa ohun ti o wa ni arowoto sugbon eni ti o ba n sogo ki o ma sogo ninu Oluwa nitori pe ki ise eni ti n yin ara re ni o yanju bi ko se eni ti Oluwa yin.
2: A dúpẹ́ pé o rán Jésù Kristi ọmọ bíbí rẹ kan ṣoṣo ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀ ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ ẹ má jẹ kí wọn kó tún kù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ kí a fi ohunkóhun pamọ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí ìgbọràn pípé wa fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dà rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí ìgbọràn pípé. Bí a bá ń sọ nípa gbígbọ́ràn, ohun tí ó yẹ kí ó yé gbogbo wa ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní ọmọ nínú ilé. Ó sì máa ń jẹ́ ohun tí ó máa ń dùn wá bí ọmọ nínú ilé bí ó bá ya aláìgbọràn. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé a ti ní ìrírí ní ibi iṣẹ́ tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó já fáfá tó tàbí bí ó ti wùn kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ̀ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kìí gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, Ohun ti ijoba ma nfajuro si to aigboran ko si gbogbo awon ti a ma npe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun asin ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni koni si ohun ti a n bere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n bere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni adawa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran aronun pupo bi o ba ri omo ti o n se aigboran ki se ohun nikan ni o n da adase o ni awon ore ti won so fun wipe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo ise ti o dabi eni wipe o je alaigboran o dabi eni wipe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wipe ko dara bi o ba n gboran ni igba gbogbo wipe a dabi eni wipe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma n so fun wipe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan naa ni bi o ba se wipe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o n ki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wipe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won setan lati fi igboran pipe ba olorun lo mo n fe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si n fe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokanleni ogun lati ese ikewa ni a n ka nipa ogbeni kan a o bi si inu igbagbo o je asodi o si je onikupani tele tele o je elese ese ti re tile buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran ìwà àti ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwọn onígbàgbọ́ máa ń pè ní ìkóríta, nítorí wípé Ọlọ́run béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀. Ẹni yìí ni a ń pè ní Saulu ará Tarsu, ẹni tí a mọ̀ sí Paulu apostoli lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà, ó wọ ojú Olúwa, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́. Kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ Ọlọ́run kan sí tí a ń pè ní Ananiah. Ó gbàdúrà fún, ojú rẹ̀ tí ó ṣókùn, tí ó fọ́, Ọlọ́run là á, a sì ní kí ó dìde. Kò pẹ́ púpọ̀, abaptisi rẹ̀ a rí bọmi ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu, ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé, bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abatí ẹni jẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra pẹ̀lú ìpinnu, pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé, ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Paulu yìí kan náà, ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnì kọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá, ìṣe àwọn apostoli orí ìkọkànléníogún, bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Paulu, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí lé ẹ̀mí mímọ́ wí, báyìí lé àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò dé ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi ílé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Paulu ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó ti gbọ́ ìpè, ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu. Bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Paulu, bẹ́ẹ̀ ni Paulu ń ṣe ọkàn akin, ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin. Ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ibi tí wọ́n wá dúró sí, ibi tí wọ́n ń gbé ní àkókò yìí, ni woli eniyan olorun ki se kefiri sugbon woli eni ti o npa pa mo nipa eni ti an pe ni emi mimo o debe o si mu amure paulu o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni ah o lo ma se o o ni wahala wa ni waju isoro apo fun nitori wi pe bi o ba gboran si olorun lenu esu ota emi wa koni je ko gbadun asi ko si awon ju ninu won se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabirin awon ore awon ti o mo paulu ni won bere si ni so wi pe paulu ma se lo gbo idahun paulu ni ese ketala nigba na ni paulu dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun oni le niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe ati gbo pe lagbaja eni ti abi sinu ile igbagbo eni to je pe lati kekere le o ti je afafa ninu esin eni to je pe opolopo wa ni an sore tele omoluabi si ni iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile a tun gbo wi pe o nlo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibata ati awon ana won si joko won ni ko joko sarin won ni okun le sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wa labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o se kere ninu ise isin ago church onora awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun enkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wan ti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesin o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan tan gbe bibeli yen o mo ajesa tan je ninu le won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo won ba soro tan patapata iya e a wa bere a ma so ko o temi laarin ijo laarin egbe o dojuti mi o n gbe bibeli o tun wa ba je patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu pada iya je mi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsi gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun paulu wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketala nigba na ni paulu dan wi pe ewo le eyin se yi ti eyin so kun ti e si mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma sokun won ma daya fo nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o ngboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu ṣùgbọ́n Paul ń sọ fún ọ wípé nítorí èmi ti múra tán kìí ṣe fún dídè nìkan ṣoṣo kìí ṣe fún dídè nìkan ṣùgbọ́n láti kú pẹ̀lú ní Jerusalemu nítorí orúkọ Jésù Olúwa a ò tí pè ọ láti kú. Wo ẹlẹgbẹ́ wa aṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí a fẹ̀jẹ̀ Jésù Kristì kan náà ra padà bí a ti ra wá padà àwa tí ó ní ìgbàlà ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run bí àwa náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó pinnu nínú ọkàn rẹ̀ tí kò sì ṣe iyèméjì tí ó ń sọ wípé bí ó ṣe ti kú ni bó ti yá nígbà tí a kò lè pa á ní ọkàn dà àwa dákẹ́. Ohun tí mo fẹ́ kí o ṣe àkíyèsí nìyẹn kò sí bí wọ́n ṣe lè sọ ọ̀rọ̀ tó kò sí bí wọ́n ṣe lè wíjọ́ tó pẹ̀lú rẹ ni tí wọn bá rí wípé wọn ò lè pa ọ lé ọkàn dà wọn á dákẹ́. Ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀ ẹni tí kò mọ ọlọ́run púpọ̀ ẹni tí kò ní ìpinnu tí ó dúró ẹni tí wọn lè dẹ́rùbà tí wọn lè fẹjú mọ́ tí wọn lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ táyà ẹ ti ń já tí wọ́n á pè é pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì ó tó sọ pé ẹ máa nìṣó ẹ̀mí ń fẹ́ ó ṣàìlera fún ara bọ́n bá ti rí pé bẹ́ẹ̀ ni wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ bó bá wà nínú àwọn ẹni tó ránṣọ àwọn gbogbo ẹgbẹ́ wọ́n sọ pé owó tiẹ̀ ńkọ́ tá a fẹ́ fi ṣe ìrúbọ kí káwọn èèyàn lè máa mú aṣọ mi ò kì í ṣe ìrúbọ mọ́ wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ mi tó ti ránṣọ wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ̀ wọ́n á gbé lọ gbà tán bá ṣe fìtí náà sí ẹ tán bá fi ẹ báyìí pé a lọ lọ́kàn ẹ ó ṣeéṣe kí wọ́n náà kó lọ bá pé kò burú ẹjọ́ òrìṣà náà àjọ má sìn tàbí ó ṣeéṣe kó ti jẹ́ pé ó ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run nínú iṣẹ́ rẹ tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ́ yìí àwọn èèyàn sì máa wá bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ ọlọ́run ò gba òun láàyè láti dúró nínú ilé ẹ tó sì ti ń ka bíbélì àwọn òbí ìyàwó yìí wọ́n ti pè pé ó ṣọ́ ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàárí àbọ̀ ẹ tó bá máa dé a gbé bíbélì rò níjú àwọn tó ń kọ lọ́hùn a kàn dé ni tá a sọ fún ẹ wípé o jẹ́ palẹ̀ ẹrù ẹ mọ́ pé ìwọ níyàwó kejì ṣọ́ o bó o bá sì ti dé ló ń fún ìjà mọ́nú wípé mbó ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o tán bá kọ́ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ káyé le fún ẹ o ti ẹ̀ tí sọ bẹ́ẹ̀ o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí ọlọ́run nígbà tí wọ́n bá ti rí wípé wọn ò lè pa ó lé ọkàn dà wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti olúwa ni kí a ṣe. Wo Galatia orí ìkíní Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ni igba ti jo ninu isin awon Jew bi mo ti se inu ni bi ni si ijo eni Olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon Jew laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si opin atowo dowo awon baba mi eyi ti a ti n se tele tele ni Paul n so fun wa wipe oun paapaa oun o fa seyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wipe isin atowodowo lasan ni isin ti kii gba nila isin ti kii gba ese lowo eniyan isin ti kii gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni oun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini oun se inu ni bini si ijo eni Olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu Olorun nigba ti o wu Olorun o je mo pe akoko ti o wa yi o wu Olorun ni iwo to tun wa sihi to wa joko to nko eko oro Olorun se bi o mo wi pe awon egbe wa bi a se nsoro ni ibayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu Olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo ohun mo n be Olorun wipe ore anu ati owo ife ti Olorun na si wa ki Olorun ki o ma je ki ori wa ki o ko Paul won so wipe nigba ti o wu Olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma waasu re laarin awon keferi loju kan na emi ko ba ara ati eje gbimopo awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro Olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba Jesu Kristi Oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimopo awon ara o ma n fa ni anu a ma se eniyan nigba ti awon ara awon ore ati opolopo awon eyan ti won ba n so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe yi lati gboran si Olorun lenu rowo ati eso tona iwo obinrin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si Olorun lenu ki lo fe je laye oda ta wa ninu eyi abo gbo pe awon ijoba papa won mo aye ta won mo lara won je gbayan si se nsin ise factory o ti e le ri ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu ile to wa ton fun e lounje meta lojo omo ni to bi kale ki lo fe fi to won gba to ba se atunse igbese aye e awon ara atore niyen awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba Olorun iwo lo so fun wi pe rara mo ti deru ijoba Olorun kale kenikeni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji din ni ogbon ni mo tin ka ise awon aposteli ori karun ese ikeji din ni ogbon wi pe awa ko ti kilo fun yin gidi gidi wi pe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalem esin pete ati mo eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo Olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si arin awujo won wa so fun won wi pe ewo la ngbo te nse yi ewo lo ndanwo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidi gidi ki se die a si so fun yin o a te mo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won po nle bo fe ke nikan lo pon mi wa re ni pe bo fe ke nikan lo segi wa re ni pe bo be te nikan odun wa ya si yara te lo mi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni a se bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese awon omo luabi ton se fayawo awon omo luabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun ari pe awon obi e won si je omo luabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se la le jo dada o nitori wi pe omo po ninu e won si ma so fun e pe won feran eni ni won fi n kole ebe won di wahala ru eni aisin mi aibale aya airoju airaaye ni won kole Olorun ni awon won yi wa pon wi pe a ti so fun yin wi pe eko wo le tun gbede yi wi pe Jesu kan wa nibi kan to ma n gba ni lowo ese patapata e ma je a tun gbo be lenu yin mo o se e wa so awadi elese e wa mu eje Jesu yen e wa mu wa sori wa se nsi o fe so wi pe iwo ni alara mimo awaje elese wo ese kokan din ni ogbon sugbon Peteru ati awon aposteli dahun won si wi pe awa ko gbodo ma gbo ti Olorun ju ti eniyan lo o ma dara lati ni Olorun lati ni ipinu lati so wipe ni kiku ni yiye titi ojo aye mi emi ko gbodo ma gbo ti Olorun ju ti eniyan lo ohun ti mo wa nfe wadi ni wipe kini abayori si igboran wo Exodus ori ikokandinlogun bi a ba gboran kini ere re kini o je ini ati ipin wa Exodus ori ikokandinlogbon ese ikarun nje nisisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba naa leyin o je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mimo won yi li oro ti iwo o so fun awon omo Israeli nigbati a ba gboran si Olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro Olorun ti a ngbo lese kese ile an di isura fun Olorun kini an pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o so won fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma fun ni itoju pupo gba ti a ba di isura fun Olorun a ma toju wa a ma fun ani ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabobo wa a ma fi iso re so wa ni Exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun Exodus ori iketa le ni ogun lati ese ogun kiyesi imiran angeli kan siwaju re lati pa omo leona ati lati mu ode ibi ti mo ti pese sile mo n fe ran o leti pe ki Jesu Kristi ki o to faye sile ki o to lo le o n so fun awon omo ehin re o si so fun awa na pelu wipe e ma se je ki okan yi ki o daru e gba olorun gbo e si gba mi gbo pelu wipe ninu ile baba mi opolopo ibugbe le o wa iba ma se be emi iba ti so fun yin emi si n lo lati lo pese aye sile ni ti mo ba si lo lati lo pese aye sile emi a si tun pada wa wipe nibi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu awa n so fun a wipe ni akoko kan ni igba kan ni aye awon omo Israeli ni awon na ni iru ileri be bi o tile je wipe ileri yi ko sun mo ti wa ko to ti wa wipe ile kan wa ti a pe ni ile ileri ile Kenani ti a gba lowo awon kan ti a si nfe lati fun won se o mo wipe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli la le jade ninu re esu ati idameta awon angeli le orun ni a le jade a si so fun a wipe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Kristi ni o lo pese fun wa sugbon Olorun so fun awon Israeli wipe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo sibi ti a n lo nigba ti Jesu Kristi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wipe ki a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba Olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wipe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo n so fun a wipe emi Olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti a n gba bi a ti n gbo oro Olorun emi Olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo Olorun ki se bayi bo ba ti n fe soro emi Olorun a so pe omo Olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi Olorun ninu okan e a ma ta e ninu Olorun wipe ma se be omo Olorun ki se be bo ba fe jeun ti aye bo ba fe irin ti aye o fe woso bi ti aye emi Olorun ti wa ninu okan re ta ma so fun wipe ma se be o omo Olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wipe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wipe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo Olorun ton so pe o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi o wu mi gidigidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe ni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mo eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi olorun o si ko sala je olooto lati kin ni ilo sugbon ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni delila wa so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa a wa be si ni so fun eje jesu lagbara mi bibeli ni oro olorun ti toni sona o lagbara mi emi olorun ni bo ti so yen bẹ́ẹ̀ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ̀lílà yìí ni ó tún sọ pé samsoni jí dìde àwọn filistini wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé samsoni bá jí ó lọ wọn ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́mi bá tẹ sáàmù ó tán ológun aparada ni tẹ́mi ọlọ́run bá lọ ò tó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú orun wọn pàdé ẹ bó o pe jésù jésù wa ni ṣe bó ti kàn mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run á ló ti o á lóhun kì í gbénú ìdọ̀tí ṣe bó o ti wọnú òkùnkùn lọ bó sọ pé bàbá ṣàánú fún mi ó ti kọ àánú sílẹ̀ ṣé bó ti lọ gbé obìnrin kan ó sì ti fi dípò àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run ni samsoni bá jíride ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fiṣẹ̀ sí na wọ́n ayé ojú ẹ̀ méjèèjì na wọ́n sọ fún yín pé ó yá wọ́n á kóra wọn jọ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọ́n ní ó yá o máa ṣeré fún wa gbà tán bá tún bí ẹni lé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí gbà tó ń lọ sílé ẹsìn gbà tó ń san ẹkọ àsun ìdáàbọ jésù fẹjẹ rẹwẹ mi jésù ṣàánú fún ìpanu ẹmọ ńbẹ wọn kọrin fún wa gbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹtẹ tán bá mutí yó tán wá sọ pé michael lórúkọ ẹ o ya ń bi waka psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì ó ṣe aláìní ò tí ì ṣaláìní ń di ọtí ò tí ì ṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ òun ni àwọn ọmọ isẹ́ ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn ń bèrò ni lọ wa wọn ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì ń bò ní wọn ti fẹ́ lọ kọrin sí òní orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìn rere mbò ló ti fẹ́ lọ kọ́ ni samsoni ló bá ń ṣeré fún wọn ẹkún bá gbọ̀n àánú ara rẹ̀ ṣe ó fọwọ́ ba orí rẹ̀ irun ìrònú pèwàdà ó ti ń hù lórí rẹ̀ ó wá sọ pé ọlọ́run mo tẹ́ mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀ bó lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo ń fẹ́ gbọ́ràn mo ń fẹ́ ṣe ìpinnu torí pé ó ti dé bá mi nísinsìnyí àwọn tó ń kì mí nílọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò lè tẹ̀lé mi débí àwọn tó ń wọ àtọ ọlọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà tí mo ti pẹ̀yìn dà tí mo ti kọyìn sí ìrere wọn ti jù mí sílẹ̀ ọlọ́run bó bá lè ṣàánú fún mi lẹ́ẹ̀kan ṣoṣo yìí ti agbára ọ̀run agbára tí borí ẹ̀ṣẹ̀ agbára tí borí èṣù agbára tí borí ọ̀tá agbára tí dúró ṣinṣin agbára tí lè gbọ́ràn bó bá lè padà dé lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo fẹ́ gbọ́ràn ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ó wá sọ fún àwọn tí wọ́n darí rẹ̀ ó ní ẹjọ́ ẹ fi ọwọ́ mi ba àwọn òpó ilé mo tún fẹ́ dábìrà fún ọlọ́run mo tún fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run mi o kan fe ku a ni iko alairise bo se ngbadura yen ton ronu pada ton so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo tin kepe olorun awon ti won sere awon aborisa se awon okun ko mo tun madura won bon re ton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jeleri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti penda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo shanu fun o angeli ni emi olorun eni ti ana lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma shamona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi han ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi jesu ba farahan ni awo somo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun e pe ki a ma dabi Saul o ni majemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sodi si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan ba ko ti agutan ida maje apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba ngbo ti eniyan olorun ba wa lo so fun Samuel e ko se mi laanu nitori mo yan Saul loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti Samson ni abotu o fe di bi Saul o ran ti wo pe Saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri Jesu ko ri Olorun o wa ninu ise oro nisinsin yi sugbon bo se temi pelu eni Olorun fun wa ni anfani o wo Olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo n be Olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolo mu kuro ninu okan re Bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo la n fe gboran bo ba fe gboran wa so fun Olorun e je akunle ki a so fun Olorun pe emi ai gboran patapata ki Olorun ki o yo kuro Olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun Olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun Olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun Olorun eje Jesu Kristi wa sibe lati we omo emi Olorun tin toni sona emi Olorun olutunu o wa sibe lati to lati ran lowo lati je itileyin fun o nigba ti o ba n gbe isise lati se atunse ma je ki won pa lokanda

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Pistele keji ti Paul Apostle si awon ara Corinthi ori ikokanla eyin bagba mi die ninu were mi ati ni tooto e gba mi nitori pe emi njowu lori yin ni ti owo eni wa bi Olorun nitori ti mo ti fi yin fun okokan ki emi ki o le mu yin wa bi won dia ti o mo sodo Christi ṣugbọn eru n ba mi pe ni ohunkohun gege bi ejo ti tan efaje nipasẹ arikereke re ki a ma ṣe mu ero okan yin baje kuro ninu inu kan ati iwa mimọ yin si Christi nitori bi eni ti n bo wa ba n waasu Jesu miran ti awa ko ti waasu ri tabi bi eyin ba gba emi miran ti eyin ko ti gba ri tabi eyin rere miran ti eyin ko ti tẹwọ gba eyin ba ṣe rere lati fi ara da nitori mo ṣiro re pe emi ko reyin ni ohunkohun si awọn apostoli giga giga naa ṣugbọn bi mo tilẹ jẹ ope ni ọrọ kii ṣe ni imọ ṣugbọn awa ti fihan dajudaju fun yin laarin gbogbo eniyan tabi ẹṣẹ ni mo da ti emi n re ara mi silẹ ki a le gbe eyin ga nitori ti mo ti waasu irere ọlọrun fun yin lọfẹẹ emi ja ijọ miran li o le mo n gba owo ki emi ki o le sin yin nigba ti mo si wa pẹlu yin ti mo si ṣe alaini emi ko jẹ ẹru fun ẹnikẹni nitori ti ohun ti mo ṣe alaini awọn ara ti o ti Makedonia wa fi kun ati ninu ohun gbogbo mo ti pa ara mi mọ ki emi ma ṣe jẹ ẹru fun yin bẹẹ ni emi o si ma pa ara mi mọ bi otitọ Kristi ti n bẹ ninu mi ko si ẹni ti o le da mi lẹkun iṣogo yii ni gbogbo ẹkun Akaya nitori ikini nitori emi ko fẹran yin ni bi Ọlọrun mọ ṣugbọn ohun ti mo n ṣe ni emi o si ma ṣe ki emi ki o le mu igberaga kuro lọwọ awọn ti n gberaga pe ninu ohun ti wọn n ṣogo ki a le ri wọn gẹgẹ bi awa nitori iru awọn eniyan bẹẹ ni awọn eke apostoli awọn ẹni ti n ṣiṣẹ ẹtan ti n pa ara wọn dadi apostoli Kristi kii si ṣe ohun iyanu nitori satani ti kara rẹ n pa ara rẹ dadi angeli imọlẹ nitori naa kii ṣe ohun nla bi awọn iranṣẹ rẹ pẹlu ba pa ara wọn da bi awọn iranṣẹ ododo igbẹyin awọn ẹni ti yoo ri gẹgẹ bi iṣẹ wọn mo si tun wipe ki ẹnikẹni ki o ma ṣe ro pe aṣiwere ni mi ṣugbọn bi bẹẹ ba ni ẹ gba mi bi aṣiwere ki emi ki o le gbe ara mi ga diẹ ohun ti emi n sọ emi ko sọ nipa ti oluwa ṣugbọn bi aṣiwere ninu igbẹkẹle iṣogo yii ọpọlọpọ ni o sa n ṣogo nipa ti ara emi o ṣogo pẹlu nitori ẹyin fi inu didun gba awọn aṣiwere nigba ti ẹyin ti kara yin jẹ ọlọgbọn nitori ẹyin farada bi ẹnikan ba sọ yin di onde bi ẹnikan ba jẹ yin run bi ẹnikan ba gba lọwọ yin bi ẹnikan ba gbe ara rẹ ga bi ẹnikan ba gba yin loju emi n wi lọna ẹgan bi ẹni pe awa jẹ alailera ṣugbọn ninu ohunkohun ti ẹnikan ni igboya emi n sọrọ were emi ni igboya pẹlu ebero ni wọn bi bẹẹ ni emi israeli ni wọn bi bẹẹ ni emi iru ọmọ abrahamu ni wọn bi bẹẹ ni emi ìránṣẹ kristi ni wọn bi emi n sọ bi aṣiwere mo ta wọn yọ ni ti làálàá lọpọlọpọ ni ti pàṣán mo ré kọjá ni ti túbú nígbàkúgbà ni ti ikú nígbà púpọ nígbà márùn ni mo gba pàṣán ogójì dín kan lọwọ àwọn jù nígbà mẹta ni a fi ọgọ lù mí ẹẹkan ṣoṣo ni a sọ mí ní òkúta ẹẹmẹta ni ọkọ rì mí ọsán kan àti oru kan ni mo wà nínú ibú ní ìrìn àjò nígbàkúgbà nínú ewu omi nínú ewu àwọn ọlọ́ṣà nínú ewu àwọn ará ìlú mi nínú ewu àwọn kẹfìrí nínú ewu ní ìlú nínú ewu ní aginjù nínú ewu lójú òkun nínú ewu láàrin àwọn èké arákùnrin nínú làálàá àti ìrora nínú ìṣọra nígbàkúgbà nínú ebi àti òrùngbẹ nínú àwẹ nígbàkúgbà nínú òtútù àti ìhòhò pẹ̀lú nǹkan wọn ni tí ó wà lóde èyí tí ń wọ́jọ tìmí ní ojoojúmọ́ èmi kò yéé ṣe àníyàn gbogbo ìjọ ta ní ṣe aláìlera tí èmi kò ṣe aláìlera tàbí ta ní amúkọsẹ̀ tí ara mi kò gbiná bí èmi kò lè ṣàìmá ṣògo èmi ò kúkú máa ṣògo nípa àwọn nǹkan tí í ṣe ti àìlera mi ọlọ́run àti bàbá olúwa wa jésù kristi ẹni tí í ṣe olùbùkún jùlọ láéláé mọ̀ pé èmi kò ṣèké ní damasku baálẹ̀ tí ó wà lábẹ́ ọba aréta fi ẹgbẹ́ ogun ká ìlú àwọn ará damasku mọ́.

Ìwọ ń gbé àárín ọlọ̀tẹ̀ ilé tí wọ́n ní ojú láti rí tí wọn kò sì rí. Wọ́n ní etí láti gbọ́, wọn kò sì gbọ́. Nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n. Níhìn ni a sọ fún Ezekieli tó jẹ́ wòólì láàrin àwọn ọmọ Ísíráẹlì. Àwọn ọmọ Ísíráẹlì ni ó yẹ kí a rò wípé ó yẹ kí ó mọ ọ̀nà ìgbàlà. Nítorí àwọn ni a ti fi májẹ̀mú láéláé lè àfilé lọ́wọ́. Májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ń bọ̀ wá sí ayé láti gba olúkúlùkù wa là. Májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ẹni náà tí a ó bí láti inú wúndíá tí yóò jẹ́ kí a gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ èṣù. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a gbé bíbélì fún wọn, a fi inú Ọlọ́run hàn wọ́n. A là wọ́n lóye, a fún wọn ní ìlànà àti àṣẹ àti òfin Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n jẹ́ ọlọ̀tẹ̀, wọ́n jẹ́ alágídí, wọ́n jẹ́ aṣetinú ẹni, wọ́n jẹ́ aláìgbọràn ọmọ. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ń sọ wípé Ezekieli wà láàrin àwọn ọlọ̀tẹ̀ ilé Ísíráẹlì, àwọn tí ó ní ojú láti fi rí ọ̀nà ìgbàlà ṣùgbọ́n tí kò sì rí. Ẹni àpẹẹrẹ àti àpèjúwe fún wa láti mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan tí a bí láti inú obìnrin wípé àfọ́jú ni. Bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ Ísíráẹlì, bí a bá ń sọ èyí nípa ti àwọn tí a ti fi ìlànà Ọlọ́run hàn, bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ láti ìrandíran fún Ábráhámù, báwo ni kí a sọ nípa ti àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, àwọn tó jẹ́ wípé igi àti ọ̀pẹ ni wọ́n ń bọ, àwọn tí ó jẹ́ wípé ìgbẹ́kẹ̀lé wọn wà nínú òkúta, ìgbẹ́kẹ̀lé wọn wà nínú ohun asán ti ayé yìí. Mélòó mélòó ni kí a sọ bí a bá pe àwọn ọmọ Ísíráẹlì tí ó ní wòlíì, tí ó ní àwọn adarí, tí ó ní àwọn tí ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá pe wọn ní afọ́jú, kí ni kí a pe àwọn kèfèrí tí kò lọ́lọ́run, tí kò ní ìmọ̀, tí kò ní májẹ̀mú Ọlọ́run? Èyí jẹ́ kí ó yé wa wípé àti Júù àti kèfèrí àti afọ́jú a bí wa gẹ́gẹ́ bí afọ́jú. Ẹ jẹ́ kí a wo ẹkùn Jeremiah orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí ẹ̀ṣẹ̀ àwọn wòlíì rẹ̀ àti àìṣedédé àwọn àlùfáà rẹ̀ tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn olódodo sílẹ̀ lé àárín rẹ̀, wọ́n ti rìn kiri bí afọ́jú ní ìta, wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Níhìn ni a tún jẹ́ kí ó yé wa ní ẹsẹ̀ ìkẹrìnlá yìí wípé ẹ̀ṣẹ̀ gbilẹ̀ kan ní ọ̀dọ̀ àwọn ọmọ Ísíráẹlì, àwọn tí a ti la ọ̀nà ìgbàlà fún ṣùgbọ́n wọ́n kọ ọ̀nà ìgbàlà, àwọn tí ó jẹ́ wípé arán wòlíì sí wọn, èyí tí wòlíì bá fi ṣe ìyípadà ní ilé Ísíráẹlì, àwọn wòlíì pàápàá wọn di ẹlẹ́ṣẹ̀, wọ́n ré òfin Ọlọ́run kọjá. A tún rán àlùfáà sí wọn, àwọn àlùfáà pàápàá èyí tí wọn ìbá fi mú àìṣedédé kúrò, àwọn àlùfáà pàápàá wọ́n tún dákún àìṣedédé ilé Ísíráẹlì. Èyí ni Ọlọ́run fi wá wípé àwọn wọ̀nyí ń rìn kiri bí afọ́jú ní ìta. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Bí a bá wo àárín wa, àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà gẹ́gẹ́ bí adarí ní orílẹ̀-èdè, àwọn tí ó yẹ kó máa tọ́ wa sọ́nà kí ó máa fi ọ̀nà Ọlọ́run hàn wá gẹ́gẹ́ bí àlùfáà, gẹ́gẹ́ bí àwọn tí ó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ Bíbélì, tí wọ́n ti di bíṣọ́ọ̀bù, tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ oyè àti ipò nínú ìjọ, kì í ha ṣe àwọn náà ni wọ́n ń bayé jẹ́? Kì í ha ṣe àwọn náà ni wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀? Kì í ṣe láàrin wọn láti rí agbára òkùnkùn? Kì í ṣe láàrin wọn láti rí àwọn tó lọ múlẹ̀ pẹ̀lú àwọn oṣó, pẹ̀lú àwọn àjẹ́? Ni bí a bá rí bẹ́ẹ̀ láàrin àwọn bíṣọ́ọ̀bù, láàrin àwọn àlùfáà, láàrin àwọn wòlíì, kì í ha ṣe àwọn wòlíì létí òkun ló tún kóbìnrin jọ? Èyí ni a fi ń sọ fún wa wípé ìgbà tí wòlíì àti àlùfáà tí wọ́n ti ń dákún àìṣedédé ilẹ̀ náà wípé àwọn ènìyàn pàápàá wọ́n ń rìn kiri bí afọ́jú ní ìta. Bí o bá wo ìgboro wa, ó rí àwọn tí ó ń rìn kiri bẹni wípé wọn ò níbi rè, wọn á jí láàárọ̀,

wọ́n máa rìn káàkiri ńbo ni wọ́n ti ń bọ̀ ńbo ni wọ́n wà ńbo ni wọ́n ń lọ kí ni dé tí wọ́n wá sí ayé yìí nígbà wo ni ayé yóò parí fún wọn nígbà wo ni a ó fi ìpèpè wọn tí a ó pè wọn lọ sí ọ̀run wọn kò mọ̀ wọn kàn rìn káàkiri bẹni tí kò níyè nínú wọn rìn káàkiri bẹni pé n ò mọbi tí wọn ń lọ wọn rìn káàkiri bẹni wípé n ò mọ nǹkan tí wọn ń wá wọn rìn káàkiri bẹni wípé ọ̀nà ìgbàlà ọ̀nà ìyè ọ̀nà ìtẹ̀síwájú tàbí ìlọsíwájú kò yé ẹnì kọ̀ọ̀kan wẹ́sẹ̀ kẹrin lálẹ́ kan sí ó ní wọ́n rìn kiri bí afọ́jú ní ìta wọ́n sì di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn ní ìgboro wa bí wọ́n ti ń rìn káàkiri ìrìnkúrìn tí wọ́n rìn káàkiri ó ń fa ìfẹ́kùfẹ́ ó ń fa ìwà ipá ó ń fa ìwà ọ̀daràn láàrin ìgboro tí ó jẹ́ wípé a kò lè súnmọ́ wọn nítorí pé bí a bá súnmọ́ wọn wọn a bá tiwa jẹ́ bí a bá súnmọ́ wọn ìbàjẹ́ tiwọn àti ìwà ipá tiwọn ó lè kó nǹkan mìíràn bá wa ebi a ba súnmọ́ wọn ó lè jẹ́ kí nǹkan tí a ò mọ́wọ́ tí a ò mẹsẹ̀ rẹ̀ ó lè jẹ́ kí wọ́n pè wá sílé ẹjọ́ láti máa dá àwọn ẹjọ́ nǹkan tí a kò mọ̀ nípa rẹ̀ èyí ni ìfọ́jú ọkàn tí ó ti dé bá ayé èyí ni ìfọ́jú ọkàn tí ó wà láàrin wa yá ṣe àwọn tí mo sọ lẹ́ẹ̀kan wípé bóyá àwọn tí kò mọ bíbélì wípé bóyá àwọn tí kò tíì lọ sí ilé ẹ̀kọ́ gíga àwọn tí kò mọ bí a ti wàásù bóyá àwọn nìkan ni à ń pè ní afọ́jú wo májẹ̀mú titun kí o wo Matthew orí kẹ̀ẹ́dógún Matthew orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí àfọ́jú tí ń fọ̀nà àfọ́jú ni wọ́n bí àfọ́jú bá sì fọ̀nà han àfọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò Jésù lẹni tí ó ń sọ̀rọ̀ yìí kì í ṣe ẹni tí ó lè sọ̀rọ̀ tí a lè sọ wípé kí ló ń sọ ẹni tó mọ nǹkan tó ń sọ ni Jésù kì í ṣe asọ̀rọ̀ mágbèsè ẹni tí kàn máa ń sọ bótobòto láì nítumọ̀ kí Jésù tó sọ ọ̀rọ̀ kan a ti yẹ̀ ẹ́ wò a ti gbé yẹ̀ wò dáradára a ti mọ̀ wípé òtítọ́ pátápátá ni ohun tí òun ń sọ níhìn-ín ni Jésù ń sọ nípa àwọn oníwàásù àti nípa àwọn ọmọ ẹ̀yìn oníwàásù níhìn-ín ni Jésù ń sọ nípa àwọn adarí ilé ìsìn tí ó tún sọ nípa àwọn ọmọ ìjọ nínú ilé ìsìn ó lo èdè yìí afọ́jú ó lò ó lẹ́ẹ̀mẹrin jẹ́ kí n tún kà á kí o wò ó dáadáa wípé afọ́jú yìí ó lò ó lẹ́ẹ̀mẹrin ẹ jọ̀wọ́ wọn sí afọ́jú tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò sì ṣubú sínú ihò ó lo èdè yìí afọ́jú lẹ́ẹ̀mejì fún àwọn tí ó ń tọ́ àwọn ẹlòmíràn nípa ti Ọlọ́run ó sì lo èdè afọ́jú yìí fún àwọn tí ń tẹ̀lé ẹ̀kọ́ àti ìlànà àwọn ilé ìsìn wọ̀nyí ó ń sọ nípa àwọn àlùfáà ó ń sọ nípa àwọn oníwàásù ó ń sọ nípa àwọn tí wọ́n fi ara wọn ṣe evangelist ó ń sọ nípa àwọn tí wọ́n ń la ọ̀nà fún àwọn ẹlòmíràn wípé wọ́n ń la ọ̀nà ìjọba ọ̀run ó ní afọ́jú ni wọ́n ẹni tí ó rò wípé a ó ní ìgbàlà bí a bá ń rúbọ afọ́jú ni ẹni tí ó rò wípé nípa iṣẹ́ rere wa ẹni tí ó rò wípé bí a bá ń fún alágbe lówó ẹni tí ó rò wípé bí a bá ń ṣe sàárà ẹni tí ó rò wípé bí a bá ń lọ sórí òkè nípa bẹ́ẹ̀ ni a fi rí ojú ọlọ́run nípa bẹ́ẹ̀ la ó fi bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ afọ́jú ni ẹni tí ó rò wípé bí a bá wọ aṣọ funfun ìwọ náà gbé yẹ̀ wò ọkàn dúdú ìwà jẹ́ búburú ìṣe ó jẹ́ ibi ìjà ò kúrò ńbẹ̀ ìbínú ò kúrò ńbẹ̀ àràn kan ò kúrò ńbẹ̀ o lè jíjà ò kúrò ńbẹ̀ kí a wá rò wípé gbà tí olè wà nínú gbà tí ìjà wà nínú gbà tí ojú kòkòrò tí ó wà nínú wa tí ó fi ọkàn wa ṣe ibi ìtẹ́ ibi igun wà ṣùgbọ́n tí a gbé aṣọ gẹ̀rẹ̀jẹ̀ aṣọ funfun wọ̀ tí a rò wípé aṣọ funfun yìí ni ó jẹ́ kí a lè gbàdúrà àgbáyé orí kí a lè rí ojú Ọlọ́run ìfọ́jú ọkàn ni ẹlòmíràn a rò wípé bí a bá wá sí ilé ìsìn ní ìbẹ̀rẹ̀ ọdún tí a wá ní àsìkò àjínde tí a sì wá ní ìparí ọdún wípé o parí àti kẹsẹ̀ já nínú ìgbàgbọ́ o mọ̀ wípé ìfọ́jú ọkàn ni àwọn ẹlòmíràn a máa sọ wípé bí o bá ti dáwó sí àpò àlùfáà
bo ti en gbele e joko bo ti en igbala sugbon bi o ba tin fi owo si inu apo alufa we pe o pari igbala ti de o pari orun rere yo je ti re ifoju okan ni on lo fu wa so we pe awon farisi awon ti won ro we pe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be we pe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won we pe awon mejeji yo subu sinu iho ti omo iho ti an so iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronupo adamo we pe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbe yewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o ni gbala lo ma fona ho bo se ni gbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to nka akiri nigba ti o ba kuro ni ori aga e wasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbese aye re ranti o we pe oro Jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagun la ti a ko gbo ohun ti Jesu nso a o tun ba Jesu pade ni ojo idajo yo si ran wa leti pe se o ka ninu bibeli ohun ti o nso we pe bi afoju ba nfi ona han afoju we pe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ki a wo Corinthi keji ohun ti mo n sọ ni aworan ti a fi han wa ninu bibeli we pe awon ti ko lọlọrun awon ti ko ni igbala we pe won je afoju ye ki a wo Corinthi keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro we pe o yi o daradara nisinsin yi ninu Corinthi keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu Kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wipe awon Jew ati awon kefere pelu wipe titi di oni oloni bi won ti le nka bibeli wipe oju inu won ti fo won ko le ri wipe Jesu Kristi ni odo agutan Olorun ti o ko ese araye lo won ko le ri wipe nipa eje Jesu Kristi ni a fi nwe lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wipe nipa ododo Jesu eyi ni a nka si ododo fun okan elese ti o ro mo agbelebo ki o ba le je ni tewogba ni waju Oluwa won ko le ri wipe Jesu Kristi nikan soso ni olugbala wipe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni afun wa wipe bi a ba fe ni igbala bi a ba fe ri oju Olorun wipe ki a wa sodo Olorun nipase Jesu Kristi wipe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti ati mu kuro ninu Kristi Jesu Kristi nikan ohun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba nso nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma se apejuwe wipe lagbaja ni won soro e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki nka ese bibeli kan fun o ki o to ma se e ki o to ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya a nso nipa re abi a nso nipa awon elomiran ni ninu Johanu kini ori keji ese ikokanla Johanu kini
ori keji ese ikokanla sugbon eni ti o ba korira arakunrin re o ngbe inu okunkun o si rin ninu okunkun kosi imo kosi mo ibiti ohun re nitori ti okunkun ti fo li oju eni ti o korira arakunrin re o je afoju nipa ti emi je ki a fi suru se alaye ni kikun fun wa bi a ba nso nipa arakunrin o bere lati odo alabagbe wa bi o ba je eni ti o ti gbe yawo si ile tabi eni ti o loko sugbon ti oko ti se o ti o wa so wi pe lai lai aforun alakeji ni a ti le pari ija yi o korira arakunrin re o korira oko re tabi o korira arabirin re iyawo re o si nso wipe ko so on to le se ko si ebe to le be o le ma kunle lojojumo sugbon sibe sibe o ni gbebe bibeli so wipe okunkun ti fo li oju tabi o sese ki o je wipe awon aladugbo awon ojulumo awon ti an ba pade lode o sese ki o je wipe awon ni o se wa tabi nkan kan lo sele boya won se iwo sisi omo wa boya won re waje lona kan tabi omiran o si ni ikorira ninu okan re o si so wipe o nduro de akoko ti o gbesan o nduro de akoko ti o je wipe awon ti ju okuta awon ti ju iyepe won julu o sugbon okuta gidi lo julu won ti o fo ori won yanyan iru eni be ti o so wipe o nduro de akoko lati gbesan o je eni ti o korira arakunrin re o n gbe ninu okunkun o si rin ninu okunkun ko si mo ibi ti ohun re o n korin wipe o n lo si joba orun o n korin wipe Jesu Kristi n pada bo lati mu mi lo sile o n korin wipe gbangba lajo ma de ijoba orun ko mo bi to ohun re ko mo wipe ohun roko orun apadi sile o ni nitori ti okunkun ti fo li oju nibo lo wa ewo lo n se ewo ni ipin re se o je eni ti Jesu Kristi ti la loju ni o ti ri ona igbala o ti ri ona iya ni pekun tabi o se wa ninu okunkun sibe sibe awon aworan ti a fi han wa yi ki se awon nkan ti a le fowo ro ti seyin ki se awon nkan ti a le gbagbe ti a le ro wepe ko ja mo nkan kan olorun je ki o ye wa wepe gbogbo eniyan ti o gbe ara yi wo wepe afoju nipa ti emi ni ni tooto o je afoju nitori iru eni be ko mo ohun ti o wa ni ona jijin rere ohun ti o le ri ni awon nkan ti aye awon nkan ti o wa ni arowo to re bi a ba nso nipa awon nkan ti aye raye awon nkan ti ijoba orun bi a ba nso nipa orun rere bi a ba nso nipa wura re ile didan re bi a ba nso nipa awon ere ti o n duro de awon asegun iru afoju be ko mo nkan ti a nso nipa re ko ti ri olorun ko si le ri olorun ko ti ri ewa orun ati ewa ewa mimo iru eni be bi o ti le ni awon awon oro die tabi imo die nipa orun rere sugbon awon nkan ti o mo won yi ko mu ki o jigiri lati dide lati sato olorun lo lati wo ona iye ona igbala bi o ti le fe se be ko le ri ona ti yo gba nitori opolopo ona la la sile fun awon aborisha won la ona sile fun awon woli eke won la ona sile fun awon agbodegba alagbagba yiyi ti igbagbo awon ti o ro we pe awon gbe igbagbo ru sugbon ti oye ona igbala ko ti iye won awon na la ona miran sile awon ti won toju le kakiri ti won ta ile isona ti won ta iwe pelebe pelebe kan tan ni gba ile yo bo ba san bayi bo ba ka yo yo pese sile fun ogun ajakaye ti nbo ile ogun ni won so nipa re won o so nipa ti odo agutan olorun ti o ko ese araye lo awon na won la ona ti won sile nitori be elese a ma sa kakiri lati nu bi kan de ibomiran o n wa ona nitori wipe o je afoju ko mo ona ijoba olorun boya n ro wipe awon be boya won o le ka bibeli lo n da won laamu boya won o keko lati ni imo lati le ka oro olorun lo n da won laamu rara ki se be bi a ti le le ka bibeli bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti a n ka
a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je kin ka fun lati inu Isaiah ori kokandinlogbon Isaiah ori kokandinlogbon lati ese ikokanla si ese ikejila iran gbogbo si dabi oro iwe kan fun yin ti a di ti a fi fun enikan ti o mo ka we pe emi be o ka eyi ti o si we pe emi ko le se nitori ti a di iran orun iran bibeli iran igbala o dabi e ti agbe fun eni ti o le ka iwe sugbon bibeli o je iwe ti a di iwe ti a fi edididi ti ko se eni ti o le si bi ki ba se pelu iran lowo emi olorun nigba ti a si gbe fun eni ti o mo iwe ka ti a so pe emi be o ka eyi o wi pe emi ko le ka nitori ti a di wese ikejila a si fi iwe na fun enikan ti ko mo iwe wi pe emi be o ka eyi o si wi pe emi ko mo iwe se ori ati to mo iwe ka ati e ti ko mo iwe ka ni a ri wi pe ona ijoba orun o dabi e ti a fi edididi ninu agbara ti wa ninu ise ti wa ilakaka ti wa ko sese lati ri olorun awon ti o je adari ninu esin won je afoju awon ti o ntele won paapa won je afoju okan ati emi won o sokunkun a fi ori ofe olorun nikan nipa iranwo emi olorun ni o le mu ki afoju ki o wa sodo olorun ki a si la loju nipa ti emi je kin bi o le re kan ki tile ni awon nkan ti o nfa ifoju okan kini awon ohun ti o nfa ifoju okan won po ikini a ri wi pe ese abinibi gbogbo ese e ti a ti jogun lati odo adamu nkan wonyi o nfa ifoju okan nitori be eni kokan ti a bi ninu ara eni kokan ti a ti pase obirin bi eni kokan ti o wa sinu aye yi o wa pelu ese abinibi o wa pelu gbogbo ese o wa pelu eda adamu ninu okan re nitori be o wa gege bi afoju nipa ti emi ki se be eni kan soso awon ese ti a wa paapa ti a nda lati igba ti a ti wa si aye awon nkan ti a nse ti ko ba oro olorun mu lati igba ti a ti wa si aye awon nkan won yi paapa won fo wa loju ye ki a wo johanu ori kesan johanu ori kesan lati ese ikokandinlogoji jesu si wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu si we fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese ohun ti Jesu nso ni wi pe iba se pe eyin gba wi pe e je afoju iba se pe e mo eni iriri wi pe e je afoju nipa ti emi eni ifoju okan e ko mo ona iye e si mo wi pe Jesu Kristi ni olugbala olufuni ni iye o ni eyin ki ba ti le ese aba ti wo ese yin nu aba ti mu ese yin kuro oni sugbon nisinsin eyin wi pe awa riran nitori be nitori na ese yin wa sibe nitori be o ye ki o ye wa wi pe ese ni o ma nfa ifoju okan ese abinibi la koko ati ese ti awa paapa ti a ti nda lati igba ti a ti de aye e ni o mu ki okan wa ki o sokunkun e ni o ra wa niye e ni o fi je wi pe a nse ohun ti ko to ohun ti ko tona e ni o fi je wi pe a rin ile ajeji ona ajeji a o mo bi ti a nre e ni o fi je wi pe okun okunkun wa ekun omugo wa a mu sokunkun a fo wa loju nipa ti emi wo Sefanaya Sefanaya bi o ba wo majemu lailai o sumo ipari majemu lailai Sefanaya o wa le ki a to de Hagai Sefanaya ori kini ese iketadinlogun emi o si mu iponju wa ba eniyan ti won o ma rin bi afoju nitori
won ti dese si olowa eje won le o tu jade bi eruko ati eran ara won bi igbe o so wi pe awon eniyan won yi won je afoju tabi won di afoju nitori won dese si olowa ese ma mu ifoju okan wa awon kan won yi ni ala sile fun wa dara dara ninu oro olorun wi pe bi aba joko sinu ese ajoko sinu ifoju okan ki o ye wa wi pe ni atete ko se satani se ileri esu la npe be luciferi o se ileri fun efa wi pe bi o ba je eso igi ti olorun ni ko ma je eso imorere ati boboru wi pe oju re yo la yo mo yato laarin rere ati boboru wi pe yo di ologbon ki se be nikan yo ti o da bi olorun gba ti efa ti o gba ohun satani gbo ohun esogbo ti o je ohun ti ani ko ma je eyi ni o fi di afoju nipa ti emi eyi ni ifoju okan ni o fi ba gbogbo awon ti won ti inu adamu ati efa jade ki se be nikan awon ese ti an da papa gege bi ese aigboran abi ese ki a jo ara wa loju ese mo to tan ese wi pe a ro pe a je eni rere fun ara wa ese aigboran ese agidi ati ese iborisa ati ese agabagebe pelu aigbagbo pelu imotipara awon nkan won yi won mu ifoju ba wa je ka wo orin dafidi ori karun din ni ogofa orin dafidi ori karun din ni ogofa okan arun lati ese ikerin fadaka ati wura li re won ije orisa won ise owo eniyan won le enu won ko le soro won le oju won ko le riran eyin so nipa orisa won eyin so nipa ere gbigbe won wi pe won le enu won ko le soro won le oju sugbon won ko le riran oni won le eti o sugbon won ko le gboran ni ese ikefa won ni imu sugbon won ko gborun won le owo sugbon won ko lo won le ese sugbon won ko rin be ni won ko soro lati ofun won jade wo ese kejo dara dara awon tin se won awon tin se awon orisa won yi awon tin gbe awon ere won yi ati awon tin sin won awon tin se won yo dabi won won je afoju bi ti won awon ti o nsin orisa won je afoju pelu o so pe be le olukuluku eni ti o gbe kele won be ni olukuluku awon ti o gbe kele orisa awon ti o gbe kele se owo won iwo na wo dara dara eni ti o ge igi ninu igbo ti o lo die lara igi yi lati fi dana ti o wa fi die lara igi yi gbe ibeji ti o n gbe kaakiri gege bi olorun ti o n gbe kaakiri be ni gege bi orisa akunlebo o mo wi pe afoju ni ru eni be eni ti o n tara re je ti o lo kunle ni waju idi iroko ti o n so wi pe ki igi ki o fun lomo o mo wi pe afoju ni ru eni be eni ti o gbe okuta sile ti o ta pole lori to n jo kaakiri ti o n jo yika okuta yi ti o ro wi pe okuta ni yo se un lore o mo wi pe afoju ni ru eni be o la fi so fun a wi pe won gbe ere o sese ki o je ere fadaka tabi ere wura wi pe won sin sin won won bo won wi pe awon to n se won yo dabi won wi pe iru awon wonyi ese borisa won o mu ifoju okan ba won wo iwe owe ori ogbon iwe owe ori ogbon ese iketadinlogun oju ti o sin baba re je ti o gan ati gbo ti iya re kana kana eba odo ni yo yo jade omo idi asi mu je awon omo wa ko ye won wi pe bi won ba ni baba ti o mo bi beli bi won ba ni iya ti o mo ekoro olorun bi won ba ni awon obi ti o je wi pe lojojumo ni won ma n gbe ilana ati ipinu oro ebi won le ori bibeli ojojumo nkan ki nkan ti won ba fe se
ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ, wọ́n gbélé ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ó ṣeéṣe kí wọ́n máa sin bàbá wọn jẹ. Ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí, nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé, ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé, ìyá ọ̀mọ̀wé, ṣùgbọ́n ọmọ Ọlọ́run, ìyá ò kàwé ṣùgbọ́n ó ka Bíbélì, ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà Japan tàbí kò mọ ọ̀nà ìlú England, ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere. Ìyá ò mọ ọba, kò mọ ìjòyè nínú ayé, ṣùgbọ́n ọmọ Jésù, ọba àwọn ọba, a sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, wọ́n máa sin bàbá wọn jẹ, wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn. Ó sọ fún wa wípé ẹyẹ kànàkáná ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde, èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ní ọmọ idì ẹyẹ mìíràn nìyí ni èyí. Ó sọ wípé òní ó mú ojú wọn ni ó mú jẹ. Ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú, ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí. Ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà, o ní àlùfáà, o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú Olúwa, ẹni tí ó ń fi ọ̀nà ìyè ànípẹ̀kan hàn ọ́, ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó, aṣọ tí a ní láti wọ̀, ìrìn tí a ní láti rìn, ọ̀rọ̀ tí a ní láti sọ, ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe. Ó ń sọ fún wa, a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ, bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu, mọ́ ṣe ń sọ nìyẹn, wọn ò mọ wàhálà tí mo ní, wọn ò mọ èyí tí mo ń dojúkọ. Bí o bá ń sin bàbá rẹ nínú Olúwa, bí o bá ń sin jẹ tí ó ń gan ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbọ́, ó ní ó di afọ́jú, nítorí wípé kànàkánà ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ jáde. Èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn, ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni, ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà, ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ, tàbí àìgbọràn tàbí àfojúdi. Ó ní irú ẹni bẹ́ẹ̀ ó di afọ́jú nípa ti ẹ̀mí. Ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn? Báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí? Báwo ni a ṣe lè mú kúrò? Jésù Kristì ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Òní gbanilà, òní mú ìfọ́jú ọkàn kúrò, òní lé òkùnkùn wa lọ, nítorí òun ni ìmọ́lẹ̀ ayé, òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa. Jẹ́ kí a wo Kọ́rìntì kejì orí kẹta. Kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ojú inú wọn fọ́, nítorí pé títí di òní olónìí ní kíkà má jẹ̀mú láéláé. Ìbòjú náà wà láìka sókè, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi ṣòrí, ìbòjú tí a ti mú kúrò nínú Kristi. Ṣùgbọ́n títí di òní olónìí, nígbàkúùgbà tí a bá ń ka Mósè, ìbòjú náà ń bẹ lé ọkàn wọn. Ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí Olúwa, a ó mú ìbòjú náà kúrò. Ó ní a fi sọ wípé kí a tọ Ọlọ́run wá, ó ní a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀, ó ní a fi sọ wípé kí a ké pe Jésù Kristì, ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò. Ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́? Ṣé orí Bartimeo afọ́jú, bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn, bí ó ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀, ó ń bi wọ́n wípé kí ló dé? Tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé Jésù Kristì, ọmọ Dáfídì ló ń kọjá lọ. Bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé Jésù Kristì, ọmọ Dáfídì, ṣàánú fún mi, ni àwọn tí ó wà ní àyíká ẹ̀ ni wọ́n sọ wípé kí ó pa ẹnu mọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ń da lẹ́kun, bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Kristì, ọmọ Dáfídì, ṣàánú fún mi. A rí wípé bí Jésù ti ń sọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí Jerusalem láti kú fún ẹ̀ṣẹ̀ wa, bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí Calvary, òun ló ń bá lọ, ó dẹsẹ̀ dúró. Bí ó ti dẹsẹ̀ dúró, bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá. Bí wọ́n ti pè wá ni ó rí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ, ni ó sọ wípé òun fẹ́ ríran ni. Òun fẹ́ ríran ni, rántí wípé kò dákẹ́ o. Àwọn Yorùbá wọn a sọ fún wa pé bí a bá dákẹ́, tara ẹni a bá ni dákẹ́. Bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀, bí o bá dákẹ́ sínú àìṣòdodo, bí o bá dákẹ́ sínú àìṣòótọ́, bí o bá dákẹ́ sínú èké àti irọ́, bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn, tara rẹ àbá ò dákẹ́. Ṣùgbọ́n wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀, kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bí o bá ké tantan.
bi o ba ke pe olorun wi pe olorun dariji mi olorun sanu fun mi mo fe bo lowo ese olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to jesu christ wa nigba ti o ba yi pada si oluwa oni yo mu